0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
2: West Radio 89.3 FM and Agbemagbe.
3: Asiko to ya jajan omo laye kaye ma se da wahala si olapada.
4: Ninu ojo Thursday Psalm 18 verse 19 ibiki kan laye wa tomo re ni lalaye. Oba bi ti komo na mo na de. Oba me to ba tele laafin oba mi gbeng oba me mo lo wekembere bija oba me ajonu etido gbenu oku soro oba me abiya mo lojo ogunle oba to to gbara yile fun eru re la wa ba oba me eru jejejejeje ni gbogbo le kile gbogbo ile pariwo go ejja lo ni bu eni afisi abiya mo ranti de o pastor fakeye mane baba labiya mo ni munje loko Jesus ajinibi ajinita kun ni je omo re gbe enu mo wi pe ninu dini mara ya lojo ti ronu ati lasigbo ba ke kuro nu iseda erin lo tele won tun ran mi si ole kan si pe ko ma sore tinu layo kuku biribiri male atan sera re ninu Genesis 18 ana re rin iwo na ma re rin gbagbe on ton la koja o si ma re rin ayo iroyin amuni re rin nbo o nje omo to fi ma re rin won gbe yen bo ilé kíkọ́ mọ́tò rírà tí ó fi máa yọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ wọ́n tún gbẹ̀yàn náà bọ́ o lórí ọmọ ó rẹ́rìn ayọ̀ lórí dádì lórí ọkọ lórí ẹyà lórí ọmọ ẹ rẹ́rìn ayọ̀ lórí ìgbésẹ̀ ayé yẹn rẹ́rìn ayọ̀ lórí iṣẹ́ yẹn máa rẹ́rìn ayọ̀ ojú ẹ̀bùkún yóò rọ̀ sílé rẹ̀ òní rí lọ́jọ́ bí pọ́nà o ẹnìkan máa ran ọmọ rẹ lọ́wọ́ ariwo ọ̀fọ̀ ní sọ nílé rẹ ọmọ rẹ máa sọríre lójú rẹ àánú bẹ̀rẹ̀ látòrí ọmọ rẹ ohun rere tó fẹ́ yóò ṣe lórí ọmọ rẹ o làálà àti jẹ́yìn ọmọ rẹ òní jẹ́sàsàn wọn ní purọ́ mọ́ ọmọ rẹ o akẹ́rọ́ tó kọ́rọ́ ọmọ rẹ sínú yóò padà ṣe mistake ọ̀rọ̀ ọmọ rẹ máa pàpà já sọ́pẹ́ o akitiyan aṣọ dópejọ́ mẹ́ sísà wọn ní fàjùlẹ̀ ọ̀hún ọmọ rẹ o aláìbí òní jẹ́ lórí àwọn ọmọ wa ìyọ ayé wọn òní dòbu o ọmọ tó fẹ̀yìn rẹ pa màmá kò ní jábọ́ o a ń fi àwòrán ọmọ rẹ hàn níbi gíga òní rọgbọ ẹkú ìkọ̀gọ́ o òní tìrọ ọ̀ràn kò ní mọ ọmọ rẹ lójú ọlọ́run a máa ṣe ọ̀tọmọtọmọ o àdúrà míì máa gbà lórí àwọn ọmọ rẹ wọn ní fọmọ rẹ sọ ìṣàkọlẹ òkùnkùn olóore máa ṣe fẹ́ fọ́fọ́mọ rẹ ilẹ̀kọ̀ ayọ̀ kò ní tìmọ̀ àwọn ìran yín ọmọ yín ò ní wù àkísà ọ̀rọ̀ ọmọ rẹ ò ní tàṣe wọn ní tọwọ́ ilé bọ̀rọ̀ rẹ ọmọ rẹ ò ní káwọ́ lórí sọkún lọ́sẹ̀rẹ̀rẹ̀ àìròtẹ́lẹ̀ ayé ò ní fọmọ rẹ pamọ́ o ò ní rọ́gbọ́ ẹgbẹ́ dìgbàdìgbà lórí ọmọ o wọ́n jẹ̀bú pé adúdúdúdú ṣùgbọ́n kò bá mu kò ní ṣẹlẹ̀ sí ọ dùgbẹ̀dùgbẹ̀ kò ní jẹ́lé ọmọ rẹ lórí o ò ní kó àǹkọ́ ìbànújẹ́ lórí ọmọ ẹni tí ò fẹ́ rí ọ tí ò fẹ́ rọ́mọ rẹ yóò padà bá yín dúpẹ́ o ogun ò ní ká yín mọ́kánná o yóò bá yọ ọmọ rẹ máa jáde níparí oṣù yìí adé ògo ò ní sí lórí ọmọ rẹ níparí oṣù yìí ọmọ rẹ máa wọ bàtà ògo níparí oṣù yìí wà á pàdé èèyàn gidi tí ó ràn yín lọ́wọ́ níparí oṣù wà á padà gbégbá ọpẹ ángẹ́lì ewé lórúkọ jésù yóò dáàbò bá àwọn ọmọ rẹ orí rẹ máa kalẹ́ amòye mẹ́ta sọpráìsì jésù pẹ̀lú ẹ̀bùn ọ̀run sọpráìsì wọná o àṣẹyọ 48:6-7 ọ̀rọ̀ rẹ tá a fi pẹ́mọ́ olúwa kó gbà fún ọ padà mọ́kànlá méjìlá ò ní ṣe ọ lórí ọmọ rẹ o yẹntu eléyìí sọ samuel 141:9 okun ayé ò ní kọ́ ọmọ rẹ lẹ́sẹ̀ o ọmọ rẹ máa padà tójú bọ̀ ìwé ìrìnà ayọ̀ olúwa kó yọ̀ǹda rẹ̀ ògbó àbáwáyé ìwà àti ọmọ rẹ yóò di mímọ̀ faráyé ẹni yẹ kó gbà lọ́wọ́ rẹ ò ní tọrọ délé rẹ ogun ò ní bá ìjẹ̀rẹ́ mú o eré làbọ̀ máa yọ jẹ́ wọn ní fògo ọmọ rẹ tayọ ọlọ́pàá o david jèrè solomon wàá jèrè ọmọ jacob jèrè joseph wàá jèrè ọmọ o joseph jòrè ephraim gbogbo ọlá jèrè ọmọ wa o ó ti jẹ́ríkò wọ láìlú ọkọ̀ àti àdá ọ̀tá rẹ máa ṣubú yakata o ẹlẹ́dàá gbogbo àgbáyé yóò fọrẹrẹ tẹ ọlọ́run o àsìkò ọmọ rẹ máa dé ojú ṣe ń parí ó ní ṣìrìn ayé ò ní dá ọmọ rẹ ní gbèsè agẹ chapter 2 verse 8 olúwa pé tèmi ní fàdákà á fi fàdákà kẹ́ ọ tọmọtọmọ ayé ò ní mọ́ra fún ọ níparí oṣù yìí ó ní ṣàṣẹ dànù lórí ọmọ wàá jọrọ ọmọ ayé ò ní gbọ́ ibi sọmọ rẹ o ọmọ rẹ ò ní jọ ń jẹ́ ìgbèkùn ajo ni rogun are ko ri ko su o amara yo di orisiran lowo gbogbo wa ladun yi ja tomo tomo odadi o ba mi aso kan de ji yo so ile yin di pupo fun rere o ikeke ni leke ji wa leke tomo tomo o ni gbe igbe kugbe ka mo le o o ni gba ro ase lenu re mo so iye ye lokun wa ni gate tomo tomo oluwa ma fu e loro so o ara inu omo wa ma jade akure tap ki pa kuku ko ni gba sese lori omo re oju oloju ko joju eni oju re ma riri omo re Luke chapter 6 verse 37 wo ni damo re lejo o Esoro chapter 3 verse 7 akodi jije ko ni ko omo re leru o omo re yo dabi gidi agbi si eti odu omo re yo se so rere alafia ti agbara ile yo ni diku o olo omo re oni reyin wo ni damo re duro ani ka ma re lowo lori omo re ona ko ni di mo family yin o ase se rere okunrin re o yagba pada o ni fejo omo re so aye o oro kikoro ko ni duro di ola re o iro keke leni lori omo re yo bori ara re gbe wa pade eni to ni o to nwa yo irawo rere do pinu le yo ayo ni je gaba lori awon mo wa ago eyan keyan ko ni tele omo re leyin o o ni je family planning ya fa mo wa o ore omo re before ko ni ko si yoyo o iyanu afenu wo yo wole were o ya gbagbara se yori agbara ti je won o ya gba agbara lu yo gba agbara lu la gba agbara ti bori aye gba o ya gbagbara olorun o gba bi yo me pariwo ise omo mi asoju mi ise omo bi asoju mi ise si soju abra ise omo bi asoju mi ise jacob soju asi ise omo bi asoju mi ise jesus soju maria ni temple ise omo bi asoju mi ana je won mo wa je won mo era je won mo won na je won mo david je won mo ko ni koro lenu re asi ki jo je jacob wa gbadun omo re jacob jo je joseph omo ma kole fun joseph gbadun ephraim ti yin oni gbe o abi omo sami ise omo re ma lere ise asi ki joju abraham ise omo re asoju re ogun ayo kala je bi ko ni wole yin o alagbede okuku to fe wiri fe na ko ni mo na lere o ogun oni so mo wa di korofo omo wo ni rogun sibasibo o ni ran omo wa lo sile iwe ipanju o ajo iya ajo ipanle wa ko ni faya tomo tomo ase bi ko ni fe kunran e lowo ladugbo re o ani ni lora ba ni kedun lori omo yo ri ibinu olorun o ogun ko ni gbogun omo re mi ogun oni le omo re kojo olore o ni gbe agbelebo eko ati iya lori awon omo re ashirika niyan lori family wa o ma tu o awon koko ma ni ko ni mo na le enikeni wa omo wa ma de le leri efun ati edi ko ni di omo re ayo ni pe iya fa awon omo wa o ota omo re ti ma se regele sami le ija ma do ko ni mu omo re lowo olojo eye re loruko je ko ni fosele loruko je won ayo ni fomo fitina ti aye re loruko je omo ni ri osa o jesu oluwa wa engineer ba nwa iri kan si nbe tori ati nlo si ifo
5: mo dupe lowo olorun ipe yin daju ninu aye mi o gba to ma to bi last week monday or tuesday mo ri message yen lale ijo yen o kan se aunty mi o ga olubani a bawo ni ka se ba se ba bi elo wa ni ki wa fun yin ba ka fi taja o I was so speechless pe mi mo nkan ti mo kokko fe so pe en iwo to re pe latodun yi gba melo lo ma nfin raye teni ti mo ma pe gan to ma ni aunty mi e ma wori ma pe yin pada iwo fun rara e lo wa pe mi fun rara e to wa nbe lo ni pe elo ni ko send si mi bo se send 500,000 naira si mi niyan leni to pe mo le ma be fun 20,000 50,000 ko to fun mi ipe yin daju mo dupe lowo olorun baba labiamo mo wa de ni to le pada lo soja lo ra oja sinu shop mi to ja mi kun lori ise ranse ye pe fun wa o
4: gbogbo eyan lo nbo ni ifo ni aro ni ori oke ti ba ti nbo gbogbo eniyan ma gbe omi ori ojo wa nigba ti baba labiamo yo ma bu ororo si ni ofe to ba ti nbo ri wipo mu eniyan mefa meje wa loruko jesu adua re agba e ni parere laye o bo le ni bosu boso to wa ni ifo ni ogun se ni boso bi so fa lokada ka gbe lo si church amo fakeye ago mẹsàn ni o wa rire gba gbogbo ọmọ adé ọrẹ mẹjẹmọ otutu lẹni ìgbàgbọ ti o bọti òkò kẹrẹ tó bọti òkò pọ tó bá a ṣe ń da lórí ọmọ ládàá lórí ìyá àti bàbá ohun tuntun yẹn ọlọ́run yóò fi bẹ gbogbo wa wò tí wọ́n farabalẹ̀ gbọ́ eléyìí dáadáa o ìkéde pàtàkì fún gbogbo ẹni tó wà ní mòwe ìbàfọ̀ sórí gbogbo agbègbè yẹn ó fẹ́ gba wòlíì lálejò ibikíbi tó bá wà já pàdé ní òru ọ̀la a máa ma bá àwọn iṣẹ́ òkùnkùn jẹ́ ní ọ̀la ní ṣọ́ọ̀ṣì bàbá olówó pọ̀rọ̀kú ni mo máa wà ní òru ọ̀la jésù ti lọ tẹ́lẹ̀ bẹ̀dẹ̀ wá gbogbo wa là ń lọ bẹ̀ nílùú ogun state
6: to ba ti de magboro bere abule oba ni abule oba yen lo ti bere mexican iso oru ni o olorun baba alabi amo o aye lo wa
7: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si account details yi 30 34 34 77 14 lekosi 30 34 34 77 14 fakeye emmanuel lo ma gbe jade first bank
6: abiyamo o ni ma bo jemo
0: 89.3 FM, your preferred wholesome radio.
8: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
9: Lati ikone konga agbomobe girege lago mefa idajilu.

0: Ìrere Felicia Ìyábọ̀dé Ògúnṣọlá tí gbogbo yín mọ̀ sí ẹfún ṣetán Aníwúrà Ìyálóde ìlú Ìbàdàn. Mo ń pè yín sí pé ẹ mọ́ gbọ́ Wells Radio 89.3 FM lóòrèkóòrè ní gbogbo ìgbà tọmọtọmọ. Rédíò tó gbayì tó gbẹ̀yẹ ìkànnì agbọ́mọgbẹ́. Orúkọ mi ni Ìyábọ̀dé Ògúnṣọlá tí gbogbo yín mọ̀ sí ẹfún ṣetán Aníwúrà.
1: A file, a Mayikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongolewa.

0: Atuma akirawa wipe akojuma akojuma akojuma ma ni gbogbo bi te tin lori ofe lati ma gbo ikan ni West Radio 89.3 FM futaro toni ajirebi ni gbogbo bi te tin lori ofe lati ma gbo wa oni ti se ojo 25 ninu osu kefa odun 2026 ojuma owo ojuma iyi ojuma iye ojuma oselogo lojuma ni o je fun wa lagboro le ledumare a o ni ro ngbe sona bi o se bi omo o nkan ta je ila nwa kiri ani pade nkan ti o je wa lase olon ibanuje o kere o tobi ko mo ni je ti wa o eru tabi amo etu aye o mo ni gbe ka wa mole lagboro olon o aso ta wo jade leni bata ta wo jade leni won mo ni fi da wa mo won ni fi aso wa ranse sile lagboro le ledumare pe banuje o ni dun fun wa o lase olon e kaabo re akotun eto yin eto wa agbeyewo royin agumagbe nibi ta ti ma lori ofe lati si agbeyewo si awon iwe royin ojojumo ile wa to lanfani ati ragba buyo laaro toni to je pe awon to duro gege bi akole akole akole loju awon iwe royin ni lamo lori ofe lati gbeyewo to de je pe lame to ton be ninu nkulu won mo lori ofe lati ba wa yanan na e salaye gbugbo awon oro hun nibi to ba ti fe dabi pe o ta koko ko le yi awa to nbe le yekeyeke daada ni ni ama lori ofe lati se lori eto agbeyewo iroyin agbemagbe e mo de gbagbe nigba ta si ko ba to a se ojo opo le fe yin te ngbo wa nle na lati ma ba wa da si awon iroyin lokokan ejeje lase olohun le ni a gbe awon iwe iroyin lo je pe ninu iwe iroyin Vanguard a mu iroyin be iwe iroyin Nigerian Tribune na a yebewo a de oju iwe iroyin Punch a de ti The Guardian na National Eledumare ogbena lale kan san ni won be pelu mi laaro ojo to ni ogbena lale kan san ba nka awon Nigeria ko ojumo
1: e ko ojumo atokun e ko ojumo eyan arale ore yin ololufe yin olale kan san ni lo nki yin laaro yi
0: mi seun e bi ogbena lale kan san ni ma se lanfani lati ma kiyin ko ojumo lapa ibe temi tope o lawole omo baba chaplain MC Nundus ni oruko temi eje ka lo si oju awon iwero yan tori ta ba de bi ise sise bayi ila nse ade bi eyin mashi agba ole ni eje ki mu lati oju iwero yin Vanguard to lanfani lati jade laaro ni ni ta ba gba iwero yin on lele to je pe o duro gege bi akole nbe to je pe oun lo duwa ni oju ewe 26 iwe iroyin Vanguard to jade laaro ni o je pe lori oro to ni se pelu igbese ile igbimo asofin agba lori aba to ni se pelu idasile olopa ipinle bi pe o ti wa di iji awon ise le to je pe won mo lanfani lati se ni ipinle bayi o to je pe eleyi to je NPF iyin o Nigeria Police Force won ti wa se be won ti wa yi oruko re pada pe Federal State Police Service ni o mo je o abi nkan mo so ye e pe loju wero yan atuti lanfani ati re o bi pe awon alaye to jade nbe lati ile igbimo asofin agba na tin lori ofe lati mo salaye bi pe gomina na yo le lanfani o lati mo pase fun ile ise olopa e pe ki se pe idanikan pase ohun yo wa lodo ijoba apapo nikan o pe are ti wa nipo agbara gege bi oga lori gbogbo awon ise eleto abo na be ba fe ka se o wa ni ojo we 26 iwe iroyin Vanguard le to bode laaro ni bakan na ni oju we iroyan ni mo se lanfani lati wa o be pe ijoba apapo ati ajo Genko won mo lanfani o lati se be wo lakadi ija lori kini lori gbese mo ni a fi gbese sona o soso o mo dabi pe owo ebu in lo je laarin awon mejeje o lori gbese leka ti ina monamona mo ni o woni awon mejeje o won mo fi wo luwo won lowo mo wo lori oro to nse pelu gbese eka ina monamona eba ni oju ewe 19 iwe iroyin Vanguard le to bode laaro ini ni oju iwe iroyin na ni mo se lanfani lati tun wa o e pe ipinle Oyo ni ipinle Oyo ini Kano to je ti ipinle Oyo na ma ti se be bi pe ki won se be o gbogbo eleyi pe a se isoru a se isoru bi pe kawon eyan kan si se be kan wa kundekun re lowo ta wa yi o to je pe won wa pase fun gbogbo awon eleyijo se bi pe kan mo fence yi awon eleyijo se won po latari oro to ni se pelu eto abo iyan wa ni oju ewe kerinla iwe iroyin Vanguard le to bode laaro ni nkan te eyan o ba ri eyan ori ni o eyan le mo paro mora re pe ohun ri nkan to ohun ori adi afun iroyin le to wa ni oju ewe kesan iwe iroyin Vanguard to ragba buyo laaro ni o ona nuga in lo soro nbe pe e le mo paro mora mi o emi o ri ebi le tan nu pa awon mo le de Nigeria ta mo ni le de Nigeria tan pari won pa re emi o ri o abi se o mo pa ro mo ra re bi e ba ni oje we kesan iwe royin Vanguard le to bode la ro ni lori ele to ni se pelu igboguti igbesun mo mi lori le de yi ina wa ni oju ewe karun iwe royin Vanguard to jade la ro ni nibe gangan eni ijoba apapo ti lori ofe lati pase fun awon ile ifowopamo ati awon ile ise mi toro kan bi pe ise ri awon nkan to je nkan ni abe awon nkan yebiye to je ti awon to nkowo le igbesumo mi lori le ede ye edakun e ba wa fi kokoro ti pa e free si e ba wa gbesan le o iyan wa ni oje we karun iwe royin Vanguard le to bode laaro ni bákan náà òǹbá ńlọsọ eléyìí fún àwọn ọ̀daràn wípé ẹ lè sáni o ẹ lè sáré tètè bí eku agége ṣùgbọ́n ẹ lè farasin kò síbi tẹ lè faratẹ lè farapamọ́ sí o ìyẹn ló wà ní ojú ewé kẹjọ ìwé ìròyìn Vanguard lè tó bóde láàárọ̀ òní ní ojú ewé kọkànlá ìwé ìròyìn Vanguard lórí ti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò 2027 ibẹ̀ lámọ̀ títí rí eléyìí o wípé kò sẹ́ni tó ń fúnyàn lágbára nobody gives power o pé o gbọ́dọ̀ gbá ni wíkẹ́ ìní sọ bẹ́ẹ̀ fún ẹgbẹ́ òṣèlú pdp ẹ̀bà ní ojú ewé kọkànlá ìwé ìròyìn Vanguard lè tó bóde láàárọ̀ tòní ní ojú ìwé ìròyìn yẹn náà láti láǹfààní láti rí onírúurú àwọn ìròyìn tó yẹ pé ó tún jáde ní apá ibẹ̀ ṣùgbọ́n jẹ́ kí n túmọ̀ ìròyìn míì láyé lọ́nfààní láti mọ tí gbogbo ẹ̀bọnú ara wọn ò ní ilé tó ní ṣe pẹ̀lú ti àbá ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ni ló jẹ́ pé ó wà ní ojú ewé kẹta tó dé yà àkọlé ní ojú ìwé ìròyìn Nigerian Tribune lè tó bóde láàárọ̀ òní ṣùgbọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa ó ní ó ń bẹ ní ojú ewé kẹrin ìwé ìròyìn Nigerian Tribune o rẹ̀ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ni pé wọ́n fi ẹ̀kúnlé owó tá a lè pè ní àbá ètò ìṣúná ọdún 2026 ló jẹ́ pé wọ́n gbé sí bíi 1.1 trillion naira ìyẹn ni pé wọ́n fi àfikún lé pẹ̀lú 250 billion naira ẹ̀bà ní ojú ewé kẹrin ìwé ìròyìn Nigerian Tribune lè tó bóde láàárọ̀ tòní bákan náà ní ojú ìwé ìròyìn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbésùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́ ní o ilé ẹjọ́ ní Sokoto ó mọ̀ síbẹ̀ ó ṣe ìdájọ́ ikú fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà méjì àti ẹnìkan lè tó jẹ́ ọmọ orílẹ̀-èdè míì ní orílẹ̀-èdè yìí ó ṣe ìdájọ́ ikú fún wọn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbésùmọ̀mí. Ẹ ti mọ rí fọ́nrán ọ̀hún lè tó jẹ́ pé àwọn ọmọ girama tó parí wáìkì ló jẹ́ pé wọ́n ń ṣe eléyìí pé àwọn sign out o ìyẹn ló wà ní ojú ewé kẹrin ìwé ìròyìn Nigerian Tribune gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ 17 students nípínlẹ̀ Ondo ló jẹ́ pé wọ́n ti rárí wọ wàhálà o látàrí fọ́nrán lóye tó jẹ́ pé ó jáde ẹbí wọ́n ti ṣe sign out ti ìdánwò wáìkì tó jẹ́ pé wọ́n láǹfààní láti ṣe ẹ̀bà ní ojú ewé kẹrin ìwé ìròyìn Nigerian Tribune lóye tó láǹfààní àti bóde láàárọ̀ òní bákan náà ní ojú ìwé ìròyìn o ibẹ̀ ni a tún ti ń wo eléyìí tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC àkọ́ọ̀dọ̀ wọ́n mọ̀ ní pé wọ́n kọ tí kú o sílẹ̀ yìí tó jẹ́ ti ìpàdé alálàáfíà ní ìpínlẹ̀ ọ̀ṣun tí ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá àti àjọ INEC tó ṣe àgbékalẹ̀ rẹ̀ ẹ̀bà ní ojú ewé kẹrin ìwé ìròyìn Nigerian Tribune tó bóde láàárọ̀ tòní ní ojú ìwé ìròyìn punch náà eléyìí tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ló jẹ́ àkọlé tó jẹ́ pé ó tún wà ni ojú ewé kejì ìwé ìròyìn punch o ṣùgbọ́n ní ojú ewé kejìlá níbẹ̀ ni a ti ń wo eléyìí tó jẹ́ pé àjọ efcc ná sọ pé wọ́n ti ṣe tán o láti ṣe bẹ́ẹ̀ láti wọ ẹni tí ṣe adarí ẹgbẹ́ miyetti ala tó jẹ́ pé wọ́n fẹ́ wọ lọlé ẹjọ́ látàrí kíni torí lílọ owó kan mi ni o ìyẹn money laundry owó tó jẹ́ pé ẹ̀sùn ìlọ́wọ́ mi tó tó $2.53 million ẹ bá ní ojú ewé kejìlá ìwé ìròyìn punch lẹ́ẹ̀tọ́ bóde láàárọ̀ òní ní ojú ewé kejìlá ọ̀hún náà kí tó kò ń bẹ̀ ibẹ̀ ni mo ti wo eléyìí lórí ọ̀rọ̀ ìjínigbé ìfipámúni nígbèkùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ló jẹ́ pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ rawọ́ ẹ̀bẹ̀ sí ẹgbẹ́ àwọn olùkọ́ tí a mọ̀ sí NUT wípé ẹ dákun o ẹ wọlé padà sẹ́nu iṣẹ́ ẹ wọlé padà sẹ́nu iṣẹ́ o ìyẹn wà ní ojú ewé kejìlá ìwé ìròyìn punch léyìí tó bóde láàárọ̀ tòní ní ojú ìwé ìròyìn náà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú epo náà mọ̀ ní o ló jẹ́ pé pàápà steel pàápà epo pẹtiróòlù owó rẹ̀ ó mọ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ó mọ̀ ṣì wà lókè o pẹ̀lú bó ṣe jẹ́ wípé owó epo lájà àgbáyé ìyẹn epo rọ̀bì lọ́jà àgbáyé ó ti wálẹ̀ sí $73 ṣùgbọ́n lórílẹ̀‐èdè nàìjíríà ń kọ́ epo ṣì wà lókè ẹ bá ní ojú ewé kẹsàn-án ìwé ìròyìn punch léyìí tó bóde láàárọ̀ tòní ní ẹgbẹ́ tí ń wo ojú ìwé ìròyìn míì kí tó lọ sọ́dọ̀ abániyàyànná of africa tó lè mọ láǹfààní láti mọ bá wa yànnà àwọn ìròyìn bó ṣe jáde láàárọ̀ òní lórí eléyìí tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ìdókòwò ẹni bẹ ní ojú ewé 15 ìwé ìròyìn the guardian léyìí tó bóde láàárọ̀ òní tó jẹ́ pé ọ̀gbẹ́rọ̀ lálẹ́kan sọ ni iná ò lè ṣàlàyé gbogbo pàṣẹ́ntèjì àtowó tó kọ sápá bí o tó jẹ́ pé ẹ sanwó fún credit to manufacturers wípé ó wálẹ̀ ìyún owó fún àwọn tó ń pèsè kan lórílẹ̀‐èdè yìí àbí ká sọ pé owó tó ń yá wọn náà dẹ̀ ni ìyún ó ṣàwálẹ̀ ọ̀gbẹ́rọ̀ lálẹ́kan sọ ni ó ṣàlàyé ẹ̀ ó wálẹ̀ o pẹ̀lú ìdá 17% ìyún 23% ìyẹn pé ó bọ́ sí ₦6.6 trillion ẹ̀yìn o as capacity utilization drops gbogbo àlàyé òun ó fẹ̀ ga ju ìwé tí mo kà lọ o ẹ bá ní ojú ewé 15 ìwé ìròyìn guardian léyìí tó bóde láàárọ̀ ìní bákan náà ní ojú ìwé ìròyìn náà arílẹ̀ tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti ní pé kí àwọn olùkọ́ kan padà sí ẹnu iṣẹ́ o léyìí tó ní ṣe pẹ̀lú ìdẹ́yẹsí àwọn àrè nílẹ̀ south africa ìjọba àpapọ̀ ti ṣe bẹ́ẹ̀ ó tún ti kó àwọn ìṣí míì tó jọ́ orílẹ̀-èdè nàìjíríà wọlé o láti ilẹ̀ south africa ẹ báyìí o ní ojú ewé 4 ìwé ìròyìn guardian léè tó bóde láàárọ̀ òní bákan náà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú el-rufai ló wà ní ojú ewé 2 o jẹ́ pé el-rufai iná sọ pé pẹ̀lú àwọn ẹ̀sùn míì tó jẹ́ tuntun àti àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àgbà bẹ́ẹ̀lì ìní wọn láǹfààní láti gbéyẹ̀wò tó bá di ọjọ́ kìíní nínú oṣù keje ẹ báyìí o ní ojú ewé 2 ìwé ìròyìn guardian léè tó bóde láàárọ̀ tòní ní ojú ewé 3 ìwé ìròyìn o níbẹ̀ ní ìjọba orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní wọ́n ti ń gbájúmọ́ iná léè tó jẹ́ pé yóò tó 277 gigawatt ìjọba ti máa di ọdún 2060 tó jẹ́ pé iléeṣẹ́ ààrẹ wọ́n wá sọ pé sọ bẹ́ẹ̀ o ẹ mọ́ parọ́ mọ́ wa o wípé ààrẹ tinubu ò sọ pé ẹ mọ́ dìbò fún mi tí ò bá tì bá ti fún yín náà o ẹ báyìí o ní ojú ewé 3 ìwé ìròyìn guardian léè tó bóde láàárọ̀ tọjọ́ tòní ní ojú ewé ìròyìn náà ibẹ̀ láti wo ìjọba àpapọ̀ tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn ìgbésẹ̀ létí ilẹ̀ amẹ́ríkà gbé lórí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan o tó jẹ́ pé wọ́n jẹ́ igi lẹ́yìn ọgbà fún ìgbésùmọ̀mí ní orílẹ̀-èdè ìwọ̀nyí àti àwọn àràbàǹdẹ̀ ìròyìn míì lẹ́màá lórí ọ̀fẹ́ láti fetígbéyàwó rẹ̀ láàárọ̀ tòní ẹni bá jí kó bá wa jí ẹni tó sùn o wípé àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ tún ti gbéra sọ ìyẹn ní ìkànnì west radio 89.3 FM ọ̀gbẹ́ni aládékan sán ni ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí o.
1: ẹ kú ojúmọ́ àtọ́kùn lẹ́ẹ̀kan sí.
0: ẹ ṣeun ẹ jẹ́ ká mú un látorí eléyìí tó jẹ́ ti okòwò ń bẹ̀ incredible manufacturers ton salaye lekan pe o wa le pelu ida 23% e ba yiran na e ko yi wa yekeyeke ati ipa re lori oro ajo orile de Nigeria
1: e seun atokun ba se nbere toto ni yulu olorun ko darapo mo wa ko ma ba wa lo
0: amen.
1: Access to credit.
0: Okay.
1: Yen be anfani fun eto iyawo.
0: Okay.
1: To wa fa won to npese nkan. Manufacturers o ti jawale. Share mo. Orilede ti o ba le manufacture. Iyen ti ko ba le pese nkan to nlo. O ti orilede be. Nkan o le ki sebe ko le mu yesi fun won ni. Ki sebe ko le lai mu yesi fun won. Gege ba de simo. Owo ti won fi manufacture nkan ki se owo kwekwe.
0: Okay.
1: Ki se owo nu kolo. Ki se owo mo mi ba fi pamo. Owo tabu ani. Won lo fa ti awon le ise lanla yi fi ma se nlo si banki. Iyen le fo pamo pe e ya wa lowo. Ka fi pese nkan ta fe pese. Ti awon eyan ba de tin ra o to ba tin wole o a ma dawo pada. Koda eyin gangan la ma fi se banki ara kan to je ma n tobo fi banki je ma tobo niyan pe ta fi ma sanwo pada o asunwo wa
0: le mo lo
1: to wa fi ma wole a di ma foju ba lo a ma wo bi re se n lo ara kan to ma n tobo ko de po mo ya won lowo niyan sugbon laarin odun 2024 sorry 2025 iye ti won ti awon banki ti won ya won ti won pese nkan o ja wale pelu ona to nlo si bi da kan nu merin
0: abi si
1: idide

ó ń sọ wípé wọ́n máa ń fi interest rate ìyẹn owó èlé tábàlẹ̀ yáwó pé wọ́n máa fi jẹ́ kí ọ̀wọ́n gógó ọjà kó wálẹ̀ lóòótọ́ ni lóòótọ́ dẹ̀ tó kọ́ nílùú òyìnbó tó jẹ́ wípé credit card ni wọn ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń rajà tí interest bá wálẹ̀ interest rate tó rí credit card yẹn bá wálẹ̀.

0: ara ilu lo n pada bo
1: ta ni ba fori gbe bi o sa wa to ba fe kini yi wale o kon kokko je ki interest rate yen wale jojo to ma so the single digit in kan so awon manufacturers are wo gba oja to ba de ma bi jade ni gbeyin gbeyin owo e ma wale awon yan le ro wo ra ibi to ro wa ni
0: e seun ogbedan ni olale kan san ni te ba se yin yi si abuye woro yan gbe ma gbe na le n gbo iyan ni kan ni West Radio 89.3 FM ayiwa lati darapo mo wa ni oju opo Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page be ba ti wo e ma drop comment yin be ba se ri awon iroyan si e bi o tin jade lokokan ejeje ka to ko lori eleyi to jo mo ti okowo na e je ka wo eleyi ti a ile ise CBN tan fi esi re lede wipe owo ti ijoba apapo ya o ti gbenu soke sebe 17.4 trillion o ye mi e ba yan na e CBN report 17.4 trillion naira surge in federal government borrowing
1: owo nga si na so fun yin surge ni bo lo soke akoko ti o fi wa lo soke bodo 17 trillion ni ati so fun wa bayi sugbon nkan to sele bayi gan ni
0: be oju mejila
1: to a oju nkan bayi lo gbe ara ni
0: to e won tu so o to obe
1: e mo ti won se ni treasury bond lo so su ni se mo ta nya la to First Bank of Abu Dhabi ibi ti wa la wa lowo lowo bayi niyan First Abu Dhabi Bank ni pe ma bi ni First Abu Dhabi Bank iye ta nya nbe ko ye mi mo kan ta le fin se oye mi se ti World Bank le fe so ni koko to wa nle bayi ni pe e mo ara oro to de ko ba kin lojo sinu re wale edun o so ni pe o Nigeria tin ya wuju o shu to tele ina gba sebe ka lo suno ti so sin na pe owo ti n lo soke ju ba de se n ya owo ni se se mehe si la mo kan ta fin se emi o se ri bọlọrun se gbe Nigeria kale Nigeria kin se orilede to ye ko ma yawo tora ni nkan ta fi n pawo lọfẹ epo rọbi afẹfẹ gaasi eyi ta fi tafẹfẹ gaasi ka sọ dowo tabi ka rọ sinu sinda ka ta fa mo lowo to kiri aya sọna si tori pa fẹ wa epo rọbi ni Niger Delta ke ba le mo bi tori wa pede nkan temi n sọ ni pe awọn orilede ti o ba niru kan bẹyẹn lo ma n yawo kiri tan ba de ya gan eyi nkan ta fi se fun awọn ọmọ ilu bo se underground rail system ni to ye pe kiakia ti de ibi te n lọ àbí kó yẹ pé factories náà máa fi dá kalẹ̀ wọ́n máa yá àwọn entrepreneurs àwọn manufacturers lówó ní interest rate lówó tó bẹ́ interest rate ẹ̀ kéré wọ́n á lè pèsè iṣẹ́ tí wọ́n máa export tí wọ́n máa gbàwé ṣiṣẹ́ tí wọ́n fi ṣe industrial power plants tó yẹ pé iná máa tàn ní yìnyín tí wọ́n fi ṣe desalination project tó yẹ pé láti omi òkun wọ́n yọ iyọ̀ tó wà nínú ẹ̀ wọ́n fọ mọ́ wọn fún àwọn ọmọ ìlú ní omi ọ̀fẹ́ omi tó bọ́ wọ́n máa kéré jọjọ àwọn tó ń fowó ṣe nìyẹn ṣùgbọ́n a ti wá ń yáwó ju àwọn orílẹ̀-èdè tó gbé wọ́n ń fowó ṣe nǹkan bẹ́yẹn àwa orí adẹ́ ń ta epo ṣé bí kí ni ẹ̀ ti wá kọ̀ lóra wọn aláàkọ́ owó epo tá à ń ta lọ́fẹ̀ẹ́ lẹ́ka fi máa ṣe irú àǹfààní bẹ́yẹn à ń ta epo yẹn lójoojúmọ́.

àrí kókó ẹ̀. A tún wá ń yáwó ju àwọn orílẹ̀ èdè tó jẹ́ pé wọn ní kankan tẹ́ pé wọ́n ń yá owó tó wọ́n tán yára fi ń gbé òkúta lu wọn ọ̀rọ̀ mi ò yé.

0: Kakulu, yeah.
1: Kakulu, ko so ron be
0: 2060
1: 2067
0: 2
1: 2067
0: 2030 Jekasoro lori tan ti so oro bayo na nugalo kamila ara la re.
1: Ai ma ti ibu baba o.
0: Mi o bu o toro la fe so fun mi o bu.
1: E ka to dodo bayo na nuga epo.
0: Be ni.
1: O ti wa le loja agbale loja agbaye.
0: Be ni.
1: O ti nta ni 73 dollar.
0: Be ni.
1: Bo ji wa ri lorile de Nigeria ti o wale.
0: E se. Mo ti ma so ti gbe ti pe nu kunu yi. Ibe ninu woye temi o. Be mi se ri si o. Dangote o fara wa ke e je ka la kini mo le ni san san ko yi awon yen wa Elizabeth se la oro yi wa yi won ku ti sorry won gbe dan leko la ma se ni world radio e ka se dan leko tara tara fa awon mo odu la oro ko re yi won opolopo oro wi pe ti refinery ba ti wa nilu pe owo epo ma wa le olohun mo be ko ri ba a ma misdiagnose nkan to nse wa foju han wa sugbon nkan oto a ma ro bo nse wa
1: okay
0: nigba ti a ni refinery kokan Nigeria se ngbadun mi
1: aboye
0: epo nlo fun 185 naira
1: hmm
0: nisin ti refinery ti wa wa epo nlo fun 1300 se ko je ki en go ti ya eyan pe refinery da o ṣùgbọ́n ọ̀gọ́n kọ́ ló máa jẹ́ kó wípó wálẹ̀. Nǹkan tó máa jẹ́ kó wípó wálẹ̀ ní ìhà ní a disposition tí ìjọba bá kọ sí ọ̀rọ̀ owó epo àti ìgbà ìgbádùn àwọn ọmọlú. Àwọn kan níbi kí ni Mr. Sanni sọ láàárọ̀ ẹ̀ pé ṣàwà lánà ní ìṣẹ̀bí Dangote lónìí ni kókó ni pé àti ti federal government o àti ti Dangote o. Iṣẹ́ kan náà méjì ṣe wọ́n ń fọ epo ni. Nǹkan tó máa jẹ́ kí yàtọ̀ wà lórí owó epo ni wípé tí ìjọba Nàìjíríà bá rí wípé kíní yìí o àwọn ọmọ Nàìjíríà ló ní epo yìí ìyẹn epo rọ̀bí gangan. Tẹ́pọ̀ ohun dẹ̀ ni wọ́n ń fọ̀ tí ò bá sí crude oil kí láǹfààní refinery. Tí ìjọba fẹ́ káwọn ọmọ Nàìjíríà gbé ìgbé ayé tó rọrùn nǹkan tí wọ́n á kọ́kọ́ ṣe ni wípé wọ́n á kọ́kọ́ ní lọ́kàn wípé a fẹ́ jẹ́ kí nǹkan rọrùn fún àwọn ọmọ ìlú ọ̀nà kejì ní gbogbo àwọn àṣẹ fẹ́ gbégbà nígbà tí a ní refinery wọ́n ń ṣe ọ̀nà méjì tán fi ń ṣe alákọ̀ọ́kọ́ ni pé wọ́n lọ ra epo tán ti fọ̀ kalẹ̀ àwọn àtà fún àwọn ọmọ ìlú lówó tó kéré ìyẹn ni direct subsidy ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n á gbé epo rọ̀bì kúrò nàìjíríà wọ́n á lọ fọ̀ ń ta wọ́n á ta padà sí nàìjíríà kì í ṣe pé wọ́n ní wọ́n pè nǹkan tó wọ́n ṣe ni wọ́n máa ń gbé lọ sí MPV oil petro vietnam nàìjíríà bá wọn ṣe ń náà àwọn ní refinery wọn fọ wọn dàgbàrà sílẹ ní ètò tí wá wà sí àti ní refinery ti wà yìí nǹkan tó yẹ kí ìjọba ṣe ni wípé ẹgbẹ fún dangote lówó tó kéré bó jẹ dangote ni o bó ṣe port harcourt ni o bó ṣe wọrí ni o bó ṣe kaduna ni o. Tí ìjọba ò bá ti lè gbé fún àwọn tó fẹ́ fọ́ yẹn lówó tó kéré ṣẹ̀pọ̀ wọ́n ta fún dangote ni à ń ta fún dangote ni opec rate ṣe máa fẹ́ ta fún àwọn ará singapore dandan ni káàrà ní iye táwọn ará ta ń rà ṣùgbọ́n tó máa gbé fún dangote ní iye tó wú ẹ̀ kéré dangote ìwọ náà gbé $10 sí lépò ṣùgbọ́n torí pé àwọn nàìjíríà ló ní kínní yìí o a gbé fún ẹ ní $2.50. Tó bá fẹ́ tà á wọ́n pè kíni ẹ̀ ní refining margin iye tí ó jẹ́ èrè ti epo òfò yẹn ni kò rà file tà fún àwọn nàìjíríà ní $3 ká fi ṣèṣirò $3 nígbẹ̀yìn bẹ́ẹ̀ tọ́wọ́ tọ́dọ̀ àwọn nàìjíríà ṣùgbọ́n ìjọba ò ṣe bẹ́ẹ̀ báyìí tó lè jẹ́ pé ká ní pé port harcourt refinery náà ló ń ṣiṣẹ́ ni tó bá jẹ́ pé kaduna náà ni tó máa ń ṣe ń gbé lọ sí kaduna níbi pé kówó pé nàìjíríà plc iye tí opec ń ta náà ni ọlọ́run mọ̀ iye tí a ń rà lọ́wọ́lọ́wọ́ yìí náà la máa rà sọ̀rọ̀ yẹn yé yín yẹn àlàyé tí mo fẹ́ káwọn ọmọdé jákọ́ dìmú nìyẹn ibi tẹ́ di fọ epo ó ṣe pàtàkì ní refinery tí wàá ń lé o ṣùgbọ́n refinery yẹn gan kọ́ lẹ́jọ́ nkan to wa lo kan ijoba dogan ni koko iyen ni alakoko elenkeji ni pe inu woye temi aliko dangote okin sore wa ki se bo nse business la san gan ninu woye temi o jo bo nde yin ma wa on ko se lowo ijoba be mi se ri si o ma de salaye fun yin ogun bele ni Iran America Israel at Iran Israel at Iran gbogbo la mo nkan ton jo bara won fa ija yen bele ni ojo keji din logbon osu keji odun yin ni ojo ti wa la yen ma bele gogogo won ta epo ni $71 per barrel ni igba ti won gbogbo le mo pe iye te ma n ta epo robi olo ma se atan iye te ma ta epo petrol diesel kerosene jet A1 fuel orisirisirisirisi ni igba ti wala ibele tan epo fi igba kan fo lo si $120 ni igba ti epo wa ni $120 yen iye ti dangote n ta epo ngba yen $1,250 per liter. Lati ebu ifopo ti e wa se bi yato yen po ni baton ta ni $71 per barrel lojo ti wa la yen gan bere o nta ni $625 se en fokan ba mi lo $625 naira per liter lo nta nigba ti won ta epo robi ni $71 ni igba ti wa la yen wa le gangba yen ti po lo si $120 ohun gbe soke to de be ko lo tun ma bu fun yen tori nkan to nra na lo ma fo to ma ta iye to ba de ra lo ma ta o gbe lo si $1,250 lati odo ti e wa mi o baja fun yen
1: naira
0: ma binu sugbon nisin to je pe wepo ti wa si $72-$73 per barrel Olorun mo wi pe nkan to nta fun wa lowo lowo ba yen to je $1,175 yen ko mu la ka ida ni ra bile okiri mo nkan to nra kan lo nta mo bayi to ba nta ni $625 temi gode ma pari won gba yen gan pe modali ko en ge wa je lo $625 yen o ti o den ra ipo robi ni $71 per barrel ni isi tebo ti wa ni $73 lati ba bi $73 lo wa bayi ko ye ki o po tan re re boya $650 per liter lati odo ti e ta wa ra ta ba ma fi ti won kun boya $50 ni a ma ra ni $700 abi $720 sugbon lati odo dangote leni yi $1,175 ni to de pe $2 difference lo wa laarin iye ti epo su wa sugbon percentage ti wo fi gbe o lo si bi 70-80% kẹri wípé orí wa kan ṣùgbọ́n gbogbo ẹ̀ ìjọba lẹ́bi tó ní agbára gidigidi ìdí ni wípé tẹ́wàá wo èèyàn dáadáa oníwọ̀ra ni ẹ̀dá iṣẹ́ ìjọba láti máa ká wa lápákò láti má lè wu ìwà bí àti ìwà jàǹbá tó wà nù wa ní ilẹ̀ amẹ́ríkà náà àwọn tó ń fọ epo rọ̀bì náà wọ́n ń ṣerú ẹ̀ àná aláàna ni trump pariwo síta pé ó lè rẹ́ńjà bóun ń dẹ̀ máa pàṣẹ fún department of justice ẹ tó ń ṣe àkóso fbi pípé kán lọ tanná wòdì wọn pípé iye tí wọ́n ń ra epo rọ̀bì ó ti já wálẹ̀ ṣùgbọ́n owó táwọn ń ta epo ó ṣì wà lókè ẹ̀kọ́ sílẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ààrẹ amẹ́ríkà sọ ní àná yẹn ká tó rè ní sí ọ̀la owó epo á já wálẹ̀ nǹkan tó ń jẹ́ ààrẹ nìyẹn ṣùgbọ́n ní ibi báyìí wọ́n ti gé ààrẹ wa létí lọ ààrẹ wa ọ̀gbọ́n ààrẹ wa ń pẹ̀rọ àwọn ní master strategist ẹ̀ẹ́dẹ̀ rí pé dangote ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ò make sense kí ló fà àwọn kan ní gbèdọ̀ dangote fẹ́ dá lè ṣe ẹ̀sì lẹ́nbà yẹn ó ṣe kíní kan kò ṣe kíní kan pé ó gbowó lọ́wọ́ àwọn kí kò fi bò ó yáwó àyàkí tí mo sọ lẹ́ẹ̀kan ni pé ti manufacturer ọba rẹ access sí owó pé wàhálà ni dangote fúnra rẹ olólùú rẹ adúláwọ àtúfẹ́dà kí ni ìṣílẹ̀ oúnjẹ àwọn kìrì tó ń kẹfẹ́ ní ara wọn sọ́nà pé ó bá òun òun lọ́wọ́ gidi kan lọ́wọ́ ń gbà yẹn o tuye kan fani fi ma fa won to fe da le se sile niyan kini dani loju pelu ba se wu ba yi o be awon to ko wa jo Nigeria ba yi ma gan ni pin be be to ba se nta to wo nga si bo te je be owo nkan to won ra to won tun ta n lo le pe to ba ta to wo nga si melu to na se nga si sha le so be ro ni ta awon kan ba so ro e
1: e seun fun awon alaye le ti e lori ofe lati ba wa se eyin ijoba apinyele oyo rawo ebe si egbe awon olukan kan wole pada oju wole fi wo
0: e se atokun nkan ti ijoba ma so na so yen nkan ti eyin ti na de ma so ni won so yen oro yen ni agbara o lagbara
1: be kun ti le wole bayi
0: ti n ba je eyin ti mi le wole ti ma de je governor ma ni kan wole
1: okay

0: e buruku yen won ti pale won mo
1: okay
0: be yato si pale won mo o be won ti wo gbogbo nu reserve to wa ni Oyo state yi won de ti pe won si nbe mo pe awon le to abo ti wo nu reserve won de ri pe ko si awon ara bi nbe mo to wa di ba yen ti YouTube ba wole a pe won ni ole ṣùgbọ́n ikú tó ń pa ojúgbà ẹni òwe ńlá ló ń pa fún ni àti jẹ àti mú nọmba kiri ìyẹn olùkọ kì í ṣe ọ̀nà àti kú ni wọ́n ń ṣọ́ fúnra wọn fún ìjọba nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yóò péjọba ní gbogbo ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé wọ́n sanwó fẹ́ǹtì yóò ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé kò bójú mu tọ́ ni pé àwọn ilé ìwé jókòó sílé tí gómìnà dẹ̀ wà ń lò ẹlẹ́ǹkẹta ni pé fún ọjọ́ ọ̀la ìpínlẹ̀ ọ̀yọ́ náà kò wúni lórí kò dá tó pé àwọn ògo wa lọ́la ìtẹ́kọ̀ọ́ fún máa kọ́ ẹ̀kọ́ ilé náà jókòó sí kò yẹ kó rí bẹ́ẹ̀ ká wá gba ìjọba ní ìyànjú ṣẹ́mọ̀ ilé náà bá NUT wí ṣùgbọ́n mi lè dá NUT ní ẹ̀bí kankan mo tilẹ̀ kókéré mọ́ nǹkan tí boko haram fẹ́ mo sọ kí ni lọ́sẹ̀ tó lọ ni wípé kẹ́nikẹ́ni má lọ skul gbogbo ẹba lè dàbọ̀n ṣe dàtọ́ lẹ́wọ̀n rẹ̀ níjẹ́
1: bẹ́ẹ̀ haram níwé
0: bẹ́ẹ̀ ni ṣé wọn àti rí nǹkan tí wọ́n bá nípìnlẹ̀ ọ̀yọ́ báyìí nǹkan tí mo fẹ́ kí NUT máa gbọ́ nìyẹn pé nǹkan tí boko haram fẹ́ o ìwé yẹn ìwọ ni ṣẹ̀bẹ̀ ó ti ń jọ bẹ́ẹ̀ báyìí nígbàtí bá ti léèwé pa bọ́n ẹ̀fẹ́ káwé fẹ́mọdé rí ìwé káṣí ìwé òdìdè wọ̀ ìyẹn nìyẹn fún ìjọba nǹkan kankan ló fà á tí ẹ̀yìn ti fi sọ pé boko haram lọ́wọ́lọ́wọ́ báyìí bá àti lọ sí iléèwé gan bá ràámù ni fún NUT lọ́wọ́lọ́wọ́ báyìí ètò ààbò òdúró rẹ̀ ẹ ṣe iṣẹ́ tẹ́ ẹ lè ṣe láti gba àwọn akẹgbẹ́ wọn jáde tó bá wá ṣẹlẹ̀ pé ẹ̀lẹ́gbẹ́ àwọn akẹgbẹ́ wọn jáde gbogbo alámọ̀ wípé ọlọ́mọjà rogún nàìjíríà ọ irú government college lápáta ń sìn báyìí ó máa lé sí báyìí kan tó nípa àwọn kan wá síbẹ̀ wọn dẹ̀ka àwọn ọ̀dọ́ nínú ìṣẹ̀wá àárín ìgboro nìyẹn wà àbí ìyẹn ti ẹ̀ka ṣe pé àwọn igbó kankan sì wà lẹ́yìn ìwẹ̀ yẹn a ṣe sọ pé irú baptist òkè àdó àbí img umc mọ́lété ọlọ́mọjà rogún nàìjíríà tí wàá ṣe wọ́n ti gbẹ̀gbẹ̀ nàìjíríà janlẹ̀ pátápátá kò sẹ́ni tá a gbẹ̀mọ́ ń rubí bẹ́yẹn tá ló ń kó wọn sá lọ irú àwọn iléèwé bẹ́yẹn ẹjẹ́ kan máa lọ kọ́ máa ṣiṣẹ́ lọ àwọn ọmọ tó wà ní iléèwé tó wà ní ìgbèríko yẹn àwọn iléèwé ìgbèríko tọ́wọ́ ti lè sáré bá wọn yẹn ẹ pátì ẹ wá fi ẹyẹ kan sílẹ̀ irú ká sọ pé irú àwọn ìlú kéékèèké bẹ́yẹn tí ò bá ti ju bíi kìlómítà márùn-ún síra wọn kódà kìlómítà mẹ́wàá ẹ jẹ́ kó jẹ́ pé ẹyọ kan ló máa ṣí pé gbogbo àwọn iléèwé tó àti iléèwé tó kù àti àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ o gbogbo wọn máa ya wá sí ibẹ̀ yẹn kẹ wá jẹ́ pé àwọn iléèwé yẹn ní àkókò yẹn àwọn ẹyọ kan tẹ́ máa ṣílẹ̀ ní àwọn ìgbèríko kéékèèké bẹ́yẹn elétò ààbò tó lágbára gidigidi máa wà bẹ́ẹ̀ kì í dẹ́ ṣe pé nínú ọgbà iléèwé kódà wọ́n lè má nìyẹn kan ṣe gan nínú iléèwé ìtàlẹ̀ kan ṣàlè gbọ́fẹ́ wá àwọn agbègbè yẹn àti ọ̀nà táwọn iléèwé ń gbà wá sí iléèwé lẹ́yìn kan wá da àwọn elétò ààbò bò ọ̀rọ̀ mi ò yé yín pé tọ́ máa ṣe bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ á lè máa lọ sí iléèwé kan tí gbogbo òun mọ̀ wípé kò sí kan tó lè ṣe àwọn ọmọ ní ibi báyìí ọ̀nà tọ́ dẹ̀ ń gbà wá náà kán fún àwọn elétò ààbò náà káàkiri kán di àmọ́ra gidi pé àwọn arábí náà ò fẹ́ kú tọ́ bá rí pé nǹkan máa ṣe àwọn táwọn bá jáde wọn ò ní jáde ọ̀nà tí ìjọba lè gbé bá nìyẹn ṣùgbọ́n ìyẹn wá ṣe pé ká máa bá a lọ bẹ́ẹ̀ ká wá yọ ọjọ́ kan sọ́tọ̀ irú ọjọ́ friday ọjọ́ ẹtì tí kíní yẹn ṣẹlẹ̀ yẹn pé gbogbo iléèwé nípínlẹ̀ ọ̀yọ́ àti pa lọ́jọ́ friday yìí fún ìrántí àwọn tó lọ tó dẹ̀ ṣì wà ní ọwọ́ àwọn aráàbí yìí nígbà tí mi bá jẹ́ kí gbogbo wọn mara pọ̀ kan jọ ṣe nìyẹn àti NUT àti ìjọba gbogbo ló máa méjì ló máa jókòó àti elétò ààbò àmẹ́ẹ̀ta ló máa jókòó tí wọ́n á sọ kíní ìkúná tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ yẹn boko haram mi ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí boko haram mi ìdẹ̀lẹ̀dá NUT lẹ́bi torí mi ní òfẹ́ kú
1: ẹṣeun ọgbẹni ọlálẹkan san ni agbẹwò ìròyìn agbọmọgbẹ náà lẹ ń gbọ ìkànnì west radio 89.3 fm a wà lójú òpó facebook west radio 893 fm fan page west radio 893 fm fan page ẹjá dọdọ ti báyọ ọnà nuga tó lóun ò rébi lórílẹèdè nàìjíríà abẹyin náà ò rí.
0: Mo rí.
1: Ẹ dá wọn.
0: Mo dá wọn. Ọlọ́màjà tẹ́nítìkà.
1: Àmì o.
0: Ọ̀nà àgbẹ̀ Nàìjíríà ti tẹ́nítìkà wáyé. Ẹgbàádùn mi tó.
1: Àgbóyé.
0: Kò sí àní-àní, ìlú ti kó sọ́wọ́. Gbogbo aráyé ń pariwo ebi. Alákọ̀ọ́kọ́ àti ẹ̀kọ́ bẹ̀rẹ̀ náà, ta ni báyọ̀ ọ̀nà nuga. Ẹ lọ wádìí ẹ̀. Nígbà tí àyẹ̀ tó jẹ́ ààrẹ lọ́wọ́lọ́wọ́ yìí jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó, pàápàá jùlọ ní sáà kínní ẹ̀ nípínlẹ̀ Èkó, kò sí ọ̀rọ̀ ibi tí báyọ̀ nuga ọkọ̀ nípa rẹ̀. Oríire nù ọmọ kiri kan ló ti bẹ̀rẹ̀. Orí báyọ̀ nuga kan ló ti bẹ̀rẹ̀. Tinubu is this, Tinubu is that. Báyọ̀ nuga lọ́kọ̀ bẹ̀rẹ̀.
1: Pé irú ẹ̀ dábàá yìí ni o.
0: Bẹ́ẹ̀ni, ẹ̀ tó yẹ kí n tẹ́ni tì rárá ni, ó ṣe bá ó ṣàwò. Mi mo sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n fún ìdí tí ó pé kò yé èmi, ìdí tẹ́lẹ̀ pé tàbá fà lọ síwájú, ìdí tí kò ṣe rí ebi mọ́ọ̀lù náà ni. Ẹni tó ti sọ gbá ṣàwò sí, òun ló máa ń gbẹnu sọ̀rọ̀ fún báyìí.
1: Orí àmàlà ẹ ti ń dán.
0: Ó ń dán kòlákòlá. Bí mi ṣe rí nìyẹn. Wọ́n náà fún ní iṣẹ́ kan special adviser to the president on information and strategy. Tẹ́wá ní kẹ́ bí èmi ipò tán tọ́ sí kò ju special adviser on disinformation and fori bí mi ṣe rí nìyẹn. Ká máa pààrọ̀ fún un ká máa tàn ló jẹ. Bọ̀m̀bọ̀m̀ bẹ́ẹ̀. Aláàkọ́ ó ní pé àmì ọkọ̀ ń pariwo ebi. Ó lóun ò rébi Nàìjíríà. Ó láwọn èèyàn ń bá òun ṣiṣẹ́. Pé òun dẹ̀ máa ń bi wọ́n pé báwo lẹ ṣe ń kópa o báwo lẹ ṣe ń lọ. Ayọ̀dẹ kò sí wàhálà. Bí nǹkan ń lọ dáadáa pé kò sí
1: mẹ́lọ.
0: Bó ṣe yẹ kó ṣe máa lọ ló ṣe ń lọ. Láwọn olóṣèlú ló kọ̀ fa ọ̀rọ̀ táwọn èèyàn ń gbé mẹ́ni pé ètò ààbò ò dáa bẹ́ẹ̀ bí ń pààyàn pé kò rí bẹ́ẹ̀ Nàìjíríà. Ló bá ara ọ̀rọ̀ tó sọ rèé òun. Ló bá ní tóun bá tún gbọ́n gbà mí pé wọ́n ná jíyàn gbé. Ó lóun á wò báyìí ẹ wá náà lọ́ọ́ ti jíyàn gbé yẹn kóun ti ẹ̀ wò bó ṣe ṣẹlẹ̀. Ẹ wá ló ṣẹlẹ̀ láago kan òru aago méjì òru. Ẹ ṣí lé iṣẹ́ ọlọ́pàá ti sọ fún káyọ̀ máa rìn òru mọ́ ni. Ṣẹ́nbẹ̀rẹ̀ tó nílé akáyè.
1: Jẹ́ ìrọ́nà pa pẹ̀lú gbọ́.
0: Wọ́n tiẹ̀ náà ń jíyàn gbé ṣùgbọ́n pé iléeṣẹ́ ọlọ́pàá ti ní káyọ̀ máa rìn mọ́ lóru. Láìsí pé kí n lè gbé lé wà. Èmi lè travel mọ̀ lálẹ́ báyìí. Ìkọ̀ tí ìjọba ń sọ fún wa nìyẹn pé àwọn làwọn lọ san o. Bandit ló lóru. Àyọ̀kọ́. Ọ̀rọ̀ ẹ̀ dára ìyá nìyẹn. Ó sọ síwájú. Ó ní wípé ọrọ̀ ajé ò burú báwọn ẹ̀ ṣe ń sọ yẹn. Pé òun gẹ́gẹ́ bí ẹnìkan òun ò rí ẹbí tó wà ń ta kí wọ́n pariwo. Pé òun gẹ́gẹ́ bí ẹnìkan òun ò rí ebi tó wà ń ta tó bá yẹn ṣe ń pariwo yẹn. Ìsọkúsọ ọ̀rọ̀ àpárọ̀ fún ìlú lásán nìyẹn. Ebi ń pa ṣége sáwọn ọmọ ìlú dára. Ebi ò dẹ̀ dédé pa àwọn ọmọ ìlú. Àwọn ìgbésẹ̀ ìjọba tí mo fẹ́ làkàlẹ̀ yìí ló fa ìtètè ibi fi ń pa àwọn ọmọ ìlú. Alákọ̀ọ́kọ́ oúnjẹ tó wọ́n ó wọ́n torí pé àwọn àgbẹ̀ ò lè lọ sóko mọ́. Kò sí àní-àní bẹ́ẹ̀ gbogbo wa la mọ̀ wípé tí a fẹ́ gorí oko ní àwọn ìlú kan Nàìjíríà yìí ẹ má láti kọ́kọ́ sanwó fáwọn ará bí. Tẹ́ ẹ bá fẹ́ roko ẹ sanwó. Tẹ́ ẹ bá fẹ́ kí irúgbìn bọlẹ̀ ẹ sanwó. Tẹ́ bá fẹ́ fi ń pakópako ẹ sanwó. Kẹta pè ní wídìn pé koríko tó ti yọ lẹ́gbẹ̀ẹ́ tẹ́ fẹ́ fa ẹ sanwó. Ìjọ tá a fẹ́ wá kó èrè jáde ẹ fún wọn ní ìdá ọgbọ̀n nǹkan tó bá yọ ẹ̀yẹ́ tó bá sanwó. Ẹ̀jọ̀bá olóúnjẹ òṣèlú wọn nù yẹn ẹ fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Kẹta pè ní impute èmi ni tractor ni o kó fi dórí fertilizer ẹ lọ bèrè. owe o kere ju ilopo marun ni ki joba to de 8000 ni fertilizer ile to mo la ro ibe fertilizer to da la 62000 ni se n gbadun mi 62000 ni fertilizer to da lati 8000 kini pakopako to ma fi yen 300 400 kon tele 1000 be 1000 pon ni bayi lati ra fini yen iyen ni elebe kan ni egbe keji epo te ba ra lo ma se atoka iye te ma fi gbe oja wa si gboro won sa ki nje oja won ki nje nkan ko lori oko e ma gbe wa si igboro ni ki ijoba e to de won ra yin ti 5 naira la ra lita kan jala kan se en to fi 185 naira per liter gbe oja wa si gboro so ma ta ni iye to fi 1300 ko se se
1: iyato sara
0: ko se se ba e soro interest rate le nkan pe mo so ti farm ni ta wa fe se da ko le ni be 60% interest rate ma bi le ni lori ba wo lo ja o se ni won nu yen elo ni won ta re si ki joba e to de be elo ni bayi elo ni ko ngwe wa elo ni bayi ibi ti wa lati sele ni yen ki en to ko ba yen to n ba yen je ni sansan kore wa ni ba be ni aye o ba je na yo okay looking fine ko to sele ni yen yo de ti mo pe iro gbu ni mo da ba yo npa awon de ni olohun olohun adan lebi ni wi pe emi ri foran yen o ta bi ba le yin o ri ti are fenu are so bile ba if I don't give you light in 4 years don't vote for me when I come back to you for second term itume ni pe ti n ba pese ina fun yin laarin odun merin o ti n ba pada wa fun sa elekeji e ma dibo fun mi are fenu are so ko si ani ani e ta fe bere pe bo lati ri foran yen ko bi wa laaro ati foran yen han se n gbadun mi boda bayo ni pe a gbe nkan ta re so daadaa ni mi nkan ta re so ko yen
1: ebi ka te ramon fokan si na gan monu
0: itumo yen be yen ni wi pe e ma fi okan si ina kan ta wa sa fe ni pe to ba ti di akoko sa keji yen e dibo fun awulo awulo eto abo wa o eto abo si o ina wa o ina o si o onje wa o onje o si o ba ya ki di sa ile nke ta fe dibo fun sa ile nke ji yen
1: e
0: dibo fun wa ka ma wa lori ipo yen lo o le mi se nso wi pe bi wa ni ipo are loka are to wa nbe lowo lowo ilara sise ise ti are nse yen o kan are bo le ko kere mo ohun lo ma nfa awon oro so ni gbe nbe lo bi gomina yin se yara do aro wa si gomina mi le rowo ja yara do anjuro gbogbo enu fe fi so ti nkan mewa ba nse ilu ni aida se n badun mi o kere tan be mejo nbe wo jo papo lo wa owó ìjọba àpapọ̀ ló wà méjì ló wà lọ́wọ́ ìpínlẹ̀ ẹ ṣeun.
1: Ẹ ṣeun ọ̀gbẹ́ni Ọlálékan sọ ní fún àwọn àlàyé lè ti ẹ lórí ọ̀fẹ́ láti bá wa ṣe ẹ̀yìn àdúkè lọ́run láti gbọ́ ìkéde àti ìpolongo ọjà nígbà bá kò ń bẹ̀ á ṣe ojú òpólẹ̀ fẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lé láti bá wa dá sí àwọn ìròyìn létí àti pẹ̀kẹ́lù. Àwọn àtẹ̀jíṣẹ́ ti ń wọlé lọ́lọ́kọ̀ òjọ̀ kan ti ojú òpó Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page ẹ̀yìnà lórí ọ̀fẹ́ láti mọ fi àwọn àríwísí yín ṣọwọ́ ní àti bẹ́ẹ̀ ṣe rí àwọn ìròyìn bẹ́ẹ̀ ṣe rí sí ní ojú òpó Facebook iléeṣẹ́ wa West Radio 893 FM fan page. Tabá padà dé láti ojú ọjà ṣe ojú òpólẹ̀ adẹ̀ lórí ọ̀fẹ́ láti dé ẹ̀ka ti òṣèlú gẹ́gẹ́ bó ṣe wà lójú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde láàárọ̀ òní. Ẹ má yí kúrò nìkan ní West Radio 89.3 FM. À ń bọ̀ o, ẹ kú kalẹ̀.

0: ẹ ṣeun tí ẹ ṣì wá ń bẹ̀ pẹ̀lú wa lórí ètò àgbéyẹ̀wò ìròyìn agbómàgbẹ̀ nìkanì West Radio 89.3 FM. Àyè wà láti gbogbo ìkéde àti ìpolongo ọjà yín wá sí ilé iṣẹ́ wa náà ká fi tiwa ká fi gbé tìyín lárugẹ. Ẹ jẹ́ ká ṣe ojú òpólẹ̀ fún àwọn tó ń gbọ́ wa nílé láti dá sí àwọn ìròyìn gẹ́gẹ́ bí wọ́n ṣe láǹfààní àti jáde láàárọ̀ òní. Ẹ dákun tẹ bá ti pè ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín o, àti pé ọ̀rọ̀ tẹ bá ti mọ̀ pé ẹ ní ẹ̀rí fún ẹ má jù sáfẹ́fẹ́
1: àpọ̀lọ́mí kan wọ́n dẹ̀ ṣe pé
0: ẹ mọ̀ ṣe pé abiyamọ yìí ṣe pé 0916 893 1000 0916 893 1000 tàbí 0915 333 4 893 0915 333 4 893 ẹ tún lè lọ 0911 3 4 8 9 3. Hello, ẹ kú ojúmọ́ o.
2: Hello,
0: ẹ káàárọ̀ sà. Ẹ ṣe o.
1: Bàbá mi.
2: Bàbá rẹ̀ ajé o.
1: Ọ̀pẹ sà.
2: Ìyá ń lẹ́nu rẹ̀ o.
1: Àmì àbá mi.
2: Ọ̀gbọ̀rọ̀ rà padà lẹ́nu rẹ̀ o.
0: Bàbá yàtọ̀ gbọ̀rọ̀.
1: Ìjẹ̀ṣà làwọn náà wọ́n mú ìṣeré ìjẹ́ pàdé ọlọ́run.
2: Ìjẹ̀ṣà ìṣúná. Ọgbọ́n ètò ìjẹ̀ṣà ìta ni. Nkọ́bá ò ní kọ́ ọ́. Nkọ́bá ò
1: ní kọ́ ọ́. Ìjẹ̀ṣà ìṣúná.
2: Mo dúpẹ́ kọ́lá ń dánilú ìjẹ̀ṣà.
0: Ẹ ṣeun.
2: Sọ tí mo bẹ́ sọ, olè ẹ sọ̀rọ̀ ní ìṣẹ́ káwọn èèyàn máa ṣe pé ìsáwọn àwọn èèyàn ti ṣe pé ṣẹ bá ní tí mo rí lánàá ẹ mọ̀ yìí pé ẹ̀rẹ̀ṣẹ̀ ilẹ̀ pé ọ̀nà núgà àti sílẹ̀ ìpè yẹn.
1: Báyọ̀ ọ̀nà núgà.
2: Ẹ yẹ káwọn èèyàn sí ìwé kò fún mi. Àwọn èèyàn lè ra nǹkan níbi èmi gan fẹ́ ra nǹkan. Nǹkan pẹ́pẹ́ tẹ́lẹ̀ nígbà tá a rà gbogbo ẹ̀ tọ́ka rà kó kọjá 1400. Tètè ta àwọn àdánwò mọ́tò ni ó fi wọ́n ni ṣẹ́wọ̀n náà wọ̀nyí wọ̀n ní jẹ́ èyí tí wọ̀n ní jẹ́ òyìn. Èmi ò ní fa ilé ìyí nípa àgbẹ̀ mi ò mọ pọ́blẹ́mù tá a ní epo yẹn ti wá bẹ́ẹ̀ báyìí. Kí ló mú Dangote bẹ́ẹ̀ ti ṣàlàyé kí ló mú Dangote bẹ́ẹ̀ ò ní fa epo yẹn wọ́n tó náà rí bíi 500 to 600 Tinubu náà bẹ́ẹ̀ jókòó sílẹ̀ yẹn olóhùn sí ìjọba tí a fẹ́ ṣe báyìí.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Tó jẹ́ ká fẹ́ lómi láǹfààní bàbá. 0916 893 1000 tàbí 0915 333 4 893.
3: Hello. Hello, sir. Ẹ kú
0: ojúmọ́. Ẹ káàárọ̀
3: ẹ kú iṣẹ́. Ẹ ṣeun. Orúkọ tèmi ni Àpá Sàláùdé. A ní ohun tọ́lọ́ wò ní lókè Ayọ̀ lákọ̀tà gàǹgà.
0: Ẹ ṣeun.
3: Ẹ jẹ́ dúpẹ́. Bàbá wa báyọ̀ lórí oyè nígà. Ọlọ́run wá fún ọlọ́sẹ̀ tí wọ́n náà. Ibi láyé pẹ̀lú Láyé Mohammed. Ìbá wọn náà ṣe wọ́n lọ. Èrè àwọn ìjàdé ni. Pẹ̀lú ẹ̀ka ìkùnlé òjèrè ẹ̀. Èyí ò dẹ̀ nígbà tó ṣàkóbẹ̀ fún ẹ̀ka ìkùnlé òjèrè ẹ̀. Gbogbo alábàá bẹ̀. Ẹ kúṣẹ́.
0: Ẹ̀lọ́.
4: Ẹ̀lọ́.
0: Ẹ ṣeun, ẹ kú ojúmọ́ o.
4: Ẹ kú ojúmọ́ o.
0: Ẹ ṣeun, ó kọ́ yín bẹ̀rẹ̀ tí ń pè wá
4: yìí. Mr. Bọ́lájí láta Kánà Express.
0: Ah, bàbá, ẹ ṣe o.
4: Ẹ pẹ̀lẹ́ kúṣẹ́.
0: Ẹ ṣe sà.
4: Olé ìsàn ni.
1: Bọ̀dá mi.
4: Ìmọ̀lẹ́ Ayọ̀ Ayọ̀rọ̀ náà fi jìnnà.
1: Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ sà.
4: Ẹ kúṣẹ́ ìlú.
1: Iṣẹ́ ìlú ni sà, kò ṣe má ṣe.
4: Báyọ̀ ọ̀nà nígbà wọ́n ṣe gan-an. Ṣé mọ̀ pé gbogbo tó làwọn gbà kọjá tán ni wọ́n kọ́lé rẹpẹ̀tẹ̀ gàǹgà gàǹgà tán ni ẹ ṣí bí wọ́n ń paráàlú. Ṣé bí owó òlu wa ara wọn náà ná fowó yẹn ra àwọn ilẹ̀ kiri tí wọ́n fowó òlu kọ́ àwọn ilé ńláńláńláńlá tán mọ́bi tán lè gbówó wa yà sí mọ́. Tẹ̀wá ń gbabẹ̀ kọjá tẹ̀wá ní pé ibi ò pa wá aráàlú gbádùn. Ṣé gbogbo wa la máa bájọba ṣiṣẹ́ ni? Ṣé gbogbo àwọn la wà lọ́wọ́ ọ̀tún àwọn pẹ́sidẹ́ǹtì ìlú? Ẹ kó aráàlú sínú bí ìgbà tẹ kó wọn sínú kóló. Ẹ̀jẹ̀ ló bọ́ síta jẹ ẹ̀jẹ̀ mu. Ẹ wá ń fi ẹ̀tọ́ aráàlú ẹ fi ń ralẹ̀ ẹ fi ń ra gbogbo news site ẹ̀ ń kọ́lé ẹ wá ń gbabẹ̀ kọjá ẹ ní à ń gbádùn. Ọlọ́run a ṣe ìdájọ́.
0: Ẹ ṣeun, ẹ ṣeun. 0916-893-1000 lójú òpó Facebook West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page lójú òpó Facebook. Hello.
5: Hello.
0: Yes sir, ẹ ṣeun, ẹ kú ojúmọ́ o.
5: Ẹ káàárọ̀.
0: Yes sir.
5: Ẹ kú ọ̀rọ̀ ni kò ní ra wa náà kò ní rẹ̀ iná.
0: Àmì o, àdúrà mi o.
5: Wọ́n kò dogun sí àmì ọ̀rọ̀ pẹ́ ọ̀rọ̀.
0: Àmì Ọlọ́run.
5: Èyí tó bá já ni gbogbo ariwo tá ń fa yìí wàhálà tá ń ṣe àní ṣe.
0: Ni wọ́n bá ní.
5: Àgbà gbàdúrà fún bàbá iṣẹ́ wọn. Bọ́mọ wọn ò gé ó dá rárá. Àìṣe fàlàyé dé láti gbogbo àpáta ni ẹni tó ń sọ̀rọ̀.
0: Ẹ ṣe bàbá.
5: Ẹ rí gbogbo àwọn tó máa ń pé ìjọba ẹ̀dá ìjọba ẹ̀rí pé wọ́n ló jẹun tẹ̀lé. Ṣé mo dẹ́gbẹ́ wọn wà nílé nífẹ̀ẹ́ àti jẹun gan di wàhálà ṣé máa sọ ìjọba ẹ̀dá. Ìṣẹ́ ṣe pọ̀ lẹ́ni wá àti ṣiṣẹ́ tẹ̀lé tẹ́lẹ̀ fún gbogbo ajá wípé ó fẹ́ ká máa jẹ ìta ti ṣe ni. Ṣùgbọ́n wọn ọgbọ́n ọ̀gbẹ́ ni wọn ṣe náà bẹ̀ fún wa wọn ò tí ẹ ṣe àdúgbò bí káṣẹ.
0: Àwa kọ́ o ojú òpó òun ni. Ẹ̀yin ẹ jáde ti ètò òṣèlú ọ̀gbẹ́ni Ọlálékan san ni. Wọ́n ti ṣe ètò ìdìbò ní ìpínlẹ̀ Èkìtì. Ìpínlẹ̀ Ọ̀ṣun ń lọ̀rọ̀ tún kàn. Jẹ́ ká gbé ìpè iná. Hello.
6: Hello, olú ìfọ́ ni èmi náà mo pè padà.
0: Ẹ ṣe ẹ̀rí
6: kan ni mo fẹ́ béèrè sá o. Ṣé ẹ gbọ́ mi?
1: Abẹ́yẹ sá.
6: Àwọn opposition party pẹ̀lú bí fẹ́ẹ́ fọ́ ṣe ń wálẹ̀ wọ́n tó àyè ní kúdò kí lọ́dẹ tí wọ́n àbí pariwo síta. Tẹ̀lifọ́tà ní ìpínlẹ̀ opposition. Mo mọ bá opposition ṣe ń ṣe ní nǹkan bí 15-20 years ago náà. Kí n kàfà nígbà yìí. Ṣé àwọn opposition party yẹn ṣé ẹ̀wọ̀n náà ṣé ibìkan náà ni gbogbo ọ̀sùn tó kọrí sí.
0: Ẹ ṣeun. Ṣùgbọ́n àwọn opposition ṣé wọn wọ́n opposite mọ́ ni.
1: Ayẹ̀ kan họpọ̀ o. Ìṣúra wọn ọ̀pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Àbí tó bí àtòrí gbogbo ariwo tán pa tẹ́lẹ̀ náà kò sí kókó.
1: Kì í rẹ position o.
0: Kì í rẹ opposition
1: o.
0: Ṣúgà ja. Hello.
7: Ọmọ champagne.
0: Bàbá o.
7: Olú ìsànrí.
1: Àrùn ìbúdó ọlẹ́ bí.
7: Ẹ káàárọ̀ ṣe ọ̀pọ̀.
1: Ẹ kọ́ ẹ bàbá.
7: Ṣé rí tọ́lọ̀ máa fi wọlé aṣọ lálẹ́ tó kó wa yọ máa ṣe patí ẹ̀ o. Mi ṣe pọ̀kú títa kóòsù yìí. Ọ̀rọ̀ máa fi kó wa yọ máa ṣe patí
0: ẹ̀. Ẹ pè léré ẹgbà mi lẹ́m sí o.
7: Ojú ìwọ gan náà lẹ́m sí ojú ìjà fún ìwọ gan ló jẹ́. Ṣé bá wo oil and gas industry. Ó fẹ̀ sí ní láti tó ń ṣẹlẹ̀ ní back industry náà ẹ̀wọ̀n ti máa ń jáwó wá ń jà fún jà. Ṣé bá máa fẹjọ́ sùn kò sẹ́ tó máa gbà wálẹ̀. Bẹ́ẹ̀ náà ní epo ẹ máa wo tuntun máa pọ̀ pọ̀ síta àwọn báyìí. Ọ̀tọ̀ ní price níjà ọ̀tọ̀ ní price níjà yìí. Máyì náà ṣìjọba mo ṣe rí ní ara fẹ́tò bọ̀jà rí.
0: Ẹ ṣeun o. Hello, ẹ ti wọlé o.
8: Hello, ẹ mọ̀ káàárọ̀ ẹ tó ètò.
0: Ẹ káàárọ̀ bàbá.
8: Bàbá champagne kò ní rẹ̀yìn. Bàbá wọ ilé kan sáré.
1: Bàbá dé òye.
8: Ìyá ayùn rẹrun rẹ o.
0: Ẹ̀yin náà ti dára ìjì ṣá.
8: Yọ dára fún yín tí ọkọ tẹ́rí ẹyin ní ká mọ̀ pé ní bàbá Mẹ̀kúnù.
1: Èyí
8: ni bàbá Mẹ̀kúnù torí kò tí ẹ lè sọ ẹ̀yin lẹ́ ń sọ. Mo sì máa tọ́ pẹ̀lú ògùn Ọlọ́run ayé ò ní rí mú.
1: Àmì ìlà
8: tẹ rí Báyọ̀ ọ̀nà nípa gbogbo wọn ṣe máa ń sọ nìyẹn iṣẹ́ owó tó gbà ní í ṣe. Nígbà ó sì jẹ́ pé òkú ọmọye àńragọ̀ ni gbogbo wọn. Oge ọ̀fẹ́, ilé ọ̀fẹ́, mọ́tò ọ̀fẹ́, epo ọ̀fẹ́ náà ń lò. Kò lè jẹ́ ká máa pé nǹkan kan gbòòrò. Mo sì mẹ́tọ́ gbogbo fámìlì ẹ̀ náà kan ni ó ṣe dàbí rẹ o. Ṣùgbọ́n ń bẹnu fámìlì ẹ̀ Ábùsẹ̀ ń bẹnu fámìlì ẹ̀ ṣùgbọ́n wọn ò ní rí tàwọn ẹ̀ tó báyìí. Ló jẹ́ kó wọn máa sọ kí sọ yẹn. Fẹ́ẹ̀rí àwọn ọkùnrin gan ní ìsìn àti kọ́lọ̀ òní jẹ́ ọlọ́ òní jẹ́ àdóbe. Torí àwa là ń ra ta fúnra wa lọ́jà báyìí.
0: Ṣúgà ja.
8: Àní mo fẹ́ ra dáńjọ́ ni ata tí mo ti ń rà 1.5 mo sì ra ní 3,000 4,000. Mo wá gbèdé lé wọn lé lónìí. Mo ní ẹ káà lọ síbẹ̀. Wọ́n ní òlè tó mo ní ẹ lọ́ra díẹ̀ sí. Ẹ wo bí abára wa dé báyìí ni wọ́n bí abá wa dé báyìí o. Ẹ̀bẹ̀ lásà ń bẹ̀ wọ́n kí wọ́n dákun torí pé ààrẹ àwọn ní ọmọ bí ẹ ṣe fún àwọn tí wọ́n ń di ọmọ kó yẹn wọ̀lú Nàìjíríà.
0: Báwo lẹ ṣe mọ̀ pé wọ́n mọ̀ pa ẹ̀.
8: Ẹ ṣe bàbá. Ṣé ẹ mọ̀ pé 2014 ti ẹ fẹ́ gbàjọba by fire by force. Buhari gan sọ pé àwọn làwọn kó wọlé ẹrù báyìí tí wọ́n sì mọ̀lẹ́ yìí. Ara wọn ni.
0: Iṣẹ́ yìí ń gbọ́
8: Mr. Sọ ebi ò gbọ́ wọn ṣiṣẹ́ fún wọn táwọn ò sí káàdéhùn ó ń lọ́wọ́ di wàhálà sí àwa lọ́rùn báyìí o.
0: Òkè bẹ́ẹ̀ ṣe mọ̀ sí àbí.
8: Àwọn ọmọ tí wọ́n ti ń rí ní ọ̀gọ́mọ̀ṣọ́. kan da kan ba ni wa bi kan ba ni wona bi o se tu won le kan ba ni gba won mo yen le o ni o je concern ti awa ara ilu bayi
0: eseun
8: ese ko ti lagbara gomina are ni o pase fa won o ni olori gogo commander ti o ba n cause lare
0: eseun
8: o mo bi an se nse e dakun e ba ni so fa re ko ba ni tu a kan ba ni mo bi o se tu a mo yen le kan ma fi so ro kan ma fi si oro oselu
0: eseun eseun
8: eh awa ta wa le gan ta je o nje ofe lo lenu wa mo
0: eseun
8: ka to wa so kan mo te wa nu go mo kekeke ti won o se
0: oda eseun
8: ke mo ma n se mo pe awon ti an di won ko yen ika ni won ole si ni won
0: e ba n so be
8: ti won e ba se ka ki se awon ti o se lo le won ma da loro na o
0: eseun
8: ati mo bi o ye won lo ti an ba mo pa won to be won lagbara ti won lo
0: oda eseun baba won current gbogbo iroyin gan ti o si loju iroyin gan gbogbo na mo bo se se pade won ni won mo eseun e je ka de ka to gbe pe mi e dakun ogbeno lale kan san ni state police ilegbe ma sofin ka ma tenu bo
9: e ma e ka agbile tan wa
0: oda hello
10: akojumo
0: eseun baba
10: to oru ko ti ni aina wala ni wala de ko la ta pe sa
0: bo eseun ojú òpó ni o.
9: Hello sir.
0: A ti ń gbọ́ yín.
10: Hello.
0: À ń gbọ́ yín bàbá.
10: Ó fẹ́ kí n kí o.
0: Ẹ lè tú wa pè, ẹ má bínú, ẹ tú wa pè, ojú òpó yẹn ni 0916893 1000. Ẹ sáré sọ̀rọ̀ lórí ẹ̀.
9: Ti state police yẹn, ọ̀rọ̀ yẹn mi kí mo bí tí mo fẹ́ gbé ka. Ìdí ni wípé ta bá ń sọ̀rọ̀ lórí state police. State police fúnra ẹ gangan kọ ló máa ṣiṣẹ́. Nínú ìwòye tèmi àmọ̀tẹ́kùn bó ṣe wà yẹn ẹ̀dá state police ni torí state ló ń control ẹ̀ kì í ṣe federal government. Ṣùgbọ́n irinṣẹ́ wo ló wà lọ́wọ́ wọn? Pump action, ṣakabula. Kí ni àwọn yẹn fẹ́ ṣe lójú AK-47? Jane Badumi.
0: Àgbọ́yé.
9: Irinṣẹ́ tí ó tó tí àmọ̀tẹ́kùn ń gbé káàkiri ló fà á tí nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn fi ń ṣẹlẹ̀ sí wọn ṣèbí gómìnà federal reserve ó ló ń lọ síbi ìgbà òṣìṣẹ́ àmọ̀tẹ́kùn tó ti pàdánù nígbà tí wọn ní nǹkan tí wọn fi ń.
0: Nípínlẹ̀ Ọ̀yọ́ nìkan nìyẹn.
9: Bẹ́ẹ̀ ni ìwé tí ó gbé state police kalẹ̀ yẹn kí nìyẹn rújú kókó ni wípé tí wọ́n bá gbé òfin dé bóyá lawmaker or legislator fúnra rẹ ló ló ń present bill yìí before the house. Gbogbo nǹkan tí òfin yẹn dá lórí ó máa gbé síta a máa rí tó bá kọ́kọ́ kà á sí gbogbo etí àwọn ọmọlé ìyẹn ni first reading. Tí ó bá wọ àwọn tó wà ní ilé létí pé ó dẹ̀ rí sọ o wọ́n máa kọ́kọ́ gbà pé ok ká gbọ́ nǹkan tí ó fẹ́ sọ tó bá ti gbọ́ wọ́n wá taari ẹ̀ síbi second reading. Second reading ẹni committee tó dá lé ọ̀rọ̀ tí ó gbé wá yẹn kan lọ jókòó lé lórí wọ́n máa ṣe public hearing táwọn èèyàn tí ó mọ̀ nípa kínní yẹn máa wá wọ́n á sọ̀rọ̀ lórí ẹ̀ ṣe ń gbádùn mo ṣe ń sọ̀rọ̀ tí committee bá rí pé kínní yẹn mú yẹ̀sì lóòótọ́ pé kí wọ́n ṣe é wọ́n á approve ẹ̀ ó ti pass second reading nìyẹn wọ́n á wá gbé wá fún committee of the whole. Ìyẹn ni third reading tán bá ti buwọ́ọ̀lù gbà yẹn ó ti dọ̀fin ní ilé tó gbé jáde nìyẹn wọ́n wá taari ẹ̀ sí ilé kejì èyí tí house fúnra ara wọn buwọ́ọ̀lù tẹ́ bá rántí ọjọ́ kan náà ṣe first second and third reading kò sẹ́nikẹ́ni tó lọ ṣe ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò sí public hearing. Àmọ́ content nǹkan tí wọ́n láwọn approve àmọ́ nǹkan tó wà nínú nǹkan tó pè ní state police yẹn ṣé kìí ṣe pé wọn á ní state police wà lóòótọ́ o ṣùgbọ́n lójúbọn tán máa lè gbé lójúbọn tí wọn lè gbé ẹ fún wa ní kínní ká wo nǹkan tó wà ń bẹ̀ irọ́ kẹ́ bá lè mọ̀ pé òfútu fẹ̀tẹ̀ ni wọ́n ń ṣe ti senate house of representatives wọ́n ti ṣe bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ti senate ní ọ̀sẹ̀ tó lọ wọ́n ti ṣe first reading wọ́n ti ṣe second reading wọ́n láwọn bí sí committee house of representatives ṣe committee yẹn ṣe public hearing kò sẹ́ni tó lọ bẹ̀ lọ sọ nǹkan kan tó bá fẹ́ sọ àbí tó fẹ́ sọ ìjọ tuesday lẹ́yìn tí senate ti ṣe first and second reading ìjọ last week náà ṣe first and second reading ọ̀sẹ̀ yìí tuesday ìjẹta yìí ni wọ́n ṣe wá gbé bill state police wá láti ọ̀dọ̀ president kí wá ni house pass yẹn kí ni senate ṣe first and second reading lórí tí senate dey approve lánàá wọn ní ètí presidency gbé wá 146 pages gbà wọn náà kà láàrin 24 hours tí wọn nù 9 members ti kà láti digest tiẹ gòkè kò tó wà ń bẹrẹ àdẹkọ ẹka bóòlù ẹka má bóòlù wọn ní pé àwọn ṣe clause by clause clause by clause tó bẹ ẹ fún wa ní di.
0: Ẹ̀kan mú lérèfé lérèfé lérèfé.
9: Mo ti wá rí kinní kan láàárọ̀ yìí. Wọ́n ní wípé National Assembly ló máa sọ orú weapon tó máa gbé dání. Ọ̀rọ̀ yẹn ò yé mi.
0: Kì í ṣe Senate mọ́.
9: No Senate náà ni Senate House of Reps. Kì í ṣe pé ìjọba ìpínlẹ̀.
0: Okay, ló máa sọ pé irú bọ́kàn báyìí ní kẹ́lò.
9: Kò tí National Assembly bá ní kan gbé dání máa gbé dání.
0: Okay.
9: Èmi ò fara mọ́ yẹn o. Èmi fẹ́ jẹ́ kí wọ́n lo assault rifle. Semi automatic weapons bi AK-47 to ba je bi pump action ni a ko fe fi emi awon olomo a fe fi sofo lasen ni olohun le je ki ba won ni pe luru kan beyen emi fe state police o sugbon ki se state police na gije bi kan ma pe governor ni chief secretary officer of the state ko ni agbara kan lori e ta ba fe police e ko je police to ma lo assault rifle.
0: Okay.
9: Kì í ṣọ̀rọ̀ pé police ò ń lo pump action àbí ṣàkábùlà.
0: Ó dà ẹ ṣeun ọ̀gbẹ́ni Ọ̀làlẹ́kan Sanni. Ǹjẹ́ ká jẹ́ sáré dé ojú òpó Facebook ká mú àwọn àtẹ̀jíṣẹ́ lè tí ó wà ń bẹ́ẹ̀. Adéolú tó ní Ọláǹfààní àti Kíwa lójú òpó Facebook à West Radio 893 FM fan page. Adédàmọ́lá Òkunlọ́lá náà Ọláǹfààní àti Kíwa ò tọ́tẹ́ sọ̀rọ̀ lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà lé tó mẹ́ẹ̀. Wọ́n ní pé kí ìjọba wa lórílẹ̀-èdè yìí kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n wá ojútùú sí ilé tó jẹ́ lásìgbò ti tó ń bá ètò ààbò fínra ní orílẹ̀-èdè yìí. Ìpè ti ilé tó jẹ́ ọlọ́pàá àpínlẹ̀ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ò ìpè kan ṣiṣẹ́ lè pápá lè tí à ń ṣe ní pápá ká má bàa fara pa ò. Ilé tó jẹ́ pé abo ẹ̀mí àti dúkìá wọ́n ní pé òun ló yẹ kó mú wò láyà àwọn adarí wa. Bákan náà Adédàmọ́lá Òkunlọ́lá tún tẹ̀síwájú ní apá ibẹ̀ o. Wọ́n ní àwọn pàrọwà sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe bẹ́ẹ̀ láti pèsè ètò ààbò tó péye fún gbogbo àwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ yìí ní pàtàkì jùlọ àwọn ilé tó jẹ́ pé wọ́n súnmọ́ ẹ̀gbẹ́ igbó wípé àwọn ọmọ wa àti àwọn olùkọ́ wọn pé ẹ̀mí wọn wípé ó ṣe pàtàkì sí wa nírú àsìkò tí a wà yìí o wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ti gbé gbogbo ìgbésẹ̀ tó yẹ kán gbé kó tó di pé àwọn ilé ẹ̀kọ́ pé wọ́n lè sọ pé kán padà. Adámilọ́lá Akin Adéná kàn sí wa o ní ojú òpó Facebook iléeṣẹ́ wa West Radio 893 FM fan page. Wọ́n ní pé wípé wọ́n ń gbé ìgbésẹ̀ lórí ìwé àbádòfin ìdásílẹ̀ ọlọ́pàá àpínlẹ̀ ọ̀hún wípé ò nìkan kọ́ ìlótò wípé bí kò ṣe kán ṣe ìfìdímúlẹ̀ rẹ̀ àti kán ṣe pápápá. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Ọlálẹ́kan Sanni bọ́jọ́ láǹfààní láti ṣàlàyé ò ìwé kọ́dẹ̀ rí pé ọ̀nà ìgbanisíṣẹ́ ń pé wọ́n ṣe òfin sí i àti pé owó oṣù tí wọ́n mọ̀ ń gbà kan jẹ́ pé wọ́n la gbogbo rẹ̀ lẹ̀ náà tó fi dórí àwọn nǹkan ìjà gan tí wọ́n mọ̀ láǹfààní àti gbé lọ́wọ́ àti àwọn nǹkan míì wípé kí wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n fún ìjọba àpínlẹ̀ náà ní agbára láti lè mọ ṣe bẹ́ẹ̀ mọ́ pàṣẹ lórí àwọn ọlọ́pàá àpínlẹ̀ kán mọ̀ lè mọ́ lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́ ìdẹ́yẹsí àbí ìdẹ̀kùn àbí nǹkan míì ò tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n nílò láti ṣe kó tó di pé àmọ́ ojú yọ̀ kó tó yọ̀gẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Suleiman Sherif náà kàn sí wa lójú òpó Facebook o wọn kí wa lápá ibẹ̀ wọ́n sì ṣàlàyé lórí ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún náà wípé òun gangan lálepè ní ojútùú kan pàtàkì fún ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tó ń fojoojúmọ́ mẹ́ẹ̀ sí o tó jẹ́ pé wọ́n dẹ̀ láǹfààní láti ṣàlàyé pé à ń pe àwọn gómìnà ní ẹni tó jẹ́ chief security officer fún ìpínlẹ̀ wọn ṣùgbọ́n lórí pépà nìyẹn wípé wọn ò ní agbára bó tilẹ̀ wò ó kéré mọ́ ìpín ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ń gbé àti Abuja ni ló ti ń gba àṣẹ wípé kì í ṣe pé gómìnà ni ó ń pa àṣẹ fún wọn o bó tẹ̀ jẹ́ pé ìjọba ìpínlẹ̀ wọ́n máa ń pèsè àwọn ọkọ̀ àti àwọn nǹkan míì fún àwọn ọlọ́pàá. Bákan náà ọmọ adé Adékúnlé náà kàn sí wa lójú òpó Facebook iléeṣẹ́ wa West Radio 893 FM fan page. Àwọn àtẹ̀jíṣẹ́ ń pọ̀ yín tẹ́yìn pé ẹ mọ́ bínú ó lè jẹ́ lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láti mọ gbé àwọn ìpè tó kù. Tọ́mọdé Adékúnlé náà sọ̀rọ̀ lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tó mẹ́ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà o wípé ó ń ṣàlàyé wípé ìlànà ọlọ́pàá lè tá à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ó nílò àtúntò nìyẹn wípé ọlọ́pàá ìpínlẹ̀ yóò jẹ́ kí ìgbélárugẹ kó dé bá ìṣọwọ́ṣiṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá láti lè mọ àwọn nǹkan tó ń lọ láyìíká àti àwọn ìfìmúfúnlẹ̀ lè tó tọ́ o láti lè mọ dáhùn lọ́gán sí ààbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn. Ìpele tó jẹ́ ti àwọn ètò ààbò tó ń kojú àwọn ibi to je igberiko abi awon to je pe won o fi be laju bi pe ojutu yo le lanfani lati de ba o iyen ni oju opo Facebook le se wa West Radio 893 FM fan page e je ka gbe pe ke a mo gba be lo le hello
11: hello sir
0: e seun papa pa e dakun
11: emi na ni afasa la di
0: e seun
11: lo kayo
0: e seun
11: eh eh opposition party opposition opposition mo gbogbo awon opposition na lo ti dara won ko si ona ti igba to ba ti dara won kan fe ma so mo opposition mo ito ni o lo pa bi e ga en de ka de so yi ko si ke ti o jambe ko ti won lo fi de kreni tai ko lo pa fi le nan ba dale ko dale ko ko dada ko de fun olagbara to so si
0: Kwa hiyo, Adere unke akoride oladele na kan si wa o be pe won salaye bi pe kiko owo le awon nkan ti le se ti ajo abi egbe awon oluko NUT ti won lo bi ton nilo bi pe o ni kokko ini a nilo yen awon learning materials bi pe o ni kokko la nilo bi ko se abo awon to wa ni ipinle wa abo emi awon oluko awon omo bi pe o n lo se pataki ki won gba awon le to je osise leto abo ti mo

0: wọn ní àwọn nǹkan ìjà olóyè tó tọ́ tó lúwà láṣẹ Adétọ́lá náà kàn sí wa o lójú òpó Facebook West Radio 893 FM fan page. Wọ́n ní ebi ọ̀jàjà fọ́ mẹ́kẹ́ wípé ó jẹ́ nǹkan tó rí ìlì reality ni o ní ọ̀pọ̀lọpọ̀ ìdílé lórílẹ̀‐èdè Nàìjíríà wípé àwọn kan pé wọ́n lè kóòpù wípé kò túmọ̀ sí pé ìyàwó máa di ogun lọ́gọ̀ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn o wípé àwọn tó ń bá ìjọba ṣiṣẹ́ wípé kí wọ́n jọ ọ́ kí wọ́n wá ojútùú sí bí àwọn ìyà ń gan bí ó ṣe láǹfààní láti dínkù ìyàwó níjọba láṣọlẹ̀ Elédùmarè o wípé kí wọ́n máa sọ wípé ṣé ìṣẹ́hùn òṣì wà àbí kò sí wípé dìbéètì ńkọ ìlà nílò bí kò ṣe pé kí wọ́n wá ojútùú sí o ìyẹn ní ojú òpó Facebook o West Radio 893 FM fan page. Abisola Olajumoke Oloyede àwọn náà mọ̀ tún láǹfààní àti kàn sí wa ní apá ibẹ̀ wípé títí ilé ìwé pa lórí ètò ààbò wípé ó jẹ́ ilé tó bani lọ́kàn jẹ́ jọjọ́ o wípé ilé tó jẹ́ ó ń ṣàpèjúwe àwọn àkójú àdojúkọ tó ń kojú orílẹ̀-èdè yìí pé ètò ẹ̀kọ́ ń pé kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tá à ń fọwọ́ ẹ̀rẹ̀ mú pé ìjọba ní gbogbo ẹlẹ́ka ẹ̀ka láti ìjọba àpapọ̀ dé ìjọba ìbílẹ̀ wípé kí wọ́n wá ọ̀nà láti dáàbò bo ẹ̀mí àti dúkìá lórílẹ̀-èdè pàápàá àwọn ọmọ tí wọ́n lọ ilé ẹ̀kọ́ àti àyíká tó dáńtọ́ láti lè kọ́ ẹ̀kọ́ ọ̀hún. Àwọn àtẹ̀jíṣẹ́ ń pọ̀ láàárọ̀ ní ṣùgbọ́n ọjọ́ ti lọ. A padà wá láago mẹ́wàá lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ òní. Ṣé ilé tó ní ṣe pẹ̀lú ètò ààbò náà la fẹ́ lọ sọ lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n tó bá dáago mẹ́wàá? Ẹni tí ó wá jẹ́ àlejò wa ni ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn DSP Àyánládé Olúṣọlá Ọ̀làyínká tamọ́ lórí ọ̀fẹ́ láti fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórílẹ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò ẹ̀yìn náà lórí ọ̀fẹ́ àti pè wọlé láti bèrè lọ́wọ́ àlejò wa gbogbo àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ mọ̀ lórí ètò ààbò tó bá dáago mẹ́wàá lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n a lórí ọ̀fẹ́ láti padà wá. Ọ̀gbẹ́ni Ọlálékan sọ ni ẹja dágbére ká mọ̀ lọlé.
1: Ẹ ṣeun atọ́kùnrin ẹ ṣeun ìtẹ́gbọ́ lágbára ọlọ́run aago mẹ́jọ a tún padà lọ́la.
0: Ẹ ṣeun títí aago mẹ́wàá tá a padà wá lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ ìkànnì West Radio 89.3 FM tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ Babasha Plain MC Nudus ló ń dágbére fún yín pé ẹ mọ̀ yáṣẹ́ o.
2: Láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun díẹ̀ ń gbọ́ wa.

nǹkan wo ni gbogbo ayé ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n kan yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

0: gẹ́gẹ́ bí mo ti ṣe lérí fún yín nígbà fẹ́ bẹ̀rẹ̀ ètò ìpè alálejò. Àlejò wa ti wá wà ní kúlò ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́, DSP Àyínládé Olúṣọlá Ọláyínká. Wọ́n ti láǹfààní àti wà nínú kulu pẹ̀lú mi níkànnì West Radio. Ẹ káàbọ̀ sà.
1: Ẹ ṣe létí ẹ̀jẹ̀ káàrọ̀ nílé ẹ̀yìn wa.
0: Ẹ ṣeun ti apè yín tẹ̀dẹ̀ láǹfààní láti jẹ wa. Ẹ̀yìn ẹ jẹ́ kí n kọ́ mu láti wí pé ẹ kú àwọn iṣẹ́ takuntakun tó jẹ́ pé ẹ̀ ń ṣe, torí kò fẹ́ le sí ìgbà tá a ṣí ìwé ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a ní bá Àyínládé Ọláyínká pé ó sọ nǹkan kan o, according to the press release from gbogbo ìgbà ẹ jẹ́ kétí àwọn aráàlú kó di sí àwọn nǹkan tó lọ nípa iṣẹ́ ètò ààbò. Mo gbé kùndùsì fún yín.
1: Ẹ ṣe ẹ̀dẹ̀kù sọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa.
0: Ẹ ṣe o. Ẹ̀yìn ibo lọ̀rọ̀ ètò ààbò dé dúró lórílẹ̀-èdè Nàìjíríà, torí pé iléeṣẹ́ ọlọ́pàá ó jálejako lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ tún wá bá wa mu dé ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ tiwa, torí pé tẹ́lẹ̀ ebi ń pa wá ni làwọn èèyàn ń pariwo, kò sówó kò sówó, ṣùgbọ́n nísìnyí ètò ààbò ló tún kàn tó jẹ́ pé ó dẹ̀ ní ṣe pẹ̀lú iléeṣẹ́ yín. Ibo lẹ̀tọ̀ ààbò dé dúró lórílẹ̀-èdè Nàìjíríà báyìí?
1: Àkọ́kọ́ náà, ẹ̀mí ń ṣe agbẹnusọ fún àjọ ọlọ́pàá ní
0: orílẹ̀-èdè
1: Nàìjíríà. Agbẹnusọ fún àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí. So pẹ̀lú yẹn, a máa narrow it down sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ yẹn lórí. Àmọ́ Yorùbá ní tí ní ò bá tán aṣọ ẹ̀jẹ̀ ń tán lè kanna. A máa túbọ̀ máa rọ àwọn èèyàn wa nílé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ ọlọ́pàá àti àjọ ẹ̀ṣọ́ aláàbò tó kù, torí àgbájọwọ́ la fi ń sọyà, àjòjédèrè ọwọ́ kan ò gbẹ́rù dórí. Tí a bá fọwọ́sowọ́pọ̀, tí a gbárùkù ti àjọ ẹ̀ṣọ́ aláàbò, ó sàwà nìkan àjọ ẹ̀ṣọ́ aláàbò abẹ́ ilé, àwọn bíi àwọn hunta, fijilante, àmọ̀tẹ́kùn àti oríṣiríṣi àwọn tó ń pèsè ààbò ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo wa pátápátá. Ètò ààbò a tún bẹ̀ mọ́ yán lórí sí gbogbo wa a máa lè sùn
0: pẹ̀lú
1: Jésù ká. Gẹ́gẹ́ bí àwa ọ̀kan náà tún ni mo fẹ́ sọ nípa ẹ̀ ni pé kí àwọn èèyàn wa kán dákun kán dábọ̀, kí kán tó before you share verify, kí wọ́n má máa fi àwọn ọ̀rọ̀ ìròyìn òfegè síta, torí ìròyìn òfegè ó lè fa ìdààmú ìpayín kéèké dàrúdàpọ̀, torí tí n kò bá ṣẹlẹ̀ tá a bá ló ṣẹlẹ̀. Ó tún máa jẹ́ kí ìjọba ó ná owó tó yẹ kí wọ́n ná fún ètò ààbò ní ọ̀nà míì. The resources that should be marked for some other activities and emerging threats a máa lo láti máa ṣe ìwádìí tí ò tọ́ tí ó yẹ ká ṣe. So kí àwọn èèyàn kan dábọ̀, kán máa fi ìròyìn fege, ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ síta.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ ká lọ sórí eléyìí tó jẹ́ pé àwọn èèyàn fẹ́ gbọ́ gangan gan ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìjọba ìpínlẹ̀ Oríire. Ibo lọ̀rọ̀ dé dúró báyìí lórí rẹ̀? Torí gómìnà ó sọ ẹ fọkànbalẹ̀, à ń ṣiṣẹ́ lé lórí, à ń sapá, à ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò, òṣìṣẹ́ elétò ààbò lójókòó yìí. Ibo ni iṣẹ́ dé lórí àwọn ọmọ tí ń bẹ nínú igbó ní ìjọba ìbílẹ̀ Oríire?
1: Gẹ́gẹ́ bí ẹ sọ pé gómìnà wa ẹnjìnà Ṣèyí Mákindé ti sọ, ó tọ́ ni kí àwọn èèyàn wá fọkànbalẹ̀. Ìjọba pẹ̀lú ẹ̀ṣọ́ aláàbò à ń sapá, ṣàṣẹ à ń sa kitiyan ní gbogbo ọ̀nà láti mú dájú pé àwọn ọmọ yìí wọ́n padà wá láì sí ìpalára, àti pé àwọn tó ṣiṣẹ́ lábi yìí pé ọwọ́ tẹ̀ wọ́n, gbogbo wọn láti fi ojú wọn lé ìwé náà òfin. Nǹkan kan tá a sún mọ́ àgbìyàn sọ gẹ́gẹ́ bí gómìnà ṣe sọ àti sọ ní gbogbo ìgbà ni pé kí àwọn èèyàn wa tẹ́ bá rí nǹkan kan tó lè ràn wá lọ́wọ́ lórí ìwádìí àti ìgbìmọ̀ àti ìgbẹ́nu àti dóòlà àwọn ọmọ yìí kúrò ní àhámọ́tán wa, kí wọ́n tètè sọ fún wa kán tán wá lọ́wọ́. Tó bá ṣèlérí nǹkan mìíràn tó jẹ́ mọ́ èrò ètò ààbò, nǹkan tí ò jẹ́ unusual thing, nǹkan tí ò jẹ́ tí ó strange, ó yàtọ̀ sí bó ṣe rí lágbègbè wọn, kán tètè fi tó ẹ̀jọ̀ ẹ̀ṣọ́ aláàbò àti ìjọba létí. Àmọ́ àwọn fi dá yín lójú pé láìpẹ́ láì jìnà àwọn ọmọ yìí gbogbo wọn là gbà kalẹ̀ láì sí ìpalára kankan,
0: laipe laijina
1: mo tun so laipe laijina
0: ona o de fun yin se
1: lagbara olohun olohun wa le eyin oluto olohun wa e wa asimo pe olohun wa leyin wa ni pinle oyo laipe laijina ma gba gbo amon sile lai farapa atawon to sise labi gbo pata lowo ateta si fuju wole
0: e je kin tun kiyin laikan si pe e ku ise takun takun lori eleyi to sele ni ojo keta osu kefa ni ipinle oyo ibatan eni to je minister tele ri lori oro won amusagbara to je pe ile ise olopa ipinle oyo se good meje ati yaya mefa lati ri pe won gba awon tan fiti pamu ni pe kun sile lai farapa sugbon ta ba wa soro ti ojo kefa ojo keta osu kefa eleyi to se lojo keta osu kefa e lanfani ati dole mi awon yun awon tan ti wa ko lati ojo 15 osu karun awon se wa nira to je pe ona ofun wa se ini ti won si dole lori se tori pe won je mekunu tori won o lagbara bo lo se je esalaye fa awon ara ile
1: akoko na emi fe fi dan loju pe leyin odo wa gege bi ajo eso alabo akoko ni orilede Nigeria awo ibatan
0: okay
1: tabi bi eyan se je awon ti o sise la bi tan gbe mi si Adegoke pelu awon me meji won ti wa ni ti a ma pe ni radar on our other surveillance for quite some time but ti abaranti kon sa kokko ti iru sele ton sele ni agbegbe Ibadan ni so ati n wa won ti pe ti a de mo pe owa te won ti a tin sise wa so igba tan se yen o tun bo ran wa lowo lati tete jara mo se ni ko si tori eni ti awon yen je to mi leyin odo ti wa there are 3 Nigerians that were unlawfully adopted were able to rescue them lori oro ti ororire I also want to tell you that it's a different operational terrain
0: okay
1: and ototo loro orisirisi different situation demands different approach awon mo ti won ko yi ari omo odun meji laarin won awon mo kikiki ni won o tun wa jenu gbo ti eyan ba fi dudun fo ho ara a ho ra kegun
0: okay
1: so a nilo lati se suru ati se we should cut our teeth and dot our eyes dada lati mo daju pe awon ta fe gba le gan a fe mi won se wu
0: okay
1: tori koko ni pe ka omo yi o pada lai si damu lai si palara fáwọn tó ṣiṣẹ́ ẹbí ìgbàkigbà lálé mú wọn àmọ́ gbogbo akitiyan àjọ ẹ̀ṣọ́ aláàbò àtàkitiyan ìjọba especially ọ̀gá àgbà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ cpi abimbola ayodeji olùgbèǹga psmnips gbogbo akitiyan tá à ń ṣe pẹ̀lú àjọ ẹ̀ṣọ́ aláàbò ni pé ká gba àwọn ọmọ ilẹ̀ ká dóòlà ẹ̀mí wọn láì sí ìpalára eléyìí tí ìjọba dẹ̀ ti ń ṣe gbogbo ohun tó tọ́ pẹ̀lú àjọ ẹ̀ṣọ́ aláàbò láti mọ̀ dájú pé kò sí ìpalára fún wọn lati gba won le so won yato sira die amo we are not complaining lament a so pe ki awon araalu kan fowo sowo po pelu wa kan gbagbo kan gbaruku ti wa leyin ati joba
0: okay
1: ti tori awon to sise la bi nkan akoko tan wa ni pe ki ki idea ide o sele laarin wa ati
0: araalu
1: ini gba mi ti a ba ri awon iroyin ofege to wa bi to wa lotun to wa losi orisirisi lo nwa omi to ti jade leni
0: ewo tun nu yun
1: omi to ti jade leni
0: ka ye ti debunk ye ni
1: tamate ti debunk ati debunk kalan asinje ni
0: eyi
1: this are to distract us and take our attention away from our focus away from the operation awa si mo yi daju idi na yin ta fi n pe awon araalu pe ki won paruku ti wa kan ma spread false news ki won fun wa ni timely and accurate information kan de mo daju pe ajo eso alabo won gbaradi lati mo daju pe awon mo yi ogbodo le mi won gba won le lati palara
0: e seun te ba se ngo wa eto ijoko ojogbon ile ngo iyen ni ikanni west radio 89.3 fm ayewa lati darapo won wa ni ojo opo facebook na ìyẹn west radio 893 fm fan page ẹ lè máa drop comment yín fún ẹni tí ń ṣe alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn DSP Àyánládé Ọláyinka ò yẹ pé àwọn ìbéèrè tẹ bá ní ẹ máa tari rẹ̀ náà sí abẹ́ kọ́mẹ́ǹtì hun ní ojú òpó Facebook West Radio 893 FM fan page ò yẹ pé tí ò bá yá a ṣe ojú òpólẹ̀ fún yín tẹ́lẹ̀ bèrèbèrè tẹ bá fẹ́ bí wọn ẹ̀yìn ẹ sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ pé wọ́n ti wà lábẹ́ sọ́fẹ́nàǹsì yín tipẹ́ tó jẹ́ pé ọwọ́ ṣìkú wọn ọwọ́ padà tẹ̀ wọ́n nínú ilé ìtànṣe ní ìlú Ìbàdàn àwọn tẹ wá mú ọ̀hún àti ìgbọ́ kankan ẹ tí ì gbé wọn lọ ilé ẹjọ́.
1: Àkọ́kọ́ ná ètò àti ìlànà wà ní ọ̀rọ̀ ìwádìí nítorí ìwádìí jẹ́ nǹkan tí ó máa ń fi oríṣiríṣi nǹkan tí ó ti farapamọ́ hàn síta.
0: Okay.
1: Ó lè jẹ́ pé ìwádìí ẹni tó mú owó lákàntì là ń wá láti bẹ̀ èèyàn tó lè fọwọ́ tẹ àwọn oríṣiríṣi ẹ̀ẹ́dẹ̀lé máa rú èèyàn tó wà connected to that crime. So a fẹ́ ṣe ìwádìí òfin tótó láti mọ̀ dájú pé gbogbo ẹ̀dá tó bá lọ́wọ́ ṣiṣẹ́ láàbí pátá lọ́wọ́ tẹ̀tán dẹ̀ fi ojú iná òfin.
0: Tẹ́lẹ̀ wu ti gbòǹgbò
1: ti gbòǹgbò. Ta wo ti gbòǹgbò ti gbòǹgbò.
0: Okay.
1: Àmọ́ láǹfààní láti sọ fún yín pé báyìí náwó báyìí báyìí a ti rí ìbọn márùn-ún gbà.
0: Lọ́wọ́ wọn.
1: Lọ́wọ́ wọn. 5 pump action rifles have been recovered from them and several ammunition and criminal charms. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tí ó ń ṣe ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń ṣèwádìí láìpẹ́ láì jìnà fún àfojú balẹ̀ ẹjọ́ tí a bá ti parí gbogbo ìwádìí tí a ṣe lọ.
0: Ó dá ẹ ṣeun ọ̀nà ò tún fún yín ṣe lẹ́ẹ̀kan sí torí iṣẹ́ yìí ó dàbí pé ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ ni àpọ̀ iṣẹ́ gidi ni ìgbà táwa bá ń sùn ẹ̀yìn wà níbi tó yẹ pé ẹ ti wò pé kí ààbò lè wà iṣẹ́ gidi lẹ̀ ń ṣe. Ẹ̀yìn ẹ wá jẹ́ kí n tú wa bì yín lélẹ̀ pé níwò yẹ ti yín ẹgẹ́ bí ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá kí lẹ̀yìn rò pé ó jẹ́ nǹkan tó ń fa gbọmọgbọmọ ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìwà ìbàjẹ́ pàápàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó yẹ pé bá ṣe ń pàkan nímì tó ń ṣẹyọ bá ṣe ń pàkan nímì tó ń rú. Ẹ mọ̀ pé yàtọ̀ sáwọn tán ni pé wọ́n jí ní tán fi tipá mú nígbèkùn níjọba àbílẹ̀ oríire èmi ní ìgbò lójú ọ̀nà tó lọ ní ìgbò ìgbẹ́tì mọ́ra wọn àwọn míì ń ṣẹlẹ̀ kí lẹ́yìn rò pé ó jẹ́ nǹkan tó ń ṣokùnfà gbọmọgbọmọ yìí ṣé kì í ṣe pé tí náà bá láwo kì í gòkè odò àti pé tí ò bá lọ́wọ́ aráalé nínú bí òwe tẹ́ pa nígbà tí lè tá a ṣe pẹ̀lú new central ń jọ́ sí ń pé tí ò bá lọ́wọ́.

0: ṣe kọ ìtẹ́ tó jẹ́ pé wọ́n ti rí kan tó ní pé òun ní àìní àbí nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sì ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá nílùú ìbàdàn tábà tẹ̀ sọpá ní gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ kí lẹ ní sọ lórí eléyìí.
1: Àkọ́kọ́ náà, that your analysis is not correct.
0: Okay.
1: Torí CP Rivers tó lọ káàkiri. Tẹ bá wo fọ́nrán náà dáadáa, what it was particular about ni pé kí wọ́n má gbégi dáná.
0: Okay. Kì í ṣe pé kán má ṣe stop and search. Okay.
1: Stop and search is part of proactive policing strategy.
0: Okay.
1: Láti rí mọ̀ dájú pé kí sẹ́ẹ̀lì tó ṣẹlẹ̀ àti we have nipped it in the bud. And I will tell you that several achievements, a whole lot of things, àti TB stop and search.
0: Rísìmọ̀.
1: Àgbà kan wà tí mo ṣe àtẹ̀jíṣẹ́ lórí ẹni tó ń gbé orí èèyàn kọjá láti Èkó lọ sí Òṣogbo tẹ àwọn èèyàn àgbà tán wáì sẹ́ẹ̀kì tí wọ́n mú.
0: Ẹ mú rú ẹ̀gan lọ́nà àkóbọ̀ àti nǹkan ńgbà kan.
1: Ìgbà kan wà tí mo ṣe ìṣe àwọn tí ó kó ìbọn sábẹ́ sí ti ọ̀kadà. Ìgbà kan wà tí a ṣe tàwọn onímọ̀rúwá tí ó yẹ pé tán bá ti gbéyàn àwọn méjì àti jókòó sẹ́yìn tẹ́lẹ̀ wọ́n á gbéyàn kan bí ẹlẹ́ẹ̀kẹta wọ́n á rọ̀bẹ̀ stop and search la fi mọ̀. Oríṣiríṣi explosives tẹ bá rántí ìgbà kan wà explosive tí a gbà about 48 of it ní state yìí náà láti gbà. It was through stop and search and several other achievements through stop and search. Stop and search is part of police proactive policing strategies. However, ọ̀rọ̀ ìwé dúdú tẹ sọ àti stop and search, there are ways stop and search must be organized. Èyí ni CP River àti àwọn ọ̀gá ọ̀gá wa ń rán mọ́ àwọn èèyàn wa létí ní òòrèkóòrè. Yes, I must say stop and search, but it must be intelligence led. Ó ní nǹkan tá a gbọ́dọ̀ gbọ́ pé bye. Not just blind stop and search. Àkọ́kọ́. Èkejì, kò gbọdọ̀ jẹ́ ń táà ní aráàlú lára torí tá a bá kó gidi náà tí wọ́n dẹ̀ fojú tó ó lè di ń táà ní aráàlú lára. Àwọn nǹkan tí ọ̀gá àgbà wa ń gbìyànjú láti ṣe lélẹ̀. Àmọ́ mọ́tò dúdú, gbogbo wa la mọ̀ pé àwọn mọ́tò tí ó ń lẹ ìwé dúdú sí fèrèsé wọn, wíńdò wọn àti gbogbo wọn pátá, kò sí gbogbo wọn ni ó jẹ́ eléyìí kan fi ṣiṣẹ́ bi torí ẹlòmíì wà tó yẹ pé it's due to medical condition. Àṣẹ tí ọ̀gá àgbà wa wá pa ni pé tó o bá ti mọ̀ pé mọ́tò ẹ o kò bá ìwé dúdú wa láti ibi tán ti ṣe, which is factory fitted, má fọwọ́ rẹ̀ fi sí. Tí mọ́tò ẹ bá ìwé dúdú wá láti ibi tán ti ṣe, azar lè ní kó lọ fi mọ́tò 50-60 million naira kó lọ sọ́dánù torí pé ó bá ìwé dúdú wọ́ kọ́ rẹ̀ ló ṣe. It's not your making. Lọ gba ìwé àṣẹ láti lò. Àwọn tó bá ti débi tí wọ́n ti ń ṣe ìdánidúró àti yẹ̀wò, dúró ọlọ́pàá dá ẹ dúró, wọ́n á yẹ̀ ẹ́ wò, wọ́n á wo inú mọ́tò ẹ, wọ́n á wo ìwé àṣẹ tó o gbà tó bá jẹ́ òótọ́ ni. Tí ò bá ti sí nǹkan kan fẹ́ lẹ̀kùn máa lọ. Àmọ́ ìwọ tó wáyé pé fúnra rẹ̀ ló ṣe lákọ̀ọ́kọ́ ná, òfin ò fààyè gbá kó o gbàwé ṣe lè tó fọwọ́ rẹ̀ ṣe. Is that your vehicle will be impounded or they will remove it from your vehicle? Àwọn àṣẹ tí ọ̀gá gbà wá pa ni ilé tí ọ̀gá àgbà ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ CP Abimọ́lá Ayọ̀dẹ̀jì Olúgbẹ̀ngà náà ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn wa. And thank God ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà sign executive order on movement of vehicles and proactive measures like this to improve security within the state. So àwọn èèyàn wa ń ṣiṣẹ́, àmọ́ a ti ń sọ it's not, ọ̀gá àgbà wa ti sọ lóru ní gbogbo ìgbà, it's not an avenue for extortion. Nobody should extort anybody. And anybody tí ó bá ní tó rò pé ohun tí wọ́n ṣe sí òun ò tọ́, kó pè wá, we address it appropriately.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ kí n ṣe ojú òpólẹ̀ fún àwọn aráàlú tó yẹ pé kó má dàbí pé èmi nìkan ni mò ń bi yín nílérè gbogbo ẹ̀. 0916-893-1000 tàbí 0915-3334-893 0915 0913 34 893. Ẹtúlẹ̀ lọ 0911 34 893. Hello. Ẹ ti wọlé o. Ẹ kú ojúmọ́.
2: Hello, ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ sà.
2: Ẹ kú iṣẹ́ o, ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe o.
0: Ẹ ṣeun, ó kọ́ yín bí ẹ ti ń pè
2: báyìí. Kúnlé ló ń pè o láti Gbági.
0: Ẹ ṣeun.
2: Ọ̀rọ̀ àwọn ọlọ́pàá tó ń dúró títì tó ń ṣe ń gbowó, òun lèmi fẹ́ bá ọ̀gá ọlọ́pàá tó wà ń bẹ̀ sọ. Ó ní agbègbè kan ní agbègbè Olúyọ̀lé lọ́dọ̀ yín bẹ̀ yẹn tí mo máa ń wá dáadáa, tí mo dẹ̀ ní sáìtì kan tó ń lọ lọ́wọ́ ń bẹ̀ yẹn tí mo sì pé mo máa ń wá sí àdúgbò yẹn dáadáa. Àwọn ọlọ́pàá kó ọlá àti ilé ọ̀kadà wo àdúgbò yẹn ó dogun fáwọn tó ń gbé ń bẹ̀ àti jáde, nítorí wọ́n á dúró títì láàárọ̀, wọ́n wá dúró láwọn kọ́nà kọ̀rọ̀ kọ̀ọ̀kan ní àwọn agbolé wọn a máa gbowó. Ìyẹn tàwọn ọlọ́pàá kọ́ ọlá mò ń dá orúkọ wọn báyìí, torí kèmi ti ṣèwádìí tèmi, mo dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé ọlọ́pàá kọ́ ọlá ni wọ́n. Ọlọ́pàá kọ́ ọlá, ọlọ́pàá Ẹlẹ́bú tó wà ní oríta mẹ́rin, wọ́n kò bẹ̀rẹ̀ ní oríta mẹ́rin ní Ẹlẹ́bú, wọ́n á dúró sí àwọn ogun agbolé. Àwọn ibi bẹ́ẹ̀ ti ẹ̀ lérò, wọ́n á dúró síbì kan tó ń pè ní ìdí ahùn lábẹ́gi, wọ́n á dúró ń bẹ̀ láàárọ̀. Tó bá dọwọ́ ọ̀sán, àwọn míì á wá. Tọ́gà ọlọ́pàá bá nílò àwọn orúkọ àwọn ọlọ́pàá tó wà láwọn agbègbè yìí, èmi á fún yín o láwọn orúkọ wọn. Mo fẹ́ béèrè lọ́wọ́ wọn, ṣé iléeṣẹ́ ọlọ́pàá ṣì fàṣẹ sí àwọn road block yìí? Ìyẹn àkọ́kọ́. Ṣàdẹ́n àwọn èyí tó ń gbowó tó wà ń ta títí di aago mẹ́jọ, aago mẹ́sàn-án alẹ́, àwọn tó wọlé látàárọ̀ tán lọ mọ́tò àti wọlé fún wọn á dogun. Kí ni iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe? Kí ni ìfi pọ̀ ju? Gbogbo èèyàn kan ló lọ́kọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Nípa pàdé ìwọ lọ́wọ́ ìfẹ́fẹ́ kọ́fíò aago mẹ́wàá ti wà fáwọn èèyàn láti wọlé, àwọn èèyàn wa máa fẹsẹ̀ rìn tó ń pàwọn ọlọ́pàá ń gba tẹ́tẹ́ náírà. Ọ̀kadà ń ṣubú torí àwọn náà fẹ́ sá fún wọn, wọ́n á máa ṣubú, ọlọ́pàá á máa tún gbé lọ́wọ́ wọn.
0: Ìfẹ́
2: kan sọ sọ́rọ̀ wọ́n ṣe.
0: Ẹ ṣeun, ẹ ṣeun. 0916893 1000.
3: Hello. Hello. Yes, sir. Hello.
0: Yes.
3: Mo kí ọmọ bàbá Ṣapin.
0: Ẹ ṣeun o.
3: Mo sì kí ọ̀gá wa PRO ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ tó wà níbẹ̀ yìí.
0: Ẹ ṣeun.
3: Pẹ̀lú ògbọ́lọ́run ẹ̀gbẹ́ sì ṣe
0: o. Àmì àmì ó kọ́ yín o.
3: Adéyẹ Olúṣẹ́gun lórúkọ tèmi látàyè gan Ọlẹ́yọ̀.
0: Ẹ ṣe o.
3: Mo bá wọn sọ̀rọ̀ náà lánàá nígbà tá wà lórí rédíò kan. Náà ohun tí mo fẹ́ béèrè nìyí. Ẹjọ́ sà.
0: À ń gbọ́ yín.
3: Ní stéètì, kì í ṣe Ọ̀yọ́ tè ní ká gbogbo stéètì, àwọn gómìnà ti ń bẹ ní stéètì kọ̀ọ̀kan. Wàá mọ̀ wọ́n àwa wọ́n ń pè wọ́n ní chief security of their state. Ǹjẹ́ bẹ́ẹ̀ ni àwọn pé wọn ò rí bẹ́ẹ̀ pé inú ìwé ni a ti rí bẹ́ẹ̀. Pé irú ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ń bí sìn pé gómìnà ò lágbára kò láṣẹ kankan lórí CP Commissioner of Police. Pé kí nǹkan kan bá ṣẹlẹ̀, tí ó bá tiẹ̀ pé CP Ọ̀yẹ́yẹ tó pe Àbújá sọ́dọ̀ IG ni, ǹjẹ́ sóòótọ́ ni nǹkan yẹn àbírọ́ torí báwa ṣe ń gbọ́ nìyẹn o. Màá fẹ́ kí ọ̀gá ọlọ́pàá kan láyé wa ṣe ètò.
0: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. Ká tó gbé pè mí, ẹ jẹ́ fún yín láǹfààní kẹ́fèsì sí àwọn méjèèjì tó pè yín náà.
1: Àkọ́kọ́ náà, mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fi ọ̀rọ̀ tí àwọn ọlọ́pàá yìí ti ń ṣe, àwọn èèyàn wa ti ń ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n sọ pé kò tọ́. Allegedly, síta. And I will call my number. Kẹ́kẹ́ tó parí program ìkànnì àṣọ ẹ̀kọ́.

0: 893 FM fan page. West Radio 893 FM fan page. Hello.
1: Hello.
0: Hello.
1: Hey,
0: Ashio, Baba. Ìbéèrè tó ti wà ní apá abí tán ti fi ránṣẹ́ wípé ọlọ́pàá eléyìí tí bàbá yìí gbìyànjú àti sọ ni pé ṣé ọmọ Yorùbá ni ó wà nílẹ̀ Yorùbá, ṣé ọmọ Ibo ni ó wà nílẹ̀ Ibo, ìyẹn ní ti ọlọ́pàá ìpínlẹ̀. Lélẹ̀ tí mo mọ̀ pé ìwọ̀nba díẹ̀ lọ̀rọ̀ tẹ́ lè sọ lórí ẹ̀yìn kọ́ ni president, ẹ̀yìn kọ́ ni senator. Ṣùgbọ́n eléyìí tí màá fẹ́ fi kun ni pé tí ọlọ́pàá ìpínlẹ̀ bá wáyé, ṣé ẹ̀yin ò rò wípé ó lè fa gbọ́nmi sí omi ò tó láàrin ẹ̀yin méjèèjì pé èmi jù ọ ìwọ òjú mi nǹkan kan, ṣé ẹ̀yin ò rò pé friction lè wáyé?
2: Kò rí bẹ́ẹ̀, mi ò rò pé gbọ́nmi sí omi tó kankan máa wáyé. Àjọ ọlọ́pàá jẹ́ àjọ àkọ́kọ́ lórílẹ̀ Nàìjíríà tẹ́ bá rántí GSS ti jáde lára wa, Ìgbókàjàrí, NSC ti jáde lára wa, Ìgbókàjàrí, Immigration ti jáde, Custom ti jáde. So tómi bá tún jáde náà kò sí ìjà kankan bí kankan. Ojú ọ̀run tẹ́ yẹ fò. Bàbá gbogbo wa àti ìyá gbogbo apáta ní Nàìjíríà.
0: Tẹ́ ẹ̀ ṣiṣẹ́ sìn.
2: Regardless of the color of our uniform, kókó bẹ̀ ni pé kí ètò ààbò mọ́yán lórí. Kí tolórí tẹlẹ́bùn kan lè sùn láì sí ìdààmú àti ìpààyàn kékeré.
0: Kí n tún kì í kú iṣẹ́ dáadáa ní apá abẹ̀ torí bí èèyàn bá fẹ́ gba fọ́ọ̀mù sójà gan, wọ́n á ní mú lọ sí police station. Kò lọ sáìn. Hello. Ẹ kú ẹlẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn dákun.
3: Ẹ kú ojúmọ́ o.
0: Ẹ ṣeun.
3: A kí àlejò wa, wọ́n fiṣẹ́ takuntakun. In fact, àwọn ọlọ́pàá wa ń ṣiṣẹ́ gidi gan. Kò ní rẹ̀wọ̀n lórúkọ Jésù.
0: Àmì.
3: Àbọ̀lọ́ a máa dájú lórí wọn.
0: Àmì.
3: Lórí ohun tẹ́mi fẹ́ sọ leléyìí, lórí nǹkan tẹ́ni tó kọ́ pé àwọn ọlọ́pàá pọ̀ láì mú pé láti kọ́ láàpáta. Ọkọ bẹ̀rẹ̀ bẹ̀. Òótọ́ lẹni tó pè tó pè. Àwọn ọlọ́pàá pọ̀ láyẹn, wàhálà wọn ti pọ̀ jù. Wọ́n máa ń disturb àwọn ọlọ́kadà. Àwọn jẹ́ ká ọlọ́kadà wọlé lálẹ́. Owó ní gbogbo ìgbà. Àwọn kan máa dúró sí ìjọ lọ́sà kọ́nà yẹn. Níbi ìṣẹ̀lẹ̀ yẹn, fẹ́ẹ̀ni àwọn tó máa dìde àwọn yẹn náà. Àwọn torí ta mẹ́ta, ó ti pọ̀ jù. Tíbi tá bá ti ń lé wọn lálẹ́ gbà mẹ́rin lómi aṣubú. Kán ìjọ kan bá ṣe lórí kò ní rẹ́wọ̀n lórúkọ Jésù.
0: Àmì ẹjọ́ ẹṣin. Wọ́n ti nóòtì àwọn ibi tí ẹ dá ọkọ̀ ìyẹn ni pé àáfàá sọ̀rọ̀ òjókù ọlọ́lọ́run ṣe rí òun lọ̀rọ̀ ẹni tó kọ́kọ́ pè ní ẹ̀ẹ̀kan yẹn. Hello.
4: Hello sir.
0: Yes sir.
4: Orúkọ tèmi ni Ẹja Adéwálé láti Mọláyèrè Mọ́níyà Ìbàdàn.
0: Mọ́níyà ẹ ṣe o.
4: Ohun tí mo fẹ́ fi ọ̀gá ọlọ́pàá wa náà ni wípé lẹ́yìn tí mo kí wọn pé wọ́n fi iṣẹ́ takuntakun lórúkọ Jésù kò ní rẹ̀ wọ́n.
0: Àmì.
4: Àwọn tí wọ́n ń kọ́ba plate number yẹn. Even débi wípé a rí kánṣẹ́lọ̀ tí ń kọ́ba plate number. Lẹ́yìn tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ tí wọ́n jọ tí wọ́n bá wa wá nǹkan ṣe sí níbẹ̀ ní àwọn hoodlums yẹn ni wọ́n ń gbọ́ sí. Apart from tinted glasses. So kí wọn jọ kí wọn bá wa wá nǹkan sí sí.
0: Ẹ ṣeun.
4: Ẹ̀dá Adéwálé. Láti Mọ́láyèrè Mọ́níyà Ìbàdàn.
0: Ẹ ṣeun. Hello. Ẹ ti wọlé o.
5: Ẹ ṣe ẹ̀lú lẹ́ẹ̀kan sí.
0: Yes sir. Adéyẹ
5: Olúṣẹ́gun lórúkọ mi.
0: Yes sir.
5: Mo kí ọ̀gá ọlọ́pàá lẹ́ẹ̀kan sí. Aríṣẹ́ takuntakun tẹ̀ ṣe kò ní rẹ̀yìn. Torí ẹ̀yin ni ẹ̀yin náà lè dá gbogbo àwa aráàlú, àwa ò ní agbára kankan. Àdúrà mi sí ni pé wọn ò ní sì yí ká ń bá wọn.
0: Àmì àmì.
5: Náà ẹ dákun lórí àwọn ọmọ tí wọ́n jí kó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí. Ẹ ti sọ lẹ́ẹ̀kan ẹlẹ́yìn takuntakun. Afẹ́kẹ́ túbọ̀ bá ní jáwọ́ sóbì sí i káwọn ọmọ yìí ó padà dé láìpẹ́ láì jìnnà ẹ̀kẹ́ ẹ dákun. gbogbo n to ba gba ti ona yin ijoba ijoba oke ati ijoba apinle ki won fowo so wopo ke ke eyin eleso abo na ari ari pe n se ke tunjo ba ni fowo so wopo si ewu ama kekeke yen e so nse ko modun meji meta gbogbo won ni wa be ati awon oluko won nu gbo teni kankan o mo bo se ri awata wa le gan ta jobi lasiko yi aso bi meji meta la nwo ni otutu ta ba sun la le ta tun tilekun ni e o e wa wu omo yen nbe yen e dakun oni re yen e ba ni sakiti yen lati gba omo yen jade
0: eseun
5: yo ma ju yin se wa ku eto oni baje o
0: ami ami ese o hello
6: hello sir
0: yes sir
6: Ọ̀gbẹ́ni Adé Olúkẹ́rẹ́dé ní ẹ̀kọ́ sí ẹjọ́ sà nípa ti kẹ táwọn ti fọ́nrán kan tó jáde nígbà tí sẹ́nẹ́tọ̀ kan tó ń sọ fún dispatch rider kan tó gbé tásù wá fún wípé even gan kó lọ pé IG wà wípé kò ní nǹkan kan ṣe fóun ẹjọ́ ṣé wí ò ní ṣẹlẹ̀ ní ti state police yìí.
0: Ṣé ẹ ní nǹkan kan sọ lórí eléyìí?
2: Àwọn aṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin àgbà the bill is still in informative term, so wọ́n ń ṣe gbogbo nǹkan tó tọ́ láti mọ̀ dájú pé nobody abuses power, so we can be rest assured pé wọ́n ṣe ilé tó tọ́.
0: Ẹ̀yìn ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní kó nílé ó gbélé lérọ̀lẹ́ àná ní àwọn ìjọba àbílẹ̀ bíi mẹ́wàá kan pẹ̀pẹ̀ láti aago mẹ́rin ìrọ̀lẹ́ di aago mẹ́jọ àárọ̀ yìí. Níwòye tiyín ní báyìí bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ìjẹ́ ẹ̀yìn wò wípé ṣé ó ṣe tó àsìkò láti ní kán dìklẹ̀ kọ́fíù nírú agbègbè yẹn, àti pé láàrin wákàtí bíi mẹ́rìndínlógún kí ni nǹkan tá a lè sọ pé wọ́n ṣe àbí tá a rí kókó ẹ̀?
2: Àkọ́kọ́ ná tí àwọn èèyàn bá ń wo ìjọba, a máa ń wo ìjọba bíi pé ìjọba gbọ́n torí pé ọ̀pọ̀ èèyàn ló wà níjọba. Ìdí tó fi jẹ́ pé ó gba ìjọba ní àkókò láti ṣe ni pé ìjọba ń fetí sílẹ̀. And they are receiving intelligence report. To know what emerging threats look like, immediate threats and the likes. Àwọn nǹkan yìí ló ń ràn tó bá lọ́wọ́ láti ṣèpinnu tó tọ́. Ó ní nǹkan tí ìjọba ti rí, kò ní sí, kò sí, mi ò ní fẹ́ sọ̀rọ̀ jù, ó ní nǹkan tí ìjọba rí tí ìjọba fi wò pé àkókò tó tọ́ rè láti ṣe. Àwọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ béèrè pé láàrin ìṣẹ́jú àyá nǹkan tó pọ̀ lè ṣẹlẹ̀, àmọ́ ó fi dá yín lójú pé ìpinnu ìjọba ìpinnu tó jẹ́ ìpinnu tó dáa ni. Lákòókò nípa tó ní àwọn agbègbè tán ti ṣe ìpinnu náà. Àwa gẹ́gẹ́ bí àṣìṣe ẹ̀ṣọ́ aláàbò àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn ìjà lóṣù, tẹ bá bèrè láwọn ọmọ tí ó wà ní àwọn agbègbè yìí láti ìgbà tí ìpinnu yìí tán ti ṣe ìpinnu yìí, we have been enforcing it and we ensure to they been result. Àwọn láìpẹ́ láì jìnà a máa gbọ́ àwọn ìròyìn ayọ̀ lórí ìpinnu tíjọba ṣe.
0: Ṣé mo kó oníròyìn lèmi? Ojú tó lé, ojú tó ko, a wà ń gbòòrò. Bóyá Kẹ́dì Bọ́ǹkì ni, bóyá ẹ ṣàlàyé ọ̀rọ̀ lórí ẹ̀ ni. Ẹ̀lí kò pẹ́ kò pẹ́, a gbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ lọlé ẹnìkan Súrí pé wọ́n kó àwọn kankan jáde nílẹ̀. Nǹkan tí mo fẹ́ yọ in quote ni pé ṣé kìí ṣe pé ọwọ́ òṣèlú wà nínú ọ̀rọ̀ ẹ̀yìn náà náà?
2: Àwa gẹ́gẹ́ bí àjọ ẹ̀ṣọ́ aláàbò, we are unbiased umpire. A ṣe òṣèlú, a sì ẹ̀ sí nkankan tí àmọ́ nkankan tí ẹnikẹ́ni tí ó ń ṣe òṣèlú tó ń ṣe. Àmọ́ tiwa ni pé kí ìlú mọ́ bàjẹ́, kí ètò ààbò sì mọ́ yán lórí. Ní bí bèmi ṣe mọ̀, wọ́n ń fi ìbọn lórí irúfẹ́ oríṣiríṣi ìbọn ṣe òṣèlú níbi mi ṣe mọ̀ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ìbọn àti àwọn nǹkan ìjà olóró tí a kó jáde nínú ilé arákùnrin tẹ dárúkọ Babatunde Adio tí gbogbo èèyàn ń pè ní Súrí ìlú péjú, ó jẹ́ àwọn nǹkan tó kùnà sófin. o ti je awon kan ti omo lu abi ti o je omo orilede Nigeria labi ofin ti o ye ko ni lowo.
0: Okay,
2: eyi lo je ki agba won kan yi
0: yala ojo lo selu ojo lo selu ko ye ko ni lowo.
2: They are prohibited firearms.
0: Okay,
2: eni to de se to fi ejo esun lago olopa ni pe ibon ti awon olopa nlo AK-47 lo gbe jade ti o fe fi to fi threaten ohun pe to won ba ko lona nijo ti awon meji jo ni gbomisi omi oto lele to fa ti won fi gba ni ton fi na ba to de se to report awa bi ejo esalabo ti an tele ofin a ranse si arakunrin Babatunde Adio lu peju pe ki o fi ojuba
0: odo yin
2: odo wa ile ti ko se eyi lo fa ti oga gba wa CPI Bimbola Adejo Olugbenga PSM na PS ipase ki won lo mu wa.
0: Okay,
2: pata si debe o ti sa
0: o ti sa lo
2: ayewo inu ile re tori gba ti won so pe o ni ibon ati awon nkan ja oloro ninu ile ayewo inu re loju omo ati awon eyan e ta mu awon marun be la ti ri awon ibon 8 different arms pelu 15 rounds of AK-47 and a magazine of AK-47
0: kasa
2: aje kilana omo kulo ni tani ozamo pa je to pomo to kilana lo pomo je lo ba se ni won ni lagbaja won lo pa ogun loju ogun o pogbon ofa enikan ni iro lupa bo se de o te mo de apa
0: o ti prove e
2: oju o ba de titi
0: oju ogun
2: oju ogun oju sa ri yi to sele mo fa koko iro awon yen wa enikeni to ba ni oro or information lati tuta kan list is arrest should please inform the nearest police station.
0: Okay. Owo ti ba
2: owo ti bon gaga.
0: Okay,
2: amo a se le lori lati mo daju pe o wa so tenu e.
0: Okay,
2: ibi to ti ri awon nkan ija oloro yi ati to fi nse
0: olopa mu ni mo ogun tori pe to ogun to ogun le mo ko jade nbe hun
2: abelu gbo
0: ewo a mo lo le ma yoda yin sin ṣugbọn ni soki ki le ni so fa awon araalu ki le ni so fun ijọba boya nkan te nilo ti o ti to yin lowo lati sese yin bo se kese ati imoran yin fun awon olopa to seku to wa ngoro ati pe ninu oro ti ma fe ke je ko yi awon araalu nibi to oro de yi se konikaluku wa lo ra bon ka ma daabo bo ara wa ni abi bo ni ko se je.
2: Akoko oro mi fun awon araalu ni pe ki won fi owo so wa pelu ajo olopa nipinle Oyo lati imoraju pe a pese eto abo to to ati bo se pelu isfowosopo awon ejo eso alabo to ku a kan to irufe be na ni pe ki won si sora lati ma share fi ateranse ti won mo die ti won ba re nkan kan ki won se wadi kan to share so that we will not share they will not create panic and chaos fun awon eyan wa ti won sise awon ejo olopa awon olopa bitemi ti won sise takun takun oga gba wa ni ipinle Oyo CPI Bimbola Adeji Olugbenga o won appreciate won le be ki won tun bo ma fi otonu sise pelu karakara lati imoraju pe isuabo nipinle Oyo o mo yan lori fun awon eyan wa ki won dakun kan dabo ko fowo so pa pelu wa ẹnikẹni kò ní lò láti rà bọ́n pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ wọn lóòrèkóòrè tí wọ́n bá rí nǹkan kan tí ó yàtọ̀ sí bó ṣe yẹ kó rí lágbègbè wọn kan fi tó àjọ ẹ̀ṣọ́ aláàbò létí they can be rest assured àjọ ọlọ́pàá nípínlẹ̀ Oyo ó ṣe tán atúbọ̀sì tún gbáradì sí àti ṣe láti rí dájú pé ètò ààbò ó mọyán lórí.
0: Ẹ ṣeun ẹ bá pe hotline tó jẹ pé wọn lè pè yín sí tó bá ní nǹkan tán gbọ tán fẹ kẹ mọ.
2: Nọmba tèmi ni
0: 081 32
2: 32 188 188 976 976
0: ẹ bá ń tún mú 081 081 32 32 1-888-976-976. Ṣé
2: hotline wà bí emergency number? Àwọn emergency number wà fún ẹnikẹ́ni tí ó bá nílò ọlọ́pàá ní àkókò kakókò. Àkọ́kọ́ ni pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní nọ́mbà tó jẹ́ pé téèyàn bá pè wọ́n ní gbowó lọ́wọ́ tó free.
0: Okay.
2: Which is 615.
0: Okay.
2: 615.
0: Okay.
2: Àwa àjọ ọlọ́pàá a ní tí a ń pè ní control room níbi tí ẹnikẹ́ni bá pè a ti máa dispatch the nearest police station or nearest police patrol sí ọ̀dọ̀ wọn ìjẹsẹ̀ ní emergency. Ọ̀kan nínú àwọn nọ́mbà náà ni
0: 080-81-76-76-86-14-14.
2: Èkejì ni
0: 00-70-55-55-49-49-54-13.
2: Àpò èèyàn náà lẹ́ẹ̀kan sí
0: 00-70-55-55-49-49-54-54-13. Ẹ ṣeun o. DSP Àyánládé Olúṣọlá Ọláyinka jọjẹ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ pé àwọn ló dé wa lálejò láàárọ̀ òní. Ẹyin nìkan kọ́ lẹ kọ̀ wọ́rìn wá ẹ bá ń dákọ̀ ẹ̀ńtẹ́ ẹjọ́ wa náà kó bọ́n dàbí pé wọ́n wá bí àkí wọn kí ló kọ tiwọn.
2: Inspector Samuel Babatunde
0: wọn jọ láǹfààní àti kọ̀ wọ́rìn wá ni. Ẹ ṣé ò fi àpè yín tẹ́ẹ̀dẹ̀ jẹ wa ṣùgbọ́n mo nígbàgbọ́ pé nígbà míì ta bá tún pè yín ẹ láǹfààní àti jẹ wa ẹ ní sọ pé wàhálà wa pọ. Ẹ ṣe gan ni ò gbogbo ẹ̀yin aráalé ẹ̀yìn bí adé yìí máa lọ sókè lọ́run láti mú ìkéde àti ìpolongo ọjà. Nígbà má padà dé ẹ láǹfààní láti pàdé àwọn àlejò mi. Ẹ má yí kó mbẹ́ o ẹ kú kalẹ̀.
7: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.

0: jẹ́ kára ó tù wá. Ọlọ́run Elédùmarè jẹ́ kára ó tù wá. Ẹ̀tọ́ ìjókòó ọ̀jọ̀gbọ́n náà lẹ́tì ń láǹfààní àti gbọ́ nìkan ní West Radio 89.3 FM. Àlejò kínní ti wá, wọ́n ti lọ.
1: Mo
0: nígbàgbọ́ wípé ẹ láǹfààní láti ṣe bẹ́ẹ̀. Mọ̀ ẹ tún gbọ́ àwọn nǹkan lè tó yẹ kẹ́ gbọ́. Ẹ mọ àwọn nǹkan tó yẹ kẹ́ túmọ̀. Lórí ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìṣọwọ́ṣiṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́. Láṣẹ Ọlọ́run tó bá tó di ijọ́ mẹ́jọ. Láǹfààní àti tún gbé àlejò míì wá tí ó ṣe gbogbo wa láǹfààní. Níjẹ́jọ́ bẹ́ẹ̀ bá gbàgbé. Mo gbé àlejò kan wá. Ará alé ni kìí ṣe ará àta. Kọ́lé kọ́lé mímí mímí. Bàbá kọ́lé kọ́lé tún ti dé láàárọ̀ tòní. Ó jẹ́ pé wàá tún láǹfààní àti sọ̀rọ̀ nípa ètò wọn tí ń bọ̀. Jẹ́ kí n gbé bàbá kọ́lé kọ́lé wọlé. Ẹ sáré gbóhùn lẹ́nu wọn láàrin ìṣẹ́jú márùn-ún. Káwọn bàbá wọn lè ṣàn náà kan lè wọlé tẹ̀lé wọn. Àwọn bàbá wọn lè ṣàn àwọn ni ó kẹsẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ gbọ̀n bá wọlé dé. Ṣeun tẹ́ ń gbọ́ ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mágbẹ́. Okun fún omi ọgbọ́n ìmọ̀ àti òye.
2: Ní Nàìjíríà yìí o.
3: Ìbílẹ̀ ẹ má yà kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.

0: tẹ wà ń bẹ pẹlú wa ní kàn ní west radio 89.3 FM bàbá kọlé kọlé ẹmọ tún káàbọ padà
1: mo kí gbogbo lé àti gbogbo ẹni tó ń gbọ wa káàkiri àgbálá ayé adékúnlé speak louder bàbá kọlé kọlé bàbá gbélé kalẹ tàbí kẹ ní bàbá filatom èmi náà mò ń jẹ bẹ.
0: bàbá filatom kí lẹ ní fún wa lórí ètò lénìí.
1: ohun tí mo ní fún wa ni n ta ti mú wa náà tá a mọ ní fourth year anniversary kọlékọlé ìyẹn lórí afẹfẹ ọdún kẹrin ta ti ń ṣe kọlékọlé àrálẹ àǹtalẹ àti àwọn ìmọràn míì lórí ọrọ ilé a wá fẹ ṣe ayẹyẹ yẹn ní ọjọ keje oṣù keje ní july tó ń bọ yìí ní 2026 yìí gangan la ṣe
0: ọjọ tuesday
1: kọ tuesday ló bọ sí ọjọ ìṣẹgun ni àwọn èèyàn wọn ní orí ọfẹ láti ra ticket ní 1,000 naira
0: ẹgbẹ̀rún kan péré
1: téèyàn bá ra ticket 1,000 naira yẹn ẹ̀bùn tó wà nílẹ̀ gas cylinder ó wà nílẹ̀ táwọn èèyàn ó fi ṣèfà jẹ pẹ̀lú 1,000 naira wọn cement wà nílẹ̀ bákan náà ni eléta pé ní pressing iron òun náà wà nílẹ̀ tó fi mọ́ paint ọ̀dà tá a fi ń kunlé òun náà wà nílẹ̀ téèyàn lè fi 1,000 naira jẹ gẹ́gẹ́ bí ẹ̀bùn so lẹ́yìn yẹn téèyàn bá wá wò pé ọ̀dà òun fẹ́ ra tíkẹ́ẹ̀tì ẹni kó máa bọ̀ nìkan ni west radio 89.3 FM ní aláàfin avenue ní ibi tá a wà ilé white and blue yẹn lẹ́gbẹ̀ẹ́ títì ibẹ̀ ní ọ̀dọ̀ wa kọ́kàn wọlé kan ní tíkẹ́ẹ̀tì kọ́lékọ́lé làwọn fẹ́ ra o káwọn náà lè bá jẹ àwọn ẹ̀bùn tá a kà sílẹ̀ yìí so fún ìdí èyí ẹni tó bá wà wò pé ọ̀nà òun jìn díẹ̀ bọ́ọ̀ ló ń ṣe lè ra tíkẹ́ẹ̀tì kó pe nọ́mbà mi kó wá sanwó sí account number tí màá pè yìí tí ó bá ti sanwó sí a wá send receipt pé tó ń fi sanwó nọmbà tó fi send ẹ yẹn ní whatsapp àwọ wà fi tíkẹ́ẹ̀tì yẹn látorí pé a fi ṣọwọ́ sí tí orúkọ rẹ ó ti wà ń bẹ láìkó lé orúkọ wọn ó ti wà lórí ẹ so èyí tí ó wà lọ́wọ́ wọn yẹn ẹ̀dá rẹ̀ a wà já sínú koto nígbà tá a bá fẹ́ yí koto tí ó bá jẹ́ nọmbà wọn ló jẹ fóònù nọmbà wọn ni wọn ó pè láì ṣe wàhálà kankan wọn kàn pé tọ ẹyin ni tíkẹẹtì yín ó jẹ nǹkan báyìí o tẹ bá ti wá ẹ wá gba ẹbùn yín ojú bẹẹ lọ.
0: ẹ ṣeun ibo lóyún ètò ó ti wá wáyé láago wo níjọ wo.
1: ìkànnì west radio yìí ni ó ti wáyé ní aago méjì sí mẹta lọjọ tuesday 7/7
0: àsìkò tẹ ẹ ṣe ètò yín yín.
1: bẹẹni so ni ó wà kò ní ìdí pé àwọn èèyàn ń dààmú ara wọn wá ṣùgbọn àwọn àlejò pàtàkì ń bọ lọjọ náà láti àwọn ilé iṣẹ tí wọn ràn wá lọwọ àwọn ọ̀nàrẹ́bù ibitóye gbogbo wọn báńbá tí wọn ràn wá lọwọ náà ti ń pè IJK aka genius wọn ràn wá lọwọ miac works and construction support services àwọn nigerian institute of building gbogbo àwọn bẹ́ẹ̀ yẹn ni wọ́n ń bọ̀ gẹ́bí àlejò apple security ń bọ̀ unique properties gbogbo wọn ni wọ́n ń bọ̀ kiki concert gbogbo wọn la dúpẹ́ lọ́wọ́ ẹ o fún àtìlẹyìn wọn.
0: bí irú tíkẹ́ẹ̀tì mélòó wálé èèyàn lè rà
1: bí èèyàn bá ṣe lórí ọ̀fẹ́ sí ẹ̀ báà ní gbogbo tíkẹ́ẹ̀tì yẹn nìkan lè fẹ́ rà ẹ̀ sá ti sanwó sí account number yìí.
0: ẹ fún mi nọmba àti account tí wọn sanwó
1: sí. account number tí wọn san 1,000 naira sí gẹ́gẹ́ bí tíkẹ́ẹ̀tì kan tó bá wá jẹ́ pé jù bẹ́ẹ̀ lọ iye tíkẹ́ẹ̀tì ẹ bá fẹ́ rà lẹ́sàn-án sí zenith account number 24 63 63 98 98 90 93 23 23 ẹ jẹ́ ń tún pè lẹ́ẹ̀kan sí zenith account number tẹ́sánwó tíkẹ́ẹ̀tì kọ́lékọ́lé sí 24 64 63 98 90 93 23 tẹ́bá ti wá sanwó yẹn ẹ wà múrì sí ti yín ẹ screenshot ẹ sí whatsapp number yìí tọ̀dọ̀ mi gangan ni 070 070 57 57 33 33 09 09 52 52 ẹ lè ní ẹ̀bùn tẹ fẹ́ kó fún wa lórí ètò yẹn ẹ̀yin náà lè fẹ́ kún wa lọ́wọ́ bóyá ìrànwọ́ owó ni àbí material things àbí ẹ fẹ́ béèrè àlàyé sí nípa kọ́lékọ́lé ọdún kẹrin lórí afẹ́fẹ́ nọ́mbà tí mo pè ní ìsìn 070 070 57 57 33 33 09 09 52 52 òní kẹ́ ẹ pè mí sí
0: ọ̀dà ẹ̀ṣẹ̀
1: adékúnlé speak louder bàbá kọ́lékọ́lé òun lórúkọ tèmi
0: ọ̀dà ẹ̀ṣẹ̀ o bàbá kọ́lékọ́lé tí ẹ̀ tún wá ń jọ mẹ́jọ àbí ẹ̀ ti ṣe pati yín tó tóbi
1: jọ ọ̀dà a ti ń bọ̀ ń jọ mẹ́jọ
0: ọ̀dà a mọ̀ retí yín
1: kódà à ń bọ̀ lọ́la a tún bọ̀ lọ́la ń bíbá yín
0: kò sí wàhálà kò sí wàhálà ṣé àwọn èèyàn ṣà ń tán náà kò bẹ́ẹ̀ ṣe ń wá sórí ètò
1: won gbianju mo ti dupe lowo won awon eyan feran ikanni west radio won gbianju olorun yo ran gbogbo wa lowo foran ikede wa gan o wa lori afefe
0: hallo hallo te ba ti dide ni logan bayi e seun o ah baba kole kole ikanni west radio 89.3 fm na ini a si lanfani lati wa lori eto ijoko ojogbon e je ki awon ojogbon e je ki won mo wole bo gege bi a ti fe lo gbo ikede baba kole kole e ku kale
2: Pale pale ajodun odun kari lori afefe Tuesday July 7 2026 la mo lori de ti o jabun lori eto pale pale ni kan ni West Radio 89.3 FM ala afefe ni oluyale ibadan ago meji si 1000 2 to 3 pm live pelu awon ebun ra bandera bande bi gas cylinder cement pen personalion ati be be lo idije orire yi wa fun gbogbo eniyan ateni to ni nkan kan abi omi se lara electrical ati le rira awon alejo pataki ti won bo ni won ba wa ji ko to idije orire lojo na adekunle speak Baba Kole Kole ni o ma gba gogo eniyan lalejo sati ra ticket 1000 naira jafa bi o jafa ra o to jafa re re tabi o sowo si senator kan number yi 2463989023 ko si fi receipt re sowo si whatsapp number yi 07075733 0952 opo ile ise lo ti kebu fun wa ta ina ba fa se be e ma pe adekunle speak loud baba kole kole sori number yi 07075733 0952 hotel life support foundation lo package Kole kole odun kari yi emi ni won jabun so be
3: e file e mo yi kuro Wells Radio 89.3 FM ni be gongon le wa

0: ẹ ṣeun tẹ ṣe wà ń bẹ pẹlú wa ní kànní west radio 89.3 FM. àwọn ọjọgbọn ti wọlé padà o, wọn ṣe gáfárà fún àwọn àlejò lẹẹkan dé wa lálejò ni. Gbàdúrà bá gbà apaládúrà yìí ká àdúrà wa ló gbà tá a láwọn àlejò lórí ètò ìjókòó ọjọgbọn. ẹyin náà lè jálejò wá o, ẹgbẹ́ ohun tẹ̀ ń tà wá láfi ti wa láfi gbé tìyín lárugẹ. ẹyin ọjọgbọn mo kí yín bí ẹ kú kalẹ̀ lápá ibẹ̀ o.
1: ẹ kú dédé àsìkò yìí.
0: ẹ ṣeun.
1: a kì í yẹn kúṣẹ́ a sì kí gbogbo ara ilé náà wípé a kú bí ojú ọjọ́ ti rí. Báwo la pa ọ̀dọ̀ tí ojú òní tiwa a máa rajẹ jẹun.
0: Àmì àmì bàbá wọn nation.
2: Ó sì pèmí bí àyà mi sí àjà. Kí ló dé? Kí ìdẹ̀ dé?
0: Ẹ jẹ́ ká sáré rìn pápápá. Ẹni tí ń ṣe agbẹnusọ àbí kí n ní olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà. Ó lóun ò rí ebi táwọn ọmọ Nàìjíríà ń pariwo alàgbà olùdáyọ̀. Wọ́n náà ń pariwo ebi, àwọn ò dẹ̀ rí ebi kankan. Nínú fọ́nrán tí a máa ń rí tẹ́lẹ̀ wípé ààrẹ ṣe wípé tó bá di ọdún 2027 tí ìbá ti fún yín náà ẹ mọ́ dìbò fún mi, wọ́n ní òfegè ní fọ́nrán òun kí lè rí sí.
1: Tọ́ ṣe rí kò sí èèyàn, mi ò tí ì rí èèyàn, mo ń sọ èèyàn gidi tí Ọlọ́run dá o, tí ó máa wo fọ́nrán Wálé Ọ̀nànúgà.
0: Báyọ̀.
1: Tó máa Báyọ̀ Ọ̀nànúgà. Tó máa wo fọ́nrán bàbá Báyọ̀ Ọ̀nànúgà tí kò ní wà disappointed pé irú ẹ̀ jáde lẹ́nu irú wọn.
0: Ta dẹ̀jọ́ ń gbórílẹ̀-èdè.
1: Ta dẹ̀jọ́ wà lórílẹ̀-èdè. At least kẹ́ tó dé orí ipò yẹn, kẹ́ tó di agbẹnusọ fún ààrẹ. Ó ṣà níbi tẹ́ṣà wà. So ó dà pé ìgbà kan bóyá ààrẹ àbí iléeṣẹ́ ààrẹ ló ní ọmọ Nàìjíríà tí kò bá rí tó bá lóun ò rí iṣẹ́ àbí parí gidigidi tí aráàlú ṣe kó lọ lo ìgò. Èmi gan mo fẹ́ gba wọn gan ní àmọ̀ràn. Ìyẹn bàbá Báyọ̀ Ọ̀nànúgà pé àwọn gan wọn nílò láti lo ọ̀pọ̀lọpọ̀ bóyá ìgò ni àwọn máa gẹ́ẹ̀tì ni àbí wọ́n máa gẹ́ẹ̀tì nǹkan míì mọ́ torí kódà ẹni tí ò gbé lórílẹ̀-èdè gan ó mọ̀ pé nǹkan kan ó mọ̀ pé ebi burúkú ó ń bẹ lórílẹ̀-èdè lọ́wọ́ àsìkò tá a
0: wà. Ìwálẹ̀ rí.
1: Ẹ̀yin wálẹ̀ rí. Láti sọ bó lẹ ṣe sọ pé ẹ rí. Ṣé ẹ̀ ń jáde rárá ṣàbújá ṣé gbogbo ìrìn àjò wọn Àbújá inú aṣọ rọ̀kì nìkan ló ti rìn.
0: Bàbá wọn nation ṣé iye pé àwọn ọmọ Nàìjíríà ń kára mọ nǹkan. Bóyá kò sébi tá a sọ pé ebi wà. Torí èló náà tẹ̀bà téèyàn bá dọ́dọ̀ yá àjèṣà lámàlà. Rẹ̀bà bú àbùlà sí jẹun.
1: Ṣé iye ìgbàkọ̀ tó ń bù fún yín tẹ́lẹ̀ yẹn? Ṣé bó ṣe ń pọ̀ tó yẹn? Ṣóun náà lọ ṣe ń bù.
0: Bàbá wa lè sọ ṣé ẹ̀yìn rebi? Ṣé ẹ̀yìn rebi?
2: Ṣé rí Ari?
0: Ari àwọn nìkan mò ń bina.
2: Sẹ́mi nìkan ni kí n dáhùn.
1: Bàbá wa nation lè má rí torí.
2: Mo rí.
1: Torí àwọn súnmọ́ Báyọ̀ Ọ̀nànúgà.
2: Ọlọ́run o. Mo rí. Ṣe rí ìdí tí ọmọ ẹ̀dá kọ̀ọ̀kan gbọ́dọ̀ fi rere. Ní abẹ́ àkóso ààrẹ Tinubu. O ni pé iye tí à ń ra oúnjẹ nígbà kan láyé Muhammadu Buhari. O ti gborí sókè. Ráìsì. O tún ti lọ sí ìlọ́po. Sìmẹ́ǹtì tẹ́ ẹ bá fẹ́ rà ní ìsìn. Ìgbà kan ni wọ́n ń tà ní 7,000, 8,000. Tẹ́ ẹ bá fẹ́ ra sìmẹ́ǹtì ní ìsìn. 7,000, 8,000 yẹn o láyé Muhammadu Buhari ni o. Kì í ṣe ti Jonathan o because lásìkò Jonathan nǹkan wálẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Só ti yé ní ìsìn. So ta bá wá fẹ́ sọ pé àkókò ta wá wà yìí gan tẹ́ ẹ bá fẹ́ ra sìmẹ́ǹtì ní ìsìn. Ó ti lọ bí 12,000 plus. Bí ọba jẹ́ 12,500.
0: Kí lè fẹ́ fi sí? Ṣé dandan kẹ́ra sìmẹ́ǹtì?
2: Mo fi sàpẹrẹ ni o. Àmọ́ àfi akọ́lé mọ́ni.
1: Ṣé bàbá wọn nation ní kọ́lé?
2: Wọ́n àfi akọ́lé mọ́ni. Wọ́n àfi akọ́ni. Tá a bá wá yọwọ́ yẹn kú o. Èló là ń rẹ̀ wà. Èló là ń rẹ̀ rẹ̀ sí. Èlùbọ́, gaàrí, gbogbo ẹ̀ ló ti gbórí sókè. A fẹ́ wá wọkọ̀ gan, ó di kàn rángidá. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Bí Báyọ̀ Ọ̀nànúgà ṣe lóun ò rí, kí ló wá ló ṣe okùnfà àwọn tó wà ní ilẹ̀ òkèèrè tí wọ́n sì rí. Tí wọ́n sì fi sọwọ́ sí wa pé ọlọ́run oro Nigeria ebi ti fe han yin le mo ah Olorun Oledumare yo mo gbo yo mo yo wa yo awon na ma npe ni pe yo yo wa kuro ninu ofin wahala ti Nigeria ndoju ko oporopo lo ti japa se bi opalu ni se wahala owo melo e lo lo le mu lowo ni isin to le so se ri bayo na nuga tori igbadun akoko igbadun ti e ni
0: o le ri toro la gobo
2: o den defend ise ti e ni
0: okay
2: so ti e ni isin ti ba se be bawo ni eye se le wa laye ti o so pe awon eyan koda kan ki ki ijoba orilede yen da abe ngbo mi se ka pe ijoba orilede yen da ti eyan mewa wa la be ijoba yen eyan mewa mo so to wa la be ijoba orilede ti an so yi ninu ijoba orilede mewa ta so wa ta wa so po down ta ti ti eyan meje ba ngbadun ninu e se ko ni se ku bi bi bi eyin bi meta ti o se ku pe ebi npa ohun ka to wa so pe ijoba ti won ri pe akoko ta wa yi abo gbogbo agbe lo ti sa ko loko oju popo wo se ri ibi gbogbo ti channel ti o nje ti le wole ko wole fun wa nbe mo e wa ni sheri kini kan ma n sele ti mo ma n ronu npe eni kan lo saju akan lojo kan mo wa ni agbo yen mo kan wa fortunate mo wa laarin won o wa n soro oro to n so ni pe o ni jeje mo pe awon oloselu o le rorun rewo ah mo ni rara o kilode oniro ti poju oniro ti poju se mo pe e mo gbo en ton ba gba ballu tin gba ballu lori papa o yato si eni ti o n woran se mo pe awon to n woran eni won na ma mo mistake kokan ti won ba be gan la wa oro awa mekunu si ijoba ballu ti won gba ko te alorun inu wo odun si awon wa jade sita ni isin wi pe gbogbo eyan ni gba pe ke ebi opalu lona wo le bi ofi pa won ara ilu bayi
0: ye mo pe yato si ti ounje yi ojogbon oludayo eyin be na le to abo won ni eto abo ti n rorun eto abo ti n da eto abo ti n beta
1: seri ti eyan ba ti e ma sise mo gba wi pe ise ni bayo onanuga ohun ni won se
0: ara lada won ojogbon tin be nle pe wa dakun e da gbe hello
3: hello
0: e mo se
1: yes sir
3: e ko ti so ma aro
0: e
1: se sir
0: edakun etu wa pe
1: seri agba wi pe ise ni baba bayo onanuga se amo te ba wo awon nkan kan wa to je pe laye ode oni awon eyan o fi omo niyan se opolopo nkan ti won se mo tori o ni opolopo ona ti eyan le gba ti eyan fi le so awon oro mi ti ko ni ma mu pe kawon eyan ma ro yin to we pe eyin gan pe e mo pe awon oro kan wa to pe te eyan ba se so funra e wa mo wi pe o se se pe ki orisirisi mo mo ke eyan mo pe ro lohun pa oto niyan wa mo pe bo se so tan orisirisi awon epe ati awon nkan kan to pe se to ba se so tan eyan ye ko pe se tawon eyan ba pade mi ni titi se won ni le mi loko
2: dakun ogbe ni oludayo mo ti so pe mo ja oro mo le ni arakunrin bayo onanuga yi so ti gbagbe pe o le wu ohun na ko fe se gomina lola ni
1: ah no
2: o le wu pe ko fe se senator lola se awon ara agbegbe re pelu nkan to so ise won won fe ran re
1: awon ki ro nu be
2: se won ti dibo fun
0: tori pe o fe tun ijoba
2: yi ijoba yi se
1: bẹ́ẹ̀kẹ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀
2: ṣe ọjọ́ iwájú ṣe pàtàkì
1: bẹ́ẹ̀kẹ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà lèèyàn lè fi sọ̀rọ̀ tí ọ̀gá èèyàn gbà fún pa ó ń láti jẹ́ pé bí kíní ṣe rí lóòótọ́ lẹ́ni ṣe ló ṣe sọ ṣé kò ti yẹyin sí náà nígbà tó ń sọ pé ọ̀rọ̀ ààbò àti pé ṣe mọ̀ pé ìgbà kan iléeṣẹ́ ọlọ́pàá sọ pé wọ́n jẹ́ ká mọ̀ pé aago mẹ́jọ sí mẹ́sàn-án òun ni àwọn tó ń ṣiṣẹ́ láabi lójú ọ̀nà ni wọ́n máa ń ṣiṣẹ́ torí náà tá a bá fẹ́ rìn ká mọ àwọn àkókò ṣé ọ̀rọ̀ nìyẹn ká jòkó ṣọ̀rọ̀ nìyẹn ká jòkó ká jọ bira wálé ṣọ̀rọ̀ gangan nìyẹn torí emo awon oro kan wa te pe ti eyan ba gbo ti ki ba se pe mo wo foran yen mo ti fe ma ngba ti mo kokko gbo mo fe ma so fun nitan pe bo lo se ma paro mo eh baba bayo nonu ga won eyan o le iru e o le jade lenu agbalagba lai lai awon ngba ti mo gbo o je nkan ibanuje okan fun mi pe iru nkan ba yen le jade lenu ru won o le paro wa si ara ilu wi pe kon ma binu gbogbo bo se ri looto eyin na mo se ko ti ye yin sin a mo wi pe nkan bye bye bo se nlo le looto amo e fun wa ni iwon ba asiko die iyen se ko ti yeyin iyen se gbo amo lati so pe kini kan o fe le so pe oro eto abogan ko si nkan kan to sele wi pe o duro wa wa mi pe bi gbogbo nkan se nlo e o da lopo lopo o fe le so be iru awon oro ba yen ko ye niru iru asiko ti orilede wa ko se a nilo awon oro ti o le mu okan omo orilede Nigeria bale ki se awon oro to je pe o le ru ibinu won to ma ma munu ma ma biyan ki ba o le yan se yin lati so ru oro e bayi jade agbalagba eni to je ojogbon to kawe lo wa so ru oro bayen ko si nkan ko da won ti so gan pe awon ori bi ti awon o ti e ri foran ibi ti are ti so pe ti ti ina ba tawon ba ina pe ti o ba ti sina to da o e ma dibo fun mi leyin tin ba pada wa won lawon won ni are o so be
0: yen ni pe e gboko ku loro na o na o le da
1: o so o ti ye yin so iru awon oro yen ko ye ko ma jade ni to ba je mi gan ni are ni in fact mo le gba se ma kokko pa se pe ko ma lo na tori awon oro kan wa te pe to ba fe defend oni bi wa se oni bo se le se eh oni bo se so pe okay o fe defend eni o fe so nkan ti o le mu ki oge ibinu amo wa di pe awon araalu na ti araalu o ba dibo fun are Bola Ahmed Tinubu se iru awon to je ton pe kan wa samugbalegba nje se ro ayin yan wa be se be lomi ton ba yan lo ma so lopo igba gbogbo kini o gba ka ma ton ma bere gege papa julo ni iru ipo ti won dimu o ye kan mo bo se ma da aye kan ma ma fesi fun araalu ti ko ni je yi to je pe a ma mu ibinu wa lokan awon eyan
0: oda oda eseun
2: wo mo je kin
0: e fe joke kan mo
2: se ri akobale awon agbenuso gan ma nse fun awon ti won ba wa lure
1: lopolopo igba
2: lopolopo igba iru nkan ti bayo nanuga so yi iru nkan to gbe jade ti campaign ba bere awon eyan ma go against him yes awon opposition ati awon eniyan ti won gboro seri campaign before campaign in that way ogbono oludayo so nkan kan ni isin oro pe ka tu awon eniyan wa a ri pe nkan ba be yo ri bayi lasiko yi sugbon are wa o duro won gbianju ade lagun iye ni o ja mo fun alakoko gbogbo ona na ni are fin sare lati ri pe keto abo ko duro dada lati ri pe nko sun abo sugbon pelu ogo olohun ise ti are nse lowo lowo yo to yo ti gbogbo awon eyan yo si ni igbadun emi ro pe agbe kale kan niyan ki se awon eyan ti kuta na du ni ilu yi na o eto abo o mehe now ati je ati mu odogun o nkaluku lo npa re mo ni isin eni to ti bi mo to po ni isin e di pe wahala ti de oda ogbe ni bayo nanuga ko ti ri bi ti awon eyan tin fo mi je fufu mi so mi je nkan ti yan fin je fufu se ogbe ni bayo nanuga ko ti ri bi ti awon eniyan ti won tin ronu pe boya 1000 lo wa lowo won ti won ronu bi won se na yawo je omo je se won ronu pa yen ni se ri en to ba wa ninu igbadun ko tumo si wi pe ko mo mo ro pe ejo then awon nkan kan ma wa to je pe awon agbenuso yen gan gbogbo awon agbenuso yen gbodo mo se o ye ki won ma ki se pe won o joko si ibi ti won wa boya so ro ki ni won wa ni pele nikan won ki se pe yen la nduro la nso eran ta ni isin awon na o joko si won bo si ta nigbati ogagun Stanley Abacha alakunrin yen to wa lori alifa to nse bo se wu nje je mo pe to ba ti ki lo npe al Mustafa nigba na to ba jade ti Abacha ba bere pe are we still in control okunrin yen o so pe we are still in control ki de ni ijoba won o dangba na awon awon eyan pariwo awon eyan protect ni goro se mo pe nkan ti ma yen lo fun baba yen ni abo ki se nkan to boju mu now ti I agwa ni ijoba

0: tó bá wa ara wa ke wa ni wipe eh yo tali pelu tologun rara ko ri be tori pe awon yo pariwo ninu ijoba wa ara wa ibo la fin gbe won wole now
1: eh baba wa nation e n bi yin ke bi ojogbon ni woye ti yin pe koro ri bo se ri ka so pe ko ri be pe oludayo lo de joko so oludayo wa re oludayo ko yi o mo pe ki se oludayo ni baba wa nation re ka de mo convince eyan ke ranti Lai Muhammad se ka ni bi oselu se ri general niyan ni abegbe oselu lori be ni woye ti yin
0: se ri oselu o ye ko ri be bi won ba won se nse se ri oselu e ri pe a ni agbe kale oro jura wa lo
1: okay
0: oni ba se ngbe nkan kale awon oloselu wa sin oju aye ni won se pe tin ba soro against oga mi tin ba ni nkan bayi loku die ka to tin mo sagbenu so fun se ko ni yo mi nipo
1: ni eye service
0: eye service no gbogbo yen lo kigbe now eye service okay awon lenu jo meta yi ewo sele to sele South Africa ewo bi awon mo wa se wa nbe ti won lo ko ti won bere si pariwo nigba ti gbogbo awon yan bere si pariwo ti won ri pe kini iko ni federal government se wa dide tan fin ka won yan lo in to wa glaring ni pe federal government se daada nbe abe ko
1: be ni
0: a tun gboro state police ni isin a ri wi pe won ti gbegbe se lori won ti gbegbe se debi wi pe o ti fe ni tumo rere bo sha so pe joba o se daada but abala pe bi won pa yan ya je yan kẹ́rì kan wá jáde síta wípé nǹkan tí tó dá mi ìyẹn gbọ́dọ̀ fọ̀rọ̀ rọra rẹ̀ wò ná kó tó dúdú ewúrẹ̀ ìyẹn tí ìyẹn ó ṣe tí ìyẹn ó tún jẹ̀bi níwájú ọlọ́run ìyẹn gbọ́dọ̀ sọ́ra so àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò dùn gbọ́ létí
1: ìbànújẹ́ ọ̀sán ẹja padà sórí títa ríro káwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń pariwo wọ́n dìbò Lekiti wọ́n pín búrẹ́dì wọ́n pín 15,000 20,000 iya tan pese fa omo ile de Nigeria yi se ki se kon plan re pe ti ya ba je won te ba fun won 5000 yo mo se ti yin
2: bo se jegele ni e bo se jegele le se son yen te ba wo o ko je pe emi ma un mo fin so opolopo omo Nigeria opolopo mi o mo boya kin so pe aiki joko ronu jinle daada wa ni tori pe te eyan ba wo now ebi looto o wa lara awon ohun elo ti emi fe ri pe awon opolopo loselu nlo fun ara ilu pe se beni ti owo ba wa lowo se bi eni ti nkan ba rosho mu fun la ma ni ku gba 20,000 de pe ko dibo fun wa ni oni down amo ngba ti ebi ba fe yo oju e dada koda ka to na 15,000 ka to na 10,000 si òun gan fúnra ẹ̀ gan ni ó wà bá wa pé ẹjọ́ ẹ fún mi màá tẹ̀ka fún yín bó ṣe rí gẹ́lẹ́ òun lẹ ṣe sọ yẹn àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà àwa gangan òun fi sọ pé a gbúdọ̀ pinnu lọ́kàn ara wa gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà yíyan ẹni tí yóò ṣe ìṣàkóso lé wa lórí ọdún mẹ́rin ò kí ń ṣe ọdún tó kéré ó níye ọjọ́ tó wà níbẹ̀ so ó gba nǹkan tó jẹ́ pé èèyàn gbúdọ̀ pinnu lọ́kàn rẹ̀ wípé kínní ni gba bó ti wọn kí wọn kó wá tó bá kẹ́ fi báàgì gbé owó wá òkè sí ẹ wo orú àwọn tí àwọn tó ń fún ní búrẹ́dì àwọn tó ń fún ní ìrẹsì àwọn tó ń fún lówó ọmọbìnrin kan tó tiẹ̀ tójú gbà mí tì fún òun ni ọmọbìnrin tẹ bá wo ọmọbìnrin ọ̀hún ẹyin náà ti wo fọ́nrán yẹn ó ṣe òṣe a ti máa wọ bí ọmọ ogún ọdún ṣá máa sọ pé kò yẹ kí yẹn ti mọ nǹkan tó ń lọ nílùú ni àmọ́ ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi pé irú ọmọ yẹn wá bọ́ sí gbangba lójú táyé lórí ayélujára o wa n darukọ ẹgbẹ oselu kan pe awọn lọ fun ẹni 15,000 naira kini kan iwọ ti tẹka o ti gba 15,000.
1: Kò tí ì lè lọ tán báyìí.
2: Àfi bẹ́ẹ̀ torí mo mọ̀ pé ó gbúdọ̀ ná owó yẹn wọn bí dákó má ná fún ọdún mẹ́rin ó gbúdọ̀ rí náà.
1: Ọ̀tá ni o kò lọ sèwú ẹ̀.
2: Kò gbúdọ̀ sèwú ẹ̀ torí pé nípa lára àìnílàákàyè tó ọ̀pọ̀lọpọ̀ òun ni ṣẹ́rí ìyà tí Nàìjíríà àwọn nǹkan kan wà tí à ń dojúkọ tó jẹ́ pé àìmọye àìní ọgbọ́n tó àìní kí lọ́n ti ń pe ọ̀pọ̀lọpọ̀ òun ló sún adébẹ̀ torí pé tí a bá jọ fẹnu kò wípé ó dàá bá a ṣe fẹ́ jọ yanju kini.

0: ati rin ni apa otun bayi ati rin lo si ari pe kokowa o ye je ka te so wo waju bayi koda to ba ye pe boya ka dogbon sun mo wo waju ton o la ripa ibi ti atun se file o ye je ka tu gbianju ile wo ki se pe ti ta ibo koda iru omo yen o to ba je pe awujo ibi ti won ti mo nkan ti won se ni o ye ki iru ile ise olopa bi awon ajo EFCC o ye kan ti nawo gun ru omo yen boya ti won ba mu gege bi to ma fi se
1: fa won to ku
0: to boya won je mo pe ki n se iwa to dagan iwa idojutin lagba ohun ni ka ma ti so pe o ku opolopo eyan sinu ijiya o ti yin sin e bi so pe boya eni ti won fe ko wole nipele Ekiti ko lo wole emi o mo amo baba dibo e ma je ko je ebi yi ti n pa yin ko to disin so kilode sojo kan yen
1: na wa tan se
0: lo ma wa tan ise yin se ko ti yin ebi nsin o ti n pa wa ko to dasiko yi e ja gba be keyan ko wa koda keyan mu eyan le 100,000 naira wa si waju ru mi gan ko mu 1 million naira wa tori pe nkan to n se mi ironu temi ju nkan to mu bo yen lo nkan ti mo ro
1: ati to de gbowo wa gan
0: o tayo oro ounje ni kan
1: yo gbowo e pada
0: so ti yin okay gbogbo nkan lo gbowo lori loja kilode ta ba wa nkan se si pi ohun gbogbo sun abo now o e ti understand nkan to n se mi o po oro eto abo wa nbe oro eto eko
1: oro to ba ji
0: yan ni bi to mo n babo na lori eni oro eto abo oro eto eko oro ailera oro ilera ilera wa nbe se ti understand ibo lo fe de ile iwosan won le fe lo nisin koda e fe se test lasan e ma ye ki e fe se malaria test nibo mi o se se ko ye pe egberun marun nibo mi gan wa egberun mewa lowo yin ko to di pe won
1: on se test lasan
0: gan ti ko ti mo pe fe gba treatment o so to ma so awon nkan mi mo ma wo pe sopolopo ki ronu dada ni e mo ya won ilu mi to je pe mi o so nipa awon ilu orilede alawo funfun mo so ro nipa amo ya won ilu to je alawo dudu to je pe gbogbo awon nkan ta wa mu to je pe bi ta ba ti kun mu otun ba ti bo si tosi pe yan fe gba yan lo si ile iwosan lati gba itoju oni to won ni ri itoju to pe so e mo ya won bi to je pe orilede to je pe ara awon African countries na ni to je pe oro ito ilera o re ju dada lodo won kilo wa de so iru eniyan wa le ronu pe nkan to ro mo kini o po olorun ja rogun jinigbe sawon ton jigbe nsiyin e mo eni ton gba owo to kere ju lowo e no le ma gbo boya gan le gbo 5 million abi 10 million mo bi 20 million kini kan she ti understand so eniyan wa ronu pe kini ye owo
1: elomi o gba se mo yo ta kara
0: nkan ti o mo po lo wa so to ba ye pe bi ti ilu to da gan ni o ye ki joba gan kan iru awon ton ri ton lo ngba se mo ton gba resin o ye kan da won dobale ni oju titi kan ni kawon olopa kan bo won ni pati e
1: eja si ojo opo le fawon ojogbon tin benle 0916 893 1000 seyin na re bi lodo yin abi over hype in le bi tawon mo rede Nigeria ton pariwo ni 0916 893 1000 tabi 0915 333 4 893 0915 333 4 893 atule lo 0911 3 4 893 eti wole o
2: hello
1: eba he mo seun
2: e karo ọjọ́ mẹ́sàn-án olùmùdé ló sọ̀rọ̀ ọba one nation.
0: Kí dèdè a ti gbóhùn yìí ti pẹ́.
1: Abẹ́rẹ́ ti fi wálẹ̀ ti jápa.
0: Kò yẹ kó ní bẹ́ẹ̀ ni.
2: Ẹ wo owó ẹkùṣẹ́ mo kí gbogbo yín tó wà bẹ́ẹ̀ yẹn ẹkùṣẹ́ fọ́rọ̀ lo.
3: Ẹ ṣeun sá.
2: Ṣé rí nọmba wán mo fẹ́ sọ̀rọ̀ lórí ètò ààbò nítorí pé kò sí ètò ààbò ò lè bí fi pọ̀ káàkiri nọmba wán nìyẹn. Number two, irú àwọn tí wọ́n ń dìbò àwọn olóṣèlú tẹni sọ̀rọ̀ lẹ lórí wọn fi gbàgbọ́ kan fẹ́ràn wa àwa là ń fẹ́ wọn. That number two wọn fẹ́ràn wa because sẹ́rí dé pé wọ́n so wá wọ́n mú wa gẹ́gẹ́ bí adìẹ tí wọ́n ń bọ wọ́n pa jẹ ni. Number three ni pé lórí ọ̀rọ̀ Ọbáyọ̀ ọ̀nà nígbà sẹ́rí iṣẹ́ bàbá ni bàbá ń ṣe. Nígbà ayé Lai Muhammed mo rán tí wọ́n sọ̀rọ̀ kan tí wọ́n sọ̀rọ̀ pé irọ́ ni Lai Muhammed pa. Now àwọn náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe but on a good day kenyan ma won ti ojo kan pe eyan kuro ni joba ibo ti ba ko njoba awon ti mu bo wa ba oju won ti ma wo ni bo mo ko wa ri kokan ni ta ni pe awon mo Nigeria awon to se duduru la ma hele to ba ko njoba awon to supporter to fun lowo to fun nkankan awon yen na wa ma soro e dada. So this thing, this our country, only to say because it's about this country about very shaky. Election 2027 will go. Get the new, get the machine go. We are card. We because we are called force because we are called constitution was it. Constitution you come more modern, come more bad, come more to one job, come more to two job. We say to guard the constitution. We say to guard the film. At our to show fear. At our to do film. Co film bubuwa. So if we continue Nigeria as leader, niye, kaban baba yilo. Akoma, we are just running the same, the same turn about me. Akoma yipoloji koni. So let me tell me call it.
1: Eshion, alagba olumide, eshigan. 0916-893-1000. Ni ojo opo Facebook, West Radio, 893 FM, fan page. Hello.
3: Hello, sir.
1: Baba, it's Wale.
3: Hello, Ogbeni Adeolukayode ni lekan si.
1: Eseun.
0: E kaabo, sir.
3: Sherry, sir. Ni ti baba to soro saju. Iro ta ise onunuga lo onunuga nse sugbon. Toro ti pe legacy ti o tona won sile fun omo won. Ta omo won ti ki ta omo ba wa. Won ko ma soro gun omo e lara. And you wrote a shit about any song, Paro, Fugo, Agaye, and it's what you put your money. Oh, my God, by Diane, oh, man, Safu, you go there. You don't put the book on. You see, I'm full of what you want me to see. Come on, hello, Kuni, Ki, Diane, Ki, Oro, Tiamo, Pano, I don't want to get it. I'm going to go to the house.
4: I think tuma wa to wa kun sha araye wa ni abawo gbogbo waye ni abawo so mo dile de da won bi ya ja bu poju e ton fa ka ma se pe gidi fun won
0: wa ayo e ma se pe
4: ya to fun ile se yin kogba abi ti ta ba kokan ru pa lu jade olohun ti ri olohun a de daju
0: olohun rokun ni kaloku olohun ri
4: e te ti aji
0: e seun sa
5: e seun alagba temi tope je kin so kekere mi ninu oro yi in ton ba mi no je ju oni ri pe millions of people gbo nkan tan so e awon ti o ye ki ti won gbo awon na to million o sugba nkan ti mo gbianju ati so ni wi pe awon iya rugba awon ti won wa loja ni isin awon ti won se karakata lowo lowo ta nsoro yi awon ti ani moto to je pe won o ti e ni instead kan ni radio ninu inu oko won lati le ma mo nkan lati le ma mo nkan ti gbogbo gbogbo e ni o se mo ni isin te ba elomi ni isin te ba to ba o le so pe ni isin o le so pe fuji lo won mo o ni yo mo po kun kan wa wa ni pe awon kan wa wa ni bi kan ton ni pe won ko ise bi to ye ki won wa to ye ka won na wa ninu ate ronu wi pe ah ni ti an si so yi o ye ki ti won pada si ti won o
1: number ya gbe pe number ba won ni sen hello
2: hello
5: yeah
2: question of our nation
5: yeah mun de
2: Boya either you are in government or any parasasa kan ori be ni Nigeria ti won ni agbara ori be ni Nigeria o e bo bi mo se wa yi se bo mi
1: agboye
2: eh eh bi mo se wa yi o eh any ko sumo to ba wa ti o da ilele mati ma pe IG a ma pe kini to je pe a lo ko ke sile e se kini Chari ko si gbogbo pa sasa Nigeria patapata o lo ti work abe bo se work ti je o ti wa danimi mo omo orile de yi chari on ti ta ba gbe owo ofi wa ka gbe yewo ko lu ka lu ku joko state by state ko joko ku lo ku ko me joko ka gbe owo ofi wa ka gbe yewo iwo to ba wa njo ba to ba ye pe ese bayi lo se ko se nibo ti wa pe face e face warranty e my people pani ata won ni e ri pe Nigeria oda
1: then
2: ti baba yi lo e wo isele to isele ni sowo re e wo didi o didi awon GTS e wo bo se gbe orisirisi amination wa si cause so ri be ni in outside country e je ka ti e wo be ye awon de ja omo wa gbe awon GTS je won reyan la lo ko awon mo ti won ji gbe won le ko bon lo soda obadi won lo yo kini ewo awon iru isi ye se igbati mo je o ti igbati awon sele yen sele to ye pe awa gan ta jo mo ilu to ye pe ko si ko ta le so so kini a se ke give me the short this any bi mo se wa yi hello se gbo mi hello
0: a wa pelu
2: bo bi mo se wa yi bi mo se wa yi ti ba wa ni ti ba wa ni post ko eni ti ba fe ko wa do ni ma je ko wa be en ti ba se ko ti ko se gbono bi ko le tin be that's it bi toro Nigeria wa ni ye
1: Ẹṣeun.
0: Iru ọ̀rọ̀ tí bàbá yìí sọ, ẹ má bínú. Ṣẹ́rí, ẹ tẹ bá wo, àwọn ọ̀parọ́, àwọn àtúnṣe kan wà tó yẹ kó bá ọ̀rọ̀ ìwé òfin ilẹ̀ Nàìjíríà. Nígbà tí mo rí ìròyìn kan ní ṣékìṣe ìjẹta àbánà wípé àwọn ilégbèmọ̀ aṣòfin àgbà wọ́n fẹ́ ṣe àgbéyẹ̀wò àtúnṣe lórí àwọn òfin kan. Mo ti ọ̀kọ́ rò bí yára ara àwọn òfin tí o ṣe dáadáa tẹ bá wo gbogbo àwọn nǹkan tó fẹ́ mú àtúnṣe bá díẹ̀ ẹyọ kan péré òun lèmi fẹ́ rí pé ó jẹ́
1: kínní
0: wípé bóyá tí ilé ẹjọ́ bá dájọ́ fún obìnrin tó gbóyún sínú tó nílò pé kí wọ́n bóyá ilé ẹjọ́ ti ní kí wọ́n lọ yẹgi fún àbí kán ṣe báyìí pé tó dẹ̀ lóyún nínú kán má máa yẹgi fún tòun ti
1: oyún ẹ
0: o tan so ṣe dáwọn nǹkan ibi yòókù kò àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú wípé lágbájá kówó jẹ báyìí nìkan ṣe rin ọ̀rọ̀ ẹ tí kò ní fi àyè lẹ̀ fún ẹnikẹ́ni tó ń bọ̀ láti kówó òlù ná tó máa wá wò pé òun ṣàní bàbá gbẹ̀jọ àbí òun ní kinní kan tó máa gba òun bẹ̀ wọ́n rí ìyẹn ṣe wọ́n dẹ parọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn oríṣiríṣi wọn ti ń sọ pé a ní ìwé òfin kí ló fà á gangan kí ló dé tó fi ìyẹn ni mo máa wò pé ó yẹ kí a rí ìkan nínú àwọn olóṣèlú tán jẹ́ àwọn àgbà ìtàn lè sọ fún wa kí ló fà á gangan tó fi nira tó bẹ̀ láti ṣe àtúnṣe sí ìwé òfin ilé wa eléyìí tí wọ́n gbélé wa lọ́wọ́. at least o ye ke le salaye fun wa won gbe nkan le wa lo lati 1999 ki lo nsele ti awa ki lo de to fi nera to be ta lo ni ton go kini nkan ti won ko sibe opolopo awon to ti ri awon ara won agbejoro awon eyan lala ton ti ka iwe ofin ni won so pe ko si ogbon ta fe ta si pe te ba nfe ki alafia itesu ilosiwaju ati kin ko ba Nigeria won gbudo se atunse
1: ti ba awon ti o se o na
0: awon ti won se won wa wa ohun mo fi se emi gege be nikan mo ma ntelu mo nkan kan pe bi mo se wa yi mo si ni todo temi o ni ibo oro eto dibo to nbo yi o bi ma ba dibo fun yan eni to fe lo soju agbegbe temi ni ni ilegbimo asofin agba oni ton gbudo je eni to ngbe lori ilede Nigeria ti omo e to nlo si ilewe to school ni Nigeria ki se pe eni kan ma wa lati America ye wa lati UK awa lati Germany a ma bo ohun ti mo ye ma dagba emi o se ri gbogbo awon yen ala ti won ba le paro iwe ofin yen o ye ka wa le lo ko ye ka je ko ma lo wa mo agbudo ri pe somo e wa ni university o gbudo je ti orilede wa Nigeria ki se pe en somo en school ni UK to school ni America you are my son pon fashion ko fin ka se
1: igbe ipe tagbe kan ni ori eto le ni re hello yes sir
6: olulopadanpo seri baba e ku se ewo seri on ti ta ba joko a joko ni gbogbo wo joko a tu fi yen se ni ta ba jaja ti won tu wo fi yen se jo se ma lo niyan ewo ko se to which that she dada o o fi wa o lo fun won ni agbara lati ma se dada o fi ti a ti se je mo se wa mo so kokon fun nipa te ba lo wo wo fi wa e ri pe orisirisi tajude siju orupo ju be so emi mo joko mo wo owo fi Nigeria mo ri pe ko si bi to ti fe gbo mekun ni ko so fi kokan ti won se ko fe gbo mekun ni so to ba ba se ti iru to iru e to to bo yi ka won ko ja pe e je ka joko ka tu wo fi wa se olukaluku ni state kokan loku government kokan ward kokan ku won mo awon eyan ti won joku iru radio se lo gbo press ora gbogbo wa sibe olukaluku won negotiate lori wo fi wa to ba duro e ri pe Nigeria o da like finye ko so ya dura ta fe gba ko si olohun gba dura wa the thing of righteousness make this Nigeria stand like this if not because Nigeria about to collapse ko si awon lododo lo je ko ti duro ba
1: dura ta
6: n gba wo fi wa o fi wa o fi wa lo fi ajo olukaluku o je ti aja wa be ku lo fi ya lo fu agbara fa won àwọn olóṣèlú wa ó fi àjẹmẹ ó fún àwọn olóṣèlú lágbára fún ìkọ tó ṣẹlẹ nìyẹn
1: ẹṣẹun alàgbà olùmídé ẹṣẹun
5: jẹ kí n kọmi ṣe rí òfin wa àwọn tó wà ń bẹ ìkọ ni ó yípadà wọn à lè yípadà
1: torí òfin yóò mú wọn
0: ẹyin náà wo ara òfin tó ń ṣe sílẹ̀ òun náà ló fà tó fi jẹ́ pé ààrẹ ẹni ààrẹ tó bá darí ẹ̀ẹ́lẹ̀ tó darí orílẹ̀-èdè yìí lẹ́yìn ìgbà tó bá ṣe tán ara òfin yẹn náà ni pé òfin
1: àṣẹ̀málù
0: ni kó bá tú kúrò bẹ́ẹ̀ gan ẹ̀ẹ́lẹ̀.
5: ṣe wá rí òfin yẹn ó yẹ kí wọ́n nígbà tí kí muhammed buhari kó tó wọlé orí àpèrè àwọn ọ̀jọ̀gbọ́n kan ti jókòó wọ́n tún ọ̀rọ̀ òfin orílẹ̀-èdè Nàìjíríà
0: nígbà yẹ Jonathan.
5: Nígbà tí Jonathan wà ń bẹ̀. Ṣé rí ìgbà tí wọ́n débẹ̀ tí ìbá ṣàwọn olóṣèlú àjẹgúdújẹrá tí wọ́n ń control wa ni tó bá yẹ pé wọn ò bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ni tí ò bá rí bẹ́ẹ̀ ni ṣé bó yẹ kí òfin tí wọ́n ṣe yẹn owó iyebíye ni wọ́n gbé jù lẹ́ẹ̀kan tó ṣe àwọn nǹkan wọ̀nyí. Àwọn afẹ́ sọ fún wọn rubbish gbogbo nǹkan tí àwọn people yẹn ṣe nìyẹn.
1: Yóò pa wọn lára.
5: Pé nǹkan ranu pé kí ni wọ́n ṣe. So wọ́n ti fi òṣèlú bá gbogbo nǹkan jẹ́ pátápátá
0: wọ́n lè kó fi yí kó níṣẹ́ ṣe. Òun náà mo fi sọ àwọn tí wọ́n bá ṣe àtúnṣe sí ọ̀rọ̀ òfin tó wà lẹ̀ onítọ̀hún ó gbúdọ̀ jẹ́
5: ẹni tó
0: kẹ́rí ẹ̀ pẹ̀ nìkan wáṣẹ́ láti ọ̀nà kan ó wá láti orílẹ̀-èdè kan ó ń ṣe kíní kan ẹ jẹ́ ká
5: gbàgbé
0: àwọn tó wà ń
1: bẹ̀
5: àwọn mo mọ̀ pé lágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run ó tọ́rọ orílẹ̀-èdè yóò
1: mọ̀
5: mo dẹ̀ mọ̀ pé gbogbo orí mẹ̀kúnnù kọ̀ọ̀kan tí à ń jẹ yo pe awon alase ipada ti won ba wa lawon oko awon ko ti awon oni gbo to odowo olohun
1: e dako ni keja lo le
5: so oruko temi ni ambassador wale egbe wu mi baba one nation lagbara lowo imoran ti mo kekere ti mo kan ni fun yin ni pe gbogbo eyin katakara gbogbo eyin eyan gbogbo e ma duro de dibo ese be nitori wi pe ojo waju wa nla nta e si ma gbele gbo gbogbo oro ti ba nlo yo da fun wa
1: amen amen ojo bo lo dayo e dagbe keja ma
7: so e seun lopolopo a je pe ose ton bo lagbara olohun a tun ni anfani lati pade oju oni ti wa
1: e
7: seun
1: lopolopo e ti da ko yin
7: oludayo olusanya nloko te
1: e seun eyin ojo bo nile lin ninu kulu e se o adupe lowo yin e se gan ni ariwu ari itu ogun iba tun je leni olorun ogo ni fun oruko re oba to ni mimo wi oba to ni mimo so oba to ni mimo pelede gbogbo eyin te ba wa gbo to ijoko ojogbon leni a se o amo lore adupe amo riri yin e se gan ni eyin te wa lojo ko Facebook e se o eyin te pe wa wole e se eyin te pe ta le igbe e se o eyin te drop comment fun wa lojo po Facebook e seun eyin te n gbo wa lori itakun agbaye e se o lojo po Facebook awon eyan gbo wa lati ipinle Ekiti laaro eni lori eto ijoko ojogbon e seun pupo amon.

Ìbò sẹ́bẹ̀ ẹ mọ́jọ́ wà lọ́rọ̀ wa ìbànújẹ́ ọkẹ́rọ tẹ́bi ò ní jẹ́ tiwa. A ò ní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ tá a bá ti dìde. Ìròyìn àgbáyé lẹ́làǹfààní àti gbọ́ lédè bọ́ àti lédè Yorùbá tó bá ní iṣẹ́ tẹ fẹ́ràn ọmọ ọláwọlé. Wọ́n ní nǹkan tẹ fẹ́ bí mí lẹ́yìn ètò ẹ láǹfààní àti pè mí fún ìkéde tàbí ìpolongo ọjà lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n àbí lórí àwọn ètò mi gbogbo. 08138642544 ẹ jẹ́ ìtumú.

0: Ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa kìí ṣe ohun tí ìkànnì fi òtẹ̀lú o bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.
1: Eighty-nine point three FM, your preferred wholesome radio.

Ẹ̀ka sàn ò. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé tó ń dé ṣe ti gbọ̀yìn lọ́sàn-án tòní láti ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọlé Estate ńlẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyédè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí gba àbá ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ìgbìmọ̀ aláṣẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe àfikún ètò ìṣúná ọdún 2026 pẹ̀lú bílíọ̀nù lọ́nà okòólénígba ó dín mẹ́wàá. Ilẹ̀ Japan yẹn ti kọ ètò kan èyí tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń jáde láti ilẹ̀ China wípé ṣe ni àwọn ọmọ ológun wọn ṣe àwọn àṣemọ́ṣe sí ìrìn àjò kan tó lọ. Ààrẹ Trump ní wọ́n pé ó ti ń bojú wo àwọn òbítíbitì owó látọwọ́ àwọn ìgbìmọ̀ aláṣẹ bí ilẹ̀ Iran tó ń ti àwọn ogun rẹ̀ eléyìí tó sì ní àwọn làásìgbò kọ̀ọ̀kan nínú pẹ̀lú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ti Republican. Nínú ìròyìn eré ìdárayá àjọ FIFA òní wọ́n ti ṣe ètò ìdádúró sí ikọ̀ ti Nepal lórí ìdásí alàgàtà. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́.

Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè Nàìjíríà ni ó ti gba àbá kan ilé ìtúnwà láti mú àtúnṣe dé bá ètò òfin orílẹ̀-èdè Nàìjíríà tọdún 1999 láti de ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ jákàkiri àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà. Àbá yìí èyí tó wà lágbọn ètò àwọn ìlànà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ elétò ààbò oníbejì ilé tó wà láti rọ́pò àwọn ìgbésẹ̀ mímọ̀ ṣètò iléeṣẹ́ elétò ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà kan ṣoṣo pẹ̀lú bí wọ́n ṣe pé wọ́n wà mọ́ ní elétò àwọn agbófinró tó jẹ́ ti àpapọ̀ àti ètò àwọn ọlọ́pàá ilé tó jẹ́ ti ìpínlẹ̀. Àbá náà òun ló wà tí wọ́n sì gbé láti ẹni tí ṣe aṣáájú ilé ìyàn sẹ́nẹ̀tọ̀ Ọ̀pẹ́yẹmí Bámidélé nígbà tí a pe wọn ní ó láǹfààní àti gbé àwọn ìlànà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà síta níwájú. Àwọn ọmọ ilé ẹ̀jọ́ nígbà tí wọ́n sì láǹfààní àti gbà á nípa kíkẹ́ lẹ́ẹ̀kejì eléyìí tí ó sì ní ṣe pẹ̀lú àwọn àtúntò àti àwọn àyípadà nígbà tí wọ́n láǹfààní àti buwọ́lu lẹ́yìn kíkà ẹlẹ́ẹ̀kẹta àbá ọ̀hún. Àbá yìí ló wà láti ṣètò ìdáàbòbò àtìlẹyìn fún àwọn ìdá lọ́nà méjì nínú mẹ́ta àwọn aṣòfin eléyìí tí a pe ó sì lọ ní ìbámu pẹ̀lú àwọn ètò àtúnṣe àti àwọn ìlànà à ń tẹ̀lé eléyìí tí òfin orílẹ̀-èdè Nàìjíríà gbé kalẹ̀ fún ìbòwọ́lù náà. Lára àwọn ìpèsè àti ìgbékalẹ̀ eléyìí tí àwọn aṣòfin náà ṣàgbékalẹ̀ ni láti rú àwọn gómìnà lágbára láti lè yan kọmíṣánná ọlọ́pàá fún ìpínlẹ̀ kálukú eléyìí tí ó sì ní ṣe pẹ̀lú ìbuwọ́lù látọwọ́ àwọn aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ kálukú wọn. Àbá àtúnṣe yìí òun ni a pé àtúnṣe náà yóò láǹfààní àti tẹ̀wọ́ iwájú lọ sí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin 44 eléyìí ti ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà níbi tí a pín ti gbọ́dọ̀ rí ìbuwọ́lù látọ̀dọ̀ àwọn aṣòfin ìpínlẹ̀ bíi 24 láàrin àwọn tó kù kó tó lè di òfin káfàtà. Ìgbìmọ̀ aláṣẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ oní apẹ́yẹ ti bọwọ́ lo àgbéga àti àfikún owó sí ètò ìṣúná ọdún 2026 pẹ̀lú owó bílíọ̀nù lọ́nà ìgbà ó lé mẹ́wàá náírà láti lè ṣe ìgbélárugẹ àwọn iṣẹ́ àkànṣe àti àwọn ohun amáyédẹrùn tó fi mọ́ àwọn iṣẹ́ àkànṣe ìdàgbàsókè mìíràn ní ìpínlẹ̀ yìí. Àtúnṣe àti àyípadà ètò ìṣúná náà òun ni a pe ó ti wá dúró lórí tírílíọ̀nù kan ó lé ẹyọ kan náírà eléyìí tí a pe ó kù láti owó bílíọ̀nù lọ́nà 80 eléyìí tí a pe ó sì tún láǹfààní àti lé pẹ́sẹ́pẹ́sẹ́ eléyìí tí a ti yà sọ́tọ̀ tẹ́lẹ̀ nínú eléyìí tí a pe àti wá rí ìdá lọ́nà bí 2.75 gẹ́gẹ́ bí àgbékalẹ̀ eléyìí tó tẹ̀lé lásìkò yìí. Ìbuwọ́lù náà ni a pe wọ́n kéde rẹ̀ látọwọ́ ẹni tí ṣe kọmíṣánná fọ́nrán ìròyìn àti ìlanilọ́yẹ̀ ní ìpínlẹ̀ yìí ọmọọba Dọ̀tun Òyẹ́ládé lẹ́yìn ìpàdé àwọn ìgbìmọ̀ aláṣẹ eléyìí tí a ṣe. Gẹ́gẹ́ bí kọmíṣánná náà ṣe tọ̀ wọ́n ni àwọn àtúnṣe àti ètò ìṣúná náà tí wọ́n yà sọ́tọ̀ yìí òun ló ṣe kókó tó ṣe pàtàkì láti ṣe ìfàyè gbà fún àwọn ètò ìṣúná míì eléyìí tí a fi ń béèrè látọwọ́ àwọn ẹ̀ka iléeṣẹ́ àti àjọ tó jẹ́ ti ìjọba eléyìí tó ṣe kókó ṣe pàtàkì. Ọmọọba Òyẹ́ládé ṣàlàyé pé àwọn àtúnṣe inú ètò ìṣúná náà òun ni wọ́n pe ó ní ṣe láti wà ní ìfarajìn fún àwọn ètò ìṣàkóso tí ìṣèjọba tó ń bẹ lóde yìí tí ń tẹ̀wájú inú rẹ̀ láti lè rí pé wọ́n ṣe àṣeyọrí nínú àwọn iṣẹ́ àkànṣe náà káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ kí sáà gómìnà Ṣèyí Mákindé kó tó tẹnubodò lọ́dún 2027. Nínú ìròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́ bákan náà àwọn àjọ tó ń rí sọ̀rọ̀ ètò ìṣàkóso ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni pé wọ́n ti ra ọwọ́ rasẹ̀ sí ẹgbẹ́ àwọn olùkọ́ lórílẹ̀-èdè yìí NUT eléyìí ti ṣe ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dáwọ́kọ́ lórí ìyanṣẹ́lódì àti láti fààyè gba àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó ń bẹ láwọn ilé ẹ̀kọ́ ìjọba kí wọ́n lè padà sí yàrá ìkẹ́kọ̀ọ́ kálukú wọn. Ìràwọ́rasẹ̀ náà ló wà náà àtẹ̀jáde eléyìí tán síta lánàá látọrin tí ṣe kọmíṣánná fọ́nrán ìròyìn ọmọọba Dọ̀tun Òyẹ́ládé lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ eléyìí tí a pín ṣe lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Ẹgbẹ́ NUT òní àtàrí tí wọ́n sì pàṣẹ fáwọn ọmọ akẹgbẹ́ wọn àpọ̀jù àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ ìjọba káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ láti yàgò kúrò ní yàrá ìkẹ́kọ̀ọ́ gbogbo lẹ́yìn ìjínigbé àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ níjọba ìbílẹ̀ Oríire ní ọjọ́ 15 oṣù 5 ọdún tí a wà yìí. Ìgbìmọ̀ náà wọ́n pe ìgbésẹ̀ ọ̀hún ló ní ṣe pẹ̀lú ìjínigbé eléyìí tí a pé wọn ni ó níbi àwọn èèyàn bíi 94 ni a pé wọn ni wọ́n jí gbé ní ìta ti rí àwọn akẹ́kọ̀ọ́ bíi
dín ni ogójì àti àwọn olùkọ́ ilé tí a ń lọ bí méje láti ilé ẹ̀kọ́ Baptist Northern Primary School Yaota àti Community Grammar School ètò fímọ́ ilé ẹ̀kọ́ LA Primary School ní agbègbè ẹ̀sìẹ̀lẹ̀ gbogbo àwọn ilé ẹ̀kọ́ wọ̀nyí ló sì ń bẹ̀ lábẹ́ ìjọba ìbílẹ̀ oríire ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti wá ṣàlàyé pé ìgbésẹ̀ àti akitiyan ló ń tẹ ọwọ́ iwájú láti rí pé wọ́n yanjú ìṣòro ètò ààbò náà kí wọ́n sì dá ètò àlàáfíà padà ṣẹ́ka ètò àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí a pe wọ́n ní ọ̀rọ̀ náà kàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ìròyìn ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Japan ni a pe wọ́n ti kọ àwọn ẹ̀sùn kan eléyìí tí ilẹ̀ China fi síta wípé àwọn ọmọ ológun rẹ̀ ní ṣe àwọn ìwà ṣemọ́ṣe sí àwọn tí wọ́n pe wọ́n ní ń gbé àwọn nǹkan ojú òfurufú tó jẹ́ tilẹ̀ China lásìkò tí wọ́n pe wọ́n ní ń ṣe iṣẹ́ kan lójú orí omi ti Pacific. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe àgbékalẹ̀ rẹ̀ àwọn ọmọ ológun orí omi tó jẹ́ tilẹ̀ China ní pé wọ́n ní wọ́n fẹ̀sùn kan orílẹ̀-èdè Japan eléyìí tí wọ́n pe wọ́n ní ọkọ̀ ojú omi wọn àti ọkọ̀ ojú òfurufú ní pé wọ́n ní ṣe pẹ̀lú àwọn ìkọlù kan eléyìí tí wọ́n pe wọ́n ní ó sì ṣe bí ẹni tàpá sí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ilẹ̀ China. Gẹ́gẹ́ bí ilẹ̀ Beijing ṣe ṣàlàyé àwọn ìkó síta eléyìí tí wọ́n síta nínú ìròyìn náà eléyìí tó wá látọ̀dọ̀ àwọn ọmọ ológun náà eléyìí tí wọ́n pe wọ́n ní ń gbé àwọn nǹkan wọ̀nyí ò ní pé wọ́n ní ṣe ìwà tí kò tọ́ sí àwọn ọmọ òṣìṣẹ́ wọn eléyìí tí ó sì dùn wọ́n jọjọ eléyìí tí wọ́n pe wọ́n ní wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi àìdùnnú wọn hàn lórí àwọn orí omi wọn wọ̀nyí eléyìí tí ìṣẹ̀lẹ̀ náà ti gbé ṣẹlẹ̀. Ẹ̀wẹ̀ ilẹ̀ Japan wọ́n ní àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò àjùmọ̀jọ ṣiṣẹ́ pọ̀ àwọn aláṣẹ nílẹ̀ ọ̀hún wọ́n ní àti sẹ́ ìròyìn náà táyọ̀ jẹ́ kó di mẹ́wàá pé ìròyìn tí ilẹ̀ China ń gbé òun ni kò ní òótọ́ kankan nínú.

Ilẹ̀ Amẹ́ríkà ní ilé funfun rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní rọ àwọn ìgbìmọ̀ tó jẹ́ ti ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Amẹ́ríkà lásìkò yìí láti bu ọwọ́ lu owó bílíọ̀nù kan. Eléyìí ti ń lọ bí bílíọ̀nù 97.5 dọ́là. Eléyìí ti ń pè wọ́n ni ó wà fún àfikún ètò ìṣúná. Eléyìí ti ń sì yà sọ́tọ̀ láti ṣe àbójútó àwọn ìṣẹ̀lẹ̀ ìjagun eléyìí tó ń wáyé láàrin orílẹ̀-èdè ọ̀hún àti ilẹ̀ Iran. Gẹ́gẹ́ bí ilé funfun ti ṣe àgbékalẹ̀ rẹ̀, wọ́n jẹ́ kò di mímọ̀ pé bílíọ̀nù 97.5 dọ́là. Eléyìí tí wọ́n ni wọ́n ṣe ètò ìdábàá rẹ̀. Eléyìí tí yà sọ́tọ̀ sẹ́yìn fún ètò ìgbésẹ̀ ètò ààbò ilẹ̀ ọ̀hún. Wọ́n ni pé wọ́n ni wọ́n nílò àti ṣe àfikún sí nínú àsìkò tá a wà yìí. Ìbéèrè náà ló sì ń wá lẹ́yìn ọjọ́ kan tí ìgbìmọ̀ náà, eléyìí tí wọ́n gba àwọn ètò ìbò ẹnu àtẹ́lu kan. Eléyìí tó wáyé látàrí ìgbésẹ̀ àwọn ọmọ ológun náà tako orílẹ̀-èdè ilẹ̀ Iran. Ẹ̀wẹ̀ ètò ìṣúná náà ni ìrètí wà wípé yóò kojú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìtakò ní agbègbè Capitol Hill. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣàlàyé pé lásìgbò láàrin àwọn àti ilẹ̀ Iran, ó ní pé ó ń fi ojoojúmọ́ fẹjú sí ibi náà lẹ́ láàrin àwọn ọkọ̀ kan pàápàá jùlọ àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tó ṣeṣe kí wọ́n kópa nínú ètò ìdìbò ṣáájú ètò ìdìbò tí wọ́n pé yóò wáyé lóṣù kọkànlá ọdún tí a wà yìí. Ààrẹ fìdí ẹ nílẹ̀ Venezuela Eyín Dr. Rodriguez, òun ló ti ṣàlàyé pé òun kò tí sọ̀rọ̀ pẹ̀lú ẹni tí ṣe akọ̀wé ní ilẹ̀ Amẹ́ríkà Eyín Marco Rubio lẹ́yìn àwọn ìgbésẹ̀ àti ìṣẹ̀lẹ̀ kan ilé ìtí apẹ́wọ́n ni ó ṣẹlẹ̀ ní apá gúúsù Amẹ́ríkà Eyín nílẹ̀ náà. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn aláṣẹ, ọ pé àwọn èèyàn ilé ìtí apẹ́ wọn lé àwọn tí kò dín níbi 32, wọ́n ní àti fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti gbẹ́mí mì lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Ilé ìtí apẹ́ wọn ni ó sì milẹ̀ títí dé àwọn apèpè kọ̀ọ̀kan lọ́jọ́rú Wednesday. Eyín àná òde yìí, wọ́n pe àwọn àjọ tí ń rí sí ọ̀rọ̀ ètò àwùjọ àti ojú ọjọ́ nílẹ̀ Amẹ́ríkà ní ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ náà kò ní lágbára, eléyìí tó sì ṣe àwọn àkóbá ńláńlá fún àwọn agbègbè kọ̀ọ̀kan pẹ̀lú àwọn òkè, eléyìí tí wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dàwó lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà tó fi ṣẹlẹ̀. Àwọn òṣìṣẹ́ olùdóòlà àti àwọn olùgbé wọ́n ní àti bẹ̀rẹ̀ sí ní ṣe ètò wíwá àwọn èèyàn àti àwọn tí wọ́n pé wọ́n ni wọ́n há sínú ìṣẹ̀lẹ̀ náà láti lè rí pé wọ́n dòòlà kó wa wọn lójú ẹsẹ̀. Nínú èsì wọn sí ìṣẹ̀lẹ̀ náà, ààrẹ tó jẹ́ orílẹ̀-èdè ti Venezuela Dr. Rodriguez, òun ló ti kéde ìlú òfararọ, eléyìí tí ó sì jẹ́jẹ́ àtìlẹyìn tó gbọ̀ngbọ́n fún àwọn agbègbè àti àyíká tọ̀rọ̀ náà kan. Nínú ìròyìn eré ìdárayá, àjọ tó ń ṣàkóso eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri orílẹ̀-èdè àgbáyé FIFA, òun ní àti ṣe ètò ìdádúró sí ẹgbẹ́ tó ní sí ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ Nepal lásìkò tá a wà yìí. Eléyìí tí wọ́n sì wọ́gi lé orílẹ̀-èdè náà nínú àwọn ìkópa àti ìfigagbága nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè àgbáyé. Nepal ni a pe wọn ni wọ́n wà lára àwọn orílẹ̀-èdè eléyìí tí wọ́n pe ikọ̀ wọn tí wọ́n pe wọ́n ṣe dáadáa ìyún àtàwọn ẹni ọkùnrin nínú àwọn ikọ̀ ti FIFA bí àwọn obìnrin náà ṣe ń láǹfààní láti ná mọ́ ṣe dáadáa ju àwọn ọkùnrin lọ gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ti FIFA eléyìí tí wọ́n ti gbé kalẹ̀. Nínú lẹ́tà kan, eléyìí tí wọ́n pe wọn ni wọ́n fi ránṣẹ́ sí ẹgbẹ́ tó ń rí sí ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyún nílẹ̀ Nepal yìí, àjọ FIFA ló ṣàlàyé pé ètò ìdádúró náà ò ní agbélé wọn látàrí ohun tí wọ́n ṣàkàwé gẹ́gẹ́ bí ìmọ̀ dásí nǹkan látọ̀wọ̀ àwọn alágàta eléyìí tí wọ́n pe wọn ni wọn kò fààyè gbà. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ bọ́ọ̀lù náà ṣàlàyé wípé èròǹgbà yìí ló wáyé lẹ́yìn ìtàkùrọ̀sọ àti gbóhùnsọ eléyìí tó wáyé láàrin àjọ tó ń rí sí ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ilẹ̀ Nepal àti àjọ ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò bọ́ọ̀lù lórílẹ̀-èdè wọn gangan lórí àwọn ètò ìṣàkóso bọ́ọ̀lù lórílẹ̀-èdè ọ̀hún. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó mọ lọ, ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn láti mọ àfòyín pé ìgbìmọ̀ àjọ tó ní sí ọ̀rọ̀ kìíní nílẹ̀ yìí, òun ní pé wọ́n ti gba àbá kan ilé tó wà láti mú àtúnṣe débá ètò òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ìyìn onílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí láti ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbìmọ̀ aláṣẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bu ọwọ́ lu àyípadà eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná lọ́dún 2026 láti lè mú àfikún débá owó tí wọn yóò fi ṣe àwọn nǹkan ìdàgbàsókè àti àwọn iṣẹ́ amáyédẹrùn.
bakana igbimọ alaṣẹ ni ipinle Oyo rawọra sẹsẹ ẹgbẹ NUT ni ipinle ye lati dawọ kọ lori iyanṣẹlode ati lati fa igba awọn akẹkọ lawọn ile ẹkọ ijọba ki a le pada si yara ikẹkọ nile okere lati wa fun yin pe ile Japan ni a ti kọ awọn ẹsun to wa latọwọ ile China pe awọn ọmọ ologun wọn ni ṣe awọn iwa ti ko tọ si awọn oṣiṣẹ wọn kan lasiko igbesẹ kan ati awọn iṣẹ kan ti a ṣe loju omi ti Pacific ile funfun ni a ti rọ ile America papa julọ awọn ile igbimọ aṣofin rẹ lati buwọwọ lu owo kan ile ti a pe wọn ni wo fi ṣe afikun

0: owó kan ilé tí a pín wọn ni wọn ò fi ṣe àfikún ètò ìṣúná ilé tí ó wà láti mú kí wọn ṣe àwọn ìgbésẹ tó tọ lórí àwọn làásìgbò láàrin orílẹèdè náà àti ilẹ iran nínú ìròyìn eré ìdárayá láti mọ àfòyín pé àjọ tó ń rí sí ọrọ bọọlù káàkiri orílẹèdè àgbáyé fifa ó ní a pín wọn ti ṣe ìdádúró sí àjọ tó ń rí sí ọrọ bọọlù aláfẹsẹgbá nílẹ nepal lórí àwọn ìgbésẹ kan tó ní ṣe pẹlú ìdásí àwọn alágàta lórí bọọlù aláfẹsẹgbá lórílẹèdè wọn èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọsán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wọ́ alátọwọ́ kunlé olówó ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára wà gbogbo pẹ̀lú at wells 893 nígbà tẹ lè fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára facebook wa pẹ̀lú at wells 893 fm fanpage bákan náà lè gbọ́ aṣọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com nígbà tẹ́ lè pe tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì kànga agbámọ̀gbẹ wells radio 89.3 fm lórí ẹ̀rọ 0916-893-2000 lẹ́ẹ̀kan sí 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni adédàmọ́lá olóyèdè lómùrì náà wá sí ti gbọ̀nyẹn ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì kànga agbámọ̀gbẹ wells radio 89.3 fm ẹ máa yàṣẹ o.
1: ẹ̀fílẹ̀ ẹ̀ máa yí kúrò wells radio 89.3 fm níbẹ̀ gangan.

bí kò ṣe wípé kí a ṣiṣẹ́ nítorí pé ṣiṣẹ́ ṣiṣẹ́ òun náà ló jàre iṣẹ́. Àpèjà ètò wa èyí tí ń ṣe ètò iṣẹ́ ọwọ́ òun náà níṣẹ́ ọwọ́ mi ò ní díbàjẹ́. Nítorí pé bí àgbẹ̀ ò bá rojò bẹ́ẹ̀ sì ni tí òru ọ̀dá tó fi ìgbà gbogbo tó jẹ́ wípé ó fi ń fakọ́ má bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni tó ń ju apá àdá sókè nígbà ìgbà bí kórìmú kórìlò náà ló jẹ́ pé ó ń lépa. Ẹni tó dẹ̀ wá ń ṣiṣẹ́ déédéé ó ti já dandan kó ṣe kíni kó rówó mú wálé. Òun náà mo fi wá ń sọ ní titi ọ̀sán yìí pé gbogbo àwa ṣiṣẹ́ ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ àwọn oníṣẹ́ ọwọ́ báyìí bójò ṣe rọ̀ yìí. Mo fẹ́ lè sọ yí pé ibi tó jẹ́ pé inú àwọn àgbẹ̀ ti ń dùn wípé òjò já lulẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ ló jẹ́ pé ìrunú àti ìbínú òun náà ló jẹ́ fún wọn nítorí pé wọn ò ṣọ̀lẹ̀ nítorí pé ọ̀lẹ́ ò ráyé wá. Nítorí pé níbi táwọn bíríkìlìà bá wà báyìí tó jẹ́ pé wọ́n mọ ṣe àwọn níṣẹ́ inú wo ní dùn fójò. Àwọn káfíńtà tó jẹ́ pé ó wà lórí òrùlé ó ṣeéṣe kó dí wọn lọ́wọ́. Àwọn alágbàfọ̀ ń kọ́ àwọn kan mà tiẹ̀ sọ wípé iṣẹ́ àgbàfọ̀ gan ṣe iṣẹ́ ọwọ́ ni ṣá. Àwọn alágbàfọ̀ nírú àkókò yìí àwọn náà kò ní dùn mọ́ wọn nù nítorí pé aṣọ tó jẹ́ pé wọ́n ti fi ìyẹ̀fun sí ó wá kù bí ó ṣe gbẹ ó wá kù bí ó ṣe dúró. Èrèdí èyí lọ̀pọ̀lọpọ̀ náà dẹ̀ fi ń ṣe kíni tí wọ́n fi ń gbé aṣọ fún àwọn alágbàfọ̀. Ẹ wò ó ẹ kúlé lórúkọ olúwa. Ẹni tó jẹ́ pé kò fi àkókò ń ṣeré òun náà ló ń ka àkókò tó dẹ̀ ń ka wákàtí bí ó ṣe ka wákàtí wa sí rere ó bẹ lọ́wọ́ rẹ̀. Mo ṣèbá mẹ̀dá ṣẹ̀dá ọba títí láéláé ọba tó ń ṣèyí òwú tí ò sẹ́ni tó lè bí léèrè iṣẹ́ ọwọ́ rẹ̀ là ń jẹ bẹ́ẹ̀ sì ní nípasẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ làwà ń dàgbà lórí òkè pẹ̀. Iṣẹ́ ọwọ́ rẹ̀ náà lòjó fi ń ràn bẹ́ẹ̀ sì ni lòrùn fi ń ràn kò fìgbà kankan sun bẹ́ẹ̀ sì ni kò fìgbà kankan rẹ̀. Nípasẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ làwà náà tún fi lè gorí ètò ní titi ọ̀sán yìí a ní ẹkún ilé ìkànnì World Radio 89.3 FM náà lẹ́wà. Òpópónà aláàfin Olúyọ̀lé Estate Lane ló Ìbàdàn òun náà la kalẹ̀ sí. Lórúkọ Ọlọ́run ọba tí mo ṣíde ètò ní titi ọ̀sán yìí òun náà mo fi ń ké gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń gbọ́ wa gbogbo ẹ̀yin tẹ́ jó níṣẹ́ ọwọ́ gbogbo ẹ̀yin ara ilé òbí ni ẹ̀yin ọmọ ni tó jẹ́ pé ẹ wà lákòókò yìí tó jẹ́ pé ẹ wà ńlé nítorí ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ tẹ́yìn náà wà ńlé tẹ́ jẹ́ ọmọ ilé ìwé ti ìjọba tẹ́ wà ńlé ẹ̀yin òbí náà ẹ máa gbọ́ kò máa yẹ kí àwọn ọmọ wọ̀nyí kò yẹ kán wà lásán nítorí pé wọ́n máa sọ pé opportunity ni àwọn nǹkan jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Irú àkókò yìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kan ló jẹ́ pé wọ́n ti ń kọ iṣẹ́ tẹ́lẹ̀ láàbọ̀ dé ilé ìwé bóyá tán bá ti ilé ìwé dé tí wọ́n ti ń fojú síṣẹ́ kan sí ìkejì. Ǹjẹ́ mọ̀ pé àǹfààní ilé yìí tá bá wò ní mí ní méjì báyìí ó ti ń lọ bí ọ̀sẹ̀ bí méjì tó jẹ́ pé wọ́n ti wà ńlé. Ẹ jẹ́ kán lo àkókò yìí láti tún fi ṣe kíni láti lè fojú sí iṣẹ́ ọwọ́ náà dáradára. Ẹ̀yin náà tó jẹ́ pé wọ́n wà ńlé Káyọ̀dé ń kọ́ Dàpọ̀ ń kọ́ Mùsùlùmí ń kọ́ ibo ló tún lọ ó ti ṣeré lọ láti ìgbà tó ti jẹun òwúrọ̀ tán wọ́n wá gbá bọ́ọ̀lù títí wọ́n tún gbé àpá wá sílé wa bá yẹn ó dára kéèyàn gbá bọ́ọ̀lù lótòótọ́ nítorí pé ibìkan àwọn kan náà ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ohun tó dára ni wípé ohun tí ó jẹ́ èrè fún wọn lọ́jọ́ ọ̀la. Ẹ jẹ́ kán tètè fojú sí nírú àkókò yìí àwọn náà tó jẹ́ pé wọ́n tí jẹ́ irú ẹ̀ tí wọ́n tí ìyàsọ́nà ń rú ẹ̀ àǹfààní leléyìí láti wípé kí àwọn náà kan wá nǹkan ṣe. Ẹ kúlé lórí ètò lórúkọ gbogbo àwọn aláṣẹ ní ìkànnì yìí bẹ̀rẹ̀ látòrí màmá wa Evangelist Mrs. Lillian Bademosi ni mò ń kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò iṣẹ́ ọwọ́. Lórúkọ ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yìí Ayọ̀ Emmanuel Ojo
oga ti mo ma so yi pe won pupa bi tire moto won pupa bi tire moto mo kiyin na nbe loruko won na ni mo kiyin loruko lotu eto ye Stephen Ige engineer agba ni kan ni ta wa ye on na niyan loruko lo bo tin emi ni ti osan yi Sam Adelere eyi ti Ibrahim to mu gba legbe re to je pe on lo ba mi gbe soke ni agbon ni koju si mi kin bo odo re lemi omo yin ololufe yin Sunday Afolabi eyi te mo si emi lo lope temi tayo to je pe on na ma nfi fun ma nfun yin ni ifara on na wa nukulo ye ni ti osan ye a jo popo gbogbo re yo kun mu bi dodo efan eto ise owo on na le gbadun ni ikoni West Radio 893 FM Van Page eyin na ele koja lo sojo opo koju simi kin bo odo re ti ikoni ye eyi te mo si Facebook at West Radio 893 FM Van Page at West Radio 893 FM Van Page ekoja lobe chemo pe mo ma fun yin lanfani lori agbani ye o na ni wepe o iru ise te nse ati bi te ti gbe nsise yin e fi sibe yo je anfani fun yin te ba ti wa fi sibe ton eyin na e fun ara yin eran ara yin lowo eran ara yin lowo e kan pin e pin e pin kale kako gbogbo awon te ba te late jise ran si gbogbo won na ni won ri ise to je pe nse eni mo ye pe anfani yen ti wa di meji fun yin eyin na e koja lo be e ti mo yi pe labala labala le to ye abala akoko o na ni abala idan abala ashiri idan o na ni abala ikeji nitori ijoba akoko e ti mo yi pe dede agogo kan si agogo meji ni eto yin waye ni ikoni yi eni mo yi pe akoko yen le tun lo were di were mo mo yi pe temi tayo o na ti dira wa ni abala ni agbon ni ifara ni titi osan yi ka to kan lo abala koko mo nbo

0: gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ yìí pé ṣíbi tẹ yà ẹ ṣíléyà agbọ́n ìkànnì agbọ́n magbẹ èyí tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye òun náà lẹ́tún yà sí ní di ti ọ̀sán yìí. Ètò tẹ́ ń gbọ́ òun náà ni ètò ìṣe ọwọ́ gbogbo ẹ̀yìn oníṣẹ́ ọwọ́ mo kì í ń bẹ̀ bábà ní tiyín ni mechanic ní tiyín ni rìwáyà ni electrician ni wẹ́dà ni gẹ́gẹ́ bí bàbá wa tá a gbà lálejò ní ìjẹ́jọ engineer Peter Adeleye bàbá mo kì í lọ́pọ̀lọpọ̀ bàbá yìí wọ́n tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ fún wa lábala àṣírí idán. Iṣẹ́ ọwọ́ ò fẹ̀jú lọ́pọ̀lọpọ̀ tẹ́ bá mọ ọdún tí bàbá yìí tí wọ́n ti ń ṣiṣẹ́ ìbọ̀ ó ti fẹ́ tó 50 ọdún tí wọ́n dẹ̀ dúró síbi iṣẹ́ yìí. Inú mi dùn sí bàbá yìí, àwọn náà sọ pé wọ́n ní àwọn náà ti di doctor, àwọn náà ti di lawyer níbi iṣẹ́ wọn yìí. Gbajúgbajà àwọn náà lè fọwọ́sọ̀yà wípé oníṣẹ́ ọwọ́ náà ní gbogbo ẹ̀yìn náà ìpẹ́ rẹ̀ tẹ́ ṣe bẹ̀rẹ̀ lénìí ẹ̀yìn náà jẹ́ gbìyànjú kẹ́dé ìkòríta yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ yìí pé ọjọ́bọ̀ bí ilé ilẹ̀ ń gbọ́ ètò iṣẹ́ ọwọ́ ní dédé aago kan sí aago méje, ṣùgbọ́n lágbára Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ ìní yóò àkókò náà yóò bẹ̀rẹ̀ sí yí padà, yóò da aago méjì sí aago mẹ́ta ní ìrọ̀lẹ́ láti ọ̀dọ̀ àwọn aláṣẹ ní nǹkan nìyí. Kẹ́túbọ̀ lè ráyé àkókò láti tó gbádùn ètò yìí náà ni. Mo ti kí gbogbo mo kí gbogbo ẹ̀yìn náà tẹ́pẹ́ ti ń darapọ̀ mọ́ mi bí àwọn èèyàn ti ń darapọ̀ mọ́ ojú òpó yìí. Ẹ̀yin náà kọjá lọ bẹ̀ at West Radio 893 FM Van Page ẹ̀kọjá lọ bẹ̀. Ẹ ṣí à ẹ láìkí ẹ ẹ fi irú iṣẹ́ ọwọ́ tẹ̀ ń ṣe ẹ fi síbẹ̀. Ẹ̀yin náà tó dẹ̀ jẹ́ wípé ẹ kì í ṣe iṣẹ́ ọwọ́. Ẹ̀yin náà àǹfààní ẹ̀ náà wà fún yín náà láti ṣe agbátẹrù fún ètò yìí. Bóyá ẹ̀yin náà fẹ́ polówó ọjà yín àbí ẹ̀yin náà fẹ́ polówó iléeṣẹ́ yín, ẹ̀yin náà àǹfààní wà fún yín láti ṣe kíni, láti farahàn lórí ètò yìí àbí kẹ́ pè mí lẹ́yìn ètò 08038072357 òun náà lẹ́ lè fi pè mí lẹ́yìn ètò. Ó dá ẹja sáré ṣe kíni, ẹja sáré gbọ́ ọ̀rọ̀ ìfàrà láti ẹnu Tẹ̀mítayọ̀ Adéwùmí.
1: Tọ́ mo kí gbogbo wa nílé lórí ètò iṣẹ́ ọwọ́ tí è níyìí, mo kí wa wípé a kú ijọ́ mẹ́ta. Ní ti ìfàrà tí è níyìí, o ní mo pè ní àfojúsùn. Àfojúsùn jẹ́ ohun tó ṣe pàtàkì tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kì ń kà sí. Ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ ni ò ní àfojúsùn nípa iṣẹ́ tó ń ṣe. A ó rí pé àwọn tó jẹ́ oníṣẹ́, a ó rí pé àwọn tó jẹ́ àwọn iléeṣẹ́ lálálálá tó bá di pé ọdún bá bẹ̀rẹ̀, wọ́n máa ń ní àfojúsùn pé ní ìparí ọdún yìí nǹkan báyìí ètò wọn máa ń pè ní target. Ṣùgbọ́n àìláfojúsùn ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ ni ò jẹ́ kó lè tẹ̀síwájú. Téèyàn bá ní àfojúsùn, yóò ṣe kíni, yóò ṣe ti target fúnra rẹ̀ wípé ní òpin ọdún yìí nǹkan báyìí mo fẹ́ ṣe, yóò jẹ́ kí èèyàn kó lè sáré. Ẹ ti gbàgbé ni pé Yorùbá sọ wípé béèyàn bá lé nǹkan, nǹkan mọ léèyàn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé nǹkan lé wọn, wọn ò sì mọ̀ wípé nǹkan lé àwọn. Àfojúsùn ọ̀pọ̀lọpọ̀ ó ti ṣe kíni, ó ti sọnù. Ẹni tó bá ní àfojúsùn nídìí iṣẹ́ tó ń ṣe ni ó sọ wípé mo fẹ́ mọ kíní yìí sí, mo rí kíní kan. Irú ẹni tó bá dé àfojúsùn máa pẹ́ nǹkan báyìí wọn ti ṣe nǹkan báyìí rí, èmi náà fẹ́ ṣe nǹkan báyìí. Ètò máa mú kí orúkọ ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ kó wà nínú ìwé ìtàn mọ́ ní gbàgbé. Àfojúsùn tèmi àti ẹ̀yin dà, ẹ jẹ́ ká ṣe kíni, ká ṣe àwárí àfojúsùn, káwọn náà ká ní àfojúsùn, ká lè bá tẹ̀síwájú, ká lè bá yege, ká lè bá fi ìtàn lọ́lẹ̀ nídìí iṣẹ́ ọwọ́ wa. Kò ní jù bàlọ́ ní ti ìfàrà tèmi yìí, títí ìjọ́ mẹ́jọ mo sọ mo kí wáyé pé ire o.

ẹyin náà ṣe ń wọlé àbí ẹyin náà ń darapọ̀ mọ́ ètò ẹyin náà ń gbọ́ ètò iṣẹ́ ọwọ́ lẹ̀ ń gbọ́ ìkànnì west radio 89.3 FM náà lẹ́wà ètò kalẹ̀ sí kókónà aláàfin olúyọ̀lẹ̀ ẹ̀sìtì ní ìlú ìbàdàn ẹ olólùfẹ́ yín sunday afọlábí èyí tẹ́ mọ̀ sí èmi lọ́pẹ́ òun náà lẹ̀ ń gbọ́ ẹ̀pẹ́ yìí náà tẹ́ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ sì ń tòsí látàárọ̀ ẹ̀yìn náà ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Abala méjì ìletò yìí pín sí abala àkọ́kọ́ òun náà ni abala idán abala idán náà la wà yé abala àṣírí idán òun náà ni abala ìkejì. Ẹ̀yin náà ẹ̀ ń ta táwọn oníṣẹ́ ọwọ́ ń lò àbí ẹ̀yin náà jẹ́ oníṣẹ́ ọwọ́ àǹfààní ń bẹ fún yín náà láti polówó ọjà yín lórí ètò yìí láti polówó iṣẹ́ ọwọ́ yín lórí ètò yìí ẹ wá ń wò pé báwo náà lẹ̀yìn náà ó ṣe tọ̀ ọ́. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní ìkànnì wa tá a wà yìí. Ẹ kàn sí ọ̀gá àgbà tóbi ọ̀wọ́ ajé. Wọ́n ṣàlàyé rẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ẹ ṣàsọ pé orí ètò iṣẹ́ ọwọ́ òun náà ló jẹ́ pé. Ẹ̀yin náà ti fẹ́ polówó ọjà yín, ẹ ti fẹ́ polówó iṣẹ́ yín. Bá ẹjẹ́ wẹ́dà ni ẹjẹ́ fọ́níṣọ̀ ni àbí ẹ̀yin náà jẹ́ tẹ́lọ̀ tó yẹ pẹ̀ ran aṣọ tà ẹjẹ́ hairdressing ni tó yẹ pẹ̀ ń ṣerin irun lóge àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pé ohun tẹ̀ ń tà ohun tẹ̀ ń ṣe ẹgbẹ́ wá sórí ètò yìí. Ẹ dẹ̀ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ́yìn ètò 08038072357. Kí là ń mú gbọ́ ní abala idán abala idán ó náà ni wípé àwọn iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan tó jẹ́ pé a máa ń fojú rí náà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àkàn wò ẹ kí ni ṣé kíkọ́ ni ṣé wọ́n ń kọ́ òun náà lẹ ti ń gbọ́ lọ́sàn yìí mo ní ẹ̀pà yíyan ìjẹ́ ẹ̀mọ́ yìí pé ara iṣẹ́ ọwọ́ ni nítorí pé ẹni tí ò bá kọ yóò yàn yóò jóná. Ìkejì tá a tún mú òun náà ni èyí tẹ̀ ń pè ní gúgúrú ẹ bá kọ kò sí bẹ́ẹ̀ ṣe mọ̀ kò sí bẹ́ẹ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ bá ti kọ ara iṣẹ́ ọwọ́ náà ni ǹjẹ́ tilẹ̀ mọ̀ yìí pé kányan àgbàdo yìí gan ǹjẹ́ mọ̀ yìí pé iṣẹ́ ọwọ́ náà ni ǹjẹ́ mọ̀ pé iṣẹ́ ọwọ́ ó ní mímọ̀ yan láti wí pé kéèyàn má kó má sì jó ara àwọn iṣẹ́ ọwọ́ tó jẹ́ pé èèyàn lè ṣe kí ni.

0: ó dá orí ètò iṣẹ́ ọwọ́ náà lẹ́ṣùwà abala kejì náà lára kan lóye tẹ bá ti ń gbọ bí ọ̀rọ̀ àgbà ẹ ti mọ̀ yí pé ẹnu àgbà òun náà làṣírí wà òun tá a tún fẹ́ mú wá labala àṣírí dán gẹ́gẹ́ bá ṣe mọ̀ yí pé abala yìí láti máa ń gba àwọn àlejò gẹ́gẹ́ bá ṣe gbàlejò bàbá wa engineer peter adeleye ní ti ìjẹ́jọ́ ani ká tún fi ṣe kíni ká tún fi ṣe alálàfi bọ̀ lágbára ọlọ́run lọ́jọ́ mẹ́jọ ìní ọ̀tún àlejò náà lẹ́tùngbà látùngbà ní abala yìí ó dá gẹ́gẹ́ bí ohun tá a fẹ́ gbé yẹ̀wò ẹyin tẹ́ ẹ bá jẹ́ oníṣẹ́ ọwọ́ tẹ́ ń gbọ́ wà mo fẹ́ ká jọjọ ṣe kíni ká jọjọ dá sí ohun tó jẹ́ pé a fẹ́ mú wá ní títí ọ̀sán yìí gẹ́gẹ́ bí àṣírí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ gan wọn fẹ́ mọ eléyìí òun náà la fi sọ pé ẹ máa gbọ́ ètò dáradára pàápàá ìkànnì tá a wà yìí omi ọgbọ́n là á fi ìgbà gbogbo la fi ń pọn fún yín ẹ jẹ́ kí n fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí bí àkókò bá gbà wá láàyè bá a bá ṣe pẹ̀kẹ́lù ẹ̀yin náà lè ṣe kí ni ẹ lè dá sí ẹ lè láǹfààní láti dá sí ẹ jẹ́ kí n fún yín lẹ́rọ ìbánisọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ tẹ̀ ń gbọ́ wà mo mọ̀ yí pé ó ṣe ṣe kí bàbá wa tí wọ́n bá wà ní mítìn ìpàdé tó jẹ́ pé ó ṣe pàtàkì bàbá wa tá àgbàlálejò ní ìjẹ́jọ́ nítorí pé wọ́n ní wọ́n ń bá wa ń bọ̀ lórí ètò yìí láìmọye ọjọ́ sẹ́yìn náà ti ń bá wa bọ̀ bàbá wa engineer peter adeleye bóyá àwọn náà lè pè wọlé tó bá táwọn bá wà ní mítìn kan nítorí pé ìpàdé kan ni wọ́n ti sáré bọ̀ lórí ètò ní ìjẹ́jọ́ bákan náà sikon tó jẹ́ pé wọ́n jẹ́ tó ń ṣe bàtà àgbàlagbà oníṣẹ́ ọwọ́ náà làwọn náà bóyá àwọn náà lè bá wa dá sí ẹ jẹ́ kí n fún wa ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0916-893-1000 òun náà lẹ́lẹ̀ fi dá sí bí àkókò bá wà tába ti ṣe ojú òpó yẹn mo ní kẹ́ ṣì mú lọ́wọ́ ni kí ló wọ̀n náà ní abala àṣírí dán òun náà ni ta bá ń sọ̀rọ̀ nípa àkọ́ṣẹ́mọṣẹ́ ta bá ń sọ̀rọ̀ nípa àkọ́ṣẹ́mọṣẹ́ àti àwọn tó jẹ́ pé wọn ò ṣe kíni tó jẹ́ pé wọn ò kọ́ṣẹ́ mọṣẹ́ tó dẹ̀ yẹ pé wọ́n jọ ń jèrè iṣẹ́ èyí tí ń ṣe iṣẹ́ ọwọ́ ta bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ọwọ́ ó pín sọ́nà méjì gẹ́gẹ́ bí ohun tá a fẹ́ sọ àṣírí tá a fẹ́ mú wá ní ti ọ̀sán yìí àwọn kan wà tó jẹ́ pé wọ́n kọ iṣẹ́ gẹ́gẹ́ bí bàbá wa tá a gbà lálejò ní ìjẹ́jọ́ wọ́n ní wọ́n kọ iṣẹ́ yìí fún bí ọdún bíi márùn-ún àbọ̀ ni wọ́n fi kọ iṣẹ́ ká ṣe wẹ́dà ká rọ irin ká ṣe géètì kán ṣe gbogbo rẹ̀ kí wọ́n jórin papọ̀ ọdún márùn-ún àbọ̀ gédéńgbé ni wọ́n fi kọ́ bẹ́ẹ̀ náà ló ṣe wà ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọwọ́ mìíràn àwọn mìíràn bóyá ọdún mẹ́ta làwọn fi kọ́ àwọn mìíràn bóyá ọdún mẹ́rin làwọn fi kọ́ àwọn mìíràn bóyá ọdún méjì ọdún kan ni wọ́n fi kọ́ ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọn kọ́ṣẹ́ yìí rárá wọn kì í ṣe akọ́ṣẹ́mọṣẹ́ gẹ́gẹ́ bó ṣe ń pe àwọn kan ní akọ́ṣẹ́mọṣẹ́ ìyẹn ni pé àwọn tó kọ tán mọ̀ ọ́n ṣùgbọ́n àwọn kan ò kọ́ àwa lè sọ pé wọ́n mọ̀ ọ́n àwọn wo làwọn ń sọ yìí àwọn ló jẹ́ pé à ń pè ní bóyá investor ní ká pè wọ́n àwọn tó jẹ́ pé wọ́n lówó rẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí àpèjúwe a lè sọ pé iṣẹ́ ẹjẹ́ ká kọ́ mú iṣẹ́ onígbàjámọ̀ tá a mọ̀ sí iṣẹ́ àwọn kan àwọn tó ń gẹ irun àwọn tó ń jẹ́ bábà àbí àwọn tó jẹ́ bíi bábà ká gẹrí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n kọ́ iṣẹ́ yìí wọ́n mọ̀ ọ́n akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n ṣùgbọ́n àwọn kan tẹ́ ẹ bá kan ṣọ́ọ̀bù wọn àwọn gan lẹ́ẹ̀kì kú àjẹkù jókòó wọ́n fẹ́ lè fi odidi ilé kan kí wọ́n fi ṣe kí ni kí wọ́n fi kọ́ ilé iṣẹ́ ìka gẹrun yìí tó dẹ̀ yẹ pé wọ́n kọ́ṣẹ́ yìí wọ́n kàn lówó wọ́n kàn ṣí wọ́n ṣí ibi tó jẹ́ pé wọ́n ti máa ṣiṣẹ́ yìí wọ́n dẹ̀ gba àwọn ọmọ tó jẹ́ pé won ko ise won de fi won sibe awon gan fun ra won won le mu kilipa kan fi so yi pe awon fe gerun e gbo se akose mo se na la pe awon na awon de nsise yi se bobaya tan ba nsoro nipa awon to je yi pe won sise yi se awa le so yi pe okan la won mejeji Temitayo, oun wo miran. Abala shiri idan o nan la waye. Opolopo ma shiri ye. An opolopo je, wan lo wo, wan lo la. Wan ko ori shiri she a wan son yi machin. Wan ko si e bikan. Wan shebe, o dara wan she lo sho. Ko siru a sho ti wan le ran. Shukwa wan fun ra wan le bo, si di. Machine kan so yi pe awon fe se kini awon fe ge aso kan awon fe ranso awon kan de wa to je pe bi odun meta na fi ko ise yi se dede ikan na lawon mejeji to ba de ikuri ta wi pe ijoba nso yi pe eyin te n se ise owo bayi o o ya e wa o awon na yo so yi pe awon na wa nbe oni se owo na lawon na bo ba de ikuri ta wi pe awon to nsisi owo o won fe se kini awon na fe ja laga won fe se gbogbo re awon na yo jade pe ikan ni wa se o ye ko ri be se be ni o ri se ti o ba ri be se awon won yo ni ma so yi pe se bi ile ise mi na lele yi emi na se kini mo ni ile ise tailor awon gan fun le so yi pe tailor na lawon na fashion designer na won na won tun ma fowo soya mo bi ti shop mi wa ni o tun le sese gan to je pe awon won gan tun le lenu loke to je pe awon gan ni o tun lo duro ti won ya ile ise won ti won se kini register registration ile ise won won tun mo lo oke pe awa gan la wa nbe se be lo ye ko se re akoko yi tin sare oju wo ni wo gan fi wo eleyi ti mi tayo
1: e se atoko se ri yoba ma npowe kan won ni pe ohun ta ba sise fun ki npe lowo eni
0: ona to lo tun gbe lo mi o gbe mi o gbe lo ikorita to tun gbe lo yi o
1: se ri iru awon eniyan be atokun bo pe boya bo pe boya awon ti won fi nse ise awon na lo da duro ko si so mo se to fe si labe oga kankan mo laye sin yi on lo fa topolopo fo so pe je ki hustle lo ki struggle lo ke mi na fi le da duro njo ba di pe eleyi struggle lo o da duro to struggle lo o da duro ta lo afiku to fe gba se nuse
0: oto bai aye oto lo je pe temi tayo tun gbe lo eyin ara ile
1: iya kokoko atoko da mo iya kokoko se wa ri ni ti pe en pe ti joba ba fe se nkan fun won e mo je ka bi pe ti joba ba fe se nkan fun egbe kan won lo ba won pe awon lori egbe pe e wa e to ba si ma join egbe yo je ni to ti se freedom to ni certificate lowo to ga record nise ejo iru awon ta wa nso yi pe won da ile ise kini sile sawon certificate oga kankan lowo
0: awon ni ile ise
1: won ni ile ise e se
0: ile ise opolopo gan to dara ju opolopo to lo ko ise lo
1: won le ni ile ise looto sugbon sa ti kankan ba sele e bo je ka gbagbe yi pe ise eyan o mo ngbe eyan soke o se mo ngbe eyan wale ti ise eyan ba gbe awon wale bo won ti se bere pada bia ti o ba sowo mo sugbon to ba je ko ko ise yi ni inu opolo lo ko se deke to le gba lowo re ti ise eyan ba gbe wale ise na lo ti pada gbe soke tori pe ohun amusagbara re to fi nsise inu opolo lo wa ko si se deke to le gba lowo re ise eyan na lo se kini opolo yen na no fi kini no tu fi gbe e soke pada sugbon to je sugbon to je pe ile ise ni won ni to ba di pe ba gbe won le owo la won fi se ti won ko se po wa lopo lowo won o mo kankan mo mo ru enikan na be na to je pe tailor na ni tailor kan lo mo gbe aso fun pe apo ko boran to ba ta di pe e ba wa ran kan to ba di pe e ba wa ran kan to ba di pe e ba wa ran kan yo wa lo gba pada yo wa mu o wa se logo ti e lodo awon mu no ni monogram yo wa le mo yo ta lowo nla ni se ri ijo kan ta si re ma tu o be nikan ran sutu ni eni se wa ri tailor to wa lo gbe fun to ma nlo tailor e wa wo pe ah eni to sanra bayi to ga bayi measurement to fun mi yi measurement to fun mi yi apa yi kere o de pe ebo emo pa to ba so pe ro nkan to sa fe ni nkan kan but gege bi pe en to lopolo to de ni to de mo pe o wa de poda gba nkan ti machine yi o wa mu owo yen sinu daada owo suti yen wa mu sinu daada pe pe i en ba mo to ba lo short
0: to ba o le tu jade
1: o le tu jade o wa lo gbe fun eniyan baga to ko ma gba so fen to ni ah bi en de pa kile ba mi na yi apa yi se kile gaga pa o da gba e ma binu e mo awolowo so lowo ni yen ba binu pe kile ko ba da o da e mo binu ibo da dugbe yin ba ya adugbe ba ba ah o wa je pe adugbo tilo to gba so fun e mo sele mo ni omo se kan ni adugbo do yin o wa juwe be fun pe e lo sodo e o fi yo ba yin se gankan pe e ma binu iyen wa gba so yen wa olorun a se mo wa wa nbe lo je na so ni tilo do to pe e mo e fun mi ni bi wakati meji before tsare mo ti se ba pe ah okunrin wa wo pe ah she again ni labaja pe so do labaja de sikose pe wa ni pe dimbo o ni pe abuko ma gba so wa so do o mo ba ran eh ijo ye lokunrin o ti gba so lo fun ara bi mo lo di pe tailor yen gan lo ngbe fun iye ti iyen wa ma ta so fun lowo nla on lo wa ma so fun tailor yen go wa kin billion mo pe esan ye bayi iye owo yen o e mo o to be si ni ba kwa wo re wa pe pa e wa se e wa ẹ̀yìn ẹ̀wò tí ara bí ta sọ tó bá ṣe fẹ́fẹ́ yànkìyàn kejì èèyàn kẹta àwọn oníbàárà rẹ̀ kí ni wọ́n ṣe wọ́n ń lọ nìyẹn ọ̀nà tí iléeṣẹ́ tó fi ní wá wálẹ̀ dà tó bá wá wálẹ̀ bó ló ṣe gbé jìde padà.
0: ṣẹ́yìn náà gbọ́ ìkànnì west radio 89.3 FM òun náà lẹ̀ ń gbọ́ o ẹ ti mọ̀ yí pé ìkànnì tá a wà yìí a ní ó yàtọ̀ sí àwọn ìkànnì ìkànnì ṣáàjẹ́ asọ́ a ní ìkànnì agbọ́nmágbẹ́ òun náà lélẹ́yìí kò sí ètò tó jẹ́ pé ó ń jáde ní ìkànnì yìí tẹ́lẹ̀ sọ yí pé báwo ló ṣe jẹ́ àbí kò rí ọwọ́ fi tẹ̀lẹ̀ láàrin àwọn ètò èyí tó jẹ́ pé ó jẹ́ ètò ọlọ́gbọ́n ẹ̀yin náà ẹ jẹ́ àkókò wa kò bẹ́lẹ̀ ń já taba le re eyan kan na to le dase je kin wo boya nitori pe ju bi mo se fe loju gan temi tayo gan to ti se kini o tun fi obe o tun kibo 0916-893-1000 tabi 0915-333-4893 0915-333-4893 tabi 0911-333-893 ona lele fi wole e je ka fun eyan kan lanfani bi ori ofe na ba wa mo nbo e ja bo mi won

0: àwa kọ́ la já ìpè yín o ẹ gbìyànjú ẹ padà torí ìjọba àkókò bóyá ojú òpó yẹn dẹ̀ ní gbogbo ẹ̀ ń já bóyá ìpè ló dẹ̀ ń já ìpè 0916-893-1000 tàbí 0915-333-4893 ẹja mú ilé yìí hello
1: hello
0: sir
1: ẹ kú ìtẹ̀síwájú ọ̀gbẹ́ni adé olúkáyọ̀dé ni ọlá ti kọ́ lápàdà
0: bàbá wa ẹ káàbọ̀ sà ẹ sà gẹ́gẹ́ bí ohun tá à ń sọ yìí ẹ fẹ́ bá wa dá sí sà. ẹ ṣe sà ọ̀dà à ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ọwọ́ náà ètò iṣẹ́ ọwọ́ náà lẹ́wà yìí à ń sọ̀rọ̀ àwọn tó jẹ́ pé akọ́ṣẹ́mọṣẹ́ àti àwọn tó jẹ́ pé ọlọ́run pèsè owó fún wọn jẹ́ investor àní ṣe déédé náà ni àwọn méjèèjì ṣe déédé náà ni wọ́n ní ní ọ̀nà gbogbo òun náà là ń pè kẹ́lò bàbá wa.
1: sẹ́rí ní ti ṣe ọwọ́ ṣe ọwọ́ ga ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ìsìn ló ti mójú owó hàn lè mójú òwò mọ́ ilé àìgbà sí ìpinnu tó kírìkì àti mojú owó torí ìdí ọba tó ń jẹ́kọ̀ mọ mojú owó àwọn ọmọ sí ìdí mojú owó sà ẹ̀yìn náà mọ̀ sáàtà ní tanra wa jẹ́ asọmọ tó bá dídé pinnu nínú ọkọ ẹ̀ tó bá wù ọjọ́ iwájú torí nǹkan tí wọn ò fẹ́ ohun tó fẹ́ kẹtọ̀ sọ̀rọ̀ yìí ọmọ akẹtọ̀ sáré sà ọmọ akẹtọ̀ sáré yẹs ìgbà ọlọ́dún rere
0: bẹ́ẹ̀ni.
1: Ìgbà ọlọ́dún èrè lórí ìlú wà ní ìṣètò ọ̀dùnlé. Gbogbo owó náà tán bá ní bá bá fẹ́ kanlé kì í sórí ẹ̀ náà máa rọ sí. Ìgbẹ́kẹ̀ ẹ̀kọ́ ṣe fún wọn ní 50,000 bẹ́ẹ̀ ló ṣe àtẹ̀wélẹ̀ náà ni. Owó ló wà kò sí tó wúlò fún. Bàbá ẹ máa fẹ́ tó bọ̀ ọlọ́run kó gbà wá nílùú yìí.
0: Àmì sà ẹ ṣe sà. Àgbà onítàn lórílẹ̀ gẹ́gẹ́ bó ń tà ń sọ ọ̀rọ̀ bàbá yìí náà wó ṣì bá lọ tó bó ti jẹ́ pé wọ́n ní àwọn ṣe darapọ̀ mọ́ wa ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tán mú jáde òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ a ní káwọn kan ṣì lọ́ máa kọ àwa ó fowó rà á ni. Àwọn bàbá yìí dẹ̀ jẹ́ kó yé wa wípé kì í ṣe ohun gbogbo ló jẹ́ pé a lè fowó rà gẹ́gẹ́ bí ohun náà tá à ń sọ náà ọ̀pọ̀lọpọ̀ a ní ìbò òun lọ kọ́ṣẹ́ ni tẹ̀mí bá lówó èmi ó fowó invest n ó wá fi ṣerú àbí n ó yóò wá wà lábẹ́ mi gbogbo ọgbọ́n tó lọ kọ́ abẹ́ mi ni ó padà wá dúró sí kò rí bẹ́ẹ̀ òun náà ni bàbá yìí sọ gẹ́gẹ́ bí ohun tí tẹ̀mí táwọn náà dẹ̀ sọ ó ní bí tá a bá gba tọwọ́ sọnù tí orí a lè gbà sọnù ohun tó ti wà ní orí kò lè ṣe kíni a lè gbà sọnù títí láéláé ìpè kan rápálá wọlé sí ó dẹ̀ abẹ̀ fẹ́ máa dágbé lórí ètò yìí ní ìṣẹ́jú kan ẹ bá wa dá sí ẹ lọ.
1: Ẹ lẹ o bàbá mi
0: ẹ sà
1: wá kẹ́ẹ̀sì ní
0: báyìí bàbá yìí lẹ tó pè
1: padà
0: bẹ́ẹ̀ ni.
1: Ṣé ẹ rí mo ní ọ̀gá kan sà kò jẹ́ kó wọn mọ ẹ̀ kò jẹ́ kó wọn mọ ẹ̀ fojú sí iṣẹ́ tó ń ṣe sà máṣín tó wà nínú fáàkì yẹn a máa lọ bí tábà ẹsìmẹ́tì lọ́wọ́ tá a wà yìí a máa lọ roughly 500 million is of no use fún ọmọ yẹn báyìí ẹni yẹn ti kú ní ìyẹ wọn ó wọ́n ti yàn rẹ̀ pé òun àfowó ṣe ẹ ọ́ndà òun ló máa wà ẹni ò bá mọ̀ nípa kúlẹ̀kúlẹ̀ iṣẹ́ yẹn èèyàn máa jẹ́ gbèsè ni ẹni bá máa jáṣẹ́ lẹ̀ á lọ feasibility study àwo kí ni kúlẹ̀kúlẹ̀ àpájẹ́ àlùjẹ́ tó wà nípa iṣẹ́ yẹn tó bá ní fẹ́ fowó ṣe ó fẹ́ṣẹ́ ilé fún yàn kán fẹ́ kọ́ gbọ̀nà gbọ́dọ̀ ní èèyàn gbọ́dọ̀ ní ìmọ̀ ẹ̀díẹ̀ díẹ̀ ẹ máa pe àwọn èèyàn máa ra material àmì máa ra implement máa ra tools máa ra machine á máa ṣiṣẹ́ fún mi eju kan ni ma nse yen ma wa tori ti baba ba je nkan ti o je ko yo nge to le mo nka e o ti pe ko lo e wa ja si kolombo
0: e se baba agba oni tan lori le e se baba e se gan ni sa ah eyin na ti ri na eyin na gbianju lati ba wa da si abi sugbon akoko yi ti ko wa ni papa mara una la se nbe yin e wo e ma binu a ni le gbe ipe mo e ma binu lagbara olorun a tun fenu ba ni ojo mejo akoko yi ti lo una la se nro yin la se nbe yin pe eyin na wa jo ni gbowo eto yi akoko wa eyin na ni ke pe un te nta wa ke se kini ke ba wa darapo loruko olorun oba ona labere to ni ti ojo ini loruko olorun oba la tun pade le ojo mejo ini e ma gbagbe ke tun pade eto ise owo odi agogo meji ni ojo bo tun bo agogo meji si agogo meta ona ni to ina yo waye loruko olorun oba loruko awon alase loruko olorun obo ti ni mi ni jo san yi sam adelere ati mi omo yin ore yin sunday afolabi eyi te mo si emi lo lope temi tayo adewumi ajo seto ni ti ojo ini na ni layo ati alafia la tun pade ni ojo mejo ise yin ko ni de baje e ja pade lori eto emi lo lope ni ojo isimi o dabo odi ojo mejo.

Ya, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọpẹ́ náà la máa dú nínú gbogbo tí ẹ̀dá bá ń ṣe ní ayé. Ọpẹ́ ló yẹ kó kọ́kọ́ ṣíwájú. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a gbé orúkọ rẹ̀ ga. Fún orí ọ̀fẹ́ àti àǹfààní èyí tó fún wa lẹ́ẹ̀kan sí láti gun orí afẹ́fẹ́. Ìkànnì West Radio 89.3 FM láti ṣe ètò àkàndá ìdálẹ́ni. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adágbére ní ọ̀sẹ̀ tó kọjá, wípé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, Ọlọ́run dẹ̀ ṣe kíni, ó gbà fún wa bẹ́ẹ̀, ó jẹ́ kó rí bẹ́ẹ̀ fún wa. Kò jẹ́ ká sí nínú wàhálà, kò jẹ́ ká sí nínú àrùn. Adúpẹ́ a fi orí ọ̀fẹ́ àti ọlá àti ògo àti ìyìn adápadà sí ọ̀dọ̀ rẹ̀. Torí pé òun náà ló jẹ́ ká máa bẹ, òun náà ló jẹ́ ká máa wà. Tó bá ní ká máa sí, kò sí nǹkan tí a lè ṣe sí, kò dẹ̀ sí nǹkan tí a lè dà. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí Ọlọ́run aṣẹ̀dá amẹ̀dá tó ti ní ká wà, kò sí baba ńlá ẹni tó lè ní ká máa sí. Torí ẹ̀ náà la ṣe ń dá gbogbo ògo, gbogbo ọlá, gbogbo ìyìn padà sí ọ̀dọ̀ pé Ọlọ́run mo ṣe o. Pé a tún péjọpọ̀ láti ṣe ètò àkàndá ìdálẹ́ni. Kò sẹ́nikẹ́ni tó yọ sọnù. Garment of praise ò yọ sọnù. Esther ò yọ sọnù. A tún jọ wà níbi bílẹ̀ni ni. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo àwọn olólùfẹ́ wa náà tó ń gbọ́ wa nílé lóko lẹ́yìn odi, kò sẹ́nikẹ́ni tó yọ sọnù. Adúpẹ́, adúpẹ́. Eléyìí ó tó ọpẹ́, ó ṣe dèdé ọpẹ́, ó tún ṣe kíni, ó tún ju ọpẹ́ lọ. Eléyìí náà la fi ń kiyin pé gbogbo ará ilé, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa káàkiri gbogbo àgbálá ayé, wípé ẹ káàárọ̀, ẹ kásàn-án, ẹ dẹ̀ káàlẹ́ ní gbogbo ibi tí ọwọ́ jà. Ìkànnì West Radio 89.3 FM tó ń fẹ́ dé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ ṣé o, ẹ dẹ̀ kó ìfẹ́ wa ní gbogbo ìgbà. Àdúpẹ́ lọ́wọ́ yín. Wípé títẹ fi ń gbọ́ wa, etí náà kò ní ṣe kíni, kò ní di lágbára Olódùmarè. Ẹkulé o, ẹkulé, a tún ti dé o, a tún ti dé bí a ṣe máa ń dé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ètò àkàndá ìdá náà ló ń ṣe kíni, ló ń dé sétí gbọ̀nyín lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti dé o, àti wà nínú okulu ìkànnì West Radio 89.3 FM. Ẹkulé.

0: bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ fi àsìkò yìí kí ìyá wa dáadáa. Mi máa ń sọ pé our mother in Israel. Ìyá wa dáadáa ni. Evangelist Lillian Gbadimo sí Mukinyima. Okè lẹ ó máa lọ lágbàrọ̀ Olódùmarè. Mo dẹ̀ tún fi àsìkò yìí kí GM wa Ayọ̀ Emmanuel Ojo Mukinyisa o. Máa mọ̀ ọ́ ṣe ni lágbàrọ̀ Ọlọ́run. Àìmọ̀ọ́ṣe kò ní jẹ́ titi yín lágbàrọ̀ Olódùmarè. Mo dẹ̀ tún fi àsìkò yìí kí olóòtú ètò yìí Adédàmọ́lá ọmọ bàbá olómi iye. Mo kíyìn o, iwájú lọ́pá ìbìtì ń ré sí iwájú lẹ́ máa lọ lágbàrọ̀ Ọlọ́run.
1: Ọlọ́wọ́ orí mi, bàbá mi, bàbá àgbàlagbà, Ọlọ́run mi, Olúwa mi, Atọ́bájayé, Atọ́fiṣẹ́ ogun rán, paríparí ọlá, kìkì ọgọ́, kìkì agbára, kìkì mọ́lẹ̀.
0: Ẹ rí pé mo rọra ń sọ̀rọ̀ mi jẹ́jẹ́jẹ́jẹ́ ni òtútù yẹn ni. Òtútù yẹn ti kó mi ní pápá mọ́ra ni. Torí ẹ̀ mo ṣe rọra ń ṣe gbogbo ẹ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́ di wẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn. Mo fi àsìkò yìí kí ẹnjiníà mi, àwọn náà ló dúró tì mí gbágbágbágbá, kábíyèsí Ọlọ́run. Sàdé lèrè, àwọn ẹnjiníà tí mo nílé ni ẹnjiníà mi pé méjì. Wọ́n ní ẹnjiníà pé méjì, èròǹbà kan, ewélẹ̀ èròǹbà, ẹrù ba wọn méjèèjì. Kábíyèsí, ó fi àsìkò yìí kíbọ̀dá mi dáadáa. Ẹ ṣe gidi gan-an, thank you very much. Ẹ ṣe tẹ wà ń bẹ̀, torí igi kan kò lè dá ọgbó ṣe. Ọ̀pọ̀ igi ló ń jẹ́ pé àwa dé, èèyàn kan ò lè dá ayé ṣe. Ẹ ṣe gidi gan ni. Orúkọ tèmi ò yí padà, Olúwa tó sìn GOP, Garment of Praise. Esther náà wà nínú kulumbi pẹ̀lú mi. Ẹgbóhùn ẹ̀ jẹ́ kó gbóhùn sókè. Ó ti mọ bó ṣe máa ń sọ, bó ṣe máa ń wọlé gbogbo ẹ̀. Ẹgbóhùn ẹ̀ jẹ́ kó gbóhùn sókè.
2: Ìbẹ̀rù Olúwa ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ẹni tó bá bẹ̀rù Olúwa. Àti ṣeré kan kò ní ní lára. Sọ ìwà wọ̀rẹ́ mi, ìwà rere lẹ̀ sọ ènìyàn. Ọ̀rọ̀ yìí ni mo fi ń kí gbogbo wa nílé lóko lódò àti lọ́nà wípé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́ ni gbogbo tẹ́ ti ń gbọ́ mi. Orúkọ mi ò yí padà, orúkọ mi ni Esther Ọmọwálé Ọlá, Aya Adédèjì Ìṣẹ̀lẹ̀, Ọmọ Adésínà Ṣọdẹkẹ́, tí gbogbo èèyàn mi máa ń pè ní Lady Heritage International. Ẹ káàsán, bó o ní ẹkọ ọjà òní, àìmọ̀ta, Lọ́lá Olúwa.
0: Kábíyèsí.
1: Kìkì ọrẹ, kìkì ohun rere, ọba tó pọ̀ kọjá rírí, ọba tó tẹ̀lé lẹ́kọjá ayé, ìparí ìbẹ̀rẹ̀ òpin ọba mi.
0: Ṣé ti rí bẹ́yìn, ó ní ìkan làájọ ń ṣe, ẹ̀rí pọ́ dùn lẹ́nu ẹ̀ dáadáa, tó ti bá ní kí èmi sọ, kí n má máa gbégbá kí.
1: Abájá iná.

bá ṣe abala. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé abala méjì náà ló wà nínú ètò yìí, abala àkọ́kọ́ náà ni ọ̀rọ̀ ìṣítí, abala ìkejì la máa fi ń gba àlejò. Àbí ta bá ní àwọn rìkọ́dìn fún àwọn àlejò wa kankan ta fẹ́ jù síta. Ó dẹ̀ tún wà fún abala kejì náà tún wà fún àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ta bá fẹ́ kí àwọn èèyàn bá wa dá sí pé oyé owó lẹ fi wo o, fún àwọn ọ̀rọ̀ ta máa fi ń jù síta pé oyé owó lẹ fi wo o, ó ní abala kejì wà fún. Mo dẹ̀ tún nígbàgbọ́ léni pé nínú abala kínní àti ìkejì ó tún rí ẹ̀kọ́ bíi méjì síbi mẹ́ta, ẹ̀ rí kọ́ńbẹ̀. Lágbára Ọlọ́run lénìí.

Àwùjọ tẹ bá rí tí àwọn ọlọgbọ́n wà ń bẹ̀, ẹ rí pé nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ ní gbogbo ìgbà àti ní gbogbo àkókò.

0: ìyàtọ̀. Nínú ìrìn àjò ìdálayé ọgbọ́n ṣe pàtàkì, ó ṣe kókó.
1: Àríwọ̀n kọ̀ ọ̀gbọ́n ni òun, ká má ìṣòro ọlọ́gbọ́n wa rí fún.
2: Sáyé mi, òṣùpá o, ọgbọ́nrin wa àtúndé o.
0: Ẹ̀dá tó bá wà láyé, tó wà láyé, tó wà lórí èké ìpẹ́, tí ò lọ́gbọ́n, ìrìn àjò yẹn kò tíì ṣe kí ni, kò tí ì pé rárá, kò tí ẹ̀ pé ni.
1: Ìbá kábíyèsí, olúwa ọba.
0: Ọlọ́run ìbàrẹ́ o.
1: Kábíyèsí o,
2: olúwa ọba.
1: Paripari ọlá,
2: olúwa ọba.
1: Paripari ọlá.
0: Brother, sister, nínú nǹkan tó ń ṣe yẹn ṣó ń fi ọgbọ́n ṣe.

àìmọye àwọn tó kàwé tó lọ sí yunifásitì tó jẹ pé kò sí ọgbọ́n bẹ́ẹ̀. Ibẹ̀ lẹ́dẹ̀ tí máa rẹ́ni tó jẹ́ wípé kò lè kà kò lè kọ ẹ̀dẹ̀ tí máa rí pé bó ṣe ń operate òun operate nínú ọgbọ́n gbogbo nǹkan tó ń ṣe nínú ọgbọ́n ló ti ń ṣe.

ṣe rí ọgbọ́n ó máa mú yàn tayọ nínú ohun gbogbo tí yàn bá ń ṣe láyé. Tí ẹ̀yin márùn-ún tẹ bá ń ṣiṣẹ́ kan náà ṣùgbọ́n tó bá jẹ́ pé nínú èèyàn márùn-ún yẹn téèyàn kan tí ẹni tó jẹ́ pé tó ní ọgbọ́n tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ pé nìyí ọgbọ́n wà fún un ẹ rí pé bó bá ṣe máa ṣe nǹkan ẹ̀ ó máa yàtọ̀ sí tàwọn mẹ́rin yòókù. Àgbékalẹ̀ gan ó máa yàtọ̀ sí tàwọn tó

0: ẹlòmíì ń bèrè pé báwo ni mo la ṣe lè wá ọgbọ́n ibo la lè wá ọgbọ́n sí.
1: Orin jò lórí lọ.
2: Aṣọ funfun má funfun ní funfun kí funfun wọ́n ti lè funfun ní funfun kí funfun lè yá ìṣù ní funfun kí funfun lè.
1: Orin jò lórí lọ.
0: Lára àwọn nǹkan tá a ti lè kọ́gbọ́n, a lè kọ́gbọ́n lára ìrírí àwọn kan tí jẹ́ pé wọ́n ti là kọjá, lára nǹkan tí jẹ́ pé àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n ti ṣe, tó jẹ́ pé wọ́n ti ṣàṣeyọrí ńbẹ̀, lára nǹkan tó jẹ́ pé àwọn kan ti ṣe tó jẹ́ pé wọ́n ti ní ìjákulẹ̀ ńbẹ̀, a lè kọ́gbọ́n látara.

àwọn bí ta tún lè tún rí ọgbọ́n, a tún lè rí ọgbọ́n nínú bíbélì. Ẹni tó bá ń ka bíbélì dáadáa, a mọ̀ pé ọgbọ́n ó ṣe kí ni, àwọn nǹkan tó lè fúnyàn ní ọgbọ́n ó wà nínú bíbélì dáadáa tá a bá kà á dáadáa.

0: Àwọn bí tá a tún lè rí ọgbọ́n ni pé ká máa ṣe kí ni ká máa gbìyànjú láti máa béèrè ìbéèrè nǹkan tí ò bá yé wa ẹ jẹ́ ká béèrè ẹ má jẹ́ ká tijú ẹ má jẹ́ ká tijú àwọn fẹ́ kọ́ má fi mí ṣe yẹ̀yẹ́ kọ́ má mọ̀ pé àmì ò mọ́ no ẹ béèrè ìbéèrè kíní mi ò mọ́ mo dẹ̀ fẹ́ mọ́ báwo mo ṣe lè mọ́ tèmi náà máa fi ní ọgbọ́n nínú ẹ̀ ẹ jẹ́ ká béèrè ìbéèrè nípa bíbéèrè ìbéèrè lọ́wọ́ àwọn tó ti mọ nǹkan tí a mọ̀. Nípa bíbèrè ìbéèrè lọ́wọ́ àwọn nǹkan tó ti mọ nǹkan tí a ò mọ̀ a lè rí ẹ ṣe kí ni a lè rí ọgbọ́n nínú nǹkan bẹ́ẹ̀ yẹn. Torí tá a bá wo nísìnyí gbogbo nǹkan ń ṣéǹjì nísìnyí gbogbo nǹkan ń yí padà ẹni tó bá ní ojú inú ẹni tó bá ní ojú ni a mọ̀ pé nǹkan ń yí padà so bí nǹkan dẹ̀ ṣe ń yí padà èèyàn gbúdọ̀ máa wá ọgbọ́n kún ọgbọ́n èèyàn gbúdọ̀ máa wá ìmọ̀ kún ìmọ̀.
1: Ìbàdàn lọ́dẹ sọ́kòtò gbogbo áfíríkà kan ti ṣe ìlú ọba mo ń sọ pé bùkì mo sì ṣe dáná bẹjọ.
0: Torí ẹ náà mo ṣe ń sọ fún gbogbo àwa àkàndá ẹ̀dá pátápátá tẹ̀ ń gbọ́ mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wá ọgbọ́n ọgbọ́n ó ṣe pàtàkì ó ṣe kókó.

0: yẹ pé.
1: Àìmọye àwọn fídíò tí mo máa ń wò lórí TikTok lórí àwọn social media, ẹ máa rẹ́lòmíì tí ò lọ́wọ́ méjèèjì, tó dẹ̀ tún ṣe kí ni, tó dẹ̀ tún ṣiṣẹ́, tó ti ń ṣiṣẹ́, kí lẹ́ni yẹn ní, ó ní ọgbọ́n.

Gbogbo àkàndá ẹ̀dá tó ń gbọ́n mi pátápátá, ẹ jẹ́ ká wọ ọgbọ́n kún ọgbọ́n, ẹ jẹ́ ká wá ìmọ̀ kú ìmọ̀, torí ẹni tí ò bá lọ́gbọ́n, irú ẹni bẹ́ẹ̀ ojú kan ni irú wọn máa ń wà. Àkàndá ẹ̀dá tó bá lọ́gbọ́n láyé máa ń wá, láyé máa ń ṣùrùbò, èyí tí ò bá ti lọ́gbọ́n, wọ́n á máa sún sẹ́.

gbogbo àkàndá ìdá tún gbọ́ mi ẹjọ́ nínú ohunkóhun tá a bá ń ṣe ẹ̀jẹ̀ ká máa ọgbọ́n ṣe pàtàkì ẹ má jẹ́ ká sọ pé ti ọgbọ́n bá wo ọ̀tá ẹ̀dá tí ò bá ní ẹ pé mò ń tẹnu mọ́ ẹ̀dá tí ò bá ní ọgbọ́n ojú kan ló máa wà.

0: adájọ́ Christ.
1: Àkàndá ẹ̀dá tí wọ́n wá bá pé ẹ̀sà kínní a máa fẹ́ ṣe kínní ni a máa ti dàmúdàmú lórí ẹ̀ tírú àkàndá ẹ̀dá bẹ́ẹ̀ tó wá sọ ọgbọ́n kalẹ̀ tó dẹ̀ báyìí ẹ ṣe báyìí ẹjọ́ irú èèyàn bẹ́ẹ̀ tí wọ́n máa fínlẹ̀ wọ́n lè fínlẹ̀ wọ́n máa máa ṣùgbẹ́ ni wọ́n máa máa wá wá torí pé nínú ọgbọ́n tó bá nìyẹn ibẹ̀ ni solution láti jẹ́ èèyàn nílé ayé ibẹ̀ ló wà. Ẹ worú barista Adékànbí, máa yẹn kò sójú méjèèjì o, wọ́n jẹ́ barista, lọ́ọ̀yà tó gbójú gidi ni wọ́n, kí ni wọ́n ní, ọgbọ́n ni wọ́n.

ẹ rí i pé student tó bá fẹ́ ṣe exam tó bá kàn kàwé gbúrúrú láìsí ọgbọ́n bẹ́ẹ̀ tó bá ṣe exam yẹn kí ló máa mú jáde kò lè rí result kankan mú jáde ṣùgbọ́n student tó bá fẹ́ ṣe exam tó bá ń ka ìwé ó ti mọ ibi tó máa kà ó ti mọ pé tí n bá kàwé yìí báyìí ó máa store sínú brain mi ó ti mọ bó ṣe máa ṣe irú èèyàn bẹ́ẹ̀ ó ṣe kí ni ó fi ọgbọ́n kà tó bá máa ṣe exam báyìí á jáde pẹ̀lú èsì tó ṣe kí ni tó tayọ. èmi náà tí mò ń bá yín sọ̀rọ̀ ṣe rí nǹkan tí mò ń sọ èmi náà ń kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ mi ò gbọ́n tán mi ò dẹ̀ tí mọ̀ kankan mo dẹ̀ tún fẹ́ mọ̀ sí i. àkàndá ẹ̀dá ìwọ níṣẹ́ ọwọ́ tó ń ṣe oníṣẹ́ ọwọ́ tó ń ṣe fi ọgbọ́n kun iṣẹ́ ọwọ́ yẹn tún wò ó báwo ni iṣẹ́ ẹ̀ tún ṣe máa dáa ju báyìí lọ báwo ni iṣẹ́ ẹ̀ tó tún máa tẹ̀síwájú ju báyìí lọ torí pé gbogbo nǹkan ṣe kí ni ó ń yí padà ní nísìn business tí wọ́n ń ṣe nísìn àwọn nǹkan ti sún kọjá bó ṣe ń ṣe wá ọgbọ́n kun ọgbọ́n wá ìmọ̀ kún ìmọ̀.

0: torí pé èmi gan wo ara mi gan ní bí abí oṣù bíi mélòó kan mo ní tó sìn o tí débi tó ń lọ rárá o o tí arrive rárá kí ni àwọn nǹkan tó yẹ kó o ṣe tí ni àwọn nǹkan tó yẹ kó o ṣe èmi náà ń wò ó mo wò ó sọ́tún mo wò ó sósì ṣe yẹn ṣe nǹkan báyìí yẹn kọ́kọ́ gbé ìgbésẹ̀ báyìí kí là ń ṣe yẹn ọgbọ́n ni ọgbọ́n tí ọgbọ́n bá ti wà wá jókòó wà á rò ó báyìí kíní báyìí jẹ́ ń ṣe báyìí ẹjẹ́ gbogbo àwọn àkàndá ìdá pátá gbogbo ẹ̀yìn abara pátá ẹ̀ ń gbọ́ mi ẹjẹ́ ká sọ ọgbọ́n kalẹ̀ nínú nǹkan tá à ń ṣe yẹn apọ̀ tá à ń ṣe iṣẹ́ tó ń ṣe yẹn ẹpọ̀ tá à ń ṣiṣẹ́ yẹn o ṣùgbọ́n nǹkan tó lè jẹ́ kó dá yàtọ̀ nínú gbogbo ẹ̀yìn tẹ́ jọ ń ṣiṣẹ́ yẹn òun náà ni ọgbọ́n láti gbé kalẹ̀ ní ọ̀nà àrà ọ̀tọ̀ tí àwọn èèyàn tún máa wò pé eléyìí ó tún kọjá ṣe kí ó tún lágbára. Ó dà pé Esther ní nǹkan tó fẹ́ sọ, ó yá.
1: Nǹkan tí mo fẹ́ sọ ni wípé tí mo fẹ́ fi kun ni wípé Ọlọ́run ni olùfúnni ní ọgbọ́n.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ṣe rí ohunkóhun tí a bá fẹ́ ṣe pàápàá wa tá à ń wá ọgbọ́n. Ẹ jẹ́ ká kọ́kọ́ béèrè lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run ló mọrú ọgbọ́n tó máa fún wa lákòókò tí à ń béèrè yẹn. Ọgbọ́n pọ̀ ṣùgbọ́n èyí tá a fẹ́ lò fún Ọlọ́run ló mọ ìdáhùn tó máa fún wa ní àkókò yẹn. So ìwé òwe jẹ́ kó yé wa wípé ó ní ẹnikẹ́ni tó bá béèrè ọgbọ́n ó lóun yóò fi fún. So ẹ jẹ́ ká máa béèrè ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run á wá tọ yín sípa gbogbo ibi tí ọgbọ́n yẹn wà. Ọlọ́run lè fi tí yín lọ́kàn pé yá lọ múwẹ̀ báyìí kó lọ́ka. Ọlọ́run lè fi sí lọ́kàn pé òkè lọ́ba alágbájá ń tàn nílùú yẹn ó wà lọ́wọ́ ẹ̀. So ọgbọ́n Ọlọ́run ni àkọ́kọ́ tí gbogbo ẹ̀dá nílò láti wá. Ìwé òwe yẹn náà ló jẹ́ kó yé wa ó ní ọlọ́gbọ́n obìnrin ọgbọ́n ni a sọnù nínú ayé ìsinyìí tó jẹ́ kó rí bó ṣe rí mọ́ wa lọ́wọ́. Ọgbọ́n ṣe pàtàkì gan nínú ìrìn àjò ayé ẹ̀dá ẹ wá Ọlọ́run òun ni olùfúnni ní ọgbọ́n.
0: Ṣúgà ajá.

0: jẹ́ kí n jó lè mọ gẹ́gẹ́ bí Esther ṣe sọ. Gbogbo àkọ̀dá ẹ̀dá tó ń gbẹ́ omi pátápátá, ẹni tó ń fúnni lọ́gbọ́n, Ọlọ́run náà ló ń fúnni lọ́gbọ́n.
1: Olùpápọ̀rin ọgbọ́n ó lálùjò, òǹdáṣẹ́ ọlẹ́fẹ̀ lọ́wọ́ gan.
0: Kò rí pé òun náà ni mo fẹ́ fi parí ẹ̀ tẹ́lẹ̀. Torí pé tó ń bá lẹ́ni tó nídìí ọgbọ́n jù láyé, àwa àkàndá ẹ̀dá la nídìí ọgbọ́n jù o, torí ipò tá a wà tí ò bá sí ọgbọ́n, kábíyèsí Ọlọ́run.

Ohun gbogbo tá a bá ń ṣe, ẹ jẹ́ ká mú ọgbọ́n ní ọ̀kúnkúndùn. Ó ṣe pàtàkì, òun ló máa gbé wa débi àwọn ìran rere tá a ti ń rí, débi ìran rere tá a ti rí tá a fẹ́ dé, òun ló máa gbé wa débẹ̀. Ọlọ́run á dẹ̀ ṣe kí ni? Ọlọ́run á ṣọ̀nà wa níre. Ọlọ́run kì í ṣe bàbá tó jẹ́ pé a máa képe tí ò ní dáhùn. Bá a bá képe, kò sígbà tá a képe tí ò ní dá wa lóhùn. Bó o wà ní kọ̀rọ̀ ìyá rẹ̀, képe sunkún sí lọ́rùn. Olúwa, mo fi ọgbọ́n fún nǹkan bá èmi náà fẹ́ tayọ. Gẹ́gẹ́ bí àkàndá ìdá, ipò tí mo wà yóò tẹ́ mi lọ́rùn. Ohun kan tí mo nílò láti mú mi tayọ, òun náà ni ọgbọ́n. Ọlọ́run fún mi ní ọgbọ́n. Fún mi ní ọgbọ́n, wà á rí pé Ọlọ́run á ṣe fún ẹ. Ẹ̀jẹ̀ ń dánu dúró ní bíbí ẹ̀ ká wá rí kọjá lọ sí abala kejì tí ń bá padà dé. Ẹ kú.

ẹ káàbọ̀ padà. Ìkànnì West Radio 89.3 FM náà lè tẹ́tí sí. Ètò àkàndá ẹ̀dá náà ló ń lọ lọ́wọ́ báyìí báyìí lórí ìkànnì West Radio 89.3 FM. Pẹ̀lú ọmọ yín, Olúwa tó sì jí ọbẹ̀ gàmẹ̀tọ̀ praise.

0: àwọn ọmọ wa tó ṣe wà ẹ́ kí tó ṣe jam.
1: Ọba kò ṣàlékún àánú ẹ lórí ní ọlọ́run kí ẹ̀dùn màdìkún ní ilẹ̀ṣẹ̀ kò tó yan.
0: Exam ewo tiẹ̀ ni wọ́n ló ń lọ lọ́wọ́ báyìí. Neco ló ń lọ lọ́wọ́ báyìí.
1: Kàyé máa ṣe mí, kò tó pa mí lẹ̀ máa kú mi yọ.
0: Pẹ̀lú nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí, ta fẹ́ jù síta káwọn èèyàn kan ṣe kí ni ẹ̀ẹ̀kan bá wa dá sí oyé àbí ojú tí wọ́n fi wò ó. Gbogbo ẹ̀yìn abiyamọ náà tẹ́dẹ̀ ń ṣe làálàá lórí ọmọ lágbára ọlọ́run, ìṣùwọ̀n àjìnà fún oúnjẹ àgbàrọ̀ lódùmarè. Rí kò ń ṣe nǹkan tó easy láti primary one ni láti baby class wà kábíyèsí ọlọ́run àbí a máa jèrè ọmọ. Ṣé stress ni ká sọ ni, ṣé time ni, ṣé owó ni ká sọ ni? Ó yá Esther, báwa jù síta káwọn èèyàn bá wa dá sí.
2: Ohun ta fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ni wípé gẹ́gẹ́ bí àwọn ọmọ ìṣe parí exam wọn báyìí, kí ni plan tí òbí ní fún wọn? Ọ̀pọ̀ òbí ló ní lọ́kàn pé tí àwọn ọmọ òun ṣe ṣetán yìí kó lọ máa ṣiṣẹ́ kó máa kówó wálé ni, kóun náà lè support family, kó lè help àwọn àbúrò ẹ̀. Ọ̀pọ̀ dẹ̀ ló ní lọ́kàn pé kọ́mọ ẹtì ẹ̀ wá lọ kọ́ṣẹ́ ná. So a fẹ́ mọ̀ kí làwọn ènìyàn rò sí, èwo gan ló dáa jù? Gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí yìí, ewo la rò pó dájú? Kí ni ká ṣe sí? Ṣé kí wọ́n lọ kọ́ṣẹ́ ni tàbí kan lọ ṣe salary job tó máa fún wọn lówó? Nítorí ipò torílẹ̀-èdè wa yìí, ká má tanra wa, mi ò fẹ́ gbẹnu àwọn aráalé sọ̀rọ̀, mo fẹ́ kàn fúnra wọn sọ kó tó di pé mo
0: ṣe ìbínú. Ẹ jẹ́ káwọn nǹkan táwọn
2: fẹ́ sọ nípa
0: rẹ̀. Àwọn ọmọ wa tó ti kàwé
2: SS3
0: tó ti kà tán, ọ̀pọ̀lọpọ̀ ń ṣe kí ni, wọ́n ń ṣètò wọ́n ṣe máa wọ ilé ìwé gíga táwọn eléyìnbó ń pè ní university àbí institution. Ọ̀pọ̀lọpọ̀ ń pètò pẹ̀lú ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ tún wò pé báwo làwọn ṣe máa ṣe báyìí, ọ̀nà wo làwọn máa gbégbà, ṣágbára wà báyìí, báwo làwọn ṣe fẹ́ ṣe, ṣé òní jókòó ná di ọdún tó ń bọ̀ báyìí? Kò máa ságbára, kò máa sí kínní. Ohun tá a wá ń sọ nírọ̀lẹ́ yìí fún àwọn èèyàn wa yòókù àbí fún àwọn abiyamọ tó ń kù láti kẹ́kọ̀ọ́ nínú ohun tá a ń sọ, torí pé nǹkan táwọn ará adé bá sọ tó bá pè ẹlòmíì máa tún ṣe kínní, á tún kẹ́kọ̀ọ́ ńbẹ̀ pé nǹkan tẹ̀ ní yìí dẹ̀ sọ, òótọ́ dẹ̀ ni o. Ẹ jọ irú ọmọ tó jẹ́ pé ó yẹ kó wọ ilé ìwé gíga, táwọn òbí sọ pé kò sí agbára, ṣé kó wọn da jòkó, ṣé kó wà ńlé ló da ni àbí?
2: Ṣé kó lọ máa ṣiṣẹ́ sálárì?
0: Kó máa fowó yẹn sọ́pọ̀tì fámílì, ṣé nǹkan tó da nìyẹn?
2: Àbí kó lọ kọ́ṣẹ́?
0: Ewé ojú wo lẹ̀yìn ara lè fi wò ó? Torí pé à ń kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ ni, ní gbogbo ìgbà là ń kẹ́kọ̀ọ́. Studio line tẹ́ máa pèsè tẹ́ fi bá wa dá sí, màá fẹ́ jẹ́ kí Esther kó bá wa yànnà náà dáadáa kó tó di pé àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní pè wọlé, kẹ bá wa sọ dáadáa. Ó ti yẹ yín bẹ́ẹ̀, ẹ bá wa ṣàlàyé lórí dáadáa.
2: Yes sir, ohun tí èmi rò, tí mo gbà lérò, tí èmi rò fúnra mi ni wípé ipò torílẹ̀-èdè yìí wà yìí, ara àwọn nǹkan tó kó bá wa ni pé a tètè expose àwọn ọmọ wa sí kán lọ máa wáwó. Ipò tá a wà lénìí, tí most family wà lónìí, ni pé wọ́n ti tètè fẹ́ ojú àwọn ọmọ yẹn síta, ìwọ náà lọ ṣiṣẹ́ owó wá, ẹgbẹ́ ló ti mówó wá lé yẹn, ó dẹ̀ kó bá so many of them. Nítorí ẹ̀ la ṣe rí tí ìyàwó ilé tó ṣẹ̀ṣẹ̀ lọ ń kọ́ṣẹ́, ìyàwó ilé tó jẹ́ pé àsìkò iṣẹ́ tó ti mọ̀ yẹn ló yẹ kó máa fi jẹun gbà tó wọlé ọkọ tán, ìgbà yẹn lẹ máa rí tó ṣẹ̀ṣẹ̀ lọ ń fi ọmọ apọmọ sẹ́yìn á lọ máa kọ́ṣẹ́ lọ́dọ̀ àwọn ọmọ tí ò tó, tó bá yẹ pé ká ní pé ó tètè mọṣẹ́ yẹn láàárọ̀, tó tètè mọ pé ibi tó ń lọ rèé, a ti fi àdínde ara, a ti fi ìgbà ọ̀dọ́ rẹ̀, a ti fi ṣe
0: é yẹn.
2: So nǹkan tèmi sọ fún wa lénìí tí mo fi ń bẹ àwọn òbí ni pé ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kọ́mọ lọ kọ́ṣẹ́. orilede yi te ba moye ti eye
0: je ka si gbo nkan ta awon eyan ma so
2: okay
0: oju teyin fi wo leyin so yen
2: beni
0: je ka gbo elomi le so pe o da elomi de so oju teyan ba fin wo oro o yato ti ta de fin gbo ba se n gboro o yato ba se n soro nisin elomi le ma gboro wa ko ni pe kini won so ba kini won so nkan ta nso o nitumo leti elomi elomi le ma pe ko nitumo so a fin nkan ta ba de so na a fin gbara wa niyanju na ni oro ta ba nso a fin a n keko nbe beyin ara le se n keko nbe la wa ta n seto na la n keko eni to ba n seto ti o ba keko ninu nkan to nso ko ti seto fun lati ba wa dasi number te ma pe wole si o na 0916 ipegan ti e tin wole 8931000 0916 8931000 ba wa gbe 0910915333 4893 hello 0915334893 0916 8931000 0916 8931000 0915 3343 4893 0915 Epike. Hello. Hello. Ah, Michelle, I'm a shake. 0915 3343 4893 Hello. Hello. Hello.
3: Hello, Ekuto.
0: Yes, hello, Lumba, how to say call, sir? Thank you, sir. Oda pe pe mi ti ra opa la wole. Hello. Hello. Lo wa sele bayi.
2: Yes, okay.
0: Se network ni ka pe ni bayi. Hello, bi a ba pada e ba wa try pada se ti gbo e se 0916-893-1000 or 0915-333-4893. Hello? Hello? Hello? Bí ẹ̀yìn ń gbọ́ wá o, àgbọ́ yín mà, àbí àgbọ́ yín o. 0911-33-33-893 0911-33-33-893 Bí a kẹ bá wa try ojú òpó mi,0915-333-893 or 0915-333-893 or 0911-33-33-893 or 0911-33-33-893 or 0915-333-893 or 0911-33-33-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or 0915-333-893 or ko se pa awon eyan o ni lo si le bo ko si agbara for now ko si agbara elomi de bi mi de agbara wa so nkan ta wa gbianju pe so da ka da won duro sile abi ka ni kon lo kose gege egbon nkan ti baba yen so le kan won ni pe to omo yen ba ti e ma lo kose ni pe ka bere ise to ma ko pe ko ma di pe nkan ta wo bi fe je ko se ohun lo lo se pe at the end of the day o ma gbe service ka gbe daddy nkan te ni kin se na mo ti ba yin se yi o mo ti gboran si yin lenu o na certificate yin lele so a wa sese lo se nkan to hun gangan fe so nkan ti I'm try lati so abi kini yen star resource
2: beni ati pe ki awon obi e je ma je ko ro mo sare so yin eyin t'olorun ti fun lori ofe lati ran won dss3 Lọrun to fun yin lori ofe yin o ma se le fun yin si e ma je ko sare re yen ma je ko nje wa di n to lagbara loju yin debi te ma ni pe oya iwo na lo sise wa ejo
0: tori pe life sese bere ni bayi
2: o se o se bere ni
0: life sese bere ni
2: o se bere ni
0: pe ona si jin bayi
2: ko
0: lo ko lo nsanu a jere won lagbara Olorun a ni se lasan a ni se lasan lagbara Olorun e won pe obi o le ma se ru wa la bayi lori omo keyan kan wa joko sibi kan pe obi o ni jere omo e ri pe Olorun a se kini Olorun a se ori iru oni ton Olorun a se mose tori pe obi ngbiyanju gidi gan ni se nipa ti akoko nipa ti owo nipa ti a lot of things obi e ngbiyanju obi na lemi na obi gidi ngbiyanju
2: ka je se se gbogbo obi lo bi
0: ah oro ojo mi niyan awon eyan po ti won fe pe wole sugbon oju opo yen se o nse bakan bakan gbogbo awa bi amo a o jere awon omo wa lagbara Olorun awon omo yi ti jawe won ti jade ss3 bayi won ti shezam gbogbo awon to de shezam na esi ayo le ma gbo lagbara Olorun gbogbo eyin omo tede ti jade ss3 e ma ro po ti tan sibe o ko ti tan sibe o irin ajo sese bere ni awon ti o se ma jae awon to struggle tori pe eje ka wo dada eje ka munu awon obi yen dun ka se nkan to ma dun mo won nu tori pe won ti gbianju igbianju won yen e ma je ka je ko ja sasan tori pe won ti forise laaro losan loru lale won ti gbianju eje ka munu won dun o gbe yin tede ma wo university na ejo e ma wole iwe tan ke lo kegbe kegbe e se bo si ye ke se
4: ori ni ma se doju ti no ba mi se kan
0: gbe yin baba yin mama biya bi omo ti wa biya ise lo si fe lo ko ko to di po te si waju e je ka bere lowo e pe ise wo lo nwo e ko nkin lo nwo e se bayi to fe se tori pe a orojo muso lokun akoko nlo e je ka ka se meeting ka pe ipade ki lo nwo e se lagbaja nisin to ti jade SS3 bayi kini nkan to fe se kini ise wo lo fe se tori pe oro university ko ti abi ko ti agbara ipa si se kini die kini nkan to fe se bayi so aso my dear aso fun yin aso kun e fun yin nkan to ba lohun fe se yen e je ka ran lowo ko se ta ba de se ran lowo lagbara olohun olohun a ja sayo fun lagbara olodumare tori akoko wa
2: e mo de tun fe be awo obi ise to nkan mo fe yan layo e kokko be ile da re soro ke mo ntele dare fe fun e ba olorun soro nipa e pe olorun ki lo ni fomo yi ko ma je pe e mo pe omode en to ba dun lo ma hun ehe so on to ba den trend lo ma fe follow
0: beni
2: omode to ba ti ri pe awon ore ohun phone lo nte won to fin rowo ti won ohun na fe lo be o de le ma je onu e ejo e kokko bere lowo eleda won leyin te ba wa bere e pe omo ke wa so pe nkan bayi la wa ro kini wo ro si ke wa jo so e de ma je ko re yin to ba ti bere ise yen o e ma so pe se oge o fun e lowo ni e ma fun ni tiyin tiyin yen gangan lo se pataki
0: fine te fe pe mi leyin eto 09092602588709026025887 titi dojo mejo ta tu ma fi pade lori ikanni West Radio 89.3 FM pẹlu eto akanda ida anu Ọlọrun ko ni fi wa sile o dabo.

mo ní alẹ́lẹ́lẹ́ mo ní mi ò gbọ́ kòròkòròdó rárá o. Àjíjì ń ò gbọ́ wọ̀sọ̀wọ̀sọ̀ kọ̀ǹkọ̀sọ̀. Àfàìmọ̀ ẹ̀ka wọ ọmọ sùn lébi ẹ̀yìn àfàìmọ̀ ẹ̀ ń rí ọ̀gbọ́n báyìí bí. Ní ẹkú ilé òní akí ara lé ẹ̀rìwá òun lákèrò ọ̀nà ẹ̀yìn Èkó bàbá nìyí o òun kì í pín ẹkú ilé lórí ètò ọmọ nìyí ọmọ nìdẹ.

kí gbogbo àwọn lọ́gàlọ́gàá nílé iṣẹ́ yìí pátápátá pé ẹkú ìfọmọnìyàn sí ẹkú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe o gíwáwa mo kí yín o alàgbà alàgbà ayọ̀ emmanuel ojo mo kí yín ẹkú iṣẹ́ o.

kí alàgbà olúwa tóbi owó ajé mú kí yín dáadáa ẹyin ẹkú ìfọmọnìyàn ṣe o. Mo kí mama wa dáadáa ìyá olóríire lady evangelist Lillian Bademasi aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ ìyá àti ẹni tó ní ilé iṣẹ́ nìyẹn olùdásílẹ̀ ilé iṣẹ́ yìí West Radio 89.3 FM. Mo kí yín o ẹkú ìfọmọnìyàn ṣe o.

ọmọ tó bá rántí òbí rẹ yóò mọ san dalẹ. N ò tí ì rẹni bá ń dákọ àwọn olórin àwúrèbé o. Olórin fújì pọ̀ lọ sáàsá làlà ní gbogbo wọn àlájì àlájì wọn. Alhaji Wasu Aide. K1 the optimist. Oh, I'm back. Optimist, oh, I'm back. Hey, three letter number. Olorin awurebe eni olorin awurebere awurebe meta eje ka gbo eje ka mo eje ka toju awon obi wa daada gbogbo eyin te larugbo nle ilu bi to wa ko jina sile o tori pe kini ero le won bembe to le fi pe awon obi re ba mi salafia le wa ya mi salafia le wa mi na ni pe wale ma wa yoju si yin nti mo fi ranse e ba nfo mu die na mo se tun bo je ki awon obi re ki won mo pa won na bimo ni ojo ale awon obi omo ni won ma sun le lowo je ka awon obi re je ki won pa won na bimo 0916893133 4893 0911333893 893 Ile ise egbohun sabe bayi nikan ni won ti ma n gbo won.

Ọ̀dà o ẹjẹ́ kí n já lọ mi fúnra mi o alàgbà olúwa káyọ̀dé láti kú ọlá ẹ̀gbá òjò kọ́ o tí a bá ní aránmọ lákàrà àkàrà délé sí mọ ó dí ẹyìn ní o ẹ rí wípé àkọ́pẹ́ òun làrán lọ láti lọ kọ́ ó dí ẹyìn ní o tó bá ti kọ́ tán sẹ́wẹ̀ pé ó dí ẹyìn ilẹ̀ ní ń bọ̀. Ó dí ẹyìn ọkọ̀ délẹ̀ náà kí ẹ ń tọ́ lọ ọkọ̀ pẹ kó tó wálé kó tó délẹ̀ ṣẹgbọ́n ó dí ẹyìn ní o ẹ̀ṣẹ́ o. Ẹgbọ́n ìkejì yìí o àlọ́ o àlọ́ ọmọ pupa bọ́ sódò ọmọ dúdú lọ jáde ọmọ pupa bọ́ sódò ọmọ dúdú lọ jáde kí ni o.

ìtàn wa fún tòní. Àlọ́ onítàn tòní ọmọ dá lórí olórí ọmọ dá lórí ìjàpá àtàparùmọ̀ ni o. Ìjàpá tìrókò ọkọ yẹn níbo òun àtàparò. Àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n o, ọ̀rẹ́ tímọ́tímọ́ gbà ni wọ́n ọ̀rẹ́ kòríkòsùn. Àwọn méjèèjì náà sì ní iṣẹ́ àgbẹ̀ làwọn náà jọ ń ṣe o. Ìjàpá ju àparò lọ, ó tún lówó lọ́wọ́ ju àparò lọ o. Nítorí gbogbo àwọn ìjàpá rọra yìí ṣe pé ó jù lọ, ó tún wá lówó, ẹni pé ìgara rẹ̀ ó wà á pọ̀ jù. Àparò bí wọ́n bá ń lo oko òní rẹ̀ rú tẹ̀lé lẹ́yìn. Tí mo sọ fún pé ọ̀rẹ́ náà méjèèjì, àgbẹ̀ náà méjèèjì, wọ́n jọ ń dáko pọ̀ ni. Ìgbà tí wọ́n bá kéré oko tán tí wọ́n ń lọ lé àparò ní ìjàpá ọmọ sẹ́rù lú o, òní ò nìkan mọ̀ rú sọ ń wájú. Kábúlé kejì abúlé àwọn ìjàpá àtàparò yìí, àwọn ẹyẹ ló ń gbé bẹ́ẹ̀. Àwọn ẹyẹ abúlé ó jìnà díẹ̀ sí abúlé ìjàpá àtàparò. Àwọn ẹyẹ wọ̀nyí àwọn níbi tòlótòló sẹmọ tòlótòló yìnbọn dínkù ẹ ẹtù adìẹ pẹpẹyẹ ẹyẹlé àwọn ni jọ ń gbé ìlú kan náà. Àgbẹ̀ làwọn ẹyẹ náà ṣùgbọ́n àgbẹ̀ tiwọn aláfọwọ́sowọ́pọ̀ ni o. Ìyẹn ni wípé àwọn ẹyẹ wọ̀nyí wọ́n jọ kórajọpọ̀ lójú kan náà pé àwọn ọjọ́ máa ṣàpà àgbẹ̀ àwọn ọmọ sépọ̀ bóyá gan làwọn èèyàn rí tá a fi dá cooperative society tá a fi dálẹ̀. Àwọn ẹyẹ yìí wọ́n pawọ́pọ̀ wọ́n jọ ń ṣiṣẹ́ àgbẹ̀. Wọ́n gbin yangàn, wọ́n gbin ọkà, bàbà, èrè àtàwọn èso míì, ìtẹ́yẹ ń jẹ òun ni wọ́n gbìn. Wọ́n a sì máa bá ara wọn ṣe kíní o, aláfọwọ́sowọ́pọ̀ ni gbogbo wọn jẹ́. Oko kan náà gbogbo wọn ń dá. Ẹ rí pé téèyàn mẹ́wàá bá ń ṣe yóò ju téèyàn méjì lọ. Ìjàpá àtàparò wá gbọ́ròyìn àwọn ẹyẹ wọ̀nyí. Ntí wọ́n ń gbọ́ ni wípé wọ́n ń lówó gan o. Owó fi lé wọn ṣèbùgbé. Torí pé aláfọwọ́sowọ́pọ̀ ni wọ́n fi ṣe. Ìjàpá wá gbọ́ pé wọ́n pè án lówó pé owó ń bẹ lọ́hùn ara ẹ̀ bù má ẹ̀mọ̀ pé ìjàpá ọ̀kan jù ni ara rẹ̀ bù má sọ. Oníbò ń bá lè dasẹ́pọ̀ máwọn ẹyẹ wọ̀nyí àjẹ́ pé òun wà ní wúrídìí wọn wà jí owó wọn wà dé gan nu. Náà wá dẹni tó lóko tó lókìkí lágbègbè gbogbo ló mọ wọn bá ló mọ ìjòyè ọmọ òun torí pé owó òun wà tí a yarọ. Ìjàká bá pàparò onítorí wá àparò a mọ̀ tún sún gẹ̀rẹ̀gẹ̀ sí bòmí a tún wá sí a sì lọ sọ́nà bòmí o. Àwọn ẹyẹ tòlótòló wọn darapọ̀ wọn ń ṣiṣẹ́ àgbẹ̀ ńbì kan jẹ́ a lọ darapọ̀ mọ́ wọn mo gbọ́ pé owó ń bẹ ńbẹ. Ìjàpá àtàparò ìjàpá sọ fún ìyàwó rẹ̀ pé tó ìwọ ìyàwó mi ń ní mú ọ lọ báyìí jẹ́ kí n lọ bẹ̀ kí n lọ bẹ̀ bá ṣe rí ná bọ́ bá ṣe rí a padà wá mú ọ ṣùgbọ́n a mọ fi nǹkan ránṣẹ́ sí ọ. Ìjàpá àtàparò wọn bá di gbádàgbọ́n wọn ó di ìlú ibi táwọn àwọn ẹyẹ tí wọn àwọn ẹyẹ oní aláfọwọ́sowọ́pọ̀ yìí ó di gbọ̀ ó di ìlú ibi tí wọn wà. Ìgbà tí wọn dárin wọn sẹ́mi pàparò rèé ẹ̀yà wọn náà ni ṣùgbọ́n ìjàpá ìlò ń fìdí mọ́ jùlọ tọ̀rọ̀ rẹ̀ tímọ́tímọ́ ni wọ́n. Ìgbà tí wọ́n dárin àwọn ẹyẹ wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ o wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ń pẹrẹ o.

0: ìjàpá ọmọ gbogbo agbára rẹ lọmọ fi ń ṣiṣẹ. Àwọn ẹyẹ wá yẹn pé olókun àti ṣiṣẹ inú wọn dùn láìpẹ́ wọn fi ṣe alábòjútó wọn ọ̀gbìn wọn gbogbo wọn fi ṣe kọmíṣánná ìjàpá alábòjútó ẹni tẹ́ mọ bójútó gbogbo ọwọ́ ṣe ń yá sí bówó ṣe ń wọlé sí bí wọn ṣe ń tajà tí owó ń wọlé ìjàpá ni wọn fi ṣe alákòóso bẹ ẹyin àǹtí mi wọn rẹrìn. Wọ́n ní ìjàpá náà wọ́n fi àwọn alákòóso ni wọ́n fi ìjàpá ṣe o. Alábòjútó ohun ọ̀gbìn àti ìrè oko. Ìgbà tó dépò yìí ó bẹ̀rẹ̀ sí bú yanga ó bẹ̀rẹ̀ sí kó èrè ata ọkà bàbà ó fi rán àpá lọ sí ọ̀dọ̀ ìyàwó rẹ̀ nílé àwọn ẹyẹ kò sí rí. Ṣùgbọ́n àwọn ẹyẹ wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ sí fúra pé ó dàbẹ́ ni pé owó wa ti ń dín o gbogbo bá a ṣe ń tajà ó ti ń dín kí ló ṣẹlẹ̀ o. Àwa rí pé àparò kò ṣe déédé mọ́ láàrin àwọn. Òní orí fífọ́ ọ̀la òtútù ni. Yóò mọ gbà yìí ni òun ò lè wábi iṣẹ́ lónìí tọrọ ọ̀gá rẹ̀ ti rán lọ lílọ kó oúnjẹ fún ìyàwó tiẹ̀ ìyún ìjàpá ni wọ́n bá parọ́ pé tó òtútù mú mi o n ò lè wábi iṣẹ́ lónìí sọ̀rọ̀ rẹ̀ kúkú alábòjútó dẹ̀ tẹ́lẹ̀. Ìgbà tó ṣe wọ́n bẹ̀rẹ̀ sí sọ títí tí wọn ò mọ̀ ráparò mú o wọ́n sọ títí tí wọn ò rí mú. Ọwádìí lọ́jọ́ kan adìẹ kan ló mọ̀ sábà ó yí ẹyin sí sẹ́gbẹ́ ìrònà kan ló yí ẹyin sí ó wá sàbàlẹ̀ lórí ó sì pé adìẹ tó bá fẹ́ sàbàlẹ̀ ẹyin lórí wọ́n bá lérí ẹyin báyìí ni ẹ wá ń wò ni wá ń wò ọ̀kan lọ́wọ́ títí ẹnìkan rú ẹrù eléwo lè yí tó ń rẹrù lọ yìí èwo lè yí tó ń rẹrù lọ yìí. Ẹrù tí àparòrù ọkọjá bẹ́ẹ̀ bàǹbà bàǹbà lórí. Lọ́gànjọ́ òru ta ní àárẹ̀ rú kí lọ́gànjọ́ òru lọ́sàwó ó wò ó fín dáadáa ni àparò mọ̀ rèé. Adìẹ bá ní tò àparò ìbọn ọ̀nà lásìkò yìí láàjìnjìnjìnjìn nìkùn yìí ìbò lọ ń lọ o tí wọ́n tẹ́rù orí rẹ ìbò lọ ń lọ. Kí ló rù níbo lọ ń lọ àparò kò lè fọhùn. Wọ́n bẹ̀rẹ̀ sí bẹ adé pé kọ́ mọ̀ pariwo òun alábàáhùn ló ràn níṣẹ́ adìẹ fi àkékọ́rí o ọ bá gbẹ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ gbogbo àwọn ẹyẹ wọ́n bá yàdé wọ́n gbẹrù lórí àparò wọ́n bẹ̀rẹ̀ sí lù ú àparò ń ké pé èmi lákì oró ẹyẹ èmi lákì oró ẹyẹ èmi lákì orí ẹyẹ èmi kò jalè rí ẹyẹ èmi kò gbówó rí ẹyẹ ìjàpá ló ràn mí níṣẹ́ ẹyẹ. Àparò fi gbogbo ọ̀nà bẹ́ẹ̀ àwọn ẹyẹ sà ń gbà lójú wọn ń gbà ní mú. Wọ́n ń ti lọ̀pọ̀npọ̀n wọ́n níbi orí ọgbà ńsú níbi ọkẹ́rù lọ padà síbi tó o ti wá. Ọwọ́ wọn ti tolè lọ́gànjọ́ òru kọ́hún bí. Wọ́n máa lọ pè ìjàpá tọ́jà alábòjútó ètò wọ́n ní ìjàpá ń gbọ́ ṣé wọ́n lọ rán àparò ń ṣẹ́. Ìjàpá ní òun kẹ̀ òun kọ́ o ilé lòun sùn sí o òun ọmọ bó ṣe rìnrìn rẹ o lílù ní kẹ ẹlú dáadáa ó lè ní ọba òun lórúkọ jẹ́ ẹlú dáadáa. Àwọn ẹyẹ bẹ̀rẹ̀ sí lu àparò wọ́n gbé lulẹ̀ wọ́n faṣọ rẹ̀ yí ẹrẹ̀ gbogbo rẹ̀ pọ́n kokoko nígbà tí wọ́n lù tó tẹ́ wọn lọ́rùn tán wọ́n mọ̀ lé soko pé kò gbọ́dọ̀ dáàrin àwọn mọ́ o ìtìjú kò sì jẹ́ káparo lè padà sí ìlú rẹ̀ mọ́. Torí tó bá padà á lù kí ní òpó lè ń padà ọ̀rẹ́ rẹ̀ dàtí hàn jọ lọ. Wọ́n lù ú wọ́n ní ẹ má wulẹ̀ pa ẹ sá lè kúrò láàrin wa ẹjẹ́ ọmọ bí ọ bá wò ẹni kó máa lọ. Ìdí nìyí o tásù àparò fi pọ́n kukuku o torí wọ́n gbé yílẹ̀ wọ́n gbé yé ruku dáadáa aṣọ rẹ̀ pọ́n kuku ẹ̀ ń bá má àparò a rí pé aṣọ àparò ọ̀pọ̀n kukuku ni. aru omo le pada lu bi o ti wa mo o tori pi tori itiju egbo ngbo ba de bi o ti wa lai de po ko oro wa wa ni ki lo wa se ore ire te ejo lo nbo lo wa ataru ba de runu go upo laarin ilu o de runu go aparo se dironu gbore o to di pe aparo le gba rin ilu mo ki wa ni tan yi alo yi ki lo ko wa alo yi mo ko wa ni tan o mo ko alogbon to po o akoko alo yi ko wa pe ei ka ma ru abajade onkon ta ba fe se o on to ba fe se ma ru abajade re arakunrin arabirin on to ngbe o loke lati se o abajade re kini o yori si fun o bene kan ba ra oni se kan e o ye ko rori o ko si woye pe iru se eleyi ba o lo se ri iru palara wo ni o mu wa ba mi se se to ran mi le boruko mi je ni abi bo itan ti ko pe ka ma ni arojile nu gbogbo ti a ba fe se arojinle eje mo larojinle o onkon ta ba fe se eje ka larojinle eje gbon teni fe wi o hello ah to eje alomire o gbangbalaka o eje alomire o gbangbalaka o bi nba paro ka agbenu mi ko modun o sugbon ati nba paro agbenu mi nidun o eni tun pe wa ko saye lati gbe mo o odun abi odun odun
1: nagbe ke to ti tori owo oke
0: tu adupe fun eto toni o omo ni ye omo de fun ojo toni
1: no fi le sile o
0: gbogbo eyin te ba wa dasi adupe lowo yin gbogbo eyin le fe patapata ka kiri agba nla aye ateyin te le wole mu ki yin ese o
1: orin ete opolo to wo bi
0: ki o ni mero mi fun ti role oni alagba eri o duro gbagba temi o se mu dupe o
1: tutu to ba si yo
0: pe namba ileye eto yi fun ipolowo oja ati fun awon mi te ba fe
1: 08051311693
0: bita ori eto toni moni yi o lagbara olo ti dojo meje lagbara itimare eyin etite e fin gbe wa lafia no yin ko mo ni di o awa na ta meto wa opolo wa o le joba o owo te na te fin ra card te fin pe wa ah e mo ri se o oja yin o mo ta o uruko timi ni Afolabi Kande Eko baba o afinju olowo ori oko ifojowo emi ni mo se yin pele o to ba tun dojo mejo a tun ma pade ipade wa o di wo bi ojoro odojo mejo.
2: The program you just listened to is a repeat broadcast. Thank you for listening. God bless you.
3: Not just another radio station. Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.

Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣiṣọ́ lójú àgbéǹde ètò ìlànà ìsanwó tuntun. Eléyìí tí ó mú kí ọwọ́ iṣẹ́ kó láǹfààní àti máa yá káàkiri àwọn ilé-iṣẹ́ àti àjọ. Ilé-ìgbìmọ̀ aṣòfin ṣàlàyé àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdásí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lórí ìṣàkóso ètò ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ nílẹ̀ yìí. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ọjọ́ kìíní oṣù keje fún ètò bíbẹ̀rẹ̀ ṣíṣe àmúlò ètò tó ní ṣe pẹ̀lú owó oṣù òṣìṣẹ́ fẹ̀yìntì òní màdámàdá fáwọn òṣìṣẹ́. Àjọ NECO ní ṣe àtújáde ètò ìsì ìdánwò fún ìdánwò bẹ́ẹ̀kẹ́ ọdún 2026 nígbà tí wọ́n sì ṣètò ọjọ́ fún àtúnjókòṣe ìdánwò fáwọn tí ò rí ṣe tẹ́lẹ̀. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣiṣọ́ lójú àtúnṣe ètò ìlànà ìsanwó oyún IPPIS, eléyìí tí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀, eléyìí tí a mọ̀ sí gẹ́gẹ́ bí ohun tí wọ́n ti ṣètò fún àmúlò àwọn òṣìṣẹ́, eléyìí tí ó sì mú kí ìyàtọ̀ àti ìgbélárugẹ tó ń ti àkóyawọ́ kó lè láǹfààní àti débẹ̀ ètò iṣẹ́ láwọn ilé-iṣẹ́ àjọ àti ẹ̀ka tó jẹ́ ti ìjọba lórílẹ̀-èdè yìí. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ètò kan eléyìí tí wọ́n pín ṣe, ẹni tí ṣe olórí òṣìṣẹ́ ìjọba àpapọ̀ abilékọ Didi Esther Wilson-Jack ló ṣiṣọ́ lójú ètò náà, eléyìí tó sì ń jẹ́ kó di mímọ̀ wípé èyí ló ń ṣàmì ìgbésẹ̀ eléyìí tí ó ní ṣe pẹ̀lú àyípadà lẹ́ka ètò iṣẹ́ ìjọba àpapọ̀, eléyìí tó sì wà láti ṣètò èrò lágbára fáwọn òṣìṣẹ́ ìjọba àti láti mú àdínkù débàwọn ìlànà kọ̀ọ̀kan lẹ́nu iṣẹ́ ọ̀hún. Ó ṣiṣọ́ lójú ọ̀rọ̀ wípé àwọn ètò yìí ò ní pé wọ́n ti yà sọ́tọ̀ lásìkò ètò àwọn ọ̀sẹ̀ òṣìṣẹ́ tọdún 2026 nílùú Àbújá lónìí, nígbà tí wọ́n pé wọ́n ní yà sọ́tọ̀ fún àti mú kí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ kí wọ́n láǹfààní àti láti ṣe àmójútó àwọn ìgbésẹ̀ àti ètò iṣẹ́ wọn tó fi mọ́ ohun tó ní ṣe pẹ̀lú àlàkalẹ̀ owó sísan, àwọn nǹkan ìsinmi lẹ́nu iṣẹ́ àti àwọn nǹkan míì eléyìí tí wọn yóò láǹfààní láti máa gbà.

ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ti ṣiṣọ́ lójú ọ̀rọ̀ wípé àwọn ìgbésẹ̀ àti àwọn aláṣẹ ìjọba àpapọ̀ ò ní pé ó ṣe é ṣe kí a máa dá sí àwọn ìgbésẹ̀ àti ètò ìṣàkóso ọlọ́pàá ìbílẹ̀ lábẹ́ àwọn ìgbésẹ̀ àti tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin eléyìí tí a pe wọ́n mú ẹnu bà lórí ètò òfin ọlọ́pàá ìpínlẹ̀ tí a ṣe ìṣẹ̀dá lọ́dún 2026 yìí nígbà tí a léwájú nínú ètò ìjíròrò lórí àbá náà adarí ilé sẹ́nẹ́tọ̀ ọ̀pẹ̀mí bámidélé lánàá ṣiṣọ́ lójú ọ̀rọ̀ wípé àbá náà wọ́n ní pé ó ti yà sọ́tọ̀ àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan eléyìí tí a pe wọ́n ní ó lè mú kí ìjọba àpapọ̀ kí a dá sí àwọn ìgbésẹ̀ ìṣàkóso eléyìí tó ní ṣe pẹ̀lú ọlọ́pàá ìpínlẹ̀ nígbà tí yóò sì wà láti máa dáàbò bo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ wọn gẹ́gẹ́ bó ti ṣe sọ ìdásí ìjọba àpapọ̀ wọ́n ní pé yóò wáyé lábala àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan nínú eléyìí tó ti lè fẹ́ ní ṣe pẹ̀lú mímọ da omi àlàáfíà ró tàbí àìsí àyè fáwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí láti ṣiṣẹ́ bó ti tó àti bó ti yẹ eléyìí tí a pè wọ́n ní àwọn èèyàn kọ̀ọ̀kan wọ́n ní pé wọ́n lè fẹ́ máa ṣàmúlò wọn nípa títẹ ìtọ́ àwọn ènìyàn kọ̀ọ̀kan lójúmọ́lẹ̀ tàbí nípa lílò fún ìgbésẹ̀ ètò ìdìbò tó lè mú kí àlàáfíà orílẹ̀-èdè kí ó mọ̀ dín tí wọ́n mọ̀ dúnkokò mọ́ lásìkò tí wọ́n bá dá sílẹ̀ tán. Aṣòfin Bámidélé ṣàlàyé wípé irú àwọn ìgbésẹ̀ àti ìdásí yìí òun ló gbọ́dọ̀ gba àṣẹ látọwọ́ ẹni tí ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí a pe yóò sì ní wọn ba gbèdéke àti àsìkò eléyìí tí gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò fi láǹfààní àti lọ. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ọjọ́ kínní oṣù kejì ọdún tá a wà yìí fún bíbẹ̀rẹ̀ ètò owó oṣù òṣìṣẹ́fẹ̀yìntì onímọ̀dámọ̀dá ìyún contributory pension scheme eléyìí tí a fún àwọn òṣìṣẹ́ eléyìí tí a gbà sẹ́nu iṣẹ́ eléyìí tó jẹ́ ti ìjọba lọ́jọ́ kínní oṣù kínní ọdún 2025 alága fún ẹ̀ka ètò iṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ honorable Tunji Rafiu Adekunle òun ló ṣiṣọ́ lójú èrò yìí lásìkò ìpàdé àti ìjíròrò tó ní ṣe pẹ̀lú àwọn tó ń bẹ ní ìpinnu ìṣàkóso owó oṣù òṣìṣẹ́fẹ̀yìntì eléyìí tí a pín ṣe nílẹ̀ ìbàdàn òun ló jẹ́ kó di mímọ̀ pé gbogbo ètò ló ti tò fún ètò iṣẹ́ yìí àti ṣíṣe àtòjọ àwọn tọ́rọ̀ kan honorable Adekunle ló ṣàkàwé ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ipa pàtàkì láti rí pé wọ́n ṣe ààbò tó tọ́ fáwọn òṣìṣẹ́fẹ̀yìntì lọ́jọ́ iwájú eléyìí tó sì jẹ́ wípé ètò náà òun yóò mú kí ìfàyàbalẹ̀ kó wà fáwọn tọ́rọ̀ kan nígbà tí wọ́n mọ̀ ṣiṣẹ́ sìnlú pẹ̀lú irun dúdú lásìkò yìí ó sọ̀rọ̀ ìdánilójú sí ti àwọn òṣìṣẹ́ náà wípé ètò yìí òní ni wọ́n yà sọ́tọ̀ láti ṣe ètò ìrólágbára tàbí eléyìí tí a pé wọ́n ni yóò wà fún ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ náà tó sì jẹ́ kó di mímọ̀ pé ètò náà òun ni a pé wọ́n ni a ti ṣe àgbékalẹ̀ àwọn ìlànà iye tí wọ́n mọ̀ dá lóní mọ̀dámọ̀dá pẹ̀lú ètò àkóyawọ́ àti ohun tó ní ṣe pẹ̀lú àǹfààní tí wọn yóò jẹ káàkiri ìgbésẹ̀ wọn gbogbo. Àjọ tó wà fún mímọ̀ ṣe ìgbógun ti ìwà tí ò tọ́ láwùjọ àti àwọn ìṣẹ̀ míì ICPC òní ó ti wọ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasir Ahmed El-Rufai àti ẹni tó ti gbà kan rẹ́ jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí ìyàn Jimmy Lawal lọ sí àti àwọn èèyàn márùn-ún míì lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn owó bílíọ̀nù mẹ́jọ ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ eléyìí tí a pín wọn ní aná lórí àwọn owó àwọn kámẹ́rà tí a pín fi ń ṣe ìka nǹkan sílẹ̀ eléyìí tí a pín wọn ní wọn ṣe ìgbésẹ̀ rẹ̀ lásìkò tó wà gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Kaduna. Àjọ náà ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ìtẹ̀jáde yìí lónìí nígbà tí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ẹni tí wọ́n pè lẹ́jọ́ náà ni wọ́n lọ síwájú adájọ́ Awau Buhari eléyìí tí ó ń jókòó ní ilé ẹjọ́ gíga àpapọ̀ tí wà ní ìpínlẹ̀ Kaduna. Gẹ́gẹ́ bí àjọ náà ti ṣe sọ wọ́n pé àwọn ẹ̀sùn mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n pè wọ́n ní wọ́n ṣe àtòjọ rẹ̀ tí wọ́n sì ṣe àtúnṣe sí òun ló ń sùn lórí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣe ìwà ìbàjẹ́ fífẹ̀yìnpọn owó àti àwọn ẹ̀sùn míì tẹ̀lé ètò farapẹ́. Gẹ́gẹ́ bí àjọ ICP ṣe sọ wọ́n pé El-Rufai lásìkò tó jẹ́ gómìnà òun ló bọwọ́ lu àwọn iṣẹ́ àkànṣe kan fún rírà ètò ìṣàgbékalẹ̀ àti bí wọn yóò ti ṣe ṣàmúlò pínpín àwọn nǹkan wọ̀nyí ní ìpínlẹ̀ Kaduna àti àwọn agbègbè rẹ̀ pẹ̀lú owó tó lé ní bílíọ̀nù mẹ́jọ náírà fáwọn iléeṣẹ́ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Singularity Network Security Limited. Àjọ náà jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ náà wọ́n ní pé wọ́n ní wọn kò ní ìrírí tó tó tàbí àwọn àmúyẹ eléyìí tí wọ́n fi lè gba irú iṣẹ́ àkànṣe eléyìí tí owó rẹ̀ tó tó bílíọ̀nù lọ́nà mẹ́jọ náà.
àjọ tí ń ṣètò ìdánwò nílẹ̀ yìí NECO ló ti ṣe àtújáde ìdánwò eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kọ ìdánwò àṣewọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga àgbà ìyàn ti bẹ́kẹ̀ eléyìí tí wọ́n pè wọ́n ní tó jẹ́ tọdún 2026 nígbà tí wọ́n pè àwọn tó lé ní àwọn tó dín díẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà igba òní pé wọ́n kọ ìwé tí wọ́n sì jókòó ṣe ìdánwò náà káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà ìrírí tó tó tàbí àwọn àmúyẹ eléyìí tí wọ́n fi lè gba irú iṣẹ́ àkànṣe eléyìí tí owó rẹ̀ tó tó bílíọ̀nù lọ́nà mẹ́jọ náà. Àjọ tí ń ṣètò ìdánwò nílẹ̀ yìí NECO ló ti ṣe àtújáde ìdánwò eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kọ ìdánwò àṣewọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga àgbà ìyàn ti bẹ́kẹ̀ eléyìí tí wọ́n pè wọ́n ní tó jẹ́ tọdún 2026 nígbà tí wọ́n pè àwọn tó lé ní àwọn tó dín díẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà igba òní pé wọ́n kọ ìwé tí wọ́n sì jókòó ṣe ìdánwò náà káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí àjọ NECO ti ṣe ṣàlàyé wọ́n pè èsì ìdánwò náà ní abọ̀wọ́lò tí wọ́n sì tún síta bí lẹ́yìn tí wọ́n pè wọ́n ní wọ́n ṣe gbogbo ìpàdé tó tó àti eléyìí tó yẹ ní olú-iléeṣẹ́ àjọ náà ti ń bẹ ní ìlú Mina ní ìpínlẹ̀ Niger nígbà tó ń sọ̀rọ̀ lásìkò ìpàdé náà alákòóso fọ́rọ̀ ètò ẹ̀kọ́ náà ni ẹ̀ka tó ń sọ ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí dókítà Fọlákẹ́ Ọlátúnjì David ẹni tó ṣojú mínísítà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá òun ló sọ̀rọ̀ tó sì fi ìdùnnú rẹ̀ hàn lórí ìgbésẹ̀ ètò ìdánwò náà àti gbogbo ìlànà tí wọ́n ṣe lórí bí wọ́n ṣe tú èsì ìdánwò náà jáde. Àjọ náà jẹ́ kó di mímọ̀ wípé ètò àtúnjókòó ṣe ìdánwò òun ló wà fáwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n pín wọ́n ní wọn kò láǹfààní àti kópa tàbí ṣe dáadáa bó ti tọ́ nínú ìdánwò ti ìmọ̀ ìṣirò ìmọ̀ èdè gẹ̀ẹ́sì àti àwọn alájọṣepọ̀ àwọn ètò iṣẹ́ wọ̀nyí. Gẹ́gẹ́ bí àjọ NECO ti ṣe sọ wọ́n ní ìgbésẹ̀ náà ló sì fi àyè gba fáwọn tán fẹ́ jókòó ṣe ìdánwò náà ní àǹfààní láti ṣe àtúnṣe lórí gbogbo àwọn àkùdé tí wọ́n ní nínú ètò ìdánwò náà. Bẹ́ẹ̀ ò bá gbàgbé ètò ìdánwò yìí wọ́n ní pé wọ́n ní wọ́n ṣe ní ogúnjọ́ oṣù kẹrin ọdún 2026 eléyìí tí wọ́n sì tẹnu ẹ̀ bodò lọ́gbọ̀njọ́ oṣù kẹrin ọdún tí a wáyé.

Ilé-iṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti fi tó àwọn aráàlú létí lórí ìgbésẹ̀ àwọn gbájúẹ̀ kan àti àwọn oníwọ̀ ọ̀daràn. Eléyìí tí wọ́n pè wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ sí ni tọrọ owó lábẹ́ àsíá kan eléyìí tí wọ́n pè ní àtò ìṣayẹyẹ àwọn àyájọ́ ọjọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ìyàn NATCEL lọ́dún 2026. Nígbà tí wọ́n sì ń lagun ìkìlọ̀ sí ti àwọn aráàlú àti ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wípé kí ẹ má ṣe fetí sílẹ̀ láti gbọ́ irú àwọn ọ̀rọ̀ báyìí torí wípé àwọn ọ̀rọ̀ yìí ni kò jáde láti iléeṣẹ́ náà. Nínú àtẹ̀jáde léètí wọn sún síta látọ̀dọ̀ àwọn àjọ yìí léètí wọn sì jẹ́ kó di mímọ̀ nílùú Àbújá látọ̀ ẹni tí ṣe àdélé ọ̀gá àgbà fún ẹ̀ka ètò ìbáraẹnisọ̀rọ̀ Colonel Apollonia Anele, ọ̀pọ̀ iléeṣẹ́ ọmọ ológun ló ṣàlàyé wípé àwọn èèyàn wọ̀nyí òní ń dímọ́ pẹ̀lú bí wọ́n ṣe ń kọ àwọn ayédèrú àwọn lẹ́tà tó ń ti àbá tó fi mọ́ ìgbésẹ̀ tó ní ṣe pẹ̀lú ìbéèrè fún àwọn èèyàn láti wá ṣe alágbàtẹrù fáwọn lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn ètò tán fẹ́ ṣe. Eléyìí tó sì jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn lẹ́tà wọn wọ̀nyí tàbí àbá náà ni kò wá láti ọwọ́ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ológun jẹ́ kó di mímọ̀ wípé ètò yìí fún ọdún 2026 òun ló jẹ́ àwọn ètò tí wọ́n pe yóò wáyé láàrin ọjọ́ kìíní oṣù keje sí ọjọ́ kẹfà oṣù keje ọdún 2026 láti ṣàmì àyájọ́ ọjọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí tí wọ́n pe wọ́n ni yóò sì wà pẹ̀lú ìlànà à ń tẹ̀lé gẹ́gẹ́ bí àwọn ìgbésẹ̀ tí wọ́n ti yà sọ́tọ̀ láti ṣàmúlò fún ọjọ́ náà. Kò dín ní èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ tí wọ́n jẹ́ àwọn ògowẹ̀rẹ̀ tí wọ́n pe wọ́n ni wọ́n ti gba ẹ̀mí lẹ́nu wọn nígbà tí àwọn èèyàn bíi 16 sì ti di ẹni tí wọ́n ń dòlà lásìkò yìí lẹ́yìn tí wọ́n fara ṣèṣe nígbà tí ilé alájà mẹ́ta kan eléyìí tó ní ṣe pẹ̀lú ibi tí wọ́n ti ń tajà tí wọ́n pe ó dà wó ní ibùsọ̀ Olúti ní ojú ọ̀nà Old Ojo Road ní agbègbè Alákìjà ní ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n pe wọ́n ni ó ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn tó jẹ́ olùgbé lágbègbè náà eléyìí tí wọ́n pe wọ́n ni ó ń ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ ń wáyé ní ìkọwọ́ aago mẹ́wàá àárọ̀ lónìí lẹ́yìn tí wọ́n pe wọ́n ni ẹnìkan tó jẹ́ tó ní ọkọ̀ ojú omi àti àwọn oníbàárà rẹ̀ tí wọ́n dé sẹ́yọ ẹnu iṣẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ṣe lójoojúmọ́ wọ́n sì ṣe àkójọpọ̀ rẹ̀ wípé ilé ìtajà náà eléyìí tí wọ́n pe wọ́n ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ẹ̀rọ amúnáwá àti àwọn ibi tí wọ́n ti ń ṣètò àwọn nǹkan ẹ̀rọ ayélujára tó fi mọ́ àwọn nǹkan míì tó ní ṣe ibi tí àwọn èèyàn ti ń gba owó òní pé ó ti bẹ̀rẹ̀ sí ní fi àmì pó fẹ́ dàwó lulẹ̀ hàn láti nǹkan ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pe wọ́n farapa láti rí àwọn ògo wẹrẹ eléyìí tí wọ́n pe wọ́n sì ń bẹ nínú àwókù ilé náà níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbésẹ̀ ìdóòlà gẹ́gẹ́ bí ìròyìn yìí bó ti ṣe gbé jáde.

0: àwọn tí wọ́n ṣètò ìdóòlà lóríṣiríṣi wọn láti rí àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó iléeṣẹ́ panápaná àti ìdóòlà ti ń ṣẹlẹ̀ iléeṣẹ́ ọmọlógún ẹ̀ka tó ń rí sọ̀rọ̀ ètò ìṣàkóso ìkọ́lé ní ìpínlẹ̀ Èkó tó fi mọ àjọ tó wà fọ́rọ̀ ètò ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti àwọn ikọ̀ míì tí wọ́n ṣiṣẹ́ ìdóòlà náà lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe gbé ìròyìn náà jáde lásìkò tí a wà yìí. Àkójọpọ̀ ìròyìn lẹwa fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ̀lẹ́ jẹ́ ká bojú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn láti mọ fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣiṣẹ́ lójú ètò ìlànà ìsanwó tuntun míì eléyìí tí a fi ń ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ lẹ́ka àti ilé iṣẹ́ tó fi mọ́ àwọn àjọ tó jẹ́ ti ìjọba. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ti ṣiṣọ́ lójú ọ̀rọ̀ wípé àwọn aláṣẹ ìjọba àpapọ̀ ni ó ṣeéṣe kí wọ́n máa dá sí ètò ìṣàkóso ọlọ́pàá ìpínlẹ̀ láwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan nígbà tí wọ́n bá nílò àwọn ìgbésẹ̀ àti akitiyan látọ̀dọ̀ àwọn tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn elétò ààbò ọlọ́pàá gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ètò ìdásílẹ̀ òfin ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde ọjọ́ kìíní oṣù keje ọdún 2026 fún ọjọ́ eléyìí tí ètò owó oṣù òṣìṣẹ́fẹ̀yìntì onítìmọ̀dámọ̀dá yún CPS eléyìí tí ó bẹ̀rẹ̀ fáwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí wọ́n gbà ṣe lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún 2025. Bákan náà lọ́mọ fún yín pé àjọ NECO ni a ti kéde èsì ìdánwò fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ bọ́ sí yàrá ìkẹ́kọ̀ọ́ kìíní ti onípele ti àgbà ìyún SS class eléyìí tí wọ́n pe wọ́n ní ṣe ètò ìdánwò lóṣù kẹrin ọdún tí a wà yìí. Èyí ló pin ìròyìn lẹ́wà fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn lọ́wọ́ látọwọ́ Kẹ́mi Sọ́lá Williams. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wells Radio 893 nígbà tí ẹ lè fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wells Radio 893 FM fanpage. Bákan náà lè lè gbé wa sọ́wọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com nígbà tí ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìn jọ ìkànnì kọ̀ǹga àgbọ̀mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM lórí ẹ̀rọ 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóòdé ló mú ròyìn náà wá sétí gbọ́ yín. Ẹ ṣe tẹ̀gbọ́ ìkànnì kọ̀ǹga àgbọ̀mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkú fún yín. Orun ayọ̀ láòsàn.
1: Nǹkan wọn gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM. Kàǹgà àgbọ̀mọ̀gbẹ̀.

Eto awari ife ti gori afefe o. Moki omode, moki agba lagba. Moki omode, moki agba. Ni gbogbo bi ti owoja ikoni yi konga gbọ ma gbe Wells Radio 89.3 FM to fede lale toni. Ikoni gbogbo agbaye, ikoni ipinle Oyo, ikoni temi, ikoni tiyin, ikoni ti gbogbo molebi. Wells Radio 89.3 FM. Ikoni akoko fun gbogbo molebi ni ipinle Oyo. Te bari nkan to so pe ohun jo, o ko jo ni ko le jo ohun lai lai. O le lohun sumo ni ko le jo ohun lai lai. Nitori ki nse gbogbo eyan lo ni ife molebi tabi ki nse gbogbo eyan l'Olorun gbese molebi ran. To ba ni se pelu oro to danto oro ti o ni idoti ti ko ni oro ya sare lo sun be yen. Tomode le gbo tagba le gbo. Eto tomode le gbo tagba le gbo. Oya la aro losan tabi lale. Ikoni eleyi gangan ni Olorun fi ran. Eka le gbogbo ipinle Oyo le kan se nibi ti gbogbo afefe ikoni yi to nfe de lale toni. Ti Oluwa ni ile ati ekun re aye ati awon ti o tedo sinu re. Nitori ti o fi ipinle re lele lori okun. O si gbe kale lori awon iso omi. Tani yo gun ori oke Oluwa lo, tani yo duro ni bibimo re. Eni ti o ni owo mimo ati aya funfun. Eni ti ko gbe okan re soke si asan ti ko si bura ike. Ohun yi na ni yo ri ibukun gba lati odo Olorun. Ati ododo lowo Olorun igbala re. Eyi ni iran awon ti nse aferi re. Ti nse aferi re Olorun Jacobu. Nitori na egbe ori yin soke eyin ona. Egbe ori yin soke gbogbo ohun to le je idiwo lori eto awari ife lale toni. Egbe ori yin soke gbogbo idaru dapo to le ma ba afefe sore lale toni. Egbe ori yin soke gbogbo e to nda afefe duro ni gusu ariwa iwo orun ati bebe lo. Ki a si gbe yin soke eyin ilekun ayeraye. Ki a si gbe yin soke gbogbo idaduro ati idena. Ki a si gbe yin soke gbogbo ede ayede to n waye ninu idile kan tin gbo mi lale toni. Ki oba ogo ki o le wo inu okan yi wa. Ki oba ogo ko le wo inu ile yi wa. Ki oba ogo ko le wo inu ipinle Oyo wa. Ki oba ogo le tedo ko wo inu ilu Ibadan. Be ki oba ogo ko le wo orile ede Nigeria wa. Ki oba ogo le wo inu okan ti yin ko le wo inu okan temi. Ta ni oba ogo na? Olorun ti o ni agbara ti o si le. Na ni Olorun to ni agbara di ogun. Nigba ti e ti wa mo Olorun yi lekan si egbe ori yin soke eyin ona. Mo tu so lekan si gbogbo ohun to le je idiwo tabi idena fun eto awari ife lale toni. Gbogbo ohun to le dina ore ofe Olorun lati ba wa rin fun eto tale toni. Oju ojo ni ti o je ki signal yen o sa lo lori radio awon kan egbe ori yin soke o. Orun ni o kun eyin ti o ni je egbo eto awari ife lale eto ni o ya orun yen iwo na gbe ori soke.
ọba Ògo kó lè wọ inú ọkàn yìí wá, kó lè wọ inú ìdílé yìí wá, kó lè wọ inú ìpínlẹ̀ Ọ̀yọ́ wá. Lẹ́ẹ̀kan sí ẹ̀ka alẹ́ o. Ayọ̀ Emmanuel Ojo olóòkọ tèmi, àwárí ìfẹ́ tó gorí afẹ́fẹ́. Tọ́ba jẹ́ ìgbà àkọ́kọ́ tiyín rèé tẹ́ ń gbọ́ ètò àwárí ìfẹ́ láti aago mẹ́sàn-án títí di aago mọ́kànlá. Wákàtí méjì ìta fi máa sọ̀rọ̀ ìfẹ́ ṣe àtúnṣe nínú ìdílé nínú ọkàn wa. Wákàtí méjì ìta fi fẹ́ sọ̀rọ̀ àtúnṣe nínú ìdílé. Wákàtí méjì ìgbáko tó ń tọ́nà wa sí ká máa parí ìjà tá a bá bá yànjà. Ẹjẹ́ máa fi àsìkò yìí láti máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àwárí ìfẹ́ tẹ́ láǹfààní láti gbọ́ wa lọ́sẹ̀ tó lọ. Ní déédé àsìkò yìí ní ọ̀sẹ̀ tó lọ là ń ṣe àwọn àtúnṣe kan nínú ilé ń bí. Ní déédé àsìkò yìí lọ́sẹ̀ tó lọ àti kúrò lórí afẹ́fẹ́. Ṣùgbọ́n kì í ṣe fún ìdààmú, kì í ṣe fún wàhálà bí kò ṣe kẹ́yìn náà ba lè tó máa gbádùn wá síwájú àti síwájú sí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ kàn sí mi pé ṣé ò sí ètò àwárí ìfẹ́ ò sí láfẹ́fẹ́ àti ẹ̀gbọ́ Wells Radio yẹn ní wákàtí yìí àbí ní àsìkò yìí ní ọ̀sẹ̀ tó lọ. Olúwa ṣeun gbàtà aago márùn-ún àárọ̀ ọjọ́ kejì ó fi lù àti ti padà sẹ́nu iṣẹ́. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí ètò àwárí ìfẹ́. Àjọṣepọ̀ wa lágbára Ọlọ́run kò ní dàrú, kò ní bàjẹ́, ètò àwárí ìfẹ́ àti ìdílé tiyín náà máa tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí orúkọ ètò yìí ṣe jẹ́ àwárí ìfẹ́. Àwárí là ń wá ìfẹ́ lórí ètò yìí, ètò yìí gangan là ń mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ fún ìdílé àti fún àlàáfíà ìdílé ní kọ̀ọ̀kan ìjèjì. Tí mo ṣe máa ń sọ lórí ètò yìí lọ́sọ̀ọ̀sẹ̀ kò lè ṣe é ṣe kí èèyàn méjì ó jọ gbé kọ́ má bára wọn jà o. Bóyá jàǹdẹ̀ kan ni kí n pè é kọ́ má bára wọn ní èdè àìyedè ní ìgbà kan àbí ìgbà míì. Àwọn àtẹ̀yìn tọ́jọ́ ń gbénú ẹnu kan náà wọ́n ń gera wọn jẹ́ ńgbà míì. Ẹnìkan ò kó jáde fẹ́nìkan. Ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ tán bó la ṣe ń parí ẹ̀. Púpọ̀ nínú àwọn èèyàn àti àwọn olùgbọ́ wa káàkiri orílẹ̀-èdè àgbáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn ló ń la nǹkan kan kọjá tàbí ìmíràn nínú ìgbéyàwó wọn. Àwọn ọ̀rọ̀ yìí nígbà míì bẹ́ẹ̀ ló ń kọ wọ́n lómi inú. Ọ̀rọ̀ yìí ti kan ẹlòmíì lómi inú títí títí tó ti fẹ́ẹ̀ fi ìrònú tó fi fẹ́ẹ̀ fi ṣera ẹ̀ léṣe. Níbi tá a dé dúró lóde tòní, a ti fọ̀rọ̀ lọ̀yàn àti fi inú tán ọ̀rẹ́ ó le gan-an.

ṣùgbọ́n rédíò tí ẹ̀ ń gbádùn tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ ń gbọ́ láàárọ̀ tẹ́ ń gbọ́ lálẹ́ ó náà lè ṣe yín láǹfààní. Ọ̀rọ̀ yẹn ti tojú sùn yín ẹ ti gbé sókè kò dúró ń bẹ́ ẹ ti gbé e sílẹ̀ bẹ́ẹ̀ náà ni ò dẹ̀ dúró ńlẹ̀. Ẹ wá ń wá ẹni tí ó fún yín ní ìmọ̀ràn tí ó bá yín ṣe àwárí ìfẹ́. Àfojúsùn wa lórí ètò yìí ni pé láti rí pé láàrin ọkọ àti ìyàwó tán bá bára wọn ní èdè àyèdè wọn parí ẹ. Láàrin bàbá àti àwọn ọmọ ìyá àti àwọn ọmọ tí wàhálà bá ṣẹlẹ̀ à ń parí ẹ. Kì ń dùn mọ́ ètò àwárí ìfẹ́ nú láti máa gba mẹ́sẹ̀ẹ̀jì ká máa gbọ́ pó ṣẹlẹ̀ ń bí ó ṣẹlẹ̀ lọ́hùn. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá wo nǹkan tó ń dá wàhálà lẹ̀ ń bò míì ń làwọn míì fi ń rẹ́rìn ń bò míì. Ètò àwárí ìfẹ́ lórí ètò yìí láti máa rí wípé àwọn èèyàn ń fi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ń kọ wọ́n lóminú tó ń dùn wọ́n wọ́n fi ránṣẹ́ sí wa lórí ètò. Àwo wà á máa ṣí ojú òpó sílẹ̀ fún ẹ̀yin tẹ́ wà ńlé láti gbà wọ́n ní ìyànjú gbà wọ́n ní ìmọ̀ràn. Tí mo ṣe máa ń sọ pé gbogbo àwọn olólùfẹ́ ètò àwárí ìfẹ́ pátápátá mọ̀lẹ́bí kan náà ni gbogbo wa jẹ́ o. Ẹ̀gbọ́n lẹ́jẹ́ fún wa, àbúrò lẹ́jẹ́ fún wa, bàbá lẹ́jẹ́ fún wa, màmá lẹ́jẹ́ fún wa. A fẹ́ kí a máa gbọ́ pé ìdílé kan ti tú ìdílé kan ti dàrú. Abala méjì ni ètò àwárí ìfẹ́ ló pín sí. Abala àkọ́kọ́ lórí ètò àwárí ìfẹ́ níbẹ̀ ni a ti máa ń gbara wa ní ìyànjú láti máa ń wo àwùjọ. Àmúkókó ọ̀rọ̀ kan tó ń lọ láàrin àwùjọ tó ń dá wàhálà sílẹ̀ àbí àwọn ìwà àbàjẹ́ tọkùnrin ń wù tóbìnrin ń wù tó ṣeéṣe láti bá àárín olólùfẹ́ méjì tó ṣeéṣe láti bá jẹ́. Nígbà míì ìwà àbàjẹ́ tẹ́lòmíì ń wù kò mọ̀ pé nǹkan burúkú ni. Ṣùgbọ́n a jọ máa fi kọ́ra wa lẹ́kọ̀ọ́, a jọ máa fi ránra wa létí. Abala kejì tó gbé orúkọ ètò ìgangan àwárí ìfẹ́ níbẹ̀ láti máa ka àbí máa sọ mẹ́sẹ̀ẹ̀jì kan jáde téèyàn fi ránṣẹ́ sí wa. Ta lẹni tó ní àǹfààní láti lè fi mẹ́sẹ̀ẹ̀jì ránṣẹ́ sí wa? Obìnrin ní àǹfààní, ọkùnrin ní àǹfààní, ọmọdé ní àǹfààní, ọ̀dọ́ ní àǹfààní. Kí ni nǹkan tẹ́ ń là kọjá láàrin ẹ̀yin àti ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí? O lè jẹ́ láàrin ọkọ àti ìyàwó, ọ̀rẹ́ méjì, ẹ̀gbọ́n àti àbúrò. Lóòótọ́ èdè àyedè wáyé láàrin ẹ̀yin méjèèjì. Ṣùgbọ́n a wù yín láti ṣe àwárí ìfẹ́ yẹn. Ẹ ti ẹ̀mọ odó tẹ́ da ọ̀run náà ọ̀rọ̀ náà sí. A wù yín láti rí pé ọ̀rọ̀ náà ó parí láàrin ẹ̀yin méjèèjì. Bóyá ti ẹ̀ ti gbìyànjú láti rí pé ọ̀rọ̀ náà parí ṣùgbọ́n kọ̀ kò parí. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ aláǹfààní láti fi ránṣẹ́ sí wa lórí ètò àwárí ìfẹ́ mo tún gbé tuntun wá lálẹ́ ètò ní. Mẹ́sẹ̀ẹ̀jì pọ̀ lọ́wọ́ wa lórí ètò àwárí ìfẹ́ ó lọ fáàgan. Ṣùgbọ́n lágbára Ọlọ́run, Ọlọ́run a máa ràn wá lọ́wọ́, a máa fún wa ṣe. Ẹ lè kàn sí wa lójú òpó Facebook wa Wells Radio 893 FM fan page. Wells Radio 893 FM fan page. Ẹ lè ṣé ẹ fídíò yẹn lójú òpó Facebook, ẹ like, ẹ drop comment yín. Ẹ like, ẹ drop comment yín fún wa lójú òpó Facebook yẹn. Ẹ jẹ́ ẹ máa rán yín létí wípé ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM kì í ṣe èyí tó jẹ́ pé ìkúnlẹ̀ Ọ̀yọ́ nìkan tàbí ìlú Ìbàdàn nìkan lẹ́ti lè gbọ́ o. Káàkiri orílẹ̀-èdè àgbáyé lẹ́ti láǹfààní láti lè gbọ́ 89.3 FM. Lórí ẹ̀rọ ayélujára wa www.wellsradio893.com. www.wellsradio893.com. Tàbí lójú òpó Radio Garden wa Wells Radio 89.3 FM.
ba won to wa nle se ngbo ketekete be na leyin te wa loke oku na lanfani lati ma gbo loud and clear. Fun gbogbo awon ti o na anfani lati le gbo eto table of men ye tabili awon okunrin iye ni ana ni deede ago marun si ago mefa. Mo ni alejo kan lori eto ye ni to je agbejoro to de je oludamoran bi eni to ngba yan ni imoran lori eto igbeyawo. Alejo mi lori eto yen o fi oro kan sita to de ko mi lominu gidigidi gan. Ori oro yen ni a ti mu abala akoko lori eto awari ife fun tale eto ni nitori ke ma gbe alejo kan wole. Lori eto awari ife a n saba n gba alejo mi ti ero pa agbari. Ṣùgbọ́n máa gbé àlejò kan wọlé láti bá wa tanná sí ọ̀rọ̀ náà. Mo mọ̀ pé ẹ̀yin a máa wò pé ọ̀rọ̀ wo ló tóbi tóbi tó yẹn tó kọ èmi lómi inú títí tí mo fi gbé àlejò wá. Àlejò mi lórí ètò tábìlì àwọn ọkùnrin lánàá jẹ́ ẹni tẹ́lóyìnbó ń pè ní family lawyer àti family counselor. Bo se je agbejoro be na na tun je ni to ngba idile ni iyanju pe ete siwaju e se bayi e ma ja e pari e se bayi. Agbejoro ina ni anfani lati tu le ma je si awon kootu kokokokoko yawo. Eni yi wa fi tomi leti lori eto tabili awon okunrin pe ni bi ojo Thursday meji seyin toun lo si ile ejo kan Ibadan lati lo fi iwe mi o fe mo mi o se mo laarin oko ati iyawo kan sile. Case toun file ni ojo na je number 145 iyen ni osu June yi 145 iyen ni ile ejo bi to lo ni oko nse ti awon ile ejo to ku o. Iyen tumọ si pe lati osu January titi di osu kefa June ta wa yi. Case to je 145 oko ati iyawo mi o se mo lo ti lo si ile ejo yen lo ti wa nle ni ile ejo yen. Boya mi salaye oro yen dada case 145 ni ile ejo kan oko ati iyawo mi o se mo. Divorce cases of 145. Nigba ti mo bere lowo agbejoro yi ni ipinle Oyo nikan ile ejo to ju bi mewa ton ti le seru nkan beyen lo wa to ju bi mewa iyen tumo si pe ti ile ejo bi to lo yen o de ni ese ki npo ni ile ejo bi to n ti lo file case yi. Iyen tumọ si pe opolopo igbeyawo lo n daru toko ati yawo de n kora won. Oko n ko yawo iyawo n koko. Koda awon agbejoro ti sisobu lori oko mi o se mo wa se mo. Lori kokokokoko yawo awon agbejoro ti si ministry kan le yen lori bayi. Nitori pe oja to n ta warawara ni fun won. Lale toni ni abala akoko eto awari ife. Mama gbe alejo pataki kan wole ama soro nipa divorce lale toni. Toko ati yawo ba kora won kilo le baje. Chule pa won omo lara. Kilo fa gan to je pe mo fe tori torun ojo wo la se wedding ojo wo ma mo baba ojo wo ma mo mama e gbogbo e a wa dori kodo a di pe mi o se mo gan se gbas gbo su lu eleyin bi na eni yin bi a wa di nkan to di oro o ma se o. Lemi se ma so lori eto awari ife eto igbeyawo Olorun gangan lo seda e kin se science and technology o.
eyan o le fogbon origbe ṣugbọn bo la ṣe debi to je pe koda awon to ti se igbeyawo 30 40 years gan kora won nigbawo gan ni nkan wa di pe mi ti e fe roju e rara mo a ma wo lati abala bi oju akosemose lale toni eto awari ife tale toni gbogbo wa la ri ogbon kan tabi mi iko nbe ni abala akoko o abala keji eto awari ife ma gbagbe ongo lu gboruko eto iru oro kan wa nle teniyen nilo imoran ni yajo yajo gidigidi gan ni eba loodu kaadi yin owo yen ko ni tan bi te ti mo ikoni konga gbomagbe Wells Radio 89.3 FM eja sare doke lohun tin ba padade a ma wonu eto awari fesan e ku kale

káàbọ̀ padà sórí ètò àwárí ìfẹ́. Ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ètò àwárí ìfẹ́ òun náà ló ṣì wà lórí afẹ́fẹ́.

a ń gbìyànjú láti pé ẹni tó jẹ́ àlejò wa àti akọ́ṣọmọṣẹ́ tájọ máa sọ̀rọ̀ lálẹ́ tòní lórí ètò àwárí ìfẹ́. Kí ló ń fà á tí a ń kọra ẹni ṣe wá di nǹkan tó ti wá di tọ́rọ́ fọ́kálé láàrin lọ́kọláya lóde tòní? Da fi wa ri 145 cases láàrin January sí June ní kọ́ọ̀tì ibìkan. Tí agbẹjọ́rò yẹn dẹ̀ fi tómi létí pé kọ́ọ̀tì tí irú ẹ̀ ti lè wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kan ṣàfihàn wọn ló ju márùn-ún lọ. Kódà ó ju mẹ́wàá lọ. Ìyẹn kọ́ọ̀tì ibi tí irú ẹ̀ ti lè wáyé ó pọ̀ dáadáa ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìyẹn túmọ̀ sí pé kọ́ọ̀tì ẹyọ kan nìkan la ti rí 145 nìkan. Láàrin January sí June, kí ló fà á? Àbẹ̀yìn ò lérò pé ó tọ́ ká a jọ fojú sùnùkùn wo ọ̀rọ̀ yẹn. Kí ló ń fà á gan-an?

0: ní ìṣẹ́jú kan mo fẹ́ torí tọrùn. Ní ìṣẹ́jú kan à ń ṣe ètò à ń ṣe wẹ̀jẹwẹ̀mú jọ́wọ́ la ṣègbéyàwó jọ́wọ́ la ṣe kinní kan. Nígbà tá a bá fi rí tá a bá fi sọ wàhálà kan ti ṣẹlẹ̀ láàrin wọn. Hello, ẹ̀ka alẹ́ máa o.
1: Ẹ̀ka alẹ́ o.
0: Ẹ̀ka alẹ́ máa o. Bó o ní ṣàlàáfíà mo bá yín o. Hello, ṣé ń gbọ́ mi dáadáa? Hello, ṣé ń gbọ́ mi dáadáa? Hello, mo ti wà pẹ̀lú yín o. Hello.

Nígbà tí n bá rí àlejò mi gbé wọlé, a máa gbọ́ ohun wọn, wọ́n á dẹ̀ máa fún wa ní oríṣiríṣi bí gbogbo kinní yìí ṣe ń lọ. Ṣùgbọ́n ojú wo ni ẹ̀yin fi wo ọ̀rọ̀ ọkọ àti ìyàwó tó ń kọra wọn lẹ́nu jọ mẹ́ta? A wù mí láti gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà màmá bàbá tó wà nílé lálẹ́ tòní. 0916893 1000 0915-3334-893 tàbí 0911-3-4-893.

tí mo ṣe sọ lákọ̀ọ́kọ́ pé agbẹjọ́rò yẹn fi tómi létí pé láàrin January sí oṣù kẹfà June nìkan 145 cases irú ẹ̀ náà ti fáìlì ní kóòtù ibì kan. Ìyẹn wá pè fún àwọn àgbàlagbà láti jókòó kàjọ wò ó kí ló ń fa kíkọra ẹni tó ti wá di gbọmọgbọmọ láàrin ọkọ àti ìyàwó lóde tòní. Kí ló ń fa ṣé àìnísùúrù ni káàpé ni àbí wọ́n ní àgbà kí wà lọ́jà kò rí ọmọ tuntun wọ́ ṣé àwọn àgbàlagbà ni ẹ̀fún àwa ọ̀dọ́ ní ẹ̀kọ́ èyí tó tọ́ àti èyí tó yẹ nípa ọ̀rọ̀ ìgbéyàwó Awumi láti gbọ́ lẹ́nu yìí. Hello, ẹ káàlẹ̀ o. Hello, ẹ káàlẹ̀ ti wọlé o. Hello, ẹ káàlẹ̀ o.

0: Hello, Ekaleo.
1: Hello.
0: Hello, Ekale Sao. Orúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè
1: Ẹ
0: wá. Yes, sir. Ọlọ́run ló ń bá wa tó. Ẹ ṣeun.
1: pẹ̀lẹ́ o.
0: Yes, sir. Ẹ ṣeun gan, sir.
1: Ṣé rí ohun tó ń ṣẹlẹ̀ láyé òde òní nínú ìdílé ó jẹ́ nǹkan tó pọ̀? Nítorí wípé àwọn ọmọ ọ̀sìn yìí ò ní sùúrù bí àwọn ìsìn. Wọn ò sì tẹ̀lé irú ẹ̀kọ́ bàbá àfàyà wa kọ́ látara àwọn bàbá wọn. Wọ́n tó fi àwọn bàbá tiwa, àwọn ọmọ ọ̀sìn ò ní. Tọ́mọ tí ò mọ aṣọ fọ̀. A ní ìfẹ́ ìfẹ́.
0: Ojú òpó yẹn rí bákan lálẹ́ yìí.

0: Ètò àwárí ìfẹ́ ló ṣì ń gorí afẹ́fẹ́. Hello, ẹ̀ka lẹ́mà o. Ẹ̀ka lẹ́mà o. Ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa báyìí?
1: Mo ń gbọ́ yín dáadáa kétékété báyìí.
0: Olúwa ṣeun. Àlejò mi tí mo sọ kí màá gbé wọlé láìpẹ́, àwọn náà ni wọ́n wọlé yẹn. Àwọn náà ni Ìyáàfin Olúwa fi Kẹ́mi Bùmi, Olóyédé, àbí Ọláyọdé.
1: Ọláyọdé.
0: Ẹ ṣeun gan. Tí wọ́n jẹ́ olùgbaninímọ̀ràn tí à ń pè ní counseling psychologist, wọ́n dẹ̀ jẹ́ olùkọ́, wọ́n dẹ̀ jẹ́ olùfẹ́ ìdílé, bẹ́ẹ̀ ni èdè fún wọ́n tún jẹ́ olùfẹ́ kájọ farakínra, ìyẹn relationship consultant. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún jẹ́ olùdarí àti olùdásílẹ̀ Peaceful Path Counseling Hub.
1: Hopeful Path.
0: Ẹ má bínú, Hopeful Path Counseling Hub fún àwọn iṣẹ́ tí wọ́n ṣe. Bẹ́ẹ̀ ká lẹ́mà o, ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ ṣeun gan, tí mo pè yín tí ẹ dẹ̀ jẹ́ mi.
1: Olúwa sí.
0: Ẹ jẹ́ àwọnú ọ̀rọ̀ tí mo ṣe bá yín sọ ńgbà tá a sọ̀rọ̀ láìpẹ́ yìí pé èmi àti ẹni tí mo mọ̀ tó jẹ́ family lawyer àjọ sọ̀rọ̀. Ó dẹ̀ fi yé mi pé nínú kan nú àwọn ilé ẹjọ́ tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí, ìyẹn nílùú Ìbàdàn, òun lọ gbé kéèsì kan wọlé láàrin ọkọ àtìyàwó tó fẹ́ kọra wọn. Ìyẹn ní Thursday méjì sẹ́yìn, ìyẹn ọ̀sẹ̀ méjì sẹ́yìn nìyẹn o. Ó dẹ̀ rí pé nígbà tó wọ́n á fáìlì kéèsì yẹn, kéèsì tó ń fáìlì ní ọjọ́ yẹn jẹ́ nọ́mbà 145, ìyẹn ní ilé ẹjọ́ kan. Nígbà tí mo wá béèrè ilé ẹjọ́ tán ti lè kọ́kọ́ àbí tán ti lè dárú ẹjọ́ bẹ́ẹ̀, ojú mẹ́wàá lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìyẹn túmọ̀ sí pé bóun ṣe fáìlì 145 ń bì kan, Ọlọ́run ló mọ nọ́mbà tán fáìlì ń bò míì. Ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan àti ìsọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jọ̀ọ́ akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́yìn, kí lẹ lérò pé kí ni èyí ti wá di pure water báyìí? Nígbà tẹ́ ẹ bá máa fi wo eléyìí, wọ́n ti kọ́ra wọn. Nígbà tẹ́ ẹ bá máa fi wo ti bí àwọn ọ̀jọ́ gbé mọ̀, kí lẹ lérò pé ń fa gbọmọgbọmọ kọ́kọ́kọ́kọ́ àti ìyàwó eléyìí ti pín ṣọ́ọ̀bù eléyìí ti, kí lẹ lérò pé ń fa tó fi wá di tọ́rọ́ fọ́kálé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
1: Ẹ ṣe olóòtú. Ẹ ṣe àdúpẹ́ fún irú ètò pàtàkì báyìí. Torí nǹkan fẹ́ náà nìyí tó máa tún ìdílé ṣe. Ta bá wá rí àwọn tí wọ́n ti wà ní bèbè pé àwọn ti fẹ́ kọ́kọ́ tàbí àwọn fẹ́ kọ aya wọn, tí wọ́n bá gbọ́rọ̀ ètò báyìí, yóò tún mú wọn ronú lẹ́ẹ̀kejì láti gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Nǹkan tó ń fa ìkọsílẹ̀ ní àwùjọ wa lóde òní, ó pọ̀ tí a sì lè mẹ́nu bà tán lórí ètò kan. Ìdí ni wípé tabá ní ká wò ó, ohun tó ń ṣokùnfà ìkọ̀sílẹ̀ kìí ṣe ẹyọ kan, kìí ṣe méjì, kódà kìí ṣe nǹkan mẹ́wàá tí a bá ní ká gbé yẹ̀wò. Torí pé àwọn Yorùbá bọ̀, wọ́n ní ilé làwò ká tó sọmọ lórúkọ. Ilé lọ́pọ̀lọpọ̀ ìgbéyàwó ti dàrú. Léyìí tó túmọ̀ sí wípé àtó bó ṣe yẹ ká tó. Lóòótọ́ láyé àtijọ́ ní àwọn ìgbà kan sẹ́yìn, ìgbéyàwó kíkọ̀ sílẹ̀, kíkọ́ra ẹni sílẹ̀ náà wà, ṣùgbọ́n kò tó bíi ti àkókò tá a wà yìí. Ìdí ni wípé ó ní bá a ṣe máa ń gbé nígbà náà tí ilé ìfi dàrú, tí ilé ìfi túká, ṣùgbọ́n lásìkò sì kò rí bẹ́ẹ̀ mọ́. Ó ti di kóńkó jabeleko, oníkálukú ló ń ṣe ti ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wa, ọ̀pọ̀lọpọ̀ ìdílé, iṣẹ́ tá ń ṣe, ìwà, ẹ̀sìn àti àwọn nǹkan tí à ń wò, tí à ń gbọ́, tí à ń rí lójoojúmọ́, ó kún àwọn nǹkan tó ń dalérò. Ni mo fi sọ wípé kìí ṣe nǹkan à lè sọ tán ní àárín ọgbọ̀n ṣẹ́jú.
0: Bẹ́ẹ̀ni, nígbà tẹ sọ pé ilé ni, ẹ bá ń ṣàlàyé ilé yẹn dáadáa. Ṣé ìdílé ibi tọ́kọ ti wá ni? Ṣé ìdílé ibi tíyàwó ti wá ni? Àbí ìdílé tó yẹ káwọn méjèèjì ó jọ kọ́ tí ò ní dúró nípa pé wọ́n kọra wọn sílẹ̀?
1: Ìdí tí ìkọ̀sílẹ̀ fi pọ̀ ní àsìkò tá a wà yìí, pàápàá jùlọ tí mo fi mẹ́nu ba ilé, ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wọnú ìgbéyàwó ni wọn ò ní ẹ̀kọ́ ìgbéyàwó. mo ri yo wu mi mo fe oni se lowo o re wa loju oni oni se rere lowo tin ba fe le aye mi o tun se bi o tan daaju be lo o lo kolopo ri ti won fi wonu igbiyawo won ni eko won mo wi pe looto yoruba so wi pe ile oko ile eko ni ṣugbọn laye si la mo pe ile o ile aya gan ile eko ni tori opolopo nkan o ma sele ninu igbiyawo to ntu ile ka ta ba wo dada ti o ba se lowo okunrin
0: a se lowo
1: yo se lowo obirin oni mo fi so pe ile ni laye atijo ti ile ba fe tuka oni bi awon lokan laye se ma nto o lawon bi ti won ma n dori ko o lawon aye mi o tun se bi o tan daaju be lo o lo kolopo ri ti won fi wonu igbiyawo won ni eko won mo wi pe looto yoruba so wi pe ile oko ile eko ni ṣugbọn laye si la mo pe ile o ile aya gan ile eko ni tori opolopo nkan o ma sele ninu igbiyawo to ntu ile ka ta ba wo dada ti o ba se lowo okunrin
0: a se lowo
1: yo se lowo obirin oni mo fi so pe ile ni laye atijo ti ile ba fe tuka o ni bi awon lokan laya se ma nto o lawon bi ti won ma n dori ko o lawon bi ti won ma n sa si ṣugbọn laye isin ko si be mo ta ba ti tan ero owo wa ta wo wi pe ki lo sele lori ero ayelujara n topolopo fi n se odiwon aye odiwon igbeyawo
0: social media lo
1: wa ni be
0: ṣugbọn gege bi eje nbere ibere gege bi akosemose mo mọ̀ pé ẹ̀yin á ti gba ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìyànjú ẹ ti cancel ọ̀pọ̀lọpọ̀ èèyàn gẹ́gẹ́ bí family life advocate ẹ bá mi là á kí làwọn nǹkan tí tó bóyá lẹ́nujọ́ mẹ́ta yìí tẹ rí tó jẹ́ pé òun ló máa ń sábà pọ̀ jù nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń dá sí ṣé owó ló ń fà á ṣe mọ̀ pé ńgbà tá a bá ṣègbéyàwó for better for worse for richer for richer ni nísìnyí kò sí for richer for poorer mọ́ ṣé owó ló ń fà á tí ó pé àmì ò ṣe mọ́ ṣé ìwé ni ìwé tí wọ́n ti ka irú ẹ̀yìn báyìí ti ń ka phd báyìí kọ́lọ́n ṣàánú ṣé ìwé ni pé ó tómi mọ́ èmi fẹ́ lọ bẹ́ni tó tómi.

0: ni ṣe ọrọ ni oyera won ni kila won nkan teyin nri lenu jọ meta yi pe kini yi o ye ka tona si die ohun lo poju ninu awon case ta nri gan
1: ese lotu ni opolopo igba ti emi ba nba awon eyan soro papa awon ti won sese fe wonu igbeyawo mo ma ntenu mo koko kan ti won pe ni didagba toju bo ka to mo si maturity didagba toju bo eko fi ye wa wi pe orisirisi maturity iyen didagba toju bo lo wa eyi ti opolopo wa mo saada tenu mo teramo oni meji tabi meta
0: sawo
1: mo gba to si ju be lo opolopo mo wo wi pe mo ti dagba lojo ori mo ti dagba so nitori na mo le wonu igbeyawo elomi ma nwo wi pe mo ti le sise ki le dabo enu mi mo ti le wonu igbeyawo elomi si mo wo pe ni titi esin o mo ti dagba mo ti toju bo mo ti le wonu igbeyawo laisi mo wi pe in to wa leyin ofa oju oje lo ninu didagba ti toju bo yi ikan wa ta npe ni mental maturity didagba ninu opolo atun mo npe kan ni emotional maturity didagba ninu ironu ninu ba se ronu ba se ngba nkan mora bi a se n fi ero kan wa han si eyan ti ori meji yi o se koko ninu igbeyawo yi to tumo si pe bi igbeyawo ba tojo ti yo ba dagba ti ori bi dagba meteta ti mo ti so saju yi o wa ni egbe kan se wari meji to tele yi ti mo to so yi o wa legbe keji ti eyan ba ni meta akoko ti o ni meji ekeji bo ba pe boya igbeyawo eyan o pada tuka idi ni wi pe nka won eyan na koju ninu igbeyawo lojojumo oju owo lo laye atijo awon baba wo lowo lowo won si gbe petiti
0: be ni
1: laye atijo opolopo awon baba wa ni won o si esin kankan koda laye atijo opolopo awon iya wa lo je wi pe bi won ba ti balaga bayi ni won ti lo
0: le oko
1: igbeyawo won si npe ki niji to fi npe ni wi pe won mo ba se ngba nkan mura won ni amoju kuro won ni ameti kuro won ni amokan kuro ki se gbogbo ti won ba gbo si oko won tabi ti awon baba wa ba gbo si iyawo won o ni won fi nwuwa koda ti won ba gbo won ronu e pe se looto ni so le ri be se ko ri be o ni o wopo mo ni akoko ta wa yi
0: e je n sare wole ni arin yi se igbalode awon kan ni igbalode o na ni se nu oro ta wa yi mo mo pe ngba te soro lekan soro npa social media o ti e ni page kan emi ma foruko bo won la se ri emi ki n wo won nitori gboko si nkan to ni se pelu igbeyawo to ma n so daada nti won bi o se igbeyawo kan tu kan bi o daru bi ibiru nkan te ma ri lodo ti won niyan sugbon se igbalode so ni se pelu abi ngba ti court bi kan june ma lawa yi 145 court bi kan ti ri 145 ni june
1: olotu
0: kodun to pari nko se igbalode kun oro yi
1: e je ki n tun so nkan mi ti e ri awon ti won lo si court awon la le se akosile won
0: awon ti o lo nko
1: sugbon awon ti o lo nko awon yen lo po suwa awon to ba ti ya ti oko mu aso meji ti o jade nle
0: ti o de pada wa
1: ti o si pada wa mo se wa ri ni ti bere te bere ni wi pe igbalode na kun tori pe opolopo awon odo wa lode oni in ti won gbo lojojumo ti won lero wi pe o ye ko ri be o ni won fi n se odi won aye won enikan nigba to fe yawo e iyawo e ma n kunle gbounje fun ti won wo lori social media ti o si ri be ninu ile gangan ni won ti wo pe o ye ki iyawo temi na ma kunle gbounje fun mi eleyi oko re milionu meji lo ma n fun lowo obe ni osu won wa wo wipe be na lo se ri loju aye ìgbé ayé social media sí yàtọ̀ la fi mọ̀ wípé in tí ìgbàlódé ń dá fún ìkọsílẹ̀ kì í ṣe ọ̀ràn kékeré ó ń dákun.
0: Ìgbàlódé ó ń dákun. Ẹ jà sọ̀rọ̀ nípa àwọn ọmọ. Nígbà tẹ́mi àti yín bá sọ̀rọ̀ tán, màá tẹ ọ̀rọ̀ kan síta tó ní ṣe pẹ̀lú ọmọ. Àmọ́ bó ni ọkọ àti ìyàwó tọkọ ra wọn sílẹ̀? Àwọn ìpalára wo ló ní ní pàápàá jùlọ lórí àwọn ọmọ? Nítorí pé ìkànnì yìí jẹ́ ìkànnì mọ̀lẹ́bí, a lè sọ̀rọ̀ ọkọ àti ìyàwó nìkan ká má sọ̀rọ̀ àwọn ọmọ wọn. Kí làwọn ìpalára tó lè jẹ́ fún ọmọ àti ọ̀nà wo ló lè fi tún ìwòye ọmọ ṣe nípa ọ̀rọ̀ ìgbéyàwó?
1: Ẹ ṣe olóòtú. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ibi tí tí erin méjì bá ti jà koríko ibẹ̀ ni ó jìyà bẹ̀. Lóòótọ́ ọkùnrin àti ìyá obìnrin tí wọ́n kọra wọn lẹ̀ wọ́n lè ní agbára láti gbé e. Ṣùgbọ́n ayé àwọn ọmọ ní ọ̀pọ̀ ọgbà màá sọ wípé ní ìdá mẹ́jọ nínú mẹ́wàá òun ni ó fi máa ń ní ipa búburú lórí àwọn ọmọ. Pàápàá kò tiẹ̀ wá ní ṣe pẹ̀lú ọjọ́ orí ọmọ. Ìbáàjẹ́ pé ọmọ ti dàgbà tàbí ọmọ ti kéré, ó máa ń ní ipa búburú lórí àwọn ọmọ. Ìdí ni wípé ayé àwọn ọmọ ò kì ń dúró, kò kì ń báláǹsì mọ. Bóyá ibi tí wọ́n bá ti ń lọ kóòtù lónìí, lọ kóòtù lọ́la, ọ̀dọ̀ ìyá nìkan mo wà, ọ̀dọ̀ bàbá nìkan mo wà, yóò pagidínà ẹ̀kọ́ ọmọ àkọ́kọ́. Yóò mú àwọn ọmọ ní nǹkan pè ní identity crisis. Wọn ní mo ẹni tí kí wọn fi sọdọ rẹ.
0: Bóyá bàbá ni àbí ìyá.
1: Bóyá ìyá ni tàbí bàbá. Ìmíì ni wípé wọn a máa wò wípé ta ló jẹ̀bi inú àwọn méjèèjì, ṣé ìyá ni ṣé bàbá ni? Àwọn ọmọ fúnra wọn ò di adájọ nínú wọn lọ́hùn, nínú ọkàn wọn lọ́hùn ò di adájọ. Èyí tó dẹ̀ ní í ṣe pẹ̀lú psychological trauma fún wọn nígbà táwọn náà bá fẹ́ fẹ́yàwó tàbí tán bá fẹ́ bímọ. Wọ́n lè ní mi ò fẹ́ fẹ́ èèyàn pupa o, torí mọ́mì mi èèyàn pupa ni, pupa tó pupa ló fi kọjá bí nílẹ̀. Mi ò fẹ́ fẹ́ èèyàn tó ga, torí pé èèyàn tó ga ni dájú mi, n ló kọ mọ́mì nílẹ̀ tí mọ́mì mi fi ṣe báyìí. So ọ̀pọ̀lọpọ̀ tí ó lè di wàhálà fún àwọn ọmọ lọ́jọ́ iwájú ni ká sọ léde kan, ìgbéyàwó títúká ìbímọ rẹ fún àwọn ọmọ.
0: Kí ìbímọ rẹ fún àwọn ọmọ. Kò ṣeé ṣe ká sọ̀rọ̀ àwa ènìyàn, ká máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn wa, bóyá ẹ̀sìn onígbàgbọ́, bóyá ti mùsùlùmí tàbí alábàláyé. Ipa wo gan ni ẹ̀sìn ń kó nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Torí mo mọ̀ pé bó bá jẹ́ ọmọlẹ́yìn Kristi, wàá ṣe ti ìgbéyàwó ní ṣọ́ọ̀ṣì lọ́jọ́ bóyá ọjọ́ Sátọ̀dé, bó jẹ́ mùsùlùmí wàá ṣe nìkáì, alábàláyé àwọn náà ní bó ṣe ń ṣe ìgbéyàwó tiwọn. Àsopọ̀ là ń rí lúpọ̀ nínú àwọn tó ń lọ kóòtù yìí náà, wọ́n á sì lọ ṣe chọ́ọ̀chì lọ́jọ́ kan àbí ṣe nìkáì lọ́jọ́ kan. Ipa wo gan ni ẹ̀sìn ń kó nínú gbogbo à ń kọra ẹni àkọra ẹni yìí?
1: A lè sọ pé ẹ̀sìn ò kó ipa tó pọ̀, nítorí pé bẹ́ ṣe sọ ṣáájú àti lọ́kọláya tí wọ́n ń ṣe ìgbéyàwó ni wọ́n ń bìlọ́ǹgì sí ẹ̀sìn kan.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n n tó wọ́pọ̀ ní òde òní ni wípé àárí àwọn olùsìn tòótọ́ mọ́. Àárí àwọn olùsìn tòótọ́, torí mo mọ̀ pé ẹ̀sìn ìgbàgbọ́ kò sí ààyè ìkọ̀sílẹ̀ ńbẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀sìn mùsùlùmí, ìrẹ́pọ̀, ìfẹ́ àti ìṣọ̀kan òun la fi gbé gbogbo ẹ̀sìn dúró. Ṣùgbọ́n àwọn tó ń jẹ́ olùsìn ní àsìkò tá a wà yìí, wọn à jẹ́ olùfọkànsìn tòótọ́. Torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà kó tó di wípé ìtúká òde yóò ti ní ipa kan tí ilé ìjọsìn àwọn méjèèjì ó ti kó, kó tó di wípé wọ́n ń lọ pé a ṣe mọ́. Ó túmọ̀ sí pé ìkánnú wọn ni ò gbà, tàbí àwọn méjèèjì sọ wípé ìbáṣepọ̀ yìí kò lọ mọ́. So àwa tá a jẹ́ olùsìn ni a je
0: olooto
1: olooto a je olufokansin tooto mo
0: tooto
1: opolopo lo si je wipe awon adari esin wa won o mo awon nkan to nsele awon asiri kan wa ninu ise yi lo je ki mo wipe awon asiri kan wa ti loko laye o mo fi pamo laarin ara won ti o ni han se ni keji ti o ni han si ijo afigba to ba di nla to da bi bombu to dun gbawo ti o wa lati se mo
0: to fara e je nbere e je sare bere ibere yi ni kiake sare jo mo nkiakia ti oko ati iyawo ba ni ede ayede ni atijo ele fi lo asha le ni kotoko yen ni beru abi ti iyawo beru ni sin awa odo ode oni no third party etiketa obudo gbo on loro ti sin sugbon je fi yen segbe kan ti oko ati iyawo ba ni ede ayede gege bi akosemose talenya lagba won ni iyanju lati fi oro lo se won le fi oro lo boya alufa won iyen boya pastor tabi afa won awon ajinrere boya ni ti kristeni tabi afa ni ti muslimi se won je the right people ti oko ati iyawo le fi oro lo abi kan wa akosemose bi iru ti yin bayi lo se bi
1: mi
0: yin
1: oye mi be ni ati be ko
0: okay eja wo
1: idi ni wipe opolopo awon ojise olorun yi ni won ti ni iriri ni won ti ni eko ti won le fi to idile ti idile o fi layo sugbon ogoro opolopo awon adari esin ni won leko oko ati yawo si ni mo wi pe en ta fe fejo wa lo sun ni gba ta ntapo
0: sori kini kan ni
1: sori na nu nitori na lo fi je wi pe o kuku le o kuku o da o si o yo se won lafani ti won ba lo ba awon to mo nipa e awon ni eni to moju ogun la jo da binary eni to mo nipa e ti o ni fi sotun ti o ni fi sosi ti o je pe o ti ni eko lati ba won yanju gbogbo awo to ba wa nti bo te je pe eyan ni gbogbo wa
0: bene
1: sugbon olohun fun wa ni imo jura wa lo
0: bene awon obi e ja soro npa obi ni kiakia orisirisi obi lo wa e ri obi mi ohun lo lo bo mo ekeru kuro nle
1: bẹ́ẹ̀
0: fún ìdí mi o lóríṣiríṣi a lè rẹ́ni tó jẹ́ pé bí ọkọ ẹ̀ ń lù ú a lè ní kò bí ẹ̀ fi ilẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n oríṣiríṣi òbí ló wà aróbí mi ìtọ́ jẹ́ pé àwọn náà ń kọ́ ọmọ wọn sí ọmọ wọn obìnrin sí ọkọ ara wọn mi ìtọ́ jẹ́ pé àwọn náà ń kọ́ ọmọ wọn ọkùnrin sí ìyàwó ẹ jẹ́ àwo àwọn òbí in-laws lédè òyìnbó àná ipa wo náà làwọn náà kó lórí wàhálà tó wà nílẹ̀ nínú ìgbéyàwó.
1: Ṣé mo pé ta ba se igbeyawo emi mo ma saba tenumo pe igbeyawo ta ba so okunrin ati obirin papo awon mejeji the two entities yi o lari sugbon idile meji la nsopo
0: beni
1: o tumo si pe idile aya ati idile oko nigba ta ba si se papa julo ni akoko to teje pa ma se ntan pe ni idana awon ipa ti awon obi mejeji ma n ko ninu idana bi won se ma n wegele ti won o dana ti won o se gbogbo e pe kojumo ti mi kojumo ti omo mi iru ipa bee na lo ye ki awon obi o ma ko ti won ba ri pe ile awon omo awon fe da o o ti e to di wipe obi o lowo si wipe o ya koko o ye ko ti ni ibi kan ti won o ti si won de nigba ti agbara won o ba wa ka mo ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí nìsín gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé bébí bọ́n bèbí la ní tó pọ̀ jù àwọn òbí tí ò lẹ́kọ̀ọ́ tí wọ́n bímọ náà tí ò lẹ́kọ̀ọ́ bí afọ́jú tó ń fọ̀nà àfọ́jú.
0: Bí afọ́jú tó ń fi ọ̀nà àfọ́jú. Kí n tó jẹ́ kẹ́ ẹ máa lọ ìkórìtà wo gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́yìn lè ti gbà yàn ní ìyànjú pé wo ìgbéyàwó yìí ẹ rọra pín ṣọ́ọ̀bùn kálukú máa lọ. Gbọ́n pé gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ìgbàgbọ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ò fi ààyè ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n a ti rí ìkórìta táwọn kan dé to ek bebe yon nan o fe ti gbo gan, e fe li so pe, ah, she ni gbe se yi. Teke bi akoshe mo she, imbo le yon de, ten yin fi li so pe, you know what, igbe se te ma agbere.
1: E se o lo tu. Bi mo ma so dada, ni ba ti yi so po, tabi igbe ya wo, to ba ti fe mu e mi lo wo.
0: To ba ti fe mu emi lowo
1: be ni to ba ti fe mu emi se mo pe gbogbo nkan ni eyan le mu ara gbogbo mo ma so dada pe te eyan ba so owo nu o le sise ko tun rowo e ko tun ri owo mi to ju be lo bi eyan ba so aso nu
0: yo ra
1: aso mi sugbon bi emi ba ti bo tabi ti eyan ti fe di olode ori amoran ni pe ki re ni be ko yes egbe kan ki se ituka o
0: ko yes
1: ko yes egbe kan
0: e ba nsalaye yes egbe kan yen
1: yes egbe kan yen ti mo se pe ko kuro ninu ile yen ko fun ara e ni break break yen o wa ni igba ti akoko iyen wa lowo bi iru nti o nsele si ro e ni be bo ba se tobi to tabi bo se kere to imi wa to je pe laarin osu kan in to kolu oko tabi in to kolu yawo aisan yo ti sun yo si pada sile igba mi laarin osu meji ibi gan le mo to su ti won fi pada sugbon to ka ti wa bi wipe o yes egbe kan o to pada sile o to buru ju ta koko lo o to a to se gbogbo n to ye ka enikan bere bere kan lowo mi lojo kan pe boya iyawo oko ati iyawo lo ni gbomi si omi oto ti o je pe obirin in lo wa ma n lo ma n je eni to ma n da wahala yen gangan sile sugbon ti oko o fe ki ile yen o daru ti oko wa wo pe ko n lo ba awon akosemose leyin opolopo igba ti iyawo o gbo nko kini koko o se iyawo si ni oni o ko lati yoju si awon akosemose ti won ba won yanju e kini koko o se nti a ma ti mo ma fun awon eyan be ni wipe ti suru ba ti peju o ma n di suru ni yes egbe kan boya to ba yes egbe kan yo le ronu dada pe ile ima fe daru
0: ma ti fe daru
1: o kan ti fe wo yo le gba imoran to ye ko gba yo de se to ye ko se
0: to ye ko se
1: ṣugbọn n ti mo ma sọ ni pe to ba ti fe la emi
0: to ba ti fe
1: boya luni loni aluni lola tabi mental health eyan ti wa stake eyan o le ronu dada mo eyan ri oko tabi ori yawo aya re n ja o dabi eni wipe o ri kinun ti ile o rọrun lati gbe mo
0: ru
1: eni yen o le yese egbe kan ori awon akosemose
0: ẹṣeun gan alejo mi kẹ to ma lo ma fẹ kẹ gba awari ife loruko eto yi iṣẹ tẹ de ti ba wa ṣe lalẹ lati ṣe awari ife ni tori mo mọ pe enikan a ti gbọ won a de ti ri ti won mu ninu awon oro ta ti so lati ko ṣugbọn ma fẹ kẹ ba n gba ọkọ ati iyawo kan to je ọkọ ati iyawo meji le ba mi gba niyanju awon to je ọdọ tori lenu jo meta yi ati ri igbeyawo 40 years ton kora won o se ni nkayefi e ba mi gba awon odo to je loko laya ni iyanju e ba mi gba awon ale agbalagba e ba mi gba awon na ni iyanju ibi to ba ti wu yin ni ke ti mo
1: e se mi lootu e je ki n koko mu lodo awon agbalagba nigba ta se igbeyawo o loju ta fi n wo awa ọpọlọpọ nkan ni o si sele lai ninu irin ajo ọpọlọpọ igba mi wa to je pe igbeyawo dabi alubosa to je pe ibi te ba ti si o le ri e mo to wa ninu so nti mo fe gba awon agbalagba ti won ti fe ninu igbeyawo to wa dabi eni pe igbeyawo na mi wipe ki won wo ipile ife won ki won wo ibi ti won ti n bo ki won wo awon agbami okun ti won ti jo laja ki won wo awon koto gegele ti won ti jo fo ki won ma je ki awon nkan kan nisisin yi ko da rin won torí pé kò tó nǹkan ni gbogbo tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà fi ń kọra wọn nísìnyí wọ́n ti là kọjá tẹ́lẹ̀ tí wọ́n ti borí ẹ̀ so kí wọ́n mọ̀ jẹ́ nǹkan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rí nísìnyìí tàbí bí àwùjọ wá ṣe rí kán mọ̀ jẹ́ kó pa omi tútù sí wọn lọ́kàn tí wọ́n fi láwọn ṣe mọ́ torí pé àwọn àgbàlagbà sọ wípé imí tí ń tílé tí àwọn gbẹ̀gìrì wọ́n ní bójú bá kò mẹ́ ọkàn ní mọ́ kú ọmọ ṣùgbọ́n àmójú kúò ni kí wọ́n ní kí wọ́n sì kọ́ bá ṣe ń dárí jinni tí wọ́n bá ti ń kọ́ bá ṣe ń dárí jinni a ti mọ̀ wípé kòsíkòsí á ṣera wa ìfẹ́ àkọ́kọ́ àti ìdáríjì kò ní kí wọ́n gbé lárugẹ fún àwọn ọ̀dọ́ tó ṣẹ̀ṣẹ̀ ń wọnú ìgbéyàwó tàbáwọn tí ò tẹ̀ wọnú ìgbéyàwó lọ́sẹ̀ àmọ̀ràn mi ni wípé ẹni tí wọ́n bá ti mọ̀ pé àwọn ò ní lè bá rìnrìn àjò pẹ́ títí kí wọ́n mọ́ jọ bẹ̀rẹ̀ rẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ pé ìgbéyàwó ọdún méjì lòun ló ń bẹ̀rù
0: ẹlòmíì
1: ti ní ọmọ kan ni mo jẹ́ ẹlòmíì ò ní tí n bá ti gbé ọmọ ẹlẹ́ẹ̀kejì báyìí mi ò ṣe mọ́ ìrìn àjò tá a mọ̀ pé à ní lè rìn pẹ́ títí ká mọ̀ wulẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ torí pé kì í ṣe àwa nìkan ni yóò kó bá ẹbí wa yóò kó bá ẹbí ẹnìkejì náà yóò kó bá àwọn èso tó bá ti ara wa jáde kódà àwọn ọ̀rẹ́ wa gan wọ́n lè dọ̀tà nítorí ẹ̀ àwọn ọ̀rẹ́ àwa méjèèjì ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì ni wípé kí wọ́n ní àmójúkúò gbogbo nǹkan tọkùnrin bá ṣe kọ́ ni wọ́n ò fi bínú gbogbo nǹkan tí ìyàwó bá ṣe kọ́ la fi já àmójúkúò kìí dẹ̀ ṣe gbogbo nǹkan tí èèyàn bá gbọ́ lèyìn ò mọ fi hùwà kí wọ́n ní àmétí kúrò kí wọ́n ní àmójúkúò kí wọ́n ní àmétí kúò kí wọ́n sì mọ òwe wípé àwọn olóyìnbó sọ wípé too much expectations brings disappointment tá a bá ti ní àfojúsùn tó pọ̀ jù lórí ẹnìkan á níjàkulẹ̀ kí wọ́n mọ̀ wípé èèyàn lèyìn ò mọ̀ jẹ́ èèyàn ni wọ́n sì fẹ́ kò sì sí pípẹ́ inú ẹ̀yìn kò sí ìgbéyàwó tó pé kò sí ọkùnrin àtobìnrin tó pé ká mọ̀ mọ̀ bèrè pípé lọ́wọ́ ara wa ká sì mọ̀ mọ̀ wò wípé ṣèbí ìyàwó lágbájá ń ṣe bẹ́ẹ̀ kí ló dé tí ìyàwó tèmi ò ṣe bẹ́ẹ̀ ọkọ lágbájá ń ṣe bẹ́ẹ̀ kí ló dé tọkọ mi ò ṣe bẹ́ẹ̀ òun ni mo fi ní ká ní àmójúkú o ká kọ́ bá a ṣe build ilé wa torí a build ẹ̀ ni a kọ́ ni
0: kò dẹ̀ rọrùn láti kọ́ nǹkan
1: kò rọrùn nígbà tá a bá kọ láwà gbé nú ẹ̀ ẹ̀yin ẹwọ létà ń gbé ẹwà wọn tí máa ń kọ nígbà tán bá bẹ̀rẹ̀ sí kọ kò rọrùn níbẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tó bá yá tá a da òrùn lébo tá a fi ac sínú ẹ̀ tá a gbé tẹlifíṣàn sí tá a ṣe tó irin gidi gbogbo èèyàn ni ó wà máa ń wo wá ìgbéyàwó rọrùn láti kọ́ ká fi sùúrù sí ká fi ìfẹ́ sí ká ní àmójúkúò ká sì máa gbàdúrà.
0: Ẹ ṣeun gan àlejò mi ìyáàfin Olúwafikẹ́mi Bùnmi Ọláyọdé tí wọ́n jẹ́ olùdásílẹ̀ Hopeful Path Counseling Hub. Ẹ ṣeun gan tí mo pè yín lẹ́ ti ṣú ṣùgbọ́n iṣẹ́ ìlú náà ni. Lágbára Ọlọ́run kò ní bàjẹ́. Ẹ ṣeun gan a tún máa kàn sí lórí ètò àwárí ìfẹ́ tó bá ti rú wa lójú. Ẹ ṣeun gan tá a gbà yín lálejò ó dàárọ̀ màá.

Ekaabo pada sori to awari fe. Bi alejo mi se nsoro be ni ipe yen se wole lorisirisi. Ṣugbọn o se pataki fun wa ka keko latenu akosemose ka adegbo iro ti won. Nitori bi mo se so le kan gba ti case 145 ba ti wa ni ile ejo bi kan ni ose meji seyin. Iyẹn túmọ̀ sí pé pandemic kan wà nínú pé divorce won kora ni o ti pọ̀ ngboro báyìí. Ṣùgbọ́n bí akọ́ṣẹ́mọṣẹ́ wa ṣe sọ lẹ́ẹ̀kan èyí tọ́kọ sílẹ̀ àwọn tó lọ kọ́kọ́kọ́kọ́ nìyẹn o. Àwọn tíyàwó kó jáde tọ́kọ́ kó jáde ńlé ńkọ́. Ìgbéyàwó wa ò ní dàrú ṣùgbọ́n èyí tí ò bá ní dàrú àwa náà a ṣiṣẹ́ tọ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́. A ṣe lè rí wa wò lójú òpó Facebook wa báyìí Wells Radio 893 FM fan page. Wells Radio 893 FM fan page. Ma fẹ́ kẹ́ bá mi ṣe ẹ̀kẹ́ the drop comment fún wa ń bẹ̀. Arábìnrin kan, wọ́n fi message, wọ́n fi ránṣẹ́ sí wa.

Nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa mo fẹ́ jápa, mo fẹ́ lo òkè òkun, màá lọ ìlú òyìnbó. Ó dá bẹ́ẹ̀ Greener Pastures bá ṣe ń pèlé dé òyìnbó láti tún wá ìgbésí ayé tó dùn tó dẹ̀ tún dára síwájú sí lọ. Nígbà tá a bá ń ka gbogbo nǹkan tá a nílò, a ka ìlú la fẹ́ ná, bó ibolade sí, bó ní ó ṣe rí, bí ò ní ó ṣe lọ. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ọkọ àti ìyàwó kì í ka kí ni ìpalára tí kiní yìí lè jẹ́ fún ìgbéyàwó wa. Àbẹ́yìn òró pé ṣé ọ̀rọ̀ jápa ṣó lè fa wàhálà láàrin ọkọ àti ìyàwó? Ṣé environment ibi tí wọ́n kó lọ ṣó lè yàtọ̀ kó wá dá wàhálà lẹ̀ láàrin àwọn méjèèjì? Ṣé culture ibi tí wọ́n lọ ṣé yóò bá ìgbéyàwó àti environment ibi táwọn ti wà tán ti build ìgbéyàwó wọn lé ṣe yóò ba lára mu? Arábìnrin yìí wọ́n fi ọ̀rọ̀ yìí wọ́n fi tọ̀ wá. Ẹ̀yin náà lè ṣerú ẹ̀ tẹ́ bá ní nǹkan tó ń kọ yín lómi inú tẹ́ ẹ fẹ́ kí n gbé sórí ètò àwárí ìfẹ́. 0915-519-8656 Máa pe nọ́mbà àwárí ìfẹ́ yẹn lẹ́ẹ̀kan sí 0815-519-8656. Nọ́mbà àwárí ìfẹ́ nìyẹn, máa pè é, ẹ máa flash ẹ̀ WhatsApp tàbí text message nìkan ni kẹ́ ẹ máa fi ránṣẹ́. Ẹ rọra ṣàlàyé nǹkan tẹ́ ẹ fẹ́ káwárí ìfẹ́ ó mọ̀, a wá pè yín. Àwa lápè yín, ẹ̀yin ò ní pè wá. Ẹ̀yin ẹ̀kọ́ rọra ṣàlàyé bóyá lórí WhatsApp tàbí text message. À pè yín, a gba ọ̀rọ̀ yín, a dẹ̀ jẹ́ kẹ́ ẹ mọjọ́ tá a gbé sáfẹ́fẹ́. Arábìnrin ní ìgbéyàwó òun ó la ọ̀pọ̀lọpọ̀ ìlà kọjá. Ní pàápàá jùlọ láàrin òun àti ọkọ òun. Arábìnrin níní tòótọ́ tó bá ń sọ̀rọ̀ nípa pé bóyá èèyàn nífẹ̀ẹ́ èèyàn ọkọ òun nífẹ̀ẹ́ òun. Ṣùgbọ́n ó tún ní ọ̀pọ̀lọpọ̀ ìwà míì lọ́wọ́ tó tako ìfẹ́ tó ní sóun. Nítorí pé ẹni téèyàn bá nífẹ̀ẹ́, èèyàn kì í ṣe nǹkan tí ó pa á lára. Ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́, èèyàn kì í ṣe nǹkan tí ó pa á lára. Arábìnrin ní òun àti ọkọ òun. Nígbà tí àwọn ti ṣe ìgbéyàwó, olóhùn á ṣàrí pé oríṣiríṣi àìsàn ló máa ń ṣe òun. Nígbà tí òun bá lọ sí bóyá lọ fámásì tàbí lọ sí hospital lọ ṣàyẹ̀wò, wọ́n á fi yóò pé àìsàn ìbálòpọ̀ làwọn àìsàn tóun ní yìí. Arábìnrin ní kódà òun kúrò ní ilé ìwòsàn kan nítorí pé dókítà yẹn ní láti máa bèrè lọ́wọ́ pé madam, ṣe bí married woman ni? Níbo lẹ̀ ń rìn sí tẹ́yìn náà ti ń kóríṣiríṣi àwọn àrùn yìí? Tóun bá lo oògùn kan tán, àrùn á tún rí pé míì tún dé. Ó ní ṣùgbọ́n ọkọ òun ò fìgbà kan sọ fóun pé bóyá òun láìsàn kan àbí nǹkan kan tóun ń tọ́jú. Ó ní ìgbà tó di ọjọ́ kan lòun wá wonú dírọ́wà ọkọ òun. Tẹ̀pẹ́ nínú àwọn bẹ́ẹ̀dì ìgbàlódé ǹsìn dírọ́wà kan wà lápá kìíní, kan wà lápá òsì. Apá ọ̀tún àtapá sílẹ̀ ti rí bedside tán ń pè é. Lòun bá ṣí ìkànnú àwọn bedside irú oògùn tí òun ń lò tán fóun lọ hospital lọkọ̀ òun náà ń lò. Lòun bá confront ẹ̀ pé ń bó ló ti rí oògùn yìí. Lòun bá dẹ̀ sọ̀rọ̀ ìdariwo lọ́jọ́ tá à ń wí yìí. Ló bá dẹ̀ bẹ òun pé kóun jọ, kóun má bínú, kóun má ṣe tọ̀hún.
oni oro yi awon fa titi Olorun bless awon pelu omo kini ṣugbọn kini yi o de ko duro oni ngba to on baba fa wahala ngba mi a wa change e fohun ba awon omo ode oni se npe o le fohun ni for ti tabi ko fohun forun won aba sukun won aba dake arabirin ni gbogbo eleyi lo hun se titi ta won fi bi omo keji nigba ta won bi omo keji tan olohun seto awon dari soke okun lohun awon para awon ni United Kingdom oko ohun ti e bale pe well ibi ta se de ni ibi tutun ni koni ririn kurin o koni ririn gberegbere o ṣùgbọ́n arábìnrin yìí nígbà táwọn tún dé kí òkun ara ọ̀tọ̀ tún ni ìwà yìí tún gbédé oríṣiríṣi mẹ́sẹ̀ẹ̀jì oríṣiríṣi lòun tún rí nígbà táwọn wà nàìjíríà àìsàn ìbálòpọ̀ lòun treat nígbà táwọn dé kí òkun oríṣiríṣi mẹ́sẹ̀ẹ̀jì píkchọ̀ lóríṣiríṣi lòun rí lórí fóònù arábìnrin yìí níbẹ̀ lòun wá bẹ̀rẹ̀ sí ń ṣàìsàn lòun lẹ̀jẹ̀ òun bá bẹ̀rẹ̀ sí àìsàn ẹ̀jẹ̀ rúru bá wọlé fóun nígbà tó jẹ́ pé ariwo ìjà làwọn afijà lójoojúmọ́ kí ló dé tó ń wúrú wà báyìí ìjà ni lójoojúmọ́ kí ló tó ń ṣe báyìí oníṣùgbọ́n tó bá jẹ́ ti kọkùnrin nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ bóyá iṣẹ́ ilé aran ni lọ́wọ́ abáyàngbé ti bí abáyàngbé tán òun onípa oní good mark nínú yẹn nígbà táwọn dẹ̀ ti dókè òkun lòun ti ní àǹfààní láti ní proper medical care ètò olóyìnbó ń pè ní therapist lòun bá lọ fún therapy lóríṣiríṣi ìbéèrè bá ń jẹyọ madam kí ló dé tí fòpá yín ga báyìí kí ló ń fà á kí ló ń ṣe láàrin yẹn ló fojú hàn gbangba pé wàhálà tóun àtọkọ òun jọ ń fà lójoojúmọ́ yìí ni mi ì tí ìdẹ́bi tí mò ń lọ pẹ̀lú ọ̀rọ̀ yìí máa fẹ́ kẹ́ ẹ máa bá mi bọ̀ arábìnrin nígbà tó dọjọ́ kan lòun jí lòun sọ pé òun ò ṣe mọ́ nítorí pé bí akọ́ṣẹmọṣẹ́ wa ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀mí òun ti wà lórí ìlà fún wàhálà yìí bẹ́ẹ̀ òun fẹ́ dúró ṣèyá fáwọn ọmọ òun o ó ní nígbà táwọn mọ̀lẹ́bí òun gbọ́ ní orílẹ̀-èdè nàìjíríà pé òun jáwèé fọ́kọ òun pé òun ò ṣe mọ́ bàbá òun pé òun wálé pé òun gbúdọ̀ wálé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ wọ́n pe mọ̀lẹ́bí lóun lórí nàìjíríà gbogbo ẹ̀ kí gbé lóun lórí pé kí ló fà á ṣó fẹ́ dójú tì wá bẹ́ẹ̀ lòun sọ fún wọn pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ tóun tẹ́mi òun bá lọ ẹ̀ ní lọ́mọ o arábìnrin yìí ní lọ́wọ́lọ́wọ́ tóun ṣe nígbà tóun bá mi sọ̀rọ̀ òun àtọkọ òun lórílẹ̀-èdè United Kingdom àwọn ò jọ gbé mọ́ òun pẹ̀lú àwọn méjì lòun ń tọ́ àwọn ọmọ ṣùgbọ́n kankan ṣẹlẹ̀ láìpẹ́ yìí tí arábìnrin yìí fi wá ní kóun kàn sí àwárí ìfẹ́ ó ní àkọ́bí ọmọ òun tó ti pé ọmọ ọdún mẹ́wàá ó wá ṣọjọ́ ìbí ìyẹn nínú oṣù may ó ní àkọ́bí ọmọ òun ó ṣe ọjọ́ ìbí ọmọ yìí dẹ̀ ti pé ọmọ ọdún mẹ́wàá ó ní bí ọmọ yìí ṣe wá bá òun gbà tó jí òun pẹ́pẹ́pẹ́ láàárọ̀ kùtùkùtù nìyẹn o ó sọ ọ́ lédè òyìnbó ó ní my mommy and daddy you are selfish ìyẹn túmọ̀ sí pé dádì òun àti mọ́mí wọn mọ tara wọn nìkan nítorí pé ọjọ́ ìbí tóun ṣe yẹn lájẹ́ ìgbà àkọ́kọ́ tóun á ṣe ọjọ́ ìbí láìsí bàbá òun níbẹ̀
iyan tumo se pe awon mejeji won mo tara won nikan won ro to won ati taburo won mo mo gbogbo iwa to wu iya to ko si mama iyan le mi fe gbe mi ara mi igba ti ya lohun o se mo baba na ti ko jade be omo won wo ni wo pe baba ati mama ohun mo tara won nikan nitori ke won owo ona ti kini ifile pa ohun lara won de ni nkan kekere bayi le yan fi nse omode arabirin ni lati gba ti omo e ti so kini ilo won o ti ro orun sun mo ojojumo lohun fi nsukun pe sohun o disappoint ti omo ohun lo to bayi abi ko n pada sinu igbeyawo yi nitori awon omo nkan tomo odun mewa fi le so pe ohun wa selfish lai ro to won ataburo won mo ti won oro igbudo dun go ni o olohun tun pada wo ke ngba to ohun gbe igbese to ohun gbe sohun ro ta awon omo mo sa abi se lo to lohun de wo mo tara ohun nikan se lo to lohun de wa selfish arabirin ni orisirisi imoran lohun ti gba lowo awon ore awon kan ni ko n pada sinu igbeyawo yen tori awon omo ohun nitori pe ohun oni fe ko mo na ka sohun lojo waju pe ohun lohun fa oni be la awon mi na ni eni to wa laye lo n se ya omo to ba ya yo gbon sugbon arabirin lohun ma n gbe to awari ife lohun ba ni awari ife ka gba oni iyanju kini ki ohun se 0916-893-1000 0915-333-4893 tabi 0911-3 ni ona merin 893.

0: ti dọwọ́ wa lálẹ́ ètò ní ẹjẹ́ àgbà arábìnrin ní ìyànjú ṣé kó padà sínú ìgbéyàwó yìí àbí kó ru ọ̀rọ̀ ọmọ ẹ̀.
1: Miyoku driver ni bi Yao donko driver Ah, owo akugwa kasi ati Wacho anu ken ni mwosono di apron kwa anu pe
0: Ben no lelikpe 0911 3 Mary 893

0: Bí arábìnrin yìí ṣe sọ oríṣiríṣi ìmọ̀ràn lòun ti gbà lọ́wọ́ àwọn ọ̀rẹ́. Èyí tó ní kí òun padà sínú ìgbéyàwó wà ń bẹ̀ o. Nígbà tó dẹ̀ sọ yẹn lòun tún wò ó pé ṣé gbogbo wàhálà tó ń fa ìlera òun àti gbogbo ẹ̀ lòun á tún padà sí. Hello, ìpè yẹn ti rè. Ẹ láǹfààní àti bá wa sọ̀rọ̀ láti gba arábìnrin ní ìyànjú kíni kí arábìnrin yìí kíni kó ṣe. Hello, ẹ kalẹ̀ o. Ẹ bá yín rédíò yín yẹn sílẹ̀ ká ba lè gbọ́ra wa.
1: Ẹ kalẹ̀.
0: Ẹ kalẹ̀ máa orúkọ yín àti bó lẹ ti ń pè.
1: Hello.
0: Hello, à ń gbọ́ra wa o, ṣé ń gbọ́ mi?
1: Hello.
0: Hello, mò ń gbọ́ yín dáadáa o.
1: Hello.
0: Hello, èmi ń gbọ́ yín o.
1: Hello.
0: Hello, ẹ kalẹ̀ o. Hello, ìpè yẹn ti rè.

0: ẹ jẹ́ lo àwọn ojú òpó mi 0916-893-1000 tàbí kẹ lo 0915-3-4-893. Hello? Hello, ẹ kaalẹ o. Hello, ẹ ti wọlé o. Hello, ẹ kaalẹ o. Hello, ẹ kaalẹ o. Ẹ ti wọlé o, ẹ kaalẹ o. Hello?
1: Ẹ kaalẹ o.
0: Yes, sir, ẹ kaalẹ sir. Orúkọ yín àti bó lẹ ti ń pè? Ee, mo dẹ̀ ń gbọ́ yín o. Bẹ́ẹ̀ ṣe gbé yẹn bẹ́ẹ̀ náà ni mò ń gbọ́ra mi padà lójú òpó yẹn yẹn túmọ̀ sí pé ẹ ti wọlé. Hello, ẹ kaalẹ o.
2: Ẹ kaalẹ sir.
0: Yes, ma, ẹ kaalẹ ma. Orúkọ yín àti bó lẹ ti ń pè?
2: Mrs. Akanfẹ láti Àpáta.
0: Mrs. Akanfẹ láti Àpáta, ẹ kaalẹ ma.
2: Yes, sir.
0: Yes, ma. Ẹ jẹ́ ń gbọ́ èrò tiyín àti ìmọ̀ràn yín fún arábìnrin.
2: Ọmọ ọdún mẹ́wàá tó le kọ ṣe ìyá àwọn àtàbáhùn tí wọ́n wà sọ́kè. Ó ti gbọ́n díẹ̀. Kóbìnrin yẹn ṣàlàyé fún.
0: Ó ṣàlàyé
2: fún ọmọ yẹn. Because ẹni tó bá wà láyé òun ló máa ṣèyá àwọn ọmọ yẹn. Tóbìnrin yẹn tó bá padà sínú wàhálà yẹn tó bá ṣe àìsàn tó bá kú pẹ́ẹ́tẹ́ àwọn ọmọ yẹn gan ló máa ní ìsìnkú. Better call the children and explain to them.
0: And explain to them.
2: Ó máa yé wọn.
0: Ó máa yé wọn.
2: Ó fẹ́ máa gbàdúrà.

0: kékeré tó bá ṣàlàyé fún ayé. Hello, ẹ̀ka lẹ́ o. Hello.
1: Hello, sir. Ẹlẹ́ Mrs. Akinola ṣe ní kí
0: ayé. Mrs. Akinola, ẹ ṣeun gan. Pè yẹn tún ti ré o, Mrs. Akinola. Ẹ jẹ́ àlọ́ ojú òpó 0915-333-4893. Hello. Hello.
1: Ẹ̀ka lẹ́
0: o. Hello.
1: Ẹ̀ka lẹ́
0: o. Ṣé ń gbọ́ mi?
1: Ẹ̀ka lẹ́
0: o. Ṣé ń gbọ́ mi o? Hello. Ẹ̀ka lẹ́ o. Hello. Ẹ ti wọlé. Hello. Hello. Ẹ̀ka lẹ́ o. Ọlọ́run á mọ̀ gbà wá lọ́wọ́ nẹ́tíwọ̀kì lálẹ́. Hello.
2: Yàwó sí. Onímùnìwò dẹ́mú. Onídìí obèsì ẹ̀nà. Òṣìṣẹ́ ọ̀nà dẹ̀ àbúrò ọ̀kun ànẹ́yìn ṣèbí ẹ̀wọ̀ jìnnà.

0: tó kó gan náà kó gan understand nǹkan tí bàbá àti ìyá ẹ̀ ń ṣe. Yorùbá náà ti pa lówe pé ibi tó rin méjì bá ti jà koríko bẹ̀ àwọn ọmọ ní koríko bẹ̀ ná máa fara gba. Bóyá tó bá yẹ pé time kó jẹ́ kí ọmọ yẹn mọ̀ pé kò ń ṣe pé ohun òun pé kí òun ṣe bóun ti ń ṣe òun àti bàbá rẹ̀ yẹn. So bóyá bí lọ́jọ́ tó bá fẹ́ bèbè bẹ́ẹ̀ yẹn kó jẹ́ kó máa rí bàbá káwọn ọmọ òun kàn tẹ̀ sí máa rí bàbá wọn ná. Bọ̀kán sì yẹra kúnra wọn ná torí ẹ̀mí ìyá gangan ṣe pàtàkì. Tí rí tí ìyá gangan bá ti lọ kò sẹ́ni tó fẹ́ tọ́jú àwọn ọmọ ọmọ yẹn má dọ́kọ lọ́mọ. So bóyá kọ́mọ yẹn understand bọ̀ èmi ò lè ní pé kán sáré padà bẹ́ẹ̀ yẹn torí ọkùnrin yẹn gan rẹ́dí àti change yẹn. Kọ ọlọ́run àdúrà wọ́n tún máa fọ àdúrà sí ọlọ́run náà bẹ́ẹ̀ sì lè change ọkùnrin yẹn náà. Ọlọ́run á gbọ́ gbogbo àdúrà wọn lórúkọ Jésù.
1: Ẹ ṣeun gan Mrs. Akinola, ẹ ṣeun gan.

0: Fún gbogbo àwọn tó ń pè wá sí ojú òpó kejì yẹn, jẹ́ àlọ́ ojú òpó 0916-893-1000 tàbí 0915-3334-893. Àwọn ojú òpó méjèèjì yẹn lọ. Hello, ẹ kalẹ̀ o. Yes, ma ẹ kalẹ̀. Jẹ́ bá ń gbóhùn sókè dáadáa kí n ba lè gbọ́ yín.
1: Ẹ kalẹ̀ sàn.
0: Yes, ma ẹ kalẹ̀. Mọ orúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè mí. Ẹ mọ̀ kú jọ mẹ́ta. Ẹkú jọ mẹ́ta o.
1: Mo kúkú máa ń gbọ yín.
0: Ẹ wà á pè wá Olúwa ṣeun.
1: Ìgbà mi network ni ó máa ń.
0: Tó lágbára, ẹ ṣeun gọ́mà. Ó yá ẹ wá dá sétó.
1: Ó yẹ kí ayè tó jẹ́ kí ọmọ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Torí kó dẹ̀ sọ fọ́mọ yẹn pé nǹkan tó ń ṣẹlẹ̀ ó lè la ẹ̀mí lọ. Ṣé wọ́n fẹ́ máa rí òun? Bóyá ọmọ yẹn tó fẹ́ máa rí òun àbí kò fẹ́ rí òun mọ́. Ó jẹ́ kó mọ̀ kó dà tó fi hàn ní ìtọ́ni lọ́kàn ìgéǹsì àwọn
0: pérénsì.
1: Gẹ́gẹ́ bí nǹkan tí ẹni ẹgbẹ́ wa sọ lẹ́ẹ̀kan ni, ṣe mọ̀ anything tó bá ti lè shopping live mọ̀ kéèyàn avoid.
0: Kéèyàn avoid ẹ̀. Ó dà, ẹ ṣeun gọ́mà, ẹ ṣeun gọ́, ó dà rọ̀mà.

A kú ojúmọ́ olóòórùn ní. Àwọn kókó inú ìròyìn ló ń dé sétí bọ̀yìn láti ìkànnì World Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tí ó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lolúyọ̀lé Estate nínú Ìbàdàn. Mo dúpẹ́ ọlásán ni mi ò níròyìn. Adébólà Tinubu ṣí ilé ìtura Premier ní Ìbàdàn lẹ́yìn tí wọ́n tún kọ́, ó sì ní àwọn àtúntò ti ń ṣe inú rẹ̀. Bẹ́ẹ̀ ni ó rọ àwọn olùdókòwò láti wá dá ilé iṣẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Ambassador Ṣọlá Ẹnìkan Ọláyé kéde ìgbésẹ̀ ìjọba láti ṣe àtúntò ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà láwùjọ àgbáyé. Alákòóso fún ètò ìṣúná Táíwò Òyedèlé kọminú lórí bí àwọn ọmọ Nàìjíríà ṣe ń rí sísan owó orí gẹ́gẹ́ bí ọ̀nà tí ìjọba kan fi ń gba owó lọ́wọ́ wọn, yàtọ̀ sí ọ̀nà láti kó ipa tiwọn kí orílẹ̀-èdè Nàìjíríà bá lè gòkè àgbà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde ọjọ́ kìíní oṣù kejì ọdún yìí gẹ́gẹ́ bí ọjọ́ tí wọn yóò bẹ̀rẹ̀ ìlànà owó ìfẹ̀yìntì tuntun fún àwọn òṣìṣẹ́ tí wọ́n gbà sẹ́nu iṣẹ́ láti ọjọ́ kìíní nínú oṣù kìíní ọdún 2025. Ìyàwó Ààrẹ Olúrẹ̀mí Tinubu rọ àwọn ọ̀dọ́ láti máa ṣe àwọn iṣẹ́ tí kò lówó nínú lójúkọ̀nà àti mọ ojúṣe wọn lẹ́yìn wá ọ̀la. Lẹ́yìn tí orúgbilẹ̀ ní orílẹ̀-èdè Faransé, àwọn alákòóso fún ètò ìlera ní kí tọmọdé tàgbà ṣọ́ra ṣe nítorí pé ooru lè fa wàhálà tó lágbára sí àgọ́ ara wọn. Àwọn kókó inú ìròyìn fún ti òró òní kò ní ju báyìí lọ. Ẹ pàdé wa ní àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ̀ ní aago 8 òwúrọ̀. Mo dúpẹ́ ọlásán ni mi ò níròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa kí Ọlọ́run kí ó bùkún fún yín.